ohun mẹ́ta ni ó farahàn nínú ẹ̀kọ́ tí a ń kọ́ lónìí. Ìkíní, ìwà kìrìsìtẹ́nì. Ìkejì, ìfẹ́ kìrìsìtẹ́nì. Ìkẹta, ìpè wa gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì, gẹ́gẹ́ bí onígbàgbọ́. Yẹ kí a wo ìkíní. Kí ni àwọn ìwà tí ó yẹ kí ó wà nínú ìgbésí ayé wa gẹ́gẹ́ bí ẹni tí a ti rà padà, gẹ́gẹ́ bí ẹni tí a ti jí dìde pẹ̀lú Kristi, gẹ́gẹ́ bí ẹni tí ó ń ṣàfẹ́rí ohun tó ń bẹ lókè, gẹ́gẹ́ bí ẹni tí a ti dá lọ́lá ní ti wípé a ti fi aṣọ òdodo a ti fi wọ̀ ọ́, gẹ́gẹ́ bí ẹni tí a ti kọ́rọ́kọ́ rẹ̀ ní ìwé ìyè lọ́run, gẹ́gẹ́ bí àwọn ẹni tí angẹ́lì ń wò tí wọ́n ń yọ̀ nítorí wípé a ti ronú pọ̀ àdá kúrò nínú àwọn ẹ̀ṣẹ̀ wa. Kí ni ìwà tí ó yẹ wá? Ìrìn tí ó yẹ wá? Kí ni àwọn ohun tí ó jẹ́ ojúṣe wa gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì tàbí gẹ́gẹ́ bí onígbàgbọ́? Ó yẹ kí a wo àwọn nǹkan wọ̀nyí dáradára nítorí ọ̀pọ̀lọpọ̀ wa ni ó jẹ́ bí ọmọ ọba tí ó rìn bí ọmọ mẹ̀kúnù. Ìgbà mìíràn bí a bá rí ọmọ ọba tàbí ọmọ olóyè ní àdúgbò wa, bí a bá rí bí ó ti ń wọṣọ, bí a bá rí bí ó ti ń rìn, bí a bá rí bí ó ti ń sọ̀rọ̀, tó jẹ́ wípé ọmọ kékeré tí kò tí ì pẹ́ tó dáyé, bí a bá ń gbọ́ ọ̀rọ̀ àgbà lẹ́nu ẹ̀, a máa sọ wípé ó mọ̀ wípé inú ààfin ló ti jáde. Ọ̀rọ̀ ọgbọ́n, ọ̀rọ̀ àgbà tí ó ń gbọ́ nínú ààfin, òun ló ń jáde látẹnu ẹ̀. Ṣùgbọ́n bí a bá rí irú ọmọ bẹ́ẹ̀ tí ó jẹ́ ọmọ ọba tí ó jáde láti ààfin, ṣùgbọ́n tí ó jẹ́ wípé ọ̀rọ̀ tí kò bákùn gbé, ọ̀rọ̀ aṣiwèrè, ọ̀rọ̀ aláìlọ́gbọ́n, ìṣe àwọn mẹ̀kúnù ni a rí lọ́wọ́ ẹ̀, a sọ wípé wo ọmọ ọba tí ó ń ṣe bí ọmọ mẹ̀kúnù tí kò mọ irú ẹni tí òun jẹ́. Àwa náà gẹ́gẹ́ bí ọmọ ọba, ọba àwọn ọba, olówó àwọn olówó, gẹ́gẹ́ bí ẹni tí a ti fi ìpèpè wá sínú ìjọba Ọlọ́run, àwa náà ó yẹ kí a mọ irú ènìyàn tí a jẹ́. Ó yẹ kí a mọ̀ wípé àwa ni ẹni tí a ti dá lọ́lá, ẹni tí a ti dárí ẹ̀ṣẹ̀ rẹ̀ jì, ẹni tí a ti ṣe ní ọmọ Ọlọ́run, ẹni tí àwọn angẹ́lì tí wọ́n ń yọ̀ nítorí rẹ̀, ẹni tí ó jẹ́ wípé ọwọ́ Ọlọ́run fún ara rẹ̀ ló tẹ ìlú ayérayé, ìlú tí a ń lọ, òun ló tẹ̀ ẹ́ dó. Ẹni tí ó jẹ́ àwa ni a kọ́rúkọ rẹ̀ ní ìwé ìyè Ọlọ́run, ọjọ́ kan kò lè mọ́ kí ó ṣúlẹ̀ kí a máa rántí wa lé ọ̀run, nítorí pé orúkọ a wà nínú ìwé ìyè Ọlọ́run, nítorí pé àwọn angẹ́lì wọ́n ń yọ̀ nítorí wa, nítorí pé gbogbo àwọn ohun tí à ń retí wípé nígbà tí ìpè bá dún, tí a ó pa wá láàdà, tí a ó lọ jogun rẹ̀ Ọlọ́run, ojoojúmọ́ ni Ọlọ́run ló ń pèsè rẹ̀ fún wa. Mo sọ wípé ọjọ́ kan, ilẹ̀ ọjọ́ kan ò lè mọ́ kí a máa rántí wa lé ọ̀run. Irú àwa ènìyàn bẹ́ẹ̀, ó yẹ kí a mọ irú ènìyàn tí a jẹ́, ó sì yẹ kí a mọ̀ wípé a ò dàbí àwọn tí ó wà nínú ayé, wípé a ti gbà wá là, a ti dáríjì wá, a ti yí wa padà. Nítorí bẹ́ẹ̀, ìwà ọ̀tún, ìrìn ọ̀tún ni ó yẹ kí ó jẹ́ tiwa. Yẹ kí a wò láti ẹsẹ̀ ìkejìlá, ó ní nítorí náà, bí àyànfẹ́ Ọlọ́run, ẹni mímọ́ àti olùfẹ́, yẹ kí a dúró ńbẹ̀ náà. Ó ní bí àyànfẹ́ Ọlọ́run tẹ́lẹ̀tẹ́lẹ̀, àwọn ọmọ Ísírẹ́lì ni a ń pè ní àyànfẹ́ Ọlọ́run. Àwọn ìran Ábráhámù, àwọn ni a ń pè ní àyànfẹ́ Ọlọ́run. Nítorí ìfẹ́ Ọlọ́run, ó farahàn dájúdájú nínú orílẹ̀-èdè náà ní ìgbà àtijọ́. Nítorí wípé Ọlọ́run fẹ́ fi títóbi agbára rẹ̀ àti ògo rẹ̀ àti ìyanu rẹ̀, ó ń fẹ́ fi hàn nínú orílẹ̀-èdè Ísírẹ́lì kí wọn kí ó ba lè jẹ́ àwòkọ́ fún gbogbo ayé. Àwọn ni a ń pè ní àyànfẹ́ Ọlọ́run. Ṣùgbọ́n nísinsìnyí, ìwọ àti èmi, èròpẹ̀ ilẹ̀ẹ́lẹ̀, ìwọ àti èmi kèfè rí lásán-làsàn, ìwọ àti èmi ẹni tí a bí nínú ẹ̀ṣẹ̀, ẹni tí ó mú okùn nínú ẹ̀ṣẹ̀, ẹni tí ó ń jẹ ẹ̀ṣẹ̀ bí ẹni jẹun, tí ó mu ẹ̀ṣẹ̀ bí ẹni mu omi tẹ́lẹ̀tẹ́lẹ̀, ìwọ àti èmi ẹlẹ́gbin àti eléèrí ni Ọlọ́run ni ó fà wá sí ọ̀dọ̀ ara rẹ̀, tí ó wẹ̀ mọ́ nínú ẹ̀jẹ̀ Jésù, tí ó fún ní oore ọ̀fẹ́, tí a wá di àyànfẹ́ níwájú Ọlọ́run. Ó wá ń sọ fún wa, ó ní ṣe

ni orúkọ Jésù Kristì Olúwa wa. Bàbá wa tí ń bẹ lé ọ̀run, a dúpẹ́ fún àwọn ẹ̀rí tí a ti gbọ́. A dúpẹ́ wípé agbára yín kì í bà á tì, wípé bí a bá sádi yín, ààbò, ìwòsàn, oore ọ̀fẹ́, ìgbàlà ń bẹ lọ́dọ̀ yín. A ń bẹ̀bẹ̀ wípé bí a ṣe wá ní àṣálẹ́ yìí, gbogbo onírúurú ẹ̀bẹ̀ tí a mú wá, wípé ẹ ó da àwọn ní orúkọ Jésù. À ń bẹ̀ yín wípé àwọn tí ilé ń létí ọ̀nà ń nà, wípé agbára àtòkè wá yóò wá sí ìgbésí ayé wọn, yóò sì lé gbogbo àwọn ẹ̀mí èṣùwọ̀n lọ ní orúkọ Jésù. Ibi tí ẹ̀ṣẹ́ wà, ẹ mú ìgbàlà wá. Ibi tí ó dàbí ẹni wípé rúkè rúdò wà, à ń bẹ̀ yín wípé àlàáfíà yóò jọba ní orúkọ Jésù. À ń bẹ̀bẹ̀ wípé ibi tí àìní wà, wípé ìpèsè yín ní kíkún láti òkè wá yóò wá sí ìgbésí ayé àwọn ènìyàn yìí ní orúkọ Jésù. Gbogbo ibi tí wọ́n ti ní wàhálà ní ìgbésí ayé wọn tàbí nínú ẹbí wọn, ẹ fọwọ́lé, ẹ ṣàánú fún wọn. Bí a sì ti wá sí iwájú yín láti gbọ́ ọ̀rọ̀ yín nísinsìnyí, ẹ jẹ́ kí ìmọ́lẹ̀ àtọ̀run wá kí ó hàn sí ọ̀nà yìí ní orúkọ Jésù. Ẹ mú kí ọ̀rọ̀ yín kí ó yé wa, kí a ba lè jẹ́ alábùkún fún. A dúpẹ́ pé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ní Exodo orí kejìlá, láti ẹsẹ̀ kejìlá sí ẹsẹ̀ kẹtàlá, Exodo orí kejìlá láti ẹsẹ̀ kejìlá, nítorí tí èmi ó la ilẹ̀ Íjíbítì já lé òru náà, èmi ó sì kọ lu gbogbo àwọn àkọ́bí ní ilẹ̀ Íjíbítì ti ènìyàn àti ti ẹran àti lára gbogbo òrìṣà Íjíbítì, lèmi ó ṣe ìdájọ́ ìmili Olúwa. Ẹ̀jẹ̀ náà ni yóò sì ṣe àmì fún yín lára ilé tí ẹ̀yìn gbé wà. Nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà, èmi ó re yín kọjá. Ìyọnu náà kì yóò wá sórí yín láti run yín nígbà tí mo bá kọlu ilẹ̀ Íjíbítì. Bí o bá rántí, ní ọ̀sẹ̀ tí ó kọjá, a sọ̀rọ̀ lórí ẹ̀jẹ̀ Kristi, ẹ̀jẹ̀ iyebíye. Lónìí, mo fẹ́ bá ọ sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run nípa ìkókó ọ̀rọ̀ náà ni wípé, nígbà tí mo bá rí ẹ̀jẹ̀ náà, bí o bá ṣe àfiyèsí dáradára ní ẹsẹ̀ ìkẹtàlá, ni ó ń sọ fún wa wípé, nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà, èmi ó re yín kọjá. Èmi ó re yín kọjá. Nítorí èdè yìí tí Ọlọ́run fún ara rẹ̀ pè fún àwọn ọmọ Ísíráẹlì, ni a ṣe ń pe àjọ náà ní àjọ ìrékọjá Olúwa. Ìlànà pàtàkì tí a sì fẹ́ yẹ̀wò lónìí, tí a ń pè ní àjọ ìrékọjá Olúwa, ó jẹ́ ohun tí ó ṣe iyebíye. Ó jẹ́ ohun tí ó ní àǹfààní tàbí ìbùkún púpọ̀. Ṣùgbọ́n ìlànà tí a ń sọ nípa rẹ̀ yìí, tí a pa láṣẹ fún àwọn ọmọ Ísíráẹlì, tí ó sì ní ìtumọ̀ púpọ̀, ó ní ọ̀pọ̀lọpọ̀ nínú wọn pàdánù àwọn èrè tí ó wà nínú rẹ̀. Bí ó tilẹ̀ jẹ́ wípé wọ́n tẹ̀síwájú láti máa pa á mọ́ lé ọdọọdún, síbẹ̀síbẹ̀ àwọn àǹfààní tí ó wà nínú rẹ̀ kò jẹ́ tiwọn. Nítorí wípé gbogbo nǹkan tí ó so mọ́ ọ̀rọ̀ tí Ọlọ́run sọ fún wọn kò yé wọn dáradára. Bí wọ́n tilẹ̀ ń tẹ̀síwájú láti máa pa á mọ́, síbẹ̀síbẹ̀ àwọn ìbùkún wọ̀nyí wọ́n fò wọ́n kọjá. Ẹ jẹ́ kí a wo nínú ọ̀rọ̀ Ọlọ́run, kí a wò pé lé ọdọọdún lé àwọn ọmọ Ísíráẹlì ni wọ́n rántí ìlànà yìí tí a fún wọn, ṣùgbọ́n àǹfààní rẹ̀ kò jẹ́ tiwọn. Nínú Deuteronomy orí 16 láti ẹsẹ̀ ìkíní, Deuteronomy orí 16 láti ẹsẹ̀ ìkíní, ìwọ máa kíyèsí oṣù Abibu, kí o sì máa pa àjọ ìrékọjá mọ́ sí Olúwa Ọlọ́run rẹ. Nítorí pé lé oṣù Abibu lé Olúwa Ọlọ́run rẹ mú ọ láti ilẹ̀ Íjíbítì jáde lé òru. Èyí ni àṣẹ tí a pa fún wọn. Ṣùgbọ́n ohun tí ó jẹ́ kí a pa àṣẹ yìí fún wọn ni pé kí ìbùkún tí ó wà ní irú àjọ ìrékọjá bẹ́ẹ̀ kí ó lè jẹ́ tiwọn.
awon won yi ti oye ko ye dara dara won be si ni pa mo sugbon ibukun ti o ye ki o je ti won ko je ti won ohun ta se nso eleyi ni wo pe ki awon anfani won yi ki won ki o ma ba re wa koja bi o ba wo chronica keji chronica keji ori ogbon lati ese iketa dilogun nitori opolopo le o wa ninu ijo eniyan na ti ko ya ara won simimo nitori na ni awon mo lefi se ntoju ati pa eran ire koja fun lukuluku eni ti o se alaimo lati ya simimo si olowa opolopo eniyan ani opolopo ninu Ephraim ati Manase Isakari ati Sebuloni ko sa we ara won mo sibe won je ire koja na ki se gege bi ati ko eje ki o ye wa wi pe bi awon mo Israeli won yi bi won ti le npa ajo ire koja mo awon ibukun ti o ye ki o je ti won ko je ti won nitori wi pe won pa mo ki se gege bi ati ko ninu iwe Marko eni ninu majemu titun ori kerinla ese ikini si ikeji Marko ori kerinla ese ikini si ikeji o so wi pe leyin ojo meji ni ajo ire koja ati ti aiwukara ati awon olori alofa ati awon akowe nwa ona bi won ibati fi etan mu ki won ki o se pa sugbon won wi pe ki se le ojo ajo ki ariwo ki o ma ba wa ninu awon eniyan titi igba ti Jesu Kristi pe wa se aye yi ni awon mo Israeli ni won se npa ajo ire koja mo sugbon etan tabi agabagebe tabi iwa buburu ti o po ni o kun owo won eyi ni o je ki anfani ti o po yanturo ti ibade ba won ki o po won koja ohun ti a fi so yi ni wipe ki o ma se si enikeni ninu wa ti yo wa sihin lasan adura mi ni wipe gege bi o ti n gbo oro yi iye ti o wa ninu oro na yo je ti re iwosan ati ibukun ti o wa ninu oro na yo je ti re ati ri wipe awon omo Israeli won yi bi o ti le je wipe a se ilana fun won eti ba fun won ni anfani ati ibukun awon nkan won yi ko je ti won nitori wipe won ko fiye si awon afiye si ti o po ti o ye ki o je ti won nitori be bi a se nsoro Olorun yi je ki o ye wipe opolopo ti won wa sihin ni won ma padanu ore ofe ati ibukun ti o ye ki o je ti won nitori wipe won ki peti sile lati gbo ati lati mo ohun ti Olorun beere lowo won nisinsin je ki a pada lo si Exodus ori kejila lati ese ikini Exodus ori kejila lati ese ikini Oluwa si so fun Mose ati Aaroni ni ile Egypt pe ki n to tesiwaju je ki n so eleyi fun o wi pe nigba ko gba ti o ba ri ninu oro Olorun wi pe Oluwa si so pe yala o n ba Mose soro tabi o n ba Aaroni soro tabi Elijah tabi Elisha ni o n ba soro tabi Dafidi tabi Danieli tabi enikeni bi o ba ti n ri wi pe Oluwa si so pe lese kese le o ye ki o san sokoto re tabi ki o sun araki nitori wi pe oro ti Olorun ba so yo se ye bi

ìpọ́njú. Lásìkò tí wọ́n wà nínú ìpọ́njú ni Olúwa ń bá Mósè sọ̀rọ̀ wípé kí wọn kí ó lọ bá àwọn ọmọ Ísíráélì láti bá wọn sọ̀rọ̀, láti jẹ́ kí wọn kí ó mọ ọ̀nà tí wọ́n lè kúrò nínú ìṣèrú. Ohun tó máa ń ṣe wá láàánú ni wípé àwọn ẹlòmíràn nígbà tí wọ́n bá wà ní ilẹ̀ Íjíbítì nínú ìpọ́njú, nínú wàyà ẹ̀jà ńlá pẹ̀lú èṣù àti àwọn ọmọ ogun rẹ̀, bí a bá ń sọ̀rọ̀ Olúwa fún wọn, bí a bá ń jẹ́ kí ó tó wọn létí ohun tí yóò gbà wọ́n là kúrò nínú ipò òṣì tàbí inú ìpọ́njú tí wọ́n wà, wọ́n a máa sọ wípé àwọn kò ráyè láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run nítorí wípé ìpọ́njú wà lára wọn tàbí ní ìdílé wọn. Rántí wípé nígbà tí àwọn wọ̀nyí wà ní ilẹ̀ Íjíbítì nínú ìpọ́njú ńlá ni Ọlọ́run sọ fún Mósè àti Áróní láti lọ sọ fún wọn ọ̀rọ̀ ìgbàlà, ọ̀rọ̀ tí yóò mú wọn kúrò ní ilẹ̀ Íjíbítì. Jẹ́ kí o ti yọ wípé bí a bá ń sọ nípa ilẹ̀ Íjíbítì, ó jẹ́ ilẹ̀ tí ó kún fún ìbọ̀rìṣà. Ní ìgbésí ayé tí wọ́n wà yìí, tí wọ́n sì wà nínú ìsìnrú àti ìpọ́njú àti nínú àyíká wọn tí wọ́n ní àwọn abọ̀rìṣà, nígbà náà ni Olúwa bá wọn sọ̀rọ̀. Ó rán Mósè àti Áróní sí wọn, ó ṣeé ṣe wípé ìdílé tí ó ti jáde, àwọn tí ó wà ní àyíká rẹ, ó ṣeé ṣe wípé kí wọn kí ó jẹ́ abọ̀rìṣà. Ní ìgbà tí o sì wà ní irú ipò bẹ́ẹ̀ ni Ọlọ́run ránṣẹ́ sí ọ wípé kí o gbọ́ ọ̀rọ̀ ìdáǹdè, ọ̀rọ̀ ìgbàlà, ọ̀rọ̀ tí ń túni sílẹ̀, ọ̀rọ̀ tí ń ṣàánú fúnni, ọ̀rọ̀ tí wó nísàn. Olúwa sì sọ fún Mósè àti Áróní ní ilẹ̀ Íjíbítì, ó ṣeé ṣe wípé ìwọ náà pàápàá wà ní ilẹ̀ Íjíbítì, ó jẹ́ bí ẹrú fún èṣù, fún àwọn ẹmẹ̀wà tàbí àwọn ọmọ ogun rẹ̀, tàbí àìsàn ni ó fi ilé rẹ̀ ṣe ibùjókòó, tàbí ó ṣeéṣe kí ó jẹ́ wípé àwọn alálòpọ̀ àyídà ilẹ̀ Íjíbítì ni ó ń kó tì ọ́. Ní ipò yìí kan náà ni àwọn ọmọ Ísíráélì wà tí Olúwa fi ránṣẹ́ sí wọn. Bí o bá wà nínú ìpọ́njú tàbí àwọn alálòpọ̀ àyídà, àwọn ẹlẹ́bọ lóògùn ayé yìí ni ó yí ọká, ni wọ́n rọgbà yí ọká tí wọn kò jẹ́ kí ayé rẹ kí ó ní ojútùú. Ohun tí a ń sọ fún ọ ni wípé nígbà tí o bá tẹ́tí sílẹ̀ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, ìdáǹdè yóò dé bá ọ, ìgbàlà yóò dé bá ọ, yóò sì tú ọ sílẹ̀ kúrò nínú ìdè tí ó wà. Olúwa sì sọ fún Mósè àti Áróní ní ilẹ̀ Íjíbítì pé, jẹ́ kí a béèrè lọ́wọ́ ara wa, bí àwọn Mósè àti Áróní bí wọ́n bá sọ wípé wọn kò ráyè fún ọ̀rọ̀ Ọlọ́run, kí ni ìbàjẹ́ ìní wọn? Kí ni ìbàjẹ́ ìní àwọn ọmọ Ísíráélì ní àkókò yìí? Ohun tí a máa ń rí ni wípé àwọn púpọ̀ tí wọ́n wà ní àìríjẹ, àìrímu, àìnítọ́jú, àìnílé tán máa gbé, wọ́n máa ń sọ fún wa wípé àwọn kò ráyè nísinsìnyí fún ọ̀rọ̀ Ọlọ́run, àwọn kò ráyè nísinsìnyí fún ìsìn Ọlọ́run, àwọn kò ráyè nísinsìnyí fún àdúrà. Rántí wípé bí àwọn wọ̀nyí bá sọ wípé àwọn kò ráyè nípa àdúrà gbígbà, nípa ọ̀rọ̀ Ọlọ́run gbígbọ́, nípa àti sin Ọlọ́run, wọn ìbá wà nínú òṣì àti ìpọ́njú wọn síbẹ̀. Ṣùgbọ́n ọpẹ́ ni fún Ọlọ́run wípé bí Ọlọ́run ti ń sọ̀rọ̀, bẹ́ẹ̀ ni Mósè ń gbọ́, bí Ọlọ́run ti ń sọ̀rọ̀, bẹ́ẹ̀ ni Áróní ń gbọ́. Mo ń bẹ̀bẹ̀ lọ́wọ́ lọ́dọ̀ Ọlọ́run wípé ohunkóhun tí ó di wá létí, ohunkóhun tí kò ní jẹ́ kí a gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ní àgbọ́yé, kí Ọlọ́run kí ó bá wa mú kúrò ní orúkọ Jésù. Ní ẹsẹ̀ ìkejì, oṣù yìí ni yóò jẹ́ àkọ́kà oṣù fún yín, òun ni yóò sì ṣe ìkíní oṣù ọdún fún yín. Àwọn yìí ti wà ní ilẹ̀ Íjíbítì láti ìran dé ìran fún ọdún púpọ̀. Ó dàbí ẹni wípé gbogbo ọdún tí wọ́n ti lò ní ilẹ̀ Íjíbítì kò ṣe àǹfààní kankan fún wọn. Ó dàbí ẹni wípé nínú ìsìnrú wọn, nínú ìyà tàbí ìpọ́njú wọn, nínú àwọn ẹ̀dùn tí wọ́n ti là kọjá, ó dàbí ẹni wípé wọ́n ti fi gbogbo àkókò ṣòfò pátápátá. Bẹ́ẹ̀ ni ìgbésí ayé ẹlẹ́ṣẹ̀ rí, nítorí pé láìmọ̀ Jésù ò ní ìyè. Láìmọ̀ Jésù, ó dàbí ẹni wípé o wà nínú ayé, o ń fi àkókò ṣòfò. Ní àkókò yìí tí Ọlọ́run fẹ́ ṣe ìlànà ìgbàlà wọn, ìlànà ìdásílẹ̀ àti ìdáǹdè wọn, ni Ọlọ́run sọ fún wọn wípé ní oṣù yìí gan tí a ó dá wọn sílẹ̀, tí a ó gbà wọ́n là, ni yóò jẹ́ àkọ́kà oṣù fún wọn, àti ní oṣù yìí ni yóò jẹ́ oṣù ìkíní fún wọn. Ní ọjọ́ tí o bá Jésù pàdé, ní ọjọ́ náà ni ìyí.

àìní pẹ̀kún, ìgbésí ayé tòótọ́, ìgbésí ayé rere, ìgbésí ayé tó ṣàǹfààní yóò dé bá ìgbésí ayé rẹ. Ní àkókò náà ni Ọlọ́run rán Mose àti Aaroni sí àwọn ọmọ Ísíráẹlì. Èyí ni ìlànà tí ó fi lé wọn lọ́wọ́ láti ẹsẹ̀ ìkẹrin, bí àwọn ará ilé náà bá sì kéré ju ìwọ̀n ọ̀dọ́ àgùntàn náà lọ. Kí òun àti aládùúgbò rẹ̀, kí ó súnmọ́ etí ilé rẹ̀, kí ó mú gẹ́gẹ́ bí iye àwọn ọkàn náà olúkúlùkù ní ìwọ̀n ìjẹ rẹ̀, ni kí ẹ̀ṣirò ọ̀dọ́ àgùntàn náà àìlábùkù, ni kí ọ̀dọ́ àgùntàn yín kí ó jẹ́ akọ ọlọ́dún kan. Ẹ̀yin yóò mú nínú àgùntàn tàbí nínú ewúrẹ́. Ẹ̀yin yóò fi pamọ́ títí di ijọ́ kẹrìnlá oṣù náà. Gbogbo àgbájọ ìjọ Ísíráẹlì ni yóò sì pa á lé àṣálẹ́. Wọ́n ó mú nínú ẹ̀jẹ̀ náà. Wọ́n ó sì fi tọ́ ara òpó ìhà méjèèjì àti sára àtẹrígbà ilé wọn ni. Nínú èyí tí wọn ó jẹ́, wọn ó sì jẹ ẹran náà tí a fi iná sun lé òru náà àti àkàrà èwo, ewébẹ̀ kíkorò ni wọn ó fi jẹ. Èyí ni ìlànà tí a fún àwọn ọmọ Ísíráẹlì tí a ń pè ní àjọ ìrékọjá. Ohun tí a sọ fún ọ ni wípé ìdájọ́ ń bọ̀ lórí àwọn ẹlẹ́ṣẹ̀ tí ó wà ní ilẹ̀ Íjíbítì. Kí ìdájọ́ yìí kí ó lè rí wọn kọjá, kí àwọn ìpọ́njú ńlá wọ̀nyí kí ó lè rí àwọn ọmọ Ísíráẹlì kọjá, òun ni a sọ fún ọ wípé ó yẹ kí wọn kí ó mú ọ̀dọ́ àgùntàn kan jáde. Ọ̀dọ́ àgùntàn yìí láti jẹ́ aláìléèrí, ó ní láti jẹ́ èyí tí ó mọ́, ó ní láti jẹ́ èyí tí ó ṣe ìtẹ́wọ́gbà níwájú Olúwa. A sì sọ fún ọ wípé wọn ó pa ọ̀dọ́ àgùntàn náà, pé bí a bá ti pa á, a ó gba ẹ̀jẹ̀ rẹ̀ sínú àwo kòtò. Lẹ́yìn ìgbà náà lẹ ó fi ewé hísòpù, a ó tẹ́ bọ inú ẹ̀jẹ̀ náà, a ó sì fi wọ́n àtẹrígbà ilé wọn àti òpó méjèèjì tí ó wà ní ẹnu ọ̀nà ilé wọn. Ní ìwọ̀n yìí ni bí wọ́n bá ṣe bẹ́ẹ̀, èyí yóò jẹ́ kí ó mú ọ̀dá wọn lójú wípé bí apanirun bá ti ń la ilẹ̀ Íjíbítì kọjá, wípé apanirun yìí kò ní dé ọ̀dọ̀ wọn. Wo ẹsẹ̀ 21 títí dé 23. Ó ní nígbà náà ni Mose pe gbogbo àwọn àgbà Ísíráẹlì, ó sì wí fún ọ pé ẹ jáde lọ ímú ọ̀dọ́ àgùntàn fún ara yín gẹ́gẹ́ bí ìdílé yín, kí ẹ sì pa ìrékọjá náà. Ẹ̀yin ó sì mú ìdì ewé hísòpù, ẹ ó tẹ́ bọ ẹ̀jẹ̀ tí ó wà nínú àwo kòtò, ẹ ó fi ẹ̀jẹ̀ náà tí ó wà nínú àwo kòtò kún ara àtẹrígbà àti òpó ìhà méjèèjì. Ẹnikẹ́ni nínú yín kò sì gbọdọ̀ jáde láti ẹnu ọ̀nà ilé rẹ̀ títí yóò fi di òwúrọ̀, nítorí tí Olúwa yóò kọjá láti kọlu àwọn ará Íjíbítì. Nígbà tí ó bá sì rí ẹ̀jẹ̀ lára àtẹrígbà àti lára òpó ìhà méjèèjì, Olúwa yóò sì ré kọjá ẹnu ọ̀nà náà, kí yóò sì jẹ́ kí apanirun kí ó wọlé yín wá láti kọlù yín. Èyí ni ìlérí tí a fún wọn wípé nígbà tí apanirun bá rí ẹ̀jẹ̀ náà, kí yóò jẹ́ kí ó lè wọlé láti pa wọ́n run, láti dá wọn lẹ́jọ́, kí yóò jẹ́ kí ó lè wọlé láti ṣe wọ́n lọ́ṣẹ́. Báyìí ni àwọn ọmọ Ísíráẹlì ṣe. Èyí ni ó fún wọn ní ìgbàlà kíkún tí ó sì jẹ́ kí wọn kí ó bọ́ lọ́wọ́ apanirun tí ó la ilẹ̀ Íjíbítì kọjá. Ọmọ Ísíráẹlì àti ọ̀pọ̀ àwọn ẹlẹ̀sìn lónìí ni ó ń pàdánù ìbùkún Ọlọ́run, nítorí pé wọn kò ṣe àfiyèsí gbogbo ohun tí Ọlọ́run pa láṣẹ fún wọn kí ìbùkún wọ̀nyí kí ó lè jẹ́ tiwọn. Ẹ jẹ́ kí a wò ní fínífíní àwọn ohun mẹ́fà tí a lè rí kẹ́kọ̀ọ́ nínú rẹ̀, àwọn àfiyèsí tí a kò gbọdọ̀ gbójú fò dá. Ìkíní ni wípé a ó pa ọ̀dọ́ àgùntàn. Èyí ni yóò jẹ́ fún ìgbàlà wọn, rántí wípé
bi odo agutan ti le je alai laba won alai le ri bi akoba pa odo agutan na apanirun yo wole to won lo bi ki ba se nitori iku odo agutan na awon won yi iba ku pata pata sinu awon isiro ati iponju ti won wa ni ile Egypt wo ni exodus le kan si exodus ori kejila lati ese ikefa eyin o se fi pamo titi di ijo kerinla osu na gbogbo agbajo ijo ni yo se pa li asale ranti wi pe ni pipa odo agutan na ni yo mu ese won kuro ni yo mu asedede ati iponju won kuro eyi ni an toka si Jesu wi pe odo agutan na ti o je olugbala fun wa ti o je eni ti o da wa sile kuro ninu iponju oni Jesu Christi olowa wa wo lati Johanu ori kini ese ikokandinlogbon ni ijo keji Johanu ri Jesu nbo wa sodo re o wi pe wo odo agutan olorun eni ti o ko ese aye lo awon miran ma nso fun wi pe won gba Jesu gbo gege bi olukoni nla sugbon ranti ki se ikoni re nikan sosho le o fun ni igbala bi ki se wi pe iku re fun wa lori agbelebo awon miran ma nso wi pe won gba Jesu gege bi woli nla sugbon ki se iriran tabi isotele tabi iwasu ti Jesu Kristi se gege bi woli ni o fun ni igbala bi ki se nipa iku re ni ori igi agbelebo ti pe lasiko aye awon omo Israeli bi ki ba se wi pe apa odo agutan na won ki ba le ni igbala tabi idasile lowo apanirun ti o la ile Egypt koja wo ni Corinthi kini ori karun ese ikeje oni nitori na emu iwo kara ti jo kuro ninu yin ki eyin ki o le je iyefun titun gege bi eyin ti je aiwo kara nitori ati fi ire koja wa ani Kristi robo fun wa je ki o ye wi pe Jesu Kristi ni odo agutan yin toka si ati iku re fun wa ni ori igi agbelebo eje re ti atasile oun lo gba wa lowo ese to gba wa ninu aisan to gba lowo iponju to gba lowo inu ni bini lati odo esu to gba lowo wahala ti abakosi to si gba lowo idajo ayeraye ti nbo lori awon elese afiyesi keji ti o ye ki ani ni wi pe odo agutan yin ni lati wa ni alai labuko odo agutan ti a nso nipa re yi ni lati wa lai ni aibuko kankan rara to pada si exodus ori kejila ese ikarun exodus ori kejila ese ikarun oni ailabuko ni ki odo agutan yin ki o je ako olodun kan eyin o mu ninu agutan tabi ninu ewore ohun ti Olorun be lowo omo Israel ni wepe bi won ba fe ni igbala kuro ninu iponju ti o wa ni ile Egypt won ni lati mu odo agutan ti ko laboko rara eyin toka si Jesu Kristi nitori pe Jesu Kristi ni eni na ti o wa ni ailaboko kankan bi o ba wo igbese aye Kristi lati ibere de opin o ri wi pe ko si ese kankan ni igbese aye re o ni odo agutan ti o ko fun wa odo agutan ti ko laboko eyi ni Hebrew n toka si ni ori keje Hebrew ori keje lati ese ikerin din logbon nitori pe iru olori alofa be le o ye wa mimo ailegan aileri ti a ya si oto kuro ninu elese ti a si gbega ju awon orun lo eyi ni eje Jesu Kristi sese yebiye fun wa eyi ni o fi je wipe eje yebiye yi ni a fi gba wala
kúrò lọ́wọ́ ìdájọ́ Ọlọ́run. Nínú Pétérù kìíní orí kìíní, ẹsẹ̀ ìkọkàndínlógún, Pétérù kìíní orí kìíní, ẹsẹ̀ ìkọkàndínlógún, kò ṣe pé bí kò ṣe ẹ̀jẹ̀ iyebíye, bí ti ọ̀dọ́ àgùntàn tí kò lí àbòkù, tí kò sì lí àbàwọ́n, àní ẹ̀jẹ̀ Kristi. Àwọn ẹlòmíràn máa ń gbẹ́kẹ̀lé àwọn olùdásílẹ̀ ilé ìsìn wọn, rántí wípé gbogbo ẹni tí a bí láti inú obìnrin ẹlẹ́ṣẹ̀ ni. Nítorí bẹ́ẹ̀, kò sí olùdásílẹ̀ ẹ̀sìn, olùdásílẹ̀ ìjọ, tàbí olùdásílẹ̀ tàbí ẹnikẹ́ni níbikíbi tí ó wà ní àìlábàwọ́n, àìléèrí, àìlẹ́gàn. Nítorí bẹ́ẹ̀ ni ó fi jẹ́ wípé Jésù Kristi nìkan ṣoṣo, ó ní ọ̀dọ́ àgùntàn aláìlábùkù, ẹni tí ó lè kó ẹ̀ṣẹ̀ wa lọ. Sì rántí wípé nígbà tí a kan Jésù Kristi mọ́ àgbélébùú, a ṣe èyí ní àkókò ìrékọjá lásìkò àwọn ọmọ Ísíráẹlì. Rántí ní ẹ̀kẹta wípé àfiyèsí kẹta tí ó yẹ kí a ní, wo Exodu orí kejìlá ẹsẹ̀ ìkẹrìndínláàádọ́ta. Exodu orí kejìlá ẹsẹ̀ ìkẹrìndínláàádọ́ta ní ilé kan lẹ́ ó jẹ́, ìwọ kò gbọdọ̀ mú nínú ẹran ara rẹ̀ jáde sóde kúrò nínú ilé náà, bẹ́ẹ̀ ni ẹ̀yin kò gbọdọ̀ fọ ọ̀kan nínú egungun rẹ̀. Ẹ̀yin kò gbọdọ̀ fọ ọ̀kan nínú egungun rẹ̀. Ta ni èyí ń tọ́ka sí? Nítorí pé a ń kẹ́kọ̀ọ́ nípa ọ̀dọ́ àgùntàn tí a pa ní àsìkò ìgbésí ayé àwọn ọmọ Ísíráẹlì, nípa ẹsẹ̀ yìí tó jẹ́ pé wọ́n ní ìgbàlà, wọ́n ní ìdáǹdè, a sì gbà wọ́n kúrò nínú ìpọ́njú ńlá tí ó wà ní ilẹ̀ àwọn ará Íjíbítì ní àkókò náà. A sọ wípé ọ̀dọ́ àgùntàn yìí tí a fi robọ fún wọn, wọn kò gbọdọ̀ fọ egungun rẹ̀. Ta ni èyí ń tọ́ka sí? Yẹ kí a wo Jòhánù orí ìkọkàndínlógún ẹsẹ̀ kẹtàlélọ́gbọ̀n. Ṣùgbọ́n nígbà tí wọ́n dé ọ̀dọ̀ Jésù, wọ́n tí wọ́n sì rí i pé ó ti kú ná, wọn kò ṣẹ́ egungun itan rẹ̀. Kí ni ìtumọ̀ èyí? Ẹsẹ̀ ìkẹrìndínlógójì. Nǹkan wọ̀nyí sì ṣe kí ìwé mímọ́ kí ó lè ṣẹ, tí ó wí pé a kì yóò fọ egungun rẹ̀. Èyí ni ó jẹ́ kí ó dá wa lójú wípé Jésù Kristi ni ọ̀dọ́ àgùntàn náà. Nítorí wípé àwọn àfiyèsí púpọ̀ tí ó wà nínú Májẹ̀mú láéláé, àwọn wọ̀nyí ni a rí nínú Májẹ̀mú titun tí ó ń tọ́ka sí Jésù Kristi, ẹni tí ó kú fún wa láti yọ wá kúrò nínú Íjíbítì, láti yọ wá kúrò nínú ìpọ́njú, láti yọ wá kúrò nínú ayé, láti mú wa kúrò nínú òkùnkùn tàbí àwọn nǹkan tí ó wà nínú ayé. Àfiyèsí kẹrin, ẹ̀jẹ̀ tí a ta sílẹ̀ yìí kò tó. Bí kì í bá ṣe wípé a fi ìgbàgbọ́ wọ́n ẹ̀jẹ̀ náà sí àtẹrígbà àti òpó ilé náà. Mo sọ fún ọ ní ìṣáájú wípé a ní láti pa ọ̀dọ́ àgùntàn náà, ṣùgbọ́n èyí kò tó. Ìkejì ó pé ọ̀dọ́ àgùntàn náà láti jẹ́ aláìlábùkù, aláìléèrí, aláìlẹ́gàn, èyí kò tó. Ìkẹta wípé a kò fọ egungun rẹ̀. Ṣùgbọ́n ní ìtẹ̀síwájú ni a ń sọ fún wa wípé bí ẹ̀jẹ̀ yìí bá wà nínú àwo kòtò, bí a kò bá fi ẹ̀jẹ̀ náà sí àtẹrígbà ilé wọn, bí a kò bá fi ẹ̀jẹ̀ náà sí àwọn òpó ilé wọn, síbẹ̀síbẹ̀ bí ó tilẹ̀ jẹ́ wípé a ti pa ọ̀dọ́ àgùntàn náà, bí ó tilẹ̀ jẹ́ pé a ti gba ẹ̀jẹ̀ rẹ̀ sí ibì kan, bí ó tilẹ̀ jẹ́ wípé a ti ṣe àwọn nǹkan wọ̀nyí gẹ́gẹ́ bí ìlànà ọ̀rọ̀ Ọlọ́run, bí a kò bá lo ẹ̀jẹ̀ yìí gẹ́gẹ́ bí Ọlọ́run ti pa á láṣẹ, síbẹ̀síbẹ̀ àwọn ènìyàn wọ̀nyí ìbá ṣe ìgbé pátápátá. Wo Exodu orí kejìlá, Exodu orí kejìlá láti ẹsẹ̀ ìkejìlélógún. Ẹ̀yin ó sì mú ìdì ewé hisopo, ẹ ó sì fi bọ ẹ̀jẹ̀ tí ó wà nínú àwo kòtò, ẹ ó sì fi ẹ̀jẹ̀ náà tí ó wà nínú àwo kòtò kún ara àtẹrígbà àti òpó ìhà méjèèjì
enikeni ninu yin ko gbodo jade lati enu ona ile re titi yo fi di oworo nitori ti Oluwa yo koja lati kolu awon ara Egypt nigbati o ba si ri eje na lara aterigba ti lara opo iha mejeji Oluwa yo si re koja enu ona na ki o si je ki apanirun ki o wole yin ki o wole yin wa lati kolu yin ohun ti a so ni wipe ni toto ni Jesu Kristi ti ku ni toto ni o ti ta eje re sile sugbon o ku sowo re lati fi igbagbo ro mo Jesu ati lati fi igbagbo we ninu eje Jesu ki ami eje Jesu ki o le wa li okan re tabi li ara re ni Heberu ori kokanla ese ikeji din logbon ni a so wipe nipa igbagbo le o da ase irekoja sile ati ibo won eje ki eni tin pa awon akobi omo ki o ma ba fi owo kan won nipa igbagbo le a da nkan won yi sile nipa igbagbo le a fi awon eje won yi kun aterigba ile ati opo mejeji ti o wa li enu ona nipa igbagbo ni won duro ninu ile nibi ti ami eje na wa nipa igbagbo ni won gbe gbogbo awon isise won yi ki olupanirun ki o ma ba wole to won lo eyi si ja si fun wa wipe awa paapa ni won gba ti ati mo wipe ati pa Jesu Kristi ati ta eje re sile o je ojuse wa lati ni igbagbo ninu eje na nitori nipa igbagbo yi ninu eje Jesu Kristi le a le fi ni igbala tabi idande tabi ipamo tabi iwosan je ki o yi o wipe bi ki ba se wipe o gbadura o je wa awon esere fun olorun o si so fun olorun wipe o se olanu wipe o ti je elese ti o boruju o si so fun olorun wipe o gbagbo ninu eje Jesu Kristi ti atasile fun o bi ki ba se wipe o se be apanirun yo wo ile re bi ki ba se wipe o gbagbo ninu eje Jesu Kristi idajo aye raye yo to wa pelu sugbon bi o tin so fun olorun wipe o gbagbo ninu eje Jesu Kristi ti atasile fun o logan ni eje yi o we okan re mo ti a o mu ese re kuro ti igbagbo yi yo so di eniyan oto eni ti o ni igbala olorun ninu lokan ni ile re ikarun jije eran odo agutan na akoko ko si fun wa lati ka opolopo ibi ti o ye ki aka sugbon ran ti wi pe aso fun won wi pe won ni lati je eran ara odo agutan na wo exodu ori kejila ni ese ikejo won o si je eran na ti a fi ina sun le oru na ati akara aiwo ewebe kikoro ni ki won ki o fi je kini itumo yi wipe won o je odo agutan na ranti pe odo agutan ja si Jesu Kristi o n toka si Jesu Kristi fun wa ki wa ni itumo wipe won ni lati je odo agutan na wo Johanu ori kini lati ese ikini le atete ko se le oro wa oro si wa pelu olorun olorun si le oro na ese ikerinla oro na le o di ara o si n ba wa gbe awa si n wo ogo re ogo bi ti omo bibi kan soso ati lodo lati odo baba wa o kun fun ore ofe ati otito itumo wipe ki a je odo agutan na ni wipe oro ti o so fun wa awon alaye ti o se ni kikun fun wa wipe ki a gba awon oro wonyi sokan nitori pe o so ni ori kefa Johanu ese iketa le ni ogota ori kefa ti Johanu ese iketa le ni ogota emi ni n so ni di aye ara ko ni ere kan oro won ni ti mo so fun yin emi ni iyesi ni oro olorun ti a n so fun wa
láti ẹnu Jésù Kristi. Ọ̀rọ̀ Ọlọ́run tí ó ránṣẹ́ sí wa, òun ló yẹ kí a gbà sí ọkàn wa. Èyí ni ohun tọ́ka sí wípé bí a ti wà lábẹ́ àmì ẹ̀jẹ̀ Jésù Kristi nípa ìgbàgbọ́, bẹ́ẹ̀ ni a ní láti fi òdiwọ̀n ayé wa sí ọ̀rọ̀ Ọlọ́run. Bẹ́ẹ̀ ni a ní láti fi ọ̀rọ̀ Ọlọ́run ṣe òdiwọ̀n ìgbésí ayé wa. Ó ń sọ fún wa wípé ọ̀rọ̀ náà tí èmi ń sọ fún yín, èyí ni ó ní ẹ̀mí sì ni pẹ̀lú. Ìkẹfà ni wípé wọ́n ní láti jẹ àkàrà àìwo pẹ̀lú rẹ̀. Gbogbo èyí ni a ti kà fún wa ní Exodo orí 12, a sì ti kà fún wa nínú Kọ́rìntì 1 orí 5. Kọ́rìntì 1 orí 5 láti ẹsẹ̀ 7 sí 8. Láti jẹ àkàrà àìwo. Kọ́rìntì 1 orí 5 láti ẹsẹ̀ 7. Nítorí náà, ẹ mú ìwúkàrà àtijọ́ kúrò nínú yín, kí ẹ̀yin kí ó lè jẹ́ ìyẹ̀fun titun, gẹ́gẹ́ bí ẹ̀yin ti jẹ́ àìwúkàrà, nítorí tí a ti fi ìrékọjá wa àní Kristi robọ fún wa. Nítorí náà, ẹ jẹ́ kí a ṣe àjọ náà kì í ṣe pẹ̀lú ìwúkàrà àtijọ́, bẹ́ẹ̀ ni kì í ṣe pẹ̀lú ìwúkàrà àrankan àti ìwà búburú, bí kò ṣe pẹ̀lú àìwúkàrà òdodo àti òtítọ́. Ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n máa ń lọ sí ilé ìsìn tí wọ́n máa ń sọ wípé wọ́n gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù, ṣùgbọ́n ìwà búburú, èyí tí a ń pè ní ìwúkàrà àtijọ́, ó wà ní ìgbésí ayé wọn. Àrán kan tàbí kí a máa hùwà tí kò bá Bíbélì, tí kò bá ọ̀rọ̀ Ọlọ́run mu, èyí sì wà ní ìgbésí ayé wọn. Ṣùgbọ́n a sọ fún wa wípé bí a bá fẹ́ jẹ àǹfààní, tí a sì fẹ́ ní ìbùkún tí ó wà nínú ìrékọjá tí a ń kọ́ nípa rẹ̀ lónìí, wípé a ní láti jẹ ẹni tí ó kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, wípé àìwúkàrà, àrán kan, ìwà búburú, àgbèrè, panṣágà, olè, òfófó, ojú kòkòrò, àwọn nǹkan wọ̀nyí kò gbọdọ̀ sí ní ìgbésí ayé wa. Bí a bá ti ṣe àwọn àfiyèsí wọ̀nyí, kí wá ni àwọn àǹfààní àti ìbùkún tí ó wà lórí wa bí a bá wà lábẹ́ ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn? Ní kíákíá, jẹ́ kí a wo Exodo orí 12 lẹ́ẹ̀kan sí láti ẹsẹ̀ 13. Ó ní ẹ̀jẹ̀ náà ni yóò ṣe àmì fún yín lára ilé tí ẹ̀yin gbé wà. Nígbà tí èmi bá sì rí ẹ̀jẹ̀ náà, kò sọ wípé nígbà tí èmi bá rí iṣẹ́ òdodo ara ẹni. Ó ní nígbà tí èmi bá sì rí ẹ̀jẹ̀ náà, kò sọ wípé nígbà tí mo bá rí iṣẹ́ àánú tí ó ń ṣe fún àwọn alágbe. Ó ní nígbà tí mo bá rí ẹ̀jẹ̀ náà, kò sọ ti omi àdúrà tàbí àbẹ́là. Ó ní nígbà tí mo bá rí ẹ̀jẹ̀ náà, kò sọ nípa aṣọ funfun. Nígbà tí mo bá rí ẹ̀jẹ̀ náà, kò sọ nípa kí a jẹ́ ẹlẹ́sìn lásán. Ó ní nígbà tí mo bá rí i wípé o ní ìgbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristi tí a ta sílẹ̀. Nígbà tí èmi bá sì rí ẹ̀jẹ̀ náà, èmi ò re yín kọjá ìyọnu tàbí ìpọ́njú tàbí ìdààmú tí ó wà lórí àwọn tí ó wà nínú ayé. Ìyọnu náà kì yóò sì wá sórí yín láti run yín nígbà tí mo bá kọlu ilẹ̀ Íjíbítì. Ẹni tí kò bá sí lábẹ́ ààbò ẹ̀jẹ̀ Jésù, ó dàbí ẹni tí ó ń gbé ilé kan, ilé tí kò ní ilẹ̀kùn, ilé tí kò ní fèrèsé, ilé tí kò ní òrùlé. Kí ni a ti mọ irú ẹni bẹ́ẹ̀ sí? Irú ẹni bẹ́ẹ̀ yóò wà nínú ewu púpọ̀. Ìkíní, ewu olè, nítorí wípé kò sí ilẹ̀kùn, kò sí fèrèsé, nítorí bẹ́ẹ̀ yóò rọrùn fún olè láti wọlé. O jẹ́ mọ̀ wípé bí o bá sí lábẹ́ ẹ̀jẹ̀ Jésù Kristi, olè tàbí apanirun ni, èyí tí a ń pè ní Sàtánì, yóò lè wọlé, yóò sì lè máa ṣe gudugudu méje ní ìgbésí ayé rẹ, yóò máa dà ọ́ láàmú, yóò máa pọ́n ọ lójú, nítorí wípé o kò sí lábẹ́ òrùlé tàbí lábẹ́ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristi. O jẹ́ bí ẹni tí ń gbé ilé tí kò ní ilẹ̀kùn, tí kò ní fèrèsé, tàbí tí kò ní òrùlé. Irú ẹni bẹ́ẹ̀ tí ó ń gbé irú ilé bẹ́ẹ̀, àwọn ẹranko búburú gẹ́gẹ́ bí ejò, wọ́n lè wọlé, wọ́n sì lè ṣe ọ́ lọ́ṣẹ́. Irú ẹni tí kò sí ní abẹ́ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristi, ejò láéláé ni.
iyin ni esu yo ma wole ni igba gbogbo pelu awon emi esu yo ma wole bi a ba ri eni ti o n gbe ile ti ko ni orule eye yo ma fi ibe se bogbe awon aparo tabi awon eye miran yo ma yagbe si iru ile be bi o ba wo ayika re opolopo ni o wa ti won gbe ile ti ko ni abo ile to ko ni orule ile ti ko ni perese ti o je wipe awon eye awon eye oju orun yi ni an fi we awon emi okunkun ni won joba ni won gbe iru ile be nipa ariwo won nipa jamba ti won se fun iru eni be awon won yi njiya lopo lopo kini ki a so nipa bi ojo ba nro bi iji ba nja fun eni ti o n gbe ile ti ko ni orule tabi ti ko ni perese ati ilekun ajakale arun popo lo wa lori awon ti won ko mo Jesu awon ti won ko si labe ejodo agutan na nitori wepe ojo idajo olorun ojo ajakale arun iji aisan onja ni ile iru eni be bi arabasan ti o n gbe ile ti ko ni ilekun bi arabasan bi ti o n gbe ile ti ko ni perese tabi ti ko ni orule o mo wepe iku ojiji ko jina si iru eni be opolopo awon ti o wa ninu aye ni won fi ara won si abe iku ojiji nitori wepe ko si eje Jesu ti o bo won ko si eje Jesu ti o dabi orule fun won nitori be kia ni o ye ki enikokan wa ti a ko ti si ni abe abo eje Jesu ki a sa wa si ibi ti anu ki a je ki eje Jesu ki o bo wa ki a je ki eje Jesu ki o pa wa mo nitori wipe eni ti ko ba si ni abe abo eje Jesu o fi ara re sinu ewu ati iru ese ti o nse iru awon eniyan be ko lo nka eje ki a wo Dafidi ori Dafidi ori kejidini ogorin ori Dafidi ori kejidini ogorin ki a wo nkan ti o sele si awon eniyan woyi ni ese ikokan dini adota o mu ki koro ibinu re wa sori wa si won lara irunu ikanu iponju nipa riran angeli ibi sinu won eyi so nipa awon omo Israeli eyi so nipa awon omo Egypt se gafara fun mi awon ti ko si labe eje odo agutan na so wipe ohun ti o je ipin won ni irunu ibinu gbogbona olorun ikanu ati iponju popo nitori be je ki eyi ki o je ki o sare wa sabe abo ti o wa ninu eje Jesu Christi ki dande ipamo igbala olorun ki o le je ti re ikeji ni wepe awon wonyi ti ko si ni abe abo ti o wa ninu eje odo agutan na won bo si idajo idajo ninu aye yi eyi ni ipa ikini eyi ni ilepa ikini ti o ma le won ba idajo ti inu aye yi ikeji idajo ninu aye ti nbo bi o ba wo Exodus sọ fún wa nínú orí kejìlá tí a ti kà lẹ́ẹ̀kan ó sọ wípé ìdájọ́ yóò bá àwọn ọmọ Íjíbítì wípé a ó pa àkọ́bí gbogbo àwọn ilé wọn nítorí bẹ́ẹ̀ bí o bá wá sí abẹ́ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù ààbò kúrò nínú ìdájọ́ nínú ayé yìí àti ìdájọ́ nínú ayérayé yóò lè jẹ́ tirẹ̀ bí a ṣe lè bọ́ lọ́wọ́ ìdájọ́ ọlọ́run ni yé pé kí a gba Jésù Kristì gbọ́ kí a ba lè bọ́ lọ́wọ́ ìbínú ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ń ṣe wàhálà nínú ayé yìí tí ó dàbí ẹni wípé nǹkan ò tóra wọn ní ìgbésí ayé wọn èrèdí èyí ni wípé ìdájọ́ ọlọ́run ti ayé ìsinsìnyìí ó wà lórí wọn bí wọ́n bá sì kú sí irú ipò bẹ́ẹ̀ ìdájọ́ ayérayé ni ó jẹ́ ìpín wọn pẹ̀lú ìkẹta a fi ìyàtọ̀ sí àárín àwọn ọmọ Ísíráẹ̀lì àti ti Íjíbítì nípa wípé ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà ó jẹ́ ààbò fún wọn nínú ayé wàhálà wà ìpọ́njú wà àìsàn wà ìṣe jàǹbá púpọ̀ ló wà ṣùgbọ́n bí o bá fẹ́ kí ìyàtọ̀ kí ó wà láàrin ìgbésí ayé tirẹ àti ìgbésí ayé àwọn tí ó wà nínú ayé ìyàtọ̀ tí o lè ní ni wípé kí o wá sí abẹ́ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì
nipa be ni awon nkan tin sele se awon ti o wa ninu aye ki o le fi sele si o ninu exodo rike edogun ese ikerin din logbon o si wi pe bi iwo ba teti sile gidi gidi si ohun oluwa olorun re ti o ba si se eyi ti o to li oju re iwo ti iwo ba peti si opin re ti iwo ba si pa gbogbo ase re mo emi ki yo fi okan ninu arun won ni ti momo wa sara awon ara Egypt si o lara nitori emi le Olowa ti o mo lara da awon ti o wa ninu aye aisan popo ni o wa lara awon aisan ko gbogun aisan ti pani lo wa lara awon bi iwo paapa ko ba fe majiya bi iwo paapa ko ba fe ni iponju bi awon ti o wa ninu aye ohun ti o ye ki o se ni pe ki o wa si abe abo ti o wa ninu eje Jesu Christi ikerin iwosan je ti awon omo Israeli won yi nitori we pe won wa labe eje odo agutan na ninu orin Dafidi lekan si orin Dafidi ori karun dini adofa orin Dafidi ori karun dini adofa arun le ni ogorun ese iketa din logoji o si mu won jade ti awon ti fadaka ati wura ko si si ailera kan ninu eya re bawo ni o seseese fun ogun logo awon eniyan won yi egberun lona meta lati wa ni ara dida sasa lai ni aisan kankan ni ago ara won nitori eje Jesu ti a fi bo won ti a fi daabo bo won eyi ni o je ki o seese ni igbesi aye won ranti pe bi iwo paapa ba fe ni iwosan kuro ninu gbogbo arun ohun ti o ni lati se ni lati gbagbo ninu eje Jesu Christi ti a ta sile ranti pe anfani tabi ibukun ti o wa labe eje odo agutan ni we pe a o gba o lowo iparun wi pe o bo lowo iparun lati owo apanirun ni ikeji o bo lowo idajo ninu aye yi ati idajo ninu aye ti nbo iketa au pi yato si arin re ati awon ti o wa ninu aye ikerin iwosan pepe kuro ninu gbogbo arun yo je ti re nisisin ya o to olorun lo a o so fun olorun wi pe agbagbo wi pe fun wa ni Jesu Kristi ko wi pe Jesu Kristi ni odo agutan ti a pa nitori ese wa ti a ta eje re sile nitori ti wa ati wi pe agbagbo ninu eje ti o ta sile fun wa bi o ba ti n fi igbagbo we ninu eje na ti o n so fun olorun ti o n ko ese re sile be ni igbala olorun iwosan latoke wa idande tooto yo je ti re eje ki a dide duro lati ba olorun soro ranti pe Jesu Kristi nikan soso ni odo agutan ti a pa fun wa eje re nikan soso le o le gba kuro ninu idajo olorun eje re nikan soso ni o le fun wa ni igbala eje re nikan soso ni o le fun wa ni idande so fun olorun awon iwukara ti o wa ni igbesi aye re mo kuro ese ti o wa ni igbesi aye re aran kan ti o wa ni igbesi aye re oju kokoro ti o wa ni igbesi aye re agbere tabi panṣaga ti o wa ni igbesi aye re awo ohun aito ti o wa ni igbesi aye re bi o ba tin je o ti o tin kan won sile be ni o mu iwukara kuro ni igbesi aye re ti o si so fun olorun wi pe o gbagbo wi pe ata eje Jesu Kristi sile fun o ata eje Jesu Kristi sile fun o ata eje Jesu Kristi sile fun o gbagbo ninu eje na gbagbo ninu eje na ki o ba le bo lowo idajo ninu aye yi ki o ba le bo lowo idajo aye raye ti n bo lori awon elese gbagbo ninu eje Jesu Kristi ti a ta sile fun o ki o ba le bo lowo idajo aye raye ki o ba le bo lowo apanirun ti n kaakiri aye lode oni ki iyato ki o ba le wa laarin iwo ati awon ti o wa ninu aye gbagbo ninu eje naa ti a ta sile fun o
gbagbo ninu eje na ti atasile fun o bi o ba ni aisan ni ago ara re eje yi kan na ti atasile ni yo wo san ṣùgbọ́n rántí wípé bí ẹ̀ṣẹ̀ bá ń bẹ̀lẹ̀ ọwọ́ rẹ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì kí ó lè jẹ́ tirẹ̀ bí iṣẹ́ búburú ìwà búburú ìrìnkúrìn ìfẹ́kúfẹ́ bá wà ní ìgbésí ayé rẹ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì kí ó lè jẹ́ tirẹ̀ ṣùgbọ́n bí o bá kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ bí o bá kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ bí o bá ké pe olúwa bí o bá fi ìgbàgbọ́ rọ̀ mọ́ ẹ̀jẹ̀ Jésù Kristì tí a ta sílẹ̀ fún ọ ìgbàlà kíkún yóò jẹ́ tirẹ̀ a ó darí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́ a ó gba ọkàn rẹ là ó di àtúnbí gẹ́rẹ́ tí o bá ti di àtúnbí ni ìdájọ́ ayérayé kúrò lórí rẹ àti ìdájọ́ fún àwọn ẹ̀ṣẹ̀ tí o ti dá àwọn nǹkan wọ̀nyí pẹ̀lú yóò kúrò ọlọ́run yóò máa tọ́jú rẹ bí apanirun ti ń kọjá ní ìgboro bí agbẹ̀sán ẹ̀jẹ̀ ti ń kọjá ní àyíká rẹ bẹ́ẹ̀ni yóò máa rí ọ kọjá nítorí wípé o wà lábẹ́ ààbò ẹ̀jẹ̀ Jésù Kristì bí àìsàn bá wà ní àgọ́ ara rẹ àìsàn ká àìsàn yówù kó jẹ́ bí o bá gbẹ́kẹ̀lé agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì ó ní nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà èmi ò rí eyín kọjá àìsàn yóò re ọkọ̀ já bí a bá rí ẹ̀jẹ̀ Jésù Kristì lé ọkàn rẹ pẹ̀lú ìgbàgbọ́ ìpọ́njú yóò re ọkọ̀ já wàhálà ayé yìí yóò re ọkọ̀ já ìsìnrú lábẹ́ agbára sàtánì yóò re ọkọ̀ já nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà èmi ò rí eyín kọjá

0: Orin ìkẹrìndínlógún. Ọlọ́run, pa mí mọ́ nítorí ìwọ ni mo gbẹ́kẹ̀ mí lé. Ọkàn mi, ìwọ ti wí fún Olúwa pé ìwọ ni Olúwa mi. Èmi kò ní ire kan lẹ́yìn rẹ. Sí àwọn ènìyàn mímọ́ tí ó wà lé ayé, àní sí àwọn ọlọ́lá, lára ẹni tí dídùn inú mi gbogbo gbé wà, ìbínú jẹ́ àwọn tí ń sáré tọ Ọlọ́run mìíràn lẹ́yìn yóò pọ̀. Ẹbọ ohun mímu ẹ̀jẹ̀ wọn ni èmi kì yóò ta sílẹ̀, bẹ́ẹ̀ ni èmi kì yóò da orúkọ wọn ní ẹnu mi. Olúwa ni ìpín ìní mi, àti ti ago mi. Ìwọ ni o mú ìlà mi dúró. Okùn títa bọ́ sọ́dọ̀ mi ní ibi dáradára. Lóòótọ́, èmi ní ogún rere. Èmi ó fi ìbùkún fún Olúwa, ẹni tí ó ń fún mi ní ìmọ̀. Ọkàn mi pẹ̀lú ń kọ́ mi ní wákàtí òru. Èmi ti gbé Olúwa ka iwájú mi nígbà gbogbo. Nítorí ó wà ní ọwọ́ ọ̀tún mi, a kì yóò ṣí mi ní ipò. Nítorí náà ni inú mi ṣe dùn, tí ògo mi sì ń yọ̀. Ara mi pẹ̀lú yóò sinmi ní ìrètí. Nítorí ìwọ kì yóò fi ọkàn mi sílẹ̀ ní ipò òkú. Bẹ́ẹ̀ ni ìwọ kì yóò jẹ́ kí ẹni mímọ̀ rẹ kí ó rí ìdíbàjẹ́. Ìwọ fi ipa ọ̀nà ìyè hàn mí. Ní iwájú rẹ ni ẹ̀kún ayọ̀ wà. Lé ọwọ́ ọ̀tún rẹ ni dídùn inú wà láéláé.
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
0: Orin ìkẹtàdínlógún. Gbọ́ òtítọ́, Olúwa, fiyèsí ìgbé mi, fi etí sí àdúrà mi, tí kò ti ètè ẹ̀tàn jáde. Jẹ́ kí ìdájọ́ mi kí ó máa ti iwájú rẹ jáde wá. Jẹ́ kí ojú rẹ kí ó máa wo ohun tí ó ṣe déédé. Ìwọ ti dán àyà mi wò. Ìwọ ti bẹ̀ẹ́ wò lé òru. Ìwọ ti wádìí mi. Ìwọ kò rí nǹkan. Èmi ti pinnu rẹ̀ pé ẹnu mi kì yóò ṣẹ̀. Ní ti iṣẹ́ ènìyàn, nípa ọ̀rọ̀ ẹnu rẹ̀, èmi ti para mi mọ́ kúrò ní ipa aláparun. Fi ìrìn mi lé ilẹ̀ ní ipa rẹ, kí àtẹlẹ ẹsẹ̀ mi kí ó má ṣe yẹ̀. Èmi ti ń ké pè ọ́, nítorí pé ìwọ gbó mi, Ọlọ́run, dẹ́tí rẹ sí mi kí o sì gbọ́ ọ̀rọ̀ mi. Fi ìṣeun ìfẹ́ ìyanu rẹ hàn, ìwọ tí o fi ọwọ́ ọ̀tún rẹ gba àwọn tí ó gbẹ́kẹ̀lé ọlá lọ́wọ́ àwọn tí ó dìde sí wọn. Pa mí mọ́ bí ọmọ ojú, pa mí mọ́ lábẹ́ òjìji ìyẹ apá rẹ, lọ́wọ́ àwọn ènìyàn búburú tí ń fòró mi, lọ́wọ́ àwọn ọ̀tá ìyọ́ta mi kí ó yí mi káàkiri. Wọ́n fi ọ̀rá sí àyà wọn, ẹnu wọn ni wọ́n fi ń sọ̀rọ̀ ìgbéraga. Wọ́n ti yí wa ká nísinsìnyí nínú ìrìn wa. Wọ́n ti gbé ojú wọn lé àti wọ́ wa sílẹ̀. Bí kìnìún ti ń ṣe ìwọra sí ohun ọdẹ rẹ̀, àti bí ọmọ kìnìún tí ó ń ba ní ibi ìkọ̀kọ̀. Dìde, Olúwa, ṣáájú rẹ̀, rẹ̀ ẹ́ sílẹ̀. Gba ọkàn mi lọ́wọ́ àwọn ènìyàn búburú tí ṣe idà rẹ, lọ́wọ́ àwọn ènìyàn nípa ọwọ́ rẹ, Olúwa, lọ́wọ́ àwọn ènìyàn ayé tí wọ́n ní ìpín wọn ní ayé yìí, àti ipò ẹni tí ìwọ fi ohun ìṣúra rẹ ìkọ̀kọ̀ kún. Àwọn ọmọ wọn pọ̀n wọ́n, a sì fi ìyókù ìní wọn sílẹ̀ fún àwọn ọmọ ọwọ́ wọn. Bí ó ṣe ti èmi ni, èmi ó máa wo ojú rẹ lé òdodo. Àwòrán rẹ yóò tẹ́mi lọ́rùn nígbà tí mo bá jí. Orin ìkejìdínlógún. Èmi ó fẹ́ ọ, Olúwa, agbára mi. Olúwa ni àpáta mi àti ìlú olódi mi àti olùgbàlà mi, Ọlọ́run mi, agbára mi. Èmi ó gbẹ́kẹ̀lé àṣà mi àti ìwo ìgbàlà mi àti ilé ìṣọ́ gíga mi. Èmi ó képe Olúwa tí ó yẹ láti máa yìn. Bẹ́ẹ̀ ni a ó sì gbà mí lọ́wọ́ àwọn ọ̀tá mi. Ìrora ikú yí mi ká àti ìṣàn omi àwọn ènìyàn búburú dẹ́rùbà mí. Ìrora ipò òkú yí mi káàkiri, ìkẹkùn ikú dì mí mú. Nínú ìṣẹ́ mi, èmi képe Olúwa, èmi sì sọkún pé Ọlọ́run mi, ó gbóhùn mi láti inú tẹ́ḿpìlì rẹ̀ wá, ẹkún mi sì wá sí iwájú rẹ̀, àní sí etí rẹ̀. Nígbà náà ni ilẹ̀ mì, ó sì wárìrì, ìpìlẹ̀ òkè pẹ̀lú ṣìdí, ó sì mì, nítorí tí ó bínú, ẹ̀ẹ́fín ti ipò imú rẹ̀ jáde, àti iná láti ẹnu rẹ̀ wá ń jónirun, ẹ̀yìn gbiná nípasẹ̀ rẹ̀, ó tẹrí ọ̀run ba pẹ̀lú, ó sì sọ̀kalẹ̀ wá, òkùnkùn sì ń bẹ ní abẹ́ ẹsẹ̀ rẹ̀, ó sì gun orí kérúbù, ó sì fò, ní tòótọ́, ó ń ra lórí ìyẹ́ apá afẹ́fẹ́, ó fi òkùnkùn ṣe bí ìkọ̀kọ̀ rẹ̀, àní àgọ́ rẹ̀ yí káàkiri. Omi dúdú àti àwọ̀ sánmọ̀ ojú ọ̀run ṣíṣú dúdú nípa ìmọ́lẹ̀ iwájú rẹ̀. Àwọ̀ sánmọ̀ ṣíṣú dúdú rẹ̀ kọjá lọ, yìnyín àti ẹ̀yìn iná. Olúwa sàn àrá pẹ̀lú ní ọ̀run, ọ̀gá ògo sì fọ ohun rẹ̀, yìnyín àti ẹ̀yìn iná. Lóòótọ́, ó ran ọfà rẹ̀ jáde, ó sì tú wọn ká. Ọ̀pọ̀lọpọ̀ mọ̀nàmọ́ná ni ó sì fi ṣẹ́ wọn túútú. Nígbà náà ni awòwo omi odò hàn, a sì rí ìpìlẹ̀ ayé nípa ìbáwí rẹ̀. Olúwa, nípa funfun èémí ipò imú rẹ, ó ránṣẹ́ láti òkè wá, ó mú mi, ó fà mí jáde wá láti inú omi ńlá. Ó gbà mí lọ́wọ́ ọ̀tá mi alágbára àti lọ́wọ́ àwọn tí ó kórira mi, nítorí wọ́n ní agbára jù mí lọ. Wọ́n dojúkọ mí ní ọjọ́ ìpọ́njú mi, ṣùgbọ́n Olúwa lé aláfẹ̀yìntì mi. o mu mi jade pelu sinu ibi nla o gba mi nitori inu re dun si mi oluwa san fun mi gege bi ododo mi gege bi mimo owo mi ni o san fun mi nitori mo tin kiyesi ona oluwa emi ko fi ikaya kuro lodo olorun mi nitori pe gbogbo idajo re lo wa niwaju mi be ni emi ko si ye ofin re kuro lodo mi emi si nduro sinsin pelu re emi si paramo kuro lara ise mi nitori na ni oluwa se san fun mi gege bi ododo mi gege bi mimo owo mi ni oju re fun alaanu ni wo fi ara re han li alaanu fun eni ti o duro sinsin ni wo fi ara re han ni di duro sinsin fun olokan mimo ni wo fi ara re han ni olokan mimo ati fun olokan wiwo ni wo fi ara re han li ororo nitori iwo gba awon olupanju sugbon iwo soju igberaga kale nitori iwo ni yo tan fitila mi oluwa olorun mi yo tan imole si okunkun mi nitori pe pelu re emi sure la inu ogun lo ati pelu olorun mi emi fo odi kan bi o se ti olorun ni ona re pe ati ri di oro oluwa o ni apata fun gbogbo awon ti o gbekele nitori pe ta ni se olorun bi ko se oluwa tabi ta ni se apata bi ko se olorun wa olorun ni o fi agbara di mi ni amure o si mu ona mi pe o se ese mi bi ese agbonrin o si gbe mi ka ibi giga mi o ko owo mi ni ogun jija to be ti apa mi fa orun ide iwo ti fi asa igbala re fun mi pelu owo otun re si gbe mi duro ati iwa pele re so mi di nla iwo so irin ese mi di nla nisale mi ki koko ese mi ki o ma se ye emi ti le awon ota mi emi si ba won be ni emi ko pada seyin titi a fi run won emi sa won ni ogbe ti won ko fi le dide won subu ni abe ese mi nitori ti iwo fi agbara di mi ni amure si ogun na iwo ti mu awon ti o dide si mi teriba ni abe ese mi iwo si yi ehin awon ota mi pada fun mi pelu emi si pa awon ti o korira mi run won kigbe sugbon ko si eni ti o gba won ani si oluwa sugbon ko da won ni ohun nigba na ni mo gun won kuna bi ekuru niwaju afefe mo ko won jade bi ohun egbin ni ita iwo ti yo mi kuro ninu ija awon eniyan iwo fi mi je olori awon orilede eniyan ti emi ko ti mo yo si ma sin mi bi won ti gburo mi won gba mi gbo awon ma jeji yo fi etan te ori won ba fun mi aya yo pa awon alejo won si fi beru jade ni ibi kolofin won oluwa nbe olubukun si ni apata mi ki a si gbe olorun igbala mi leke olorun le o ngbesan mi ti o si nse awon eniyan fun mi o gba mi lowo awon ota mi pelupelu iwo gbe mi leke ju awon ti o dide si mi lo iwo ti gba mi lowo okunrin alagbara ni nitori na ni emi se fi iyin fun o oluwa le awojo awon orilede emi o si ma korin iyin si oruko re eni ti o fi igbala nla fun oba re o si fi anu han fun eni ororo re fun Dafidi ati fun iru omo re lailai.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.

Ni orúkọ Jésù Kristì Olúwa wa. Ọlọ́run alágbára. A dúpẹ́ fún àwọn ẹ̀rí tí a ti gbọ́. A dúpẹ́ fún iṣẹ́ ìyanu mérìí rí tí ẹ ń ṣe. A mọ̀ wípé bí ẹ ti ṣe fún àwọn ẹlòmíràn, ẹ ó ṣe fún ẹnì kọ̀ọ̀kan wa ní àṣálẹ̀ yìí lórúkọ Jésù. A mọ̀ wípé kò sí kò ṣeé ṣe pẹ̀lú ẹ̀yin Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀ ni a ṣe ní ìgbàgbọ́, ìgbàgbọ́ tí kò gbò, tí kò yẹ, wípé láṣálẹ̀ yìí ẹ ó ṣe ti ẹnì kọ̀ọ̀kan wa lórúkọ Jésù. Gbogbo àwọn àrùn tí ayé pè ní kò gbóògùn ni a ń bẹ̀bẹ̀ wípé ní àṣálẹ̀ yìí, bí a bá ti ń dárúkọ Jésù, bí a bá ti ń gbẹ́kẹ̀lé orúkọ Jésù, bí a bá ti ń gbàdúrà lórúkọ Jésù, bí a bá ti ń fi ẹ̀yìn ti ẹ̀yìn Ọlọ́run alààyè, bẹ́ẹ̀ ni ó mú gbogbo wọn kúrò lórúkọ Jésù. Ǹjẹ́ a wá bí àwọn ti ìgbani bí wọ́n ti wá? A wá bí àwọn tí ó wá lánàá bí wọ́n ti rí iṣẹ́ ìyanu wọn gbà? Àwa náà wá lónìí. À ń bẹ̀yìn wípé ẹ ó fi ọwọ́ kan ẹnì kọ̀ọ̀kan wa lórúkọ Jésù. Gbogbo àìsàn, gbogbo àrùn kò gbóògùn, gbogbo àrùn àjogúnbá, gbogbo ègún ìdílé, gbogbo wọn ni ó mú kúrò lórúkọ Jésù. Bí ọ̀rọ̀ wa yóò ti máa lọ ìwàásù, à ń bẹ̀yìn wípé ẹ ràn ọ̀rọ̀ náà jáde, yóò ṣe iṣẹ́ ìdáǹdè, iṣẹ́ ìtúsílẹ̀, iṣẹ́ ìwòsàn ní ara ẹnì kọ̀ọ̀kan lórúkọ Jésù. Ẹ jẹ́ kí arọ kí ó fò fáyọ̀, kí ojú afọ́jú kí ó là, kí àwọn adití kí wọn kí ó gbọ́ràn, kí àwọn aláìsàn kí wọn kí ó di alára dídá ṣáṣá. A gbàgbọ́ wípé ẹ ti ṣe, a ó fi ojú wa rí, a ó fi etí wa gbọ́ àwọn iṣẹ́ ìyanu tí ẹ ó ṣe, nítorí wípé a gbàdúrà lórúkọ Jésù Kristì Olúwa wa. Ẹ jókòó. Nínú Jeremiah orí 32 ni Olúwa ń béèrè ìbéèrè kan lọ́wọ́ wa. Ṣùgbọ́n bí ó ti ń béèrè, bẹ́ẹ̀ ni òun fúnra ara rẹ̀ ni ó tún fún wa ní ìdáhùn. Nínú Jeremiah orí 32 ẹsẹ̀ 37, wò ó, èmi ni Olúwa Ọlọ́run gbogbo ẹran ara. Ìbéèrè tí Ọlọ́run ń bi ọ́ láṣálẹ̀ yìí nìyí, wípé ohun ọ̀ka wà tí ó ṣòro fún mi bí? Bí o bá wo ìgbésí ayé rẹ, bí o bá wo wàhálà tó dojúkọ, bí o bá wo àìsàn tí ayé pè ní kò gbóògùn tó wà ní ìgbésí ayé rẹ, bí o bá wo òkè ìṣòro tàbí òkè ìtìjú tí ó wà ní ayé rẹ, Ọlọ́run wa ń bi ọ́ wípé ní àṣálẹ̀ yìí ohun kan a wà tí ó ṣòro fún mi bí? Yẹ kí a wo ìdáhùn tí Ọlọ́run fún wòlíì Jeremiah ní ẹsẹ̀ 17. Ó ní, Olúwa Ọlọ́run, wò ó, ìwọ tí ó dá ọ̀run ohun ayé nípa agbára ńlá rẹ àti nínà apá rẹ, ó ní kò sí ohunkóhun tí ó ṣòro fún ọ nínú ayé mi. Kò sí ohunkóhun tí ó ṣòro fún Ọlọ́run nínú ayé rẹ, kò sí ohun tí ó ṣòro fún Ọlọ́run nínú ẹbí rẹ tàbí lára àwọn ọmọ rẹ. Mo gbàgbọ́ wípé ní àṣálẹ̀ yìí kò sí ohun tí yóò ṣòro fún Ọlọ́run láti ṣe lórúkọ Jésù. Bí a bá mọ ẹnìkan tí ó mọ Ọlọ́run Baba dunjúdunjú, tí ó mọ ohun tí Ọlọ́run lè ṣe, tí ó mọ ohun tí Ọlọ́run pinnu láti ṣe, tí ó mọ ohun tí Ọlọ́run fẹ́ ṣe, mo gbàgbọ́ wípé Jésù Kristì ọmọ bíbí Ọlọ́run kan ṣoṣo, ó mọ Ọlọ́run, ó mọ agbára rẹ̀, ó mọ títóbi tó rẹ̀, òní ó wá ń sọ fún wa nínú Matthew orí 21 ẹsẹ̀ 24. Jésù sọ fún wa, ó ní, ṣùgbọ́n Jésù wò wọ́n, ó sì wí fún wọn pé ènìyàn ni èyí ṣòro fún, ṣùgbọ́n fún Ọlọ́run

ṣe. Gbogbo àwọn nǹkan tó dè ọ nísinsìnyí wọn sọ fún ọ wípé ó dìgbò ṣe. A ó sọ ọ di òmìnira lórúkọ Jésù. Kókó kìíní, àwọn àkànṣe iṣẹ́ ìyanu tí Olúwa ṣe. Àwọn àkànṣe iṣẹ́ ìyanu tí Olúwa ṣe. Kókó kejì, àwòtán àwọn àìsàn gbogbo tí Olúwa ṣe. Àwòtán àwọn àìsàn gbogbo tí Olúwa ṣe. Kókó kẹta, àtẹ̀gùn àkàsọ̀ sínú ìwòsàn tí Olúwa ń ṣe. Àtẹ̀gùn àkàsọ̀ sínú ìwòsàn tí Olúwa ń ṣe. Ìkíní, àwọn àkànṣe iṣẹ́ ìyanu tí Olúwa ṣe. Nínú Exodus orí 14 ẹsẹ 21 àti 22. Exodus orí 14 ẹsẹ 21 àti 22. Mose sì na ọwọ́ rẹ̀ sí ojú òkun, Olúwa sì fi afẹ́fẹ́ líle ìlà oòrùn mú òkun bì sẹ́yìn ní gbogbo òru náà, ó sì mú òkun gbẹ, omi náà sì pínyà. Àwọn ọmọ Israẹli sì lọ nínú àárín òkun ní ilẹ̀ gbígbẹ, omi sì ṣe odi sí wọn lí ọwọ́ ọ̀tún àti lí ọwọ́ òsì. Orí ohun tí Ọlọ́run ṣe níhìn-ín nígbà tí ó fi ara rẹ̀ hàn, tí ó jẹ́ wara rẹ̀ wípé òun ni Ọlọ́run alágbára nínú ayé. Tí àwọn bí o bá ní ìgbàgbọ́ tó lágbára yóò ṣe ohun mẹ́rìírí ní ìgbésí ayé rẹ, ohun àrà ọ̀tọ̀ ní ìgbésí ayé rẹ lórúkọ Jésù. Níhìn yìí ni a rí wípé ó ṣe ohun tó jẹ́ kàyéfì fún àwọn tí ó ní ìgbàgbọ́ tó gbópọn. Ọ̀pá lásán, bí a ṣe máa ń sọ ní èdè wa, ni Mose náà sójú òkun tí òkun yìí tí ó sì pínyà. Ọ̀pá lásán yìí náà tí a nà sí òkun pọpa tí ó pin níyà, a gbàgbọ́ wípé kìí ṣe omi pẹ́sẹ́pẹ́sẹ́ tí a rò wípé bóyá kò ṣe nkankan ni a pín níyà, nítorí odò yìí jìn tó bẹ́ẹ̀ tí ó jẹ́ wípé ó gba gbogbo ogun Farao lọ tó ń tẹ lẹ́ṣin àti gbogbo àwọn tí ó ń kọjú ìjà sí àwọn ọmọ Israẹli. Síbẹ̀síbẹ̀, bí òkun yìí ṣe jìn tó, tí ó sì fẹ̀, tí ó sì ní ìjì líle lójú agbami rẹ̀ tó, kìkì ọ̀pá tí a nà sójú rẹ̀ ní ìgbàgbọ́ ní ìgbọràn sí àṣẹ Olúwa ló pín odò yìí níyà. Ọ̀pá yìí náà ni a fi lu àpáta tí omi jáde fún ọ̀kẹ́ àìmoye ènìyàn láti mu. Jẹ́ kí ó yẹ ọ wípé wọn kò nílò láti lu àpáta yìí nígbà ọ̀kẹ́ àìmoye kí omi kí ó tó tú jáde fún ọ̀kẹ́ àìmoye àwọn ènìyàn. Fífi ọ̀pá lu àpáta lẹ́ẹ̀kan ṣoṣo ti tó láti bá àìní ọ̀pọ̀lọpọ̀ pàdé. Èyí ni ó jẹ́ kí ó dá wa lójú wípé bí a bá wo ìwé mímọ́, kò nílò wípé a ń gbá àwẹ̀ ní ọ̀kẹ́ àìmoye ìgbà kí ìṣòro wa kí ó tó tán. Kò nílò wípé a ń gbàdúrà fún ọ̀pọ̀lọpọ̀ ọdún tàbí oṣù tàbí ọjọ́ kí àwọn kò ṣeé ṣe nínú ìgbésí ayé wa kí wọn kí ó tó kásẹ̀ nílẹ̀. Ní àṣálẹ́ yìí, bí o bá ti ń gbọ́ tí a ń gba àdúrà ṣókí, àdúrà ṣókí yìí ni yóò lé gbogbo àwọn àrùn, gbogbo àwọn àìsàn, gbogbo wàhálà tí ó wà ní ìgbésí ayé rẹ yóò lé wọn lọ lórúkọ Jésù. Nínú Matthew orí kẹjọ ni a ti rí ohun tí ó yani lẹ́nu kà. Bí balógun ọ̀run bí ó ti ń sọ fún Jésù, yẹ kí n kà á sí ọ létí. Nínú Matthew orí kẹjọ láti ẹsẹ 5 ni a rí wàhálà tí ó dojúkọ ilé balógun ọ̀run yìí. Ṣùgbọ́n nínú ẹsẹ 8 balógun ọ̀run náà dáhùn, ó sì wí pé Olúwa, èmi kò yẹ tí ìwọ ìbá fi wọ abẹ́
òrùlé mi ṣùgbọ́n sọ́kìkì ọ̀rọ̀ kan kìí ṣe ọ̀rọ̀ púpọ̀ sọ́kìkì ọ̀rọ̀ kan kìí ṣe àdúrà tá ń gbà tá ń lami lójú sọ́kìkì ọ̀rọ̀ kan kò nílò wípé a ń yíra nílẹ̀ kí ọlọ́run kí ó tó gbọ́ sọ́kìkì ọ̀rọ̀ kan kò dìgbà tí a bá gbàdúrà títí àfẹ̀mọ́júmọ́ kí ọlọ́run kí ó tó mú kò ṣeé ṣe ìgbésí ayé wa kí ó tó mú kúrò ṣùgbọ́n sọ́kìkì ọ̀rọ̀ kan a ó sì mú ọmọ ọ̀dọ̀ mi lára dá mo gbàgbọ́ wípé èyí ni ìwọ náà ń sọ fún olúwa ní àṣálẹ̀ yìí wípé kìkì ọ̀rọ̀ kan bí a bá ti ń dárúkọ jésù bí a bá ti ń gbàdúrà bí o bá ti ń gbọ́ àmì tí àwọn ènìyàn ọlọ́run ń ṣe bẹ́ẹ̀ ni gbogbo àwọn wàhálà tí ó wà ní ìgbésí ayé rẹ bẹ́ẹ̀ ni wọ́n máa gba gèrè lórúkọ jésù wo ohun tí jésù wa sọ fún wa nípa ìgbàgbọ́ ọkùnrin yìí ó ní ní ẹsẹ̀ ìkẹwàá nígbà tí jésù gbọ́ ẹnu yà á ó sì wí fún àwọn tí ó ń tọ́ lẹ́yìn pé lóòótọ́ ni mo wí fún yín èmi kò rí ìgbàgbọ́ ńlá bí irú èyí nínú àwọn ọmọ ìsírẹ́lì ẹsẹ̀ ìkẹtàlá jésù sì wí fún balógun ọ̀run náà pé máa lọ bí ìwọ ti gbàgbọ́ bẹ́ẹ̀ ni kí oore fún ọ èyí ni olúwa ń sọ fún ọ ní àṣálẹ̀ yìí bí ìwọ ti gbàgbọ́ ṣé o gbàgbọ́ pé àfọ́jú yóò ríran ṣé o gbàgbọ́ wípé adití yóò gbọ́ràn ṣé o gbàgbọ́ wípé ẹni tó yarọ yóò dìde yóò rìn yóò fò yóò sáré ó ní kí o dìde kí o máa lọ kí o rí fún ọ gẹ́gẹ́ bí ìgbàgbọ́ rẹ bí a ti ń sọ̀rọ̀ kí o máa wo àwọn ohun tí ó wà ní àgọ́ ara rẹ nítorí wípé òní ni ọjọ́ tirẹ mo ní òní ni ọjọ́ tirẹ gbogbo àwọn tí a ti kà sílẹ̀ wọ̀nyí tí ó gba iṣẹ́ ìyanu láti ọwọ́ olúwa ẹni tí ó ń sọ kò ṣeé ṣe di ṣíṣe tí ó sì ń wo igba àrùn lọ́fẹ̀ẹ́ òun ló ní oògùn àwòtán fún ohun tí aráyé pè ní àrùn kò gbóògùn olúwa yìí kò yí padà nítorí ó sọ fún wa nínú málákì orí kẹta ẹsẹ̀ kẹfà ó ní nítorí èmi ni olúwa èmi kò yí padà èmi ni olúwa títí di ọjọ́ òní tí a fi ń sọ̀rọ̀ yìí olúwa ò yí padà agbára ẹ̀ kò kùnà kò sì ní kùnà láé lórúkọ jésù a kà á nípa jésù wípé jésù kristi ọ̀kan náà ni lé àná àti ní òní àti títí láé ní kókó kejì ni a ti ń wo àwòtán àwọn àìsàn gbogbo tí jésù ṣe àwòtán àwọn àìsàn gbogbo tí jésù ṣe mo fẹ́ kí o máa fi ojú ba lọ bí a ó ti máa kà á láti Matthew orí kẹjọ ẹsẹ̀ ìkíní nígbàtí ó ti orí òkè sọ̀kalẹ̀ ọ̀pọ̀ ènìyàn ń tọ̀ ọ́ lẹ́yìn sì wò ó adẹ́tẹ̀ kan wá ó tẹríba fún un ó wípé olúwa bí ìwọ bá fẹ́ ìwọ lè sọ mí di mímọ́ adẹ́tẹ̀ yìí ó sọ wípé mo mọ̀ wípé o kì í bà á tì agbára rẹ kò kùnà rí mo sì mọ̀ wípé bí ìwọ bá fẹ́ ìwọ lè mú ẹ̀tẹ̀ mi kúrò ìwọ lè sọ mí di mímọ́ jésù sì na ọwọ́ rẹ̀ ó fi bà á ó wípé mo fẹ́ ìwọ di mímọ́ lójú kan náà mo fẹ́ kí o fàlà sí di lójú kan náà nítorí wípé lálẹ́ yìí lójú kan náà a ó mọ àrùn rẹ kúrò lójú kan náà ojú àfọ́jú yóò ríran lẹ́sẹ̀kẹsẹ̀ bí a bá ti ń ké pe orúkọ olúwa lójú kan náà ẹ̀tẹ́ rẹ sì mọ́ èyí ni olúwa yóò ṣe láṣáálẹ̀ yìí ní Matthew orí ogún láti ń kà á nísinsìnyí Matthew orí ogún láti ẹsẹ̀ ìkejìlélọ́gbọ̀n jésù sì dẹsẹ̀ dúró ó pè wọ́n ó sì wí pé kí ni ẹ̀yin fẹ́ kí èmi kí ó ṣe fún yín wọ́n sì wí fún un pé olúwa kí ojú wa kí ó là bẹ́ẹ̀ ni jésù ṣàánú fún wọn jésù yóò ṣàánú fún ọ yóò mú àìsàn rẹ kúrò
ó sì fi ọwọ́ tán wọn lójú lọ́gán. Bí ó bá jẹ́ ẹni tí ó gbọ́ èdè wa dáadáa, ó rí wípé bí a bá ń sọ wípé lójú kan náà, bí a bá ń sọ wípé lọ́gán, bí a bá ń sọ wípé lẹ́sẹ̀kẹsẹ̀, gbogbo rẹ̀ túmọ̀ sí ohun kan náà. Nígbà tí ó sọ wípé lọ́gán, ó ń sọ fún wa wípé lójú kan náà, lẹ́sẹ̀kẹsẹ̀, ojú wọn là, ojú rẹ̀ yóò là. Wọ́n sì tọ́ lẹ́yìn bí Matthew ti ń sọ fún wa wípé iṣẹ́ ìyanu Jésù ó máa ń ṣẹlẹ̀ lójú kan náà. Bẹ́ẹ̀ ni Mark pàápàá ló ń sọ fún wa wípé iṣẹ́ ìyanu Jésù kìí ṣe wípé ká lọ ká bọ̀ ká tó rí. Ní Mark orí kejì jẹ́ kí ọ̀rẹ́ ọ létí wípé ẹni tí a ń kà nípa rẹ̀ níhìn-ín ó jẹ́ ẹni tí ó ní àrùn ẹ̀gbà wò láti ẹsẹ̀ ìkẹta. Wọ́n sì wá sọ́dọ̀ rẹ̀, wọ́n gbé ẹnìkan tí ó ní ẹ̀gbà tọ́ wá, ẹni tí àwọn mẹ́rin gbé. Ṣùgbọ́n kí a wò ó nísinsìnyí ohun tí Ọlọ́run ṣe, ó wá ń sọ fún wa ní ẹsẹ̀ ìkẹwàá, ṣùgbọ́n kí ẹ lè mọ̀ pé ọmọ ènìyàn lé agbára lé ayé láti dáríji ni. Ó wí fún ẹlẹ́gbà náà pé mo wí fún ọ dìde, gbé àkété rẹ kí o sì máa lọ ilé rẹ. Ó sì dìde. Kí ni ọ̀rọ̀ tí ó tẹ̀lé? Ẹ sọ fún mi kí n gbọ́. Ó ní ó sì dìde lójú kan náà, ó sì gbé àkété náà, ó sì jáde lọ lí ojú gbogbo wọn, tó bẹ́ẹ̀ tí ẹnu fi ya gbogbo wọn. Wọ́n sì yin Ọlọ́run lógo wípé àwa kò rí irú èyí rí. Èyí ni à ń pè ní iṣẹ́ ìyanu Mary yìí rí. Àwa kò rí irú èyí rí. Wo Mark orí keje, ohun tí mo fẹ́ kí ó yí ọ ni wípé nígbà tí Jésù bá bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ ìyanu lójú kan náà, lọ́gán, lẹ́sẹ̀kẹsẹ̀, bí a ti ń gbàdúrà tí a ń ké pe orúkọ rẹ̀, bẹ́ẹ̀ ni yóò máa dábìrà ní ìgbésí ayé ẹnì kọ̀ọ̀kan wa. Nínú Mark orí keje láti ẹsẹ̀ ìkejìlélọ́gbọ̀n, wọ́n sì mú ènìyàn kan wá sọ́dọ̀ rẹ̀ tí etí rẹ̀ di, tí ó sì ń kólòlò. Wọ́n sì bẹ̀ ẹ́ pé kí ó fi ọwọ́ rẹ̀ lé e, ó sì mú un kúrò láàrin ìjọ ènìyàn lọ sí apá kan, ó sì tẹ ìka rẹ̀ bọ́ lé etí. Nígbà tí ó tutọ́, ó sì fi ọwọ́ tọ́ lé ahọ́n, ó sì gbé ojú sókè wo ọ̀run àti òkèdùn, ó sì wí fún ọ pé efata, èyí ni ìwọ ṣí. Nínú ẹsẹ̀ ìkarùndínlógójì, kí ni ọ̀rọ̀ tó ṣáájú? Lójú kan náà etí rẹ̀ sì ṣí, okùn ahọ́n rẹ̀ sì tú, ó sì sọ̀rọ̀ kété. Mo gbàgbọ́ wípé Ọlọ́run fi àwọn nǹkan wọ̀nyí hàn wá kí ó lè dá ọ lójú wípé lẹ́sẹ̀kẹsẹ̀ bí a bá ti ń gbàdúrà, lójú kan náà lọ́gán bí a bá ti ń gbàdúrà, Ọlọ́run yóò fọwọ́ kàn ọ́, yóò mú àrùn àìsàn rẹ, yóò mú kúrò lórúkọ Jésù. Yẹ kí a wo Luke orí kẹjọ láti ẹsẹ̀ ìkẹtàlélógójì. Luke orí kẹjọ ẹsẹ̀ ìkẹtàlélógójì. Obìnrin kan tí ó sì ní ìsun ẹ̀jẹ̀ láti ìgbà ọdún méjìlá, tí ó ti ná ohun gbogbo tí ó ní fún àwọn oníṣègùn, bẹ́ẹ̀ ni a kò lè mú un lára dá láti ọ̀dọ̀ ẹnìkan wá. Ó wá lẹ́yìn rẹ̀, ó sì fi ọwọ́ tọ́ ìṣẹ́tí aṣọ rẹ̀, lọ́gán lójú ẹsẹ̀, lọ́gán lẹ́sẹ̀kẹsẹ̀, lójú kan náà lọ́gán ni ìsun ẹ̀jẹ̀ rẹ̀ sì ti gbẹ. Mo gbàgbọ́ wípé bí a ti ń ka nǹkan wọ̀nyí, ìwọ náà mọ̀ wípé Ọlọ́run yóò ṣe fún ọ. Agbára Ọlọ́run yóò lé àwọn àìsàn wọ̀nyí jáde kúrò ní ìgbésí ayé rẹ, kúrò ní àgọ́ ara rẹ, lọ́gán lójú kan náà, lẹ́sẹ̀kẹsẹ̀, bí a bá ti ń gbàdúrà láṣáálẹ̀ yìí lórúkọ Jésù. Nínú Luke orí kẹtàlá láti ẹsẹ̀ ìkọkànlá, Luke
ori ketala ese kokanla bi a tin kan nipa okunrin be ni an kan nipa obinrin wi pe loju kan na lese kese logon ti agbara olorun ti o kolu igbese aye won be ni won gba imularada ati idande luko ori ketala ese ikokanla si kiyesi obinrin kan wa nibe ti o ni emi ailera lati odun mejedilogun wa eni ti o tetan ti ko le gbe ara re soke bi o ti wo ki o se nigbati Jesu ri o pe si odo si odo o si wi fun o pe obirin yi atu o sile lowo ailera re obirin yi bo ba wa nbe lasale yi atu o sile iwo okunrin yi ti aye ti de lokun aifojuri o so wi pe okunrin yi atu o sile lowo ailera re bo je wi pe omode ni o lati nu oyun lati de o gbata ti bi o o le rin o so fun o wi pe omode yi lasale yi atu o sile lowo ailera re o si fi owo re le ni ese ketala o si fi owo re le kini oro ti o tele e pe soke loju kan na ase so di tito o si yin olorun logo iwo na o yin olorun logo lasale yi loruko jesu ninu joanu nisese lati nka o joanu ori karun Joanu ori karun ese ikejo ati ikesan anka nipa okunrin to je wi pe lati odun mejidinlogoji lo ti wa ninu ailera to je wi pe ko leniyan ko lara ko si ni nkankan sugbon nigbati Jesu debe ari ohun ti Olowa se ni ese ikejo Jesu wi fun o pe dide gbe akete re ki o si ma rin kini oro ti o tele ni ese ikesan oni logon je ki o ye wi pe bi Matthew bo se nse akosile re bi Matthew se nko be ni Mark nko be ni Luke so fun wa be ni John so fun wa wi pe gbogbo awon wonyi ti Oluwa fi owo kan logon lese kese loju kan na oni logon asimu okunrin na larada o si gbe akete re o si rin ojo na si je ojo isimi ojo ayo ojo imularada ojo ibukun ojo tire ti de loni loruko Jesu a o ni fi akoko sofo rara mo fe wo koko keta nisisin nitori wipe mo gbagbo pe o ti mura sile mo ni o mura sile a fe wo ategun akaso sinu iwosan ti Olowa nse ategun akaso sinu iwosan ti Olowa nse ninu Marko ori karun ni a ti wo apere obirin onisun eje odun mejila nitori wipe o ni awon igbese kan ti obirin yi gbe ti o je ki iwosan lanla ki o je tire ninu Marko ori karun ese ikarun din logbon obirin kan ti o ti ni isun eje li odun mejila eni ti oju re si ti ri ohun popo lodo awon onisegun bi o ba nso fun awi pe onisegun o nso nipa awon ajagilegbo sogun awon ti a npe ni babalawo onisugbon ti o si ti na ohun gbogbo ti o ni tan ti ko si san rara sugbon kaka be o po si waju nigbati o gboro Jesu njo ti gboro Jesu mo ni njo ti gboro Jesu eni ti o nse awotan gbogbo arun nje o ti gboro eni ti o sese ki o mu awon oke awon wahala awon aisan awon egun to wa ni igbese aye re ki o mu kuro lasale yi so ti gboro e mo ni so ti gboro e oni nigbati o gboro Jesu o wa seyin laarin opo eniyan o fowo kan aso re nitori o wipe ninu okan re bi mo ba sa le fi owo mi kan aso re ara mi yo da ara re yo da mo ni ara re yo da o wa so fun wa ni ese ikokandinlogbon o ni logon lese kese loju kan na ni iseju aya o ni logon ni isun eje re si ti gbe
òun sì mọ̀ lára rẹ̀ pé amú òun ni amú òun lára dá nínú àrùn òun ní ẹsẹ̀ ìkẹrìnlélọ́gbọ̀n. Ó sì wí fún ọ pé obìnrin ìgbàgbọ́ rẹ mú ọ lára dá. Ìwọ tí o wà níhìn láṣáálẹ̀ yìí, obìnrin ìgbàgbọ́ rẹ mú ọ lára dá. Ọkùnrin ìgbàgbọ́ rẹ mú ọ lára dá. Ọmọdé ìgbàgbọ́ rẹ mú ọ lára dá. Ó ní máa lọ lé àlàáfíà, kí ìwọ kí ó sì sàn nínú àrùn rẹ. Bí a ti ń wo àtẹ̀gùn àkàsọ̀ sínú ìwòsàn tí Olúwa ń ṣe, ohun méje ni mo fẹ́ kí ó yọ. Ìkíní, ó gbọ́ nípa Jésù. Ó gbọ́ nípa Jésù nítorí àsọ wípé nígbà tí ó gbúro Jésù, ó wá sẹ́yìn rẹ̀ láàrin ọ̀pọ̀ àwọn ènìyàn, ó fọwọ́ kan aṣọ rẹ̀, ó gba ìròyìn tí ó gbọ́, ó gbà á gbọ́. Ìwọ náà tí o sì ti gbọ́ ìròyìn ayọ̀ tí a sọ fún ọ, ohun tí Ọlọ́run ṣe lálẹ́ àná, bí o ti ń gbọ́ ìròyìn Jésù láṣáálẹ̀ yìí, mo gbàgbọ́ wípé o ti mọ̀ nísinsìnyí wípé gbogbo kò ṣeé ṣe nínú ayé rẹ. Jésù, a sọ̀rọ̀ rẹ dayọ̀ lórúkọ Jésù. Ìkejì, ó pinnu láti tọ Jésù wá fún ìwòsàn rẹ̀. Ó ní nígbà tí ó gbúro Jésù, ó wá láàrin ọ̀pọ̀ ènìyàn, ó fọwọ́ kan aṣọ rẹ̀, ó pinnu. Ó ní láṣáálẹ̀ yìí, lónìí ni wọ́n rí ìwòsàn tèmi gbà, nítorí ó pinnu láti kọ àwọn oníṣègùn ayé sílẹ̀. Ó tọ Jésù wá, kò gba ọ̀pọ̀ èrò láti jẹ́ ìdíwọ́ fún òun. Ìkẹta, obìnrin náà kò fi ààyè sílẹ̀ fún ìkùnà tàbí ìjákulẹ̀. Ó pinnu pé àkókò tó, ó gbẹ́kẹ̀lé Olúwa tí kì í jánikulẹ̀. Ó sì sọ wípé òun ó gba iṣẹ́ ìyanu bí ìwọ náà bá wá ní àṣálẹ̀ yìí. Bí o bá gbàgbọ́ láì ṣiyèméjì, mo gbàgbọ́ wípé àkókò ìpọ́njú, àkókò àìsàn ó ti dópin náà. Ìkẹrin, ó pinnu àkókò ìwòsàn rẹ̀. Ó ní bí mo bá ti fi ọwọ́ kan iṣẹ́ tí aṣọ rẹ̀, ara mi yóò dá. Ó pinnu àkókò tí ìwòsàn yìí yóò jẹ́ tirẹ̀. Ọ̀pọ̀ ènìyàn ló ń sún ọjọ́ ìwòsàn wọn síwájú, tí wọ́n sọ wípé bóyá ní ìpàdé mìíràn, ṣùgbọ́n obìnrin yìí wípé nísinsìnyí ni àkókò iṣẹ́ ìyanu tèmi. Nígbà wo ni àkókò iṣẹ́ ìyanu tirẹ? Mo ní nígbà wo ni àkókò iṣẹ́ ìyanu tirẹ? Ìkarùn-ún, ó gbé ìgbésẹ̀ ìgbàgbọ́ láì gba àìgbàgbọ́ kankan lálejò nínú ọkàn rẹ̀. Ó ní èṣù ó tó gẹ́, ẹ̀mí èṣù ó tó gẹ́, ìsun ẹ̀jẹ̀ ó tó gẹ́, iye méjì ìránṣẹ́ èṣù ó tó gẹ́. Mo gbàgbọ́ wípé èyí ni ìwọ náà ló ń sọ láṣáálẹ̀ yìí wípé gbogbo àrùn kò gbóògùn, gbogbo àrùn àrùmọléegun, gbogbo jẹ̀dọ̀jẹ̀dọ̀, gbogbo nǹkan tó ń jẹmí nínú, ó tó gẹ́. Ìwòsàn dé láṣáálẹ̀ yìí, yóò sì dé lórúkọ Jésù. Ìkẹfà, ó fi ọwọ́ kan aṣọ Jésù. Kété tí ó sì ti fi ọwọ́ kan aṣọ Jésù, ni agbára Olúwa ni ó fọwọ́ kàn án. Mo gbàgbọ́ wípé bí o bá ti ń dìde lórí ẹsẹ̀ rẹ, bí o bá ti ń sọ fún Ọlọ́run wípé mo dé, àkókò tèmi tó, bẹ́ẹ̀ ni Ọlọ́run fúnra rẹ̀ ni yóò fọwọ́ kàn ọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ lójú kan náà lọ́gán lórúkọ Jésù. Ìkeje ni wípé o gba iṣẹ́ ìyanu, o gba iṣẹ́ ìyanu. Èmi ò rí tèmi gbà lórúkọ Jésù. Ó rí ìwòsàn fún àrùn kògbóògùn. Ìgbàgbọ́ ààyè tó dájú gba iṣẹ́ ìyanu ààyè tó sì dájú pẹ̀lú. Èyí ni Jésù fi sọ fún wípé ọmọbìnrin ìgbàgbọ́ rẹ mú ọ lára dá. Mo fẹ́ kí o dìde lórí ẹsẹ̀ rẹ, nítorí wípé Jésù sọ fún ọ nísinsìnyí, ọmọbìnrin, ọmọkùnrin, bàbá, ìyá, ọmọdé, ìgbàgbọ́ rẹ mú ọ lára dá. Kí o mọ̀ wípé lẹ́sẹ̀kẹsẹ̀, lójú kan náà, lọ́gán, bí o bá ti ń gbọ́ tí àwọn ènìyàn Ọlọ́run ṣe àmì, bẹ́ẹ̀ ni ìwòsàn tirẹ, bẹ́ẹ̀ ni ìdásílẹ̀ tirẹ, bẹ́ẹ̀ ni ìdáǹde tirẹ, bẹ́ẹ̀ ni yóò máa tẹ̀ ọ́ lọ́wọ́. Iṣẹ́ ìyanu ti dé. Agbára Ọlọ́run wà níhìn-ín tí ó mú ọ lára dá, nítorí ìwòsàn wà fún gbogbo àrùn kògbóògùn. Ìwòsàn wà fún gbogbo àrùn kògbóògùn. Bí o bá jẹ́ képe Olúwa, bí o bá jẹ́ képe Olúwa, yóò mú ọ lára dá, yóò mú àrùn rẹ kúrò, yóò mú àìsàn rẹ kúrò.
ìbá jẹ́ ìfọ́jú tàbí ìyarọ tàbí ìdítí tàbí ọgbẹ́ inú tàbí egun ìdílé tàbí egun àjogúnbá ní ìgbésí ayé rẹ bí o bá ti ń kéto olúwa bí o bá ti ń gba ọlọ́run gbọ́ bí o bá ti ń sọ wípé àkókò tèmi tó bẹ́ẹ̀ ni iṣẹ́ ìyanu yóò máa kàn ọ́ lára yóò máa tẹ̀ ọ́ lọ́wọ́.

Àkókò tó láti gba iṣẹ́ ìyanu. Àkókò tó láti rí ìwòsàn. Àkókò tó kí a tuwọ́ sílẹ̀. Àkókò tó fún afọ́jú láti ríran. Àkókò tó fún ẹni tó yarọ láti dìde kí ó rìn. Àkókò tó fún àwọn tó ń síwí láti gba ìtúsílẹ̀, láti gba ìwòsàn. Àkókò tó fún àwọn ẹ̀mí wárápá, àwọn ẹ̀mí ìsinwí láti gba gere kí wọn kí ó sá jáde ní ìgbésí ayé rẹ. Àkókò tó fún oyin ọjọ́ pípẹ́ láti wálẹ̀. Àkókò tó fún ìjù tí ó wà nínú ikùn rẹ láti pòórá. Àkókò tó fún iṣẹ́ ìyanu láti tẹ̀ ọ́ lọ́wọ́. Àkókò tó láti rí ohun tí ó ti sọnù láti rí gbà padà. Àkókò tó fún àwọn àgàn láti bímọ. Iṣẹ́ ìyanu ti dé. Agbára Ọlọ́run wà nítòsí rẹ. Bí o ti ń ké pè é, ó ń gbọ́ lẹ́sẹ̀kẹsẹ̀. Lójú kan náà, lọ́gán yóò ṣe iṣẹ́ ìyanu ní ìgbésí ayé rẹ. Iṣẹ́ ìyanu ti dé. Agbára Ọlọ́run wà níhìn-ín láti tu ọ sílẹ̀, láti mọ ọ lárada, láti mú òkè ìṣòro inú ayé rẹ, láti mú kúrò. Sọ fún èṣù wípé ó tó gẹ́ẹ́. Sọ fún ayé wípé ó tó gẹ́ẹ́. Sọ fún ohun tí ó ń pọn lójú wípé ó tó gẹ́ẹ́. Ọjọ́ ìdáǹde, ọjọ́ ìwòsàn, ọjọ́ ìtúnisílẹ̀, ọjọ́ iṣẹ́ ìyanu ti dé fún olúkúlùkù wa.

0: Ni orukọ Jesu Kristi Oluwa wa. Àwa mélòó ni a ṣetán láti gba iṣẹ́ ìyanu? Àwa mélòó ni a mọ̀ wípé lójú kan náà lẹ́sẹ̀kẹsẹ̀ lọ́gán ní wàrà ń ṣe sà? Bí a bá ti ń gbàdúrà tí a ń dárúkọ Jésù, bẹ́ẹ̀ ni iṣẹ́ ìyanu yóò máa wá sí àgọ́ ara rẹ, bẹ́ẹ̀ ni gbogbo àrùn yóò máa pòórá ní àgọ́ ara rẹ. Àwọn mélòó ni ó dá lójú wípé bí a bá ti ń gbọ́ àmì ìkẹyìn, bẹ́ẹ̀ ni ó yí ara rẹ wò, ni ó rí agbára Ọlọ́run ní ìgbésí ayé rẹ, wípé gbogbo àìsàn, gbogbo àrùn, gbogbo ègún, gbogbo ìjẹgàba Sàtánì, wípé yóò kúrò ní ìgbésí ayé rẹ. Ní orúkọ Jésù ni a gbàdúrà. Mo fẹ́ kí o gbé ọwọ́ lé ara rẹ, kí o sì na ọwọ́ ìyókù, ọwọ́ kan tó kù sókè, kí o mọ̀ wípé bí o bá ti ń gbọ́ àmì àwọn ènìyàn Ọlọ́run wípé iṣẹ́ ìyanu ti dé. Nítorí wípé àmì ìtumọ̀ rẹ̀ ni wípé bẹ́ẹ̀ ni kí o rí. Bí a bá ti sọ wípé ìfọ́jú pòórá, àmì jẹ́ wípé bẹ́ẹ̀ ni kí o rí. Bí a bá ti sọ wípé kí ayarọ kí o dìde, bí a bá ti sọ wípé àmì túmọ̀ sí wípé bẹ́ẹ̀ ni kí o rí. Bí a bá ń sọ fún ìwọ àgàn wípé kí o di ọlọ́mọ, àmì jẹ́ wípé bẹ́ẹ̀ ni kí o rí. Nítorí bẹ́ẹ̀, ní àṣálẹ́ yìí, bí o bá ti ń gbọ́ àmì, ó jẹ́ wípé àti ogun ọ̀run àti àwọn ẹ̀dá alààyè tí ó gba Ọlọ́run gbọ́, wọ́n ń sọ wípé ìbùkún Ọlọ́run kí ó jẹ́ tìrẹ, ìwòsàn Ọlọ́run kí ó jẹ́ tìrẹ, ìtúnṣe Ọlọ́run kí ó jẹ́ tìrẹ. Nítorí bẹ́ẹ̀, mo fẹ́ kí o nawọ́ sókè pẹ̀lú ìgbàgbọ́, kí o sì fi ọwọ́ kan tó kù, kí o fi kan ibi tí àrùn tàbí ohunkóhun tí kò báradé níbi tí ó ti ń ṣe ọ́. Ní orúkọ Jésù, Ọlọ́run adúpẹ́ lọ́wọ́ yín wípé ẹ tó jẹ́ kí ó yé wa wípé lẹ́sẹ̀kẹsẹ̀ lójú kan náà lọ́gán, bí a bá ti ń dárúkọ Jésù, ní gbogbo àrùn, gbogbo àìsàn, gbogbo àìlera, gbogbo ègún yóò máa pòórá ní ìgbésí ayé wa. A gbàgbọ́ wípé agbára yín ò yí padà. A gbàgbọ́ wípé kò sí ohun tó ṣòro fún yín láti ṣe. A sì gbàgbọ́ wípé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Jésù wípé bí a bá lè gbàgbọ́, ohun gbogbo ni ṣíṣe fún àwọn tí ó bá gbàgbọ́. Ní àṣálẹ́ yìí, a ń fẹ́ ìwòsàn Ọlọ́run, a ń fẹ́ ìtúsílẹ̀, a ń fẹ́ ìdáǹdè, a ń fẹ́ àwọn iṣẹ́ ìyanu tí ó tóbi. Ẹ ṣé fún wa lórúkọ Jésù. Mo gbàdúrà fún àwọn tí ó ní ohun kan tí ó wú ní àgọ́ ara wọn. Ìbáàjẹ́ ní ibi ìkọ̀kọ̀ ara, tàbí ní ọrùn gẹ́gẹ́ bí gẹ̀gẹ̀, tàbí ike tí wọ́n rù sẹ́yìn bí òkè ńlá. Ǹjẹ́ mo ń gbàdúrà wípé lọ́gán lẹ́sẹ̀kẹsẹ̀, ìwọ òkè gbọ́ ọ̀rọ̀ Olúwa, ìwọ gẹ̀gẹ̀ gbọ́ ọ̀rọ̀ Olúwa, àti ìwọ ike gbọ́ ọ̀rọ̀ Olúwa, ìwọ ìpákẹ́ gbọ́ ọ̀rọ̀ Olúwa. Ẹ pòórá lórúkọ Jésù. Gbogbo nǹkan wọn ni tí ó wú sí ikùn, tí ó wú sí inú, tí ó wú sínú egungun, tí ó wú sínú ara, mo pàṣẹ wípé ẹ kúrò níbẹ̀ lórúkọ Jésù. Àwọn àìsàn tí ó ń fa ìrora, tí ó ń fà á wá, àìsàn tí ìbàjẹ́, orúkọ tí a bá máa pè wọ́n, mo gbàdúrà pé nísinsìnyí, ìwọ àìsàn, bí a ti ń ṣe àmì, bẹ́ẹ̀ ni kí o pòórá lórúkọ Jésù. Gbogbo ìrora, gbogbo ibà, gbogbo túlù, gbogbo jẹ̀dọ̀jẹ̀dọ̀, mo gbàdúrà, mo pàṣẹ wípé ẹ jáde lórúkọ Jésù. Gbogbo ikọ́ ọ̀fẹ́, gbogbo nǹkan tó ń rìn lágọ̀ ara, gbogbo èyí tó ń dani lóró níkùn, nínú ẹ̀dọ̀, nínú itan, nínú agbárí, mo gbàdúrà wípé ẹ jáde lórúkọ Jésù. Àwọn tí ayé dè lókù, àwọn tí ayé sọ lọ́ta, a ń bẹ̀bẹ̀ nísinsìnyí wípé gbogbo ọta èṣù, gbogbo ọfà èṣù, mo gbàdúrà wípé ẹ jáde lórúkọ Jésù. Ọlọ́run alágbára àtòbìjù aṣẹ̀dá, mo gbàdúrà nísinsìnyí wípé gbogbo ohun tí ó ń sí àwọn ènìyàn níwí, ohun tó yà wọ́n níwèrè, ohun tó ń kó wárapá bá wọn, ẹ̀mí wárapá, ẹ̀mí ìsinwí, mo gbàdúrà nísinsìnyí ẹ jáde lórúkọ Jésù. Àwọn tí ó jẹ́ wípé wọ́n ti lọ́kọ, wọ́n ti láyà, ṣùgbọ́n kò sí ọmọ láàrin ọkọ àti aya, ẹ̀yin Ọlọ́run tí ẹ ṣe fún Anna, ẹyin ọlọrun ti ẹṣe fun elisabeti ẹyin ọlọrun ti ẹṣe fun sara a bẹbẹ fun won nisisi wipe eni kokan won bi igbagbo won ti ri nisisi bi a ti gbagbo pelu won nisisi yi a gbadura wipe iyagan ni igbesi aye won yo di oyin igbagbo loruko jesu egba omo ti yi loruko jesu ni wo yi amodun bi jesu ba fa bibo re seyin bi o ba pade ni hin e o gbe omo tuntun ti yi wa loruko jesu mo gbadura fun awon ti o je wipe won ro lapa won ro lese ti aye so fun wipe koni sese lati dide rin mo gbadura wipe ki agbara lati ori ite agbara lati odo olorun ki agbara olorun ki o san si igbesi aye won nisisiyi agbara bi ara ki o wa si igbesi aye re iwo ti o yaro dide ki o ri loruko jesu iwo ti o je wipe o le gbe apa o le gbe ese o wa loju kan nitori wipe esude olokun aifojuri mo gbadura nisisi wipe gbogbo okun ti a fi di o ki agbara olorun ki emi olorun ki o ja won loruko jesu ninu agbara olorun dide ki o ri loruko jesu mo gbadura fun awon afoju mo mo wipe ko si ohun to sore fun lati se e ti se fun awon elomiran e si se fun awon wonyi pelu iwo ti o foju mo so fun o wi pe gba imolarada gba iriran loruko jesu jesu ti ki kona jesu ti ileri re ki ye a gbadura nisisi wi pe ki o fi owo ton won le oju ki o fowo kan won le oju ohun gbogbo to ti di baje ninu oju won ki o tun se le oruko jesu je ki won ki o laju ki won ki o si riran loruko jesu ohun kon ti ba wa ni ago ara awon eniyan wonyi bi aisan bi arun bi ailera mo le won jade pelu agbara olorun lese kese logon ni seju aya nisisin loruko jesu iwo esu ati emi esu emi aisan mo gbadura nisisin wipe ki e jade loruko jesu Olorun alagbara agbagbo wipe nisisiyi iba se ninu gbogbo kini ikeji iketa ikerin ikarun ikefa ikeje ati awon ti o wa ni ikejo ikesan ikewa ati awon ti o wa lode ki agbara Olorun agbara ewosan agbara ti mu ki ko sese ki o di sese ki o te won lowo ki o fi ara kan won nisisin loruko Jesu bi ati laju ki a ma laju si ise iyanu Olorun bi ati laju wa nisisin ki a ma laju si idande loruko Jesu ki alaafia ki imularada ki isodotun ki o je ti enikankan loruko Jesu mo gbagbo wipe ti se mo gbagbo wipe ti fowo kan won wipe ise iyanu o je ti enikankan wa nitori agbadura ni oruko Jesu Kristo Oluwa wa o je temi mo ni o je temi o je temi ma yara re wo nitori wipe ise iyanu te di odo re wo ago ara re ki ohun ti o wa nibe tele tele nitori wipe agbara olorun o ti kolu o mo si ri wipe awon arun awon aisan awon egun awon arun ojo pipe won ti kuro ni ago ara re bi o ba si ti nse awari ohun ti olorun ti se ki o ma ki hallelujah ki o ma yin olorun logo ki a le yin olorun logo pelu re nitori wipe ise iyanu ti de mo ni ise iyanu ti de ori ti egba loruko jesu
1: yeah,

Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run Bàbá, a tún dúpẹ́ lẹ́ẹ̀kan sí wípé bí a ti wá síwájú yín nísinsìnyí wípé ẹ ó bá wa sọ̀rọ̀. Ẹ jẹ́ kí a jẹ́ elétí ọmọ tó ń gbọ́ tààrà láti ọ̀dọ̀ Bàbá, àti bí ẹ ti ń bá wa sọ, tí ẹ ń bá wa wí, tí ẹ ń là wá lóye, tí ẹ ń tọ́ wa sọ́nà, tí ẹ ń jẹ́ kí ìfẹ́ inú yín kí ó di mímọ̀ fún wa. A bẹ̀bẹ̀ wípé ìgbọràn pípé gẹ́gẹ́ bí ọmọ, gẹ́gẹ́ bí onígbàgbọ́ tòótọ́ nínú Jésù Kristì, ẹ ó jẹ́ kí a fi hàn ní orúkọ Jésù. A béèrè wípé ẹ̀mí láti jẹ́ olóòótọ́ sí ohun tí à ń gbọ́ àti sí èyí tí à ń kọ́, ẹ fi fún wa ní orúkọ Jésù. Ẹ jẹ́ kí àwọn ohun ẹ̀mí kí ó yé wa. Ẹ jẹ́ kí ọ̀nà ìjọba Ọlọ́run kí ó yé wa. Bí a sì ti ń fi ẹsẹ̀ wa lé ọ̀nà ìjọba ọ̀run, a ń bẹ̀bẹ̀ wípé èṣù àti àwọn ọmọ ogun rẹ̀, ara àti iṣẹ́ ti ara, kí ó lè fà wá padà ní orúkọ Jésù. Ẹ ṣàánú fún wa, kí ẹ sì múra wa sílẹ̀ fún bíbọ̀ Jésù ní orúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí, mo ń sọ̀rọ̀ lórí ohun tí ó ṣe pàtàkì fún àwọn ọmọ Ọlọ́run láti mọ̀ dájú. Ó jẹ́ ohun ti ẹ̀mí, ó sì jẹ́ ohun tí ó ṣe iyebíye. Bí a bá wí pé a ń sin Ọlọ́run, bí a bá wí pé a ti fi ẹsẹ̀ lé ọ̀nà ìgbàlà, bí a bá wí pé a jẹ́ tolówa, àti wí pé ìgbàlà Jésù jẹ́ tiwa, ṣùgbọ́n tí a jẹ́ òpè sí ohun tí a fẹ́ fẹnu kàn lónìí, ó dájú wípé àti pa ìgbàlà wa mọ́, àti jẹ́ olóòótọ́ títí dé òpin, ó ṣeéṣe kó má lè jẹ́ tiwa. Àti ìjọba Ọlọ́run tí a ti ń kọrin nípa rẹ̀, tí a ti ń dániyàn nípa rẹ̀, tí a ti ń sọ wípé gbangba a ó dé ìjọba ọ̀run, ó ṣeéṣe bí ohun tí a fẹ́ sọ lónìí kò bá yé wa dáradára, kí a pàdánù ohun tí à ń retí. Èyí ni ó fi ṣe pàtàkì wípé bí a ti ń gbọ́, kí a máa gbàdúrà wípé kí Ọlọ́run ẹ̀mí kí ó máa fi kálàmù ẹ̀mí kọ àwọn nǹkan wọ̀nyí sí wa lọ́kàn, kí a má bàa pàdánù oore ọ̀fẹ́ àti ohun tí Ọlọ́run ti pèsè sílẹ̀ fún wa. Mo ń sọ̀rọ̀ nípa ìpamọ́ àti ààbò onígbàgbọ́. Ìpamọ́ àti ààbò onígbàgbọ́. Bí a ti mọ̀, bí o bá jẹ́ ẹni tí ó ti tọ́ ẹ̀bùn ọ̀run wò, bí o bá jẹ́ ẹni tí a ti là lójú sí nǹkan ti ẹ̀mí, bí o bá jẹ́ ẹni tí a ti fi ìgbàlà Jésù ta lọ́rẹ, ó mọ̀ wípé nípa oore ọ̀fẹ́ lè a fi gbà wálà nígbà tí a gba Ọlọ́run gbọ́. Èyí ni a sọ fún wa nínú Éfésù orí kejì ẹsẹ̀ kẹjọ. Éfésù orí kejì ẹsẹ̀ kẹjọ. Nítorí oore ọ̀fẹ́ li a ti fi gbà yín là nípa ìgbàgbọ́, àti èyí ni kì í ṣe ti ẹ̀yin tìkára yín, ẹ̀bùn Ọlọ́run ni. Ẹsẹ̀ kẹsàn-án kì í ṣe nípa iṣẹ́, kí ẹnikẹ́ni má ba ṣògo, nítorí àwa níṣe níṣe ọwọ́ rẹ̀ tí a ti dá nínú Kristì Jésù fún iṣẹ́ rere tí Ọlọ́run ti pèsè tẹ́lẹ̀ kí àwa kí ó lè máa rìn nínú wọn. Ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tí a kà wọ̀nyí, ó ń sọ fún wa nípa oore ọ̀fẹ́. Gẹ́gẹ́ bí èdè yìí kò ní ìtumọ̀ ìkọ̀kọ̀, ó ń sọ fún wa nípa oore àtọ̀runwá tí a kò rà, oore àtọ̀runwá tí a kò ṣiṣẹ́ fún, oore àtọ̀runwá tí a kò lẹ́tọ̀ọ́ sí. Ó ń sọ nípa oore tí ó jẹ́ ọ̀fẹ́ tí a fi ta wá lọ́rẹ láti ọ̀dọ̀ Ọlọ́run. Nípa èyí ni a fi ní ìgbàlà. Bí a bá ń sọ nípa ìgbàlà, àwọn ẹlòmíràn wọ́n máa ní àríwísí. Tí a bá ń sọ nípa ìgbàlà tí Jésù tí ó fún wa, kò yé wọn wípé ìgbàlà tí a ń sọ
ki se nipa bibo ninu ewu tabi bibo lowo ajakale arun tabi nini imularada wipe igbala ti an so o je ohun ti emi igbala yi o tumo si wipe ani idariji ese wa o tumo si wipe akoruko wa ninu iwe iye lorun o tumo si wipe awa ti a ti je ota olorun tele tele nipa ese wipe ati ba olorun dore ati di omo olorun nipa idariji idande ati igbala ti olorun fun wa o ye ki o ye wa wipe didun ife olorun ni lati je ki gbogbo aye patapata ke ki won ki o ni igbala bi o ba wo timothy kini ori keji lati ese keta timothy kini ori keji lati ese keta titi de ese kefa nitori eyi dara o si se itewogba ni waju olorun olugbala wa eni ti o nfe ki gbogbo eniyan ni igbala ki won si wa wa sinu imo otito nitori olorun kan ni nbe onilaja kan pelu laarin olorun ati eniyan o n paapa eniyan ani kristi jesu eni ti o fi ara re se irapada fun gbogbo eniyan eri li akoko re bi o ba wo ese kerin o we pe eni ti o nfe ki gbogbo eniyan ni igbala bi o si ti n so nipa igbala yi ni o wa n se alaye ni ekunrere ohun ti a n pe ni igbala we pe ki se we pe abo lowo ewu abo lowo jamba abo lowo awon ota o so ni ese kerin yi kan na we pe igbala ti a n so yi ni we pe ati wa sinu imo otito awa ti ati ra niye tele tele awa ti a ko mo otun yato sosi awa ti a ko mo rere se tele tele awa ti a je eniyan buburu tele tele we pe ati pa wa sinu imo otito ninu ese karun o so fun wa pe jesu di olulaja onilaja laarin awa ati olorun awa ti a ti je ota si olorun tele tele nitori ese wa ti o ya wa nipa si olorun wipe nisinsiyi ati ba olorun laja o tun wa nso fun ani ese kefa wipe o ti se irapada fun wa nipa eje re ti o ta sile fun wa nitori na o ye ki o ye wa wipe bi a ba nso nipa ti igbala eni wipe ati ni idariji ese wa ati wa sinu jesu kristi ati di eda titun ati ko iwe oruko wa li orun aje ti olorun emi olorun paapa n ba emi wa jere we pe a di omo olorun eyi le o fun ale anfani lati ma ke pe aba baba ni romu ori kejo romu ori kejo ese ikerin dilogun emi ti kara re ni o n ba emi wa jere pe omo olorun le awa ise je ki o ye wa wipe ki se gbogbo eniyan le omo olorun nitori wipe awon ti ko ni oye ihinrere awon ti a ko ko ni eko ihinrere daradara bi a ba n so wipe omo olorun won ma fi awon omoluabi pe omo olorun àwọn tí wọn kò mọ ọ̀nà sí ìjọba ọ̀run ṣùgbọ́n tí ó dàbí ẹni wípé bóyá wọn lawọ́ bóyá wọn máa ń lè ní ọ̀rẹ́ púpọ̀ bóyá ó dàbí ẹni wípé wọn jẹ́ gbajúmọ̀ nígboro wọn máa ń rò wípé àwọn jẹ́ ọmọ ọlọ́run bí a bá wo ìwé Jọ́hánù kínní orí kẹta láti ẹsẹ̀ kínní ẹ wo orí ìfẹ́ tí bàbá fi fẹ́ wa tí a fi ń pè wá ní ọmọ ọlọ́run bẹ́ẹ̀ ni a sáà jẹ́ nítorí èyí ni ayé kò ṣe mọ̀ wá nítorí tí kò mọ̀ àwọn tí a ń pè ní ọmọ ọlọ́run ni àwọn tí a ti fi ìgbàlà jésù dá lọ́lá àwọn tí ayé kò mọ̀ àwọn tí wọn kì í ṣe ti ayé mọ́ àwọn tí a ti fà jáde kúrò nínú ayé
ìwà ayé, ìrìn ayé, ìṣe ayé, ìsọ̀rọ̀ ayé, ìṣọ̀ṣọ́ ayé, ìrúbọ ayé, ó ti kúrò nínú wọn. Ìgbẹ́kẹ̀lé tí àwọn ayé ní nínú àwọn balógun, àwọn bàbá àṣàlẹ̀, ó ti kúrò nínú ìwà wọn. Wọ́n ti ronúpìwàdà, wọ́n ti wá sí ọ̀dọ̀ Jésù Kristì, wọ́n sì ti gba Jésù Kristì gbọ́. Wọn kì í ṣe ti ayé mọ́, wọn kò bá ayé rẹ́, wọn kò sì bá ayé gbìmọ̀pọ̀ mọ́. Ó ní nítorí èyí ni ayé kò ṣe mọ̀ wá, nítorí tí kò mọ̀ olùfẹ́. Ọmọ Ọlọ́run li àwa ṣe nísinsìnyí, a kò sí ti fihàn bí àwa ó ti rí. Àwa mọ̀ pé nígbà tí a bá fi hàn, a ó dàbí rẹ̀, nítorí àwa ó rí àní bí òun ti rí. Olúkúlùkù, ẹni tí ó bá sì ní ìrètí yìí nínú rẹ̀, a wẹ ara rẹ̀ mọ́ àní bí òun ti mọ́. Àwọn tí a ń pè ní ọmọ Ọlọ́run, àwọn ni ẹni tí ó ti ronúpìwàdà, àwọn ni ẹni tí ó ti kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, àwọn ni ẹni tí a ti fi ẹ̀jẹ̀ Jésù Kristì wẹ̀ nípa ìgbàgbọ́. Wo Jòhánù, ìhìnrere ti Jòhánù, orí kìíní, ẹsẹ̀ ìkejìlá. Ṣùgbọ́n iye àwọn tí ó gbà á, àwọn lè ó fi agbára fún láti di ọmọ Ọlọ́run, àní àwọn náà tí ó gba orúkọ rẹ̀ gbọ́, àwọn tí ó gba Jésù Kristì gbọ́, àwọn tí ó kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, àwọn tí ó ti pínyà pẹ̀lú ayé, àwọn tí ó ti kúrò nínú ìwà èérí àti ìwà ìdọ̀tí tí wọ́n ń hù tẹ́lẹ̀ tẹ́lẹ̀, àwọn tí ó ti bẹ̀bẹ̀ fún ìdáríjì, tí wọ́n sì ní ìdánilójú wípé a ti dáríjì wọ́n. Àwọn wọ̀nyí lè sọ wípé wọ́n jẹ́ ọmọ Ọlọ́run. Ohun tí a fẹ́ sọ lónìí, ó dúró lórí wípé bí a bá ti di ọmọ Ọlọ́run, bí a ṣe lè ní ìpamọ́ nínú ìjọba Ọlọ́run, bí a ṣe lè ní ààbò nínú ìjọba Ọlọ́run. Kí a sọ wípé bí a bá ti wọlé, bí a bá ti wọ ìjọba Ọlọ́run, bí Ọlọ́run nínú agbára rẹ̀, bí ó ṣe lè pa wá mọ́ kí a lè jẹ olóòótọ́ títí dé ọjọ́ ìkẹyìn. Nítorí wípé Jésù jẹ́ kí ó yé wa, kò fi bọpo bọyọ̀ fún wa, ó jẹ́ kí ó dá wa lójú wípé kìkì àwọn tó bá forí tì í títí dé òpin, àwọn ni a ó gbàlà. Nínú Matthew orí 24 ẹsẹ̀ 13, Matthew orí 24 ẹsẹ̀ 13, ṣùgbọ́n ẹni tí ó bá forí tì í títí dé òpin, òun náà li a ó gbàlà. Ìtumọ̀ ohun tí Jésù ń sọ ni wípé ní gẹ́rẹ́ bí a bá ti gba Jésù Kristì gbọ́, àdì ọmọ Ọlọ́run, àti ní ìgbàlà. Ṣùgbọ́n ó sọ fún wa wípé àkókò pọ̀ láàrin ìgbà tí a mọ Ọlọ́run àti ìgbà tí Jésù yóò wá láti mú wa lọ sílé, wípé ọ̀pọ̀lọpọ̀ ìdánwò, ọ̀pọ̀lọpọ̀ inúnibíni, ọ̀pọ̀lọpọ̀ ẹ̀gàn tàbí ẹ̀sín, ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni yóò ṣẹlẹ̀ láàrin ìgbà tí a gba Jésù Kristì gbọ́ àti ìgbà tí yóò wá láti mú wa lọlé. Wípé gbogbo nǹkan tí yóò ṣẹlẹ̀ ní sáà àkókò náà, bí a bá forí tì í títí dé òpin, nígbà náà ni a lè wọ ìjọba Ọlọ́run. Jẹ́ kí a wo àwọn ìkókó tí ó wà nínú ẹ̀kọ́ àti ọ̀rọ̀ ìyànjú tí a ń gbọ́ lónìí. Ìkíní, ìdánilójú nípasẹ̀ àwọn ìlérí. Ìlérí Ọlọ́run, ó máa ń fúnni ní ìfẹ̀yìntì tàbí ìdákọ̀rọ̀ tàbí ìdánilójú. Ìkejì, ìpamọ́ fún àwọn olóòótọ́, kí ó yé wa wípé bí Ọlọ́run ti ní ojúṣe láti ṣe nípa ìgbàlà wa, bẹ́ẹ̀ ni àwa pàápàá ní ojúṣe láti ṣe nípa àtipa ìgbàlà yìí mọ́. Nítorí bẹ́ẹ̀ ni kókó kejì fi jẹ́ ìpamọ́ fún àwọn olóòótọ́. Ìkẹta, ibi ìsinmi ayérayé fún àwọn aṣẹ́gun. Ó yẹ kí ó yé wa wípé bí a bá ń retí wípé a ó dọ́run níkẹyìn ọ̀run rere, wípé a ó wà ní ibi ìsinmi níkẹyìn, níbi tí a ó ti jókòó, tí a ó ti sinmi kúrò nínú làálàá tí ó wà nínú ayé, kúrò nínú rògbòdìyàn tí ó wà nínú ayé,
kúrò nínú inú ni bí ni àti àjálù tí a ti bá pàdé nínú ayé bí a bá nírètí wípé ní ọjọ́ kan gbogbo nǹkan yóò parí Jésù yóò wá láti mú wa lọ sílé láti sinmi ayérayé lẹ́sẹ̀ Jésù ó yẹ kí ó yé wa wípé ìsinmi ayérayé tí a ń sọ yìí ó wà fún àwọn aṣẹ́gun nìkan ṣoṣo yẹ kí a wò ó láti ìkókó kìíní ìdánilójú tí a ní nípasẹ̀ àwọn ìlérí ọlọ́run nínú Yohánù orí kẹwàá láti ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n Yohánù orí kẹwàá láti ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n àwọn àgùntàn mi ń gbọ́ ohùn mi wọ́n sì mọ̀ èmi sì mọ̀ wọ́n wọ́n a sì máa tọ̀ mí lẹ́yìn níhìn Jésù jẹ́ kí ó yẹ wa wípé kì í ṣe gbogbo ènìyàn ni ó jẹ́ àgùntàn

0: gbogbo àwọn onígbàgbọ́ wípé bí a bá ń fẹ́ ìpamọ́, bí a bá ń fẹ́ ààbò, bí a bá fẹ́ dúró nínú ìjọba Ọlọ́run, ó ṣe tán, ó sì lágbára láti pamọ́ títí di ọjọ́ ni. Ó ní nítorí náà ó sì lè gbà wọ́n là pẹ̀lú títí dé òpin. Ẹni tí ó bá tọ Ọlọ́run wá nípasẹ̀ rẹ̀, nítorí tí ó ń bẹ láàyè títí láé láti máa bẹ̀bẹ̀ fún wọn, a sọ fún wa pé Jésù ló wà gẹ́gẹ́ bí olórí àlùfáà. Ó wà lọ́wọ́ ọ̀tún Ọlọ́run, ó ń bẹ̀bẹ̀ fún wa. Ó wà lọ́wọ́ ọ̀tún Ọlọ́run, ó ń gbàdúrà fún wa. Èyí ni ó fún wa ní ìdákọ̀rọ̀ àti ìdánilójú wípé ohun tí a ti fi pamọ́ sí i lọ́wọ́, ó lè pamọ́ títí di ọjọ́ ìkẹyìn. Nínú Tímọ́tì kejì, Epístẹ́lì kejì ti Tímọ́tì sí Tímọ́tì, orí kìíní, ẹsẹ̀ ìkejìlá, nítorí ìdí èyí ni èmi ṣe ń jìyà wọ̀nyí pẹ̀lú, ṣùgbọ́n ojú kò tì mí, nítorí èmi mọ ẹni tí èmi gbàgbọ́, ó sì dá mi lójú pé òun lè pa ohun tí mo fi lé e lọ́wọ́ mọ́ títí di ọjọ́ ni. Pọ́ọ̀lù apọ́stólì sọ fún wa pé òun ní inú ni bí ni púpọ̀, àwọn tí ó ń fi òun ṣẹ̀sín wọ́n pọ̀, àwọn tí ó dàbí ẹni wípé wọn kò fẹ́ kí òun ní ìtẹ̀síwájú nínú nǹkan ti Ọlọ́run wọ́n pọ̀. Ó ní ṣùgbọ́n òun jìyà láìtijú, òun sì ní ìdánilójú wípé ohun tí òun ti fi lé e lọ́wọ́, ẹ̀mí òun tí òun ti fi pamọ́ sí i lọ́wọ́, ó lè pa á mọ́ títí di ọjọ́ ni. Èyí ni ìdánilójú tí a ní, a sì ní ìgbẹ́kẹ̀lé nínú Ọlọ́run. Ó yẹ kí ó dá wa lójú wípé kìí dójú ti ni. Ọ̀rọ̀ Ọlọ́run àti ìlérí Ọlọ́run jẹ́ kí ó dá wa lójú wípé Ọlọ́run ṣetán, ó ní ìfẹ́, ó sì ní agbára láti pa wá mọ́ títí di ìkẹyìn. Ó fẹ́ kí a ní ìgbàlà. Bí a bá sì ti ní ìgbàlà, yóò fẹ́ kí a pa ìgbàlà yìí mọ́ títí a ó fi rí Jésù lójúkojú. Gẹ́gẹ́ bí ó ti ń fẹ́, gẹ́gẹ́ bí ó sì ti ní agbára, ó ti ṣe ìlérí fún wa wípé bí a bá ń fẹ́ ìpamọ́, bí a bá fẹ́ dúró nínú ìjọba Ọlọ́run, òun pàápàá ṣetán láti mú wa dúró títí di ọjọ́ ìkẹyìn. Bí a bá rí ẹni tí ó jẹ́ apẹ̀yìndà, bí a bá rí ẹni tí ó ti ṣáko lọ, bí a bá rí ẹni tí ó wà nínú ìjọba Ọlọ́run tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n nípa àìkíyèsára, nítorí àìlè mára dúró, nítorí àìgbàdúrà tó, nítorí àìka ọ̀rọ̀ Ọlọ́run tó, nítorí àìgbẹ́kẹ̀lé ìlérí Ọlọ́run tó, bí ẹni bẹ́ẹ̀, bí ó bá ti di apadà sẹ́yìn aṣáko, ó yẹ kí ó yé wa wípé ìrètí ṣì wà, nítorí wípé olùṣọ́ àgùntàn ó ń wá àgùntàn tí ó sọnù. Ó jẹ́ ẹni tí ó ti ní ìgbàlà tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ó jẹ́ ẹni tí ó ní àlàáfíà Ọlọ́run tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ó jẹ́ ẹni tí Jésù Kristi ti mú wá sínú agbo tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ṣùgbọ́n ó ti ṣáko lọ. Ó sì ń gbọ́ ọ̀rọ̀ ìyànjú yìí, ó ń gbọ́ ìwàásù yìí lónìí. Ó yẹ kí o mọ̀ wípé Ọlọ́run sì tún pè ọ́ padà. Nínú Matthew 18:22 láti ẹsẹ̀ ìkejìlá, ẹ̀yin ti rò ó sí. Bí ọkùnrin kan bá ní 100 àgùntàn, bí ọ̀kan nínú wọn kì yóò fi 99 ìyókù sílẹ̀, kì yóò lọ sórí òkè lọ wá èyí tí ó nù bí? Ǹjẹ́ bí ó bá sì rí i, lóòótọ́ ni mo wí fún yín, ó yọ̀ nítorí àgùntàn náà yìí ju 99 ìyókù lọ tí kò nù. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni kì í ṣe ìfẹ́ bàbá yín tí ń bẹ lé ọ̀run, kí ọ̀kan nínú àwọn kéékèèké wọ̀nyí kí ó ṣègbé. Jẹ́ kí ó yẹ wípé bí ó bá jẹ́ ẹni tí ó ti ṣáko lọ, olùṣọ́ àgùntàn, olùgbàlà wa Jésù Kristi, ó tún ń wá ọ, ó ń fẹ́ kí o padà wá sílé, ó ń fẹ́ kí o mọ̀ wípé òun tún ń retí rẹ, wípé bí ó bá ronú padà, bí ó bá képe Ọlọ́run wípé òun ṣetán láti gbà ọ́ sílé gẹ́gẹ́ bí ọmọ onínàkúnà ti padà wá sílé. Ní ìrònú padà àti ní ìgbàgbọ́, bí ó bá wá, Ọlọ́run yóò gbà ọ́. Jẹ́ kí a wo Filipi orí kejì láti ẹsẹ̀ ìkejìlá, Nítorí náà, ẹ̀yin olùfẹ́ mi, gẹ́gẹ́ bí ẹ̀yin ti ń gbọ́ràn ní ìgbà gbogbo, kìí ṣe nígbà tí mo wà lọ́dọ̀ yín nìkan, ṣùgbọ́n pàápàá nísinsìnyí tí èmi kò sí, ẹ máa ṣiṣẹ́ ìgbàlà yín yọrí pẹ̀lú ìbẹ̀rù àti ìwárìrì. Àwọn mìíràn wọ́n máa ń jẹ́ ẹni tó ń jáfara, àwọn mìíràn jẹ́ ẹni tí kò ka gbogbo ọ̀rọ̀ Ọlọ́run sí. Wọ́n máa ń sọ wípé bí àwọn ti ní ìgbàlà, wípé kò tún ṣe é ṣe fún wọn láti má ní ìgbàlà, wípé bí ẹnìkan bá ti di ọmọ Ọlọ́run, wípé ohunkóhun tí ìbá ṣe, ìbá bẹ̀rẹ̀ sí ní jà, ìbá bẹ̀rẹ̀ sí ní ṣépè, ìbá bẹ̀rẹ̀ sí ní lọ sínú panṣágà àti àgbèrè, ìbá padà lọ sínú ìbọ̀rìṣà, wípé níwọ̀n ìgbà tí àwọn ti di ọmọ Ọlọ́run, tí a ti kọ orúkọ wọn nínú ìwé ìyè lẹ́ẹ̀kan, wípé ohunkóhun tí wọ́n lè ṣe kò lè fà wọ́n kúrò nínú ìjọba Ọlọ́run. Àwọn wọ̀nyí máa ń sọ wípé wọ́n ní ààbò ayérayé, tàbí wọ́n ní ìpamọ́ ayérayé, bí wọ́n tilẹ̀ jẹ́ aláìṣòótọ́, aláìgbọràn, ọlọ̀tẹ̀, àti ẹni tí ó yapa kúrò nínú ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Kí ni Bíbélì sọ fún wa? Kí ni òtítọ́ tí a fi lé wa lọ́wọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run? Èyí ni ó mú wa lọ sí kókó kejì nínú ọ̀rọ̀ yìí: ìpamọ́ fún àwọn olóòótọ́. Ààbò àti ìpamọ́ nínú ìjọba Ọlọ́run kì í ṣe fún àwọn aláìṣòótọ́. Ìgbà tí mo ń sọ nípa ààbò, rántí wípé ohun tí mo ń sọ ni nípa bí a ṣe ní ìpamọ́ nínú ìjọba Ọlọ́run. Bí a ṣe mọ̀ wípé a ti ní ìgbàlà, wípé a pa ìgbàlà yìí mọ́ nínú oore ọ̀fẹ́ Ọlọ́run. Mi ò sọ nípa wípé a bọ́ nínú ìjàm̀bá mọ́tò, tàbí a bọ́ nínú àìsàn. Èyí ni ọ̀tọ̀ ni, èyí ni wà nípa ti ara. À ń sọ nípa ohun ti ẹ̀mí. Àwa tí a sì jẹ́ ẹni ìgbàlà, ó yẹ kí a wà nípa ti ẹ̀mí. Ó yẹ kí ohun tí ṣe ti ipa ti ẹ̀mí kí ó jẹ́ ohun tí ó ṣe pàtàkì fún wa. Yẹ kí a wo kókó kejì yìí: ìpamọ́ fún àwọn olóòótọ́. Nínú Tímọ́tì kejì, orí kejì, ẹsẹ̀ ìkọkàndínlógún, ṣùgbọ́n ìpìlẹ̀ Ọlọ́run tí ó dájú dúró ṣinṣin, ó ní èdìdí yìí wípé Olúwa mọ àwọn tí ń ṣe tirẹ̀, àti pẹ̀lú kí olúkúlùkù, ẹni tí ń pe orúkọ Olúwa, kí ó kúrò nínú àìṣòdodo. Bí a bá fẹ́ pa ìgbàlà Jésù Kristì mọ́ nínú ọkàn wa, bí a bá fẹ́ máa jẹ́ ti Ọlọ́run títí, bí a bá fẹ́ wà ní ipò ọmọ Ọlọ́run tí ó ní àǹfààní láti ní oore ọ̀fẹ́ àtòkè wá, ó ní kí ẹnikẹ́ni olúkúlùkù wa tí à ń pe orúkọ Olúwa, èyí ni wípé tí à ń pe orúkọ Olúwa gẹ́gẹ́ bí Olúwa wa, gẹ́gẹ́ bí olùgbàlà wa, wípé a jẹ́ ti Ọlọ́run, òun sì jẹ́ ti wa pẹ̀lú, wípé kí a kúrò nínú àìṣòdodo. Bí a bá ní ìgbàlà, ọ̀nà kan ṣoṣo tí a fi lè pa ìgbàlà yìí mọ́ ni wípé kí a sá fún ẹ̀ṣẹ̀, kí a jìnà sí ẹ̀ṣẹ̀, kí a máa gbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run. Nínú Hebrew orí karùn-ún, Hebrew orí karùn-ún, ẹsẹ̀ ìkẹsàn-án, bí a sì ti sọ ọ́ di pípé, ó wá di orísun ìgbàlà àìnípẹ̀kun fún gbogbo àwọn tí ń gbọ́ tirẹ̀. Ó sọ fún wa nípa Jésù Kristì, ẹni tí a sọ di pípé, ẹni tí ó jẹ́ pípé. Ó ní Jésù yìí ni orísun ìgbàlà àìnípẹ̀kun, ṣùgbọ́n kì í ṣe fún gbogbo ènìyàn, kì í ṣe fún àwọn ṣubú ṣeré onígbàgbọ́, àwọn tí wọ́n ń fò ní kú fọláyè, àwọn tí wọ́n wà nínú oore ọ̀fẹ́ lónìí ṣùgbọ́n tí wọ́n ti padà sínú ẹ̀ṣẹ̀ lọ́la, àwọn tí ó jẹ́ wípé wọ́n gbé ìgbésí ayé tí ó wuni ní ọjọ́ ìsinmi ṣùgbọ́n ní àárín ọ̀sẹ̀ wọ́n tún ti padà sínú èébì wọn. Ó ní Jésù jẹ́ orísun ìgbàlà àìnípẹ̀kun kìkì fún àwọn tí ń gbọ́ tirẹ̀. Èyí ni àwọn tí ń gbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run. Bí o bá jẹ́ aláìgbọ́ràn, bí o bá jẹ́ aláìṣòótọ́, bí o kò bá dúró nínú oore ọ̀fẹ́ Ọlọ́run, ó dájú wípé ìgbàlà Jésù Kristi kì yóò wà bí àìnípẹ̀kun fún ọ. Nínú Rómù orí kọkànlá ẹsẹ̀ ìkejìlélógún, nítorí náà wo oore àti ìkanú Ọlọ́run lórí àwọn tí ó ṣubú ìkanú, ṣùgbọ́n lórí ìwọ oore, bí ìwọ bá dúró nínú oore rẹ̀, kí a má bàa ké ìwọ náà kúrò. Ó yẹ kí ó yé wa nígbà náà wípé àwọn tí wọ́n máa ń sọ pé tá a bá ti wà nínú oore ọ̀fẹ́ nígbà kan, àwọn yóò wà nínú oore ọ̀fẹ́ títí láé bí wọ́n tilẹ̀ jẹ́ aláìgbọ́ràn, aláìṣòótọ́, tàbí ọlọ̀tẹ̀, tàbí ẹni tí kò ka ọ̀rọ̀ Ọlọ́run sí. Ó ní àwọn tí ó ṣubú, àwọn tí ó padà sínú ẹ̀ṣẹ̀, ó ní Ọlọ́run ní ìkanú, kìí ṣe ìkanú, ìkanú sí wọn. Wípé ṣùgbọ́n àwọn tí wọ́n dúró, àwọn tí wọ́n wà nínú oore ọ̀fẹ́ Ọlọ́run, àwọn tí wọ́n ń gbọ́ràn sí Ọlọ́run, àwọn tí wọ́n tẹ̀lé Ọlọ́run, àwọn tí wọ́n ń gbọ́ràn sí ọ̀rọ̀ rẹ̀ nígbà gbogbo, ó ní oore ọ̀fẹ́ yìí wà fún wọn níwọ̀n bí wọ́n ti jẹ́ ẹni tí ń gbọ́ràn. Ó ní ṣùgbọ́n kí a kíyè sára, kí a má bàa ké àwa náà kúrò. Nínú Hebrew orí kẹta, ẹsẹ̀ ìkẹrìnlá, yẹ kí a kà láti ẹsẹ̀ ìkejìlá, ẹ kíyè sára ara, kí ọkàn búburú ti àìgbàgbọ́ kí ó má ṣe wà nínú ẹnikẹ́ni yín ní lílọ kúrò lọ́dọ̀ Ọlọ́run alààyè. Èyí ń sọ nípa àwa tí a ti wá sọ́dọ̀ Ọlọ́run alààyè. Ó wá ń kìlọ̀ fún wa wípé kí a kíyè sára o, kí ọkàn búburú ti àìgbàgbọ́ kí ó má tún ṣe wà ní ayé wa. Àwa tí a ti gbàgbọ́ nígbà kan rí, àwa tí a ti ń tẹ̀lé Ọlọ́run nígbà kan rí, àwa tí a ti ju ẹ̀ṣẹ̀ sílẹ̀ nígbà kan rí, àwa tí a ti gba Jésù gbọ́ nígbà kan rí, wípé kí a kíyè sára, kí ọkàn búburú ti àìgbàgbọ́ kí ó má ṣe wá sínú ẹnikẹ́ni wa, kí a má bàa lọ kúrò lọ́dọ̀ Ọlọ́run alààyè. Ṣùgbọ́n ẹ máa gba ara yín níyànjú lójoojúmọ́, níwọ̀n ìgbà tí a bá ń pè é lónìí, kí a má bàa sé ọkàn ẹnikẹ́ni nínú yín le nípa ẹ̀tàn ẹ̀ṣẹ̀ ní ọjà wa, ní ibi òwò wa, ní aládùúgbò wa, ní ibi iṣẹ́, ní a ti máa ń rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan, ọ̀pọ̀lọpọ̀ ìdánwò, nǹkan mìíràn tí ojú wa máa ń fà sí, tí ọkàn wa máa ń fà sí, nǹkan mìíràn tí ó jẹ́ ti ara máa ń fà sí. Ó ní kí a ṣọ́ra, ó ní kí a kíyè sára, kí ẹnikẹ́ni nínú wa kí a má bàa gbá wa kúrò nínú ìgbàgbọ́, kí ìgbàlà Jésù Kristi kí ó má bàa yọ kúrò nínú ọkàn wa nípa ẹ̀tàn ẹ̀ṣẹ̀. Ẹsẹ̀ ìkẹrìnlá, nítorí àwa di alábàápín pẹ̀lú Kristi. Bí àwa bá di ìpilẹ̀ṣẹ̀ ìgbẹ́kẹ̀lé wa mú ṣinṣin títí dé òpin, ó ní ọ̀nà kan ṣoṣo tí a fi lè ní ìgbàlà títí, ọ̀nà kan ṣoṣo tí a fi lè wà pẹ̀lú Ọlọ́run títí, ọ̀nà kan ṣoṣo tí a fi lè rí ojú Ọlọ́run ní ìkẹyìn ni wípé bí a bá di ìjẹ́wọ́ ìgbàgbọ́ wa, ìpilẹ̀ṣẹ̀ ìgbẹ́kẹ̀lé wa mú ṣinṣin títí dé òpin, ó yẹ kí ó yé wa nígbà náà wípé bí a bá kọ Ọlọ́run sílẹ̀, bí a bá fi ọ̀nà Ọlọ́run sílẹ̀, bí a bá fi ẹ̀kọ́ tó yè kooro, ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, bí a bá kọ̀ ọ́ sílẹ̀ wípé oore ọ̀fẹ́ Ọlọ́run kì yóò jẹ́ tiwa mọ́, wípé àánú Ọlọ́run, ìsọdọmọ tí a ti fún wa wípé yóò bọ́ lọ́wọ́ wa bí a bá kọ Ọlọ́run sílẹ̀. Ó Jọ́hánù orí kẹ̀ẹ́dógún ẹsẹ̀ ìkẹfà, Jọ́hánù ìhìnrere ti Jọ́hánù orí kẹ̀ẹ́dógún ẹsẹ̀ ìkẹfà, bí ẹnìkan kò bá gbé inú mi, a gbé e sọnù gẹ́gẹ́ bí ẹ̀ka, a sì gbé, wọ́n a sì kó wọn jọ, wọ́n a sì sọ wọ́n sínú iná, wọ́n a sì jóná. Èyí ń jẹ́ ìkìlọ̀ fún wa wepe bi abaje eni tin se sege sege bi abaje eni ti ko duro ninu otito bi abaje eni ti ko rin ninu imole wepe bi atile ti je eka ninu kristi nigba kan ri wepe a o ya wa kuro lati odo olorun wepe bi abasi ku sinu iyapa be bi abaku ninu ese be wepe o daju a ko ni le ri olorun nikehin ikoko keta ibi isimi ayeraye fun awon asegun ibi isimi ayeraye fun awon asegun bi aba fe simi lese jesu bi aba fe simi lodo olorun ani lati mo we pe ani lati je asegun nitori pe isimi ayeraye anu olorun ti ayeraye ati joba pelu jesu kristi ileri yi ni a se fun awon asegun ninu ifihan ori keta ese ikarun ifihan ori keta ese ikarun eni ti o ba segun o na li a o fi aso funfun wo emi ki yo se pa oruko re re kuro ninu iweye sugbon emi o jewo oruko re niwaju baba mi ati niwaju awon angeli re o we pe eni ti o ba segun eni ti o ba segun a ki segun bi ko ba si ija sugbon o ye ki a mo gege bi onigbagbo we pe aye koju ija si wa ara paapa koju ija si wa esu koju ija si wa o nfe dan wa wo o nfe bi wa sobu o nfe ye wa lese o nfe ki a tun kuro ninu ijoba olorun o ni bi a ba segun bi a ba ba ese jagun ti a se segun bi a ba ba eran ara ti o fe lo wa bi a ba ba ja ti a se segun bi a ba ba awon ofa ti o nfa wa lo sinu aye ti o fe tun fa wa pada sinu aye bi a ba ba won ja ti a se segun bi a ba duro ninu isegun olorun bi abaduro ti a ko pada sinu ese ti a ko yese kuro ninu ijoba olorun o we pe nigba na ni a ko ni pa oruko wa re kuro ninu iwe iye lorun wo johanu kini ori karun johanu kini ori karun ese ikerin nitori olukuluku eni ti a bi nipa ti olorun o segun aye olukuluku eni ti a bi nipa ti olorun o segun aye bi a ba n so we pe aye ese wa ninu aye bi a ba bi wa nipa ti olorun ti a se duro ninu igbala olorun ati ore ofe ti o so wa domo o wi pe awon ese ti o n wa lati inu aye a o segun a ko ni lo sinu ese isin isin rubo tabi iborisa o wa ninu aye sugbon bi a ba segun bi awon eniyan ba n fa wa bi awon ebi ba n pe wa lati tun borisa ti a so wi pe rara ati je ti olorun a ko ni pada sinu irubo tabi a ko ni pada sinu esin aye o ni bi a ba segun nigba na ni a ko ni pa oruko wa re kuro ninu iwe iye lorun idanwo wa ninu aye opolopo nkan lo wa ninu aye gege bi inu ni bini o wi pe bi a ba segun a ko ni pa oruko wa re kuro ninu iwe iye lorun sugbon bi a ba lo sinu ese kini iwe mimo je ki o ye wa wo exodu ori kejile logbon ese iketale logbon exodu ori kejile logbon ese iketale logbon sugbon shegafra fun mi ese iketale logbon oluwa si we fun mose pe enikeni ti o se mi only emi o pa oruko re re kuro ninu iwe mi bi abani igbala akoruko wa ninu iwe iye lorun sugbon gere bi abatun ti towo bo ese ti iro ba ti pada wa si igbesi aye wa ti agbere tabi panshaga ba ti pada wa si igbesi aye wa ti ikobirin jo ti o ba tun tin pada si igbesi aye wa tabi iborisa tabi oju kokoro ni o pada si igbesi aye wa tabi ki a ma yiwe ki a ma jale ni o pada si igbesi aye wa boya aje eni ti ati fun lowo ninu ile isin ni ekun wa pe ki a lo ra igi tabi ki a lo ra nkan monomono tabi ki a lo ra nkan miran ti anji owo ninu ile olorun tabi anji owo ninu ile ti wa tabi anji owo ni bi ise wi pe bi a ba ti pada sinu ese ese o le ese ki a ma fowo fe wi pe a ti pa oruko wa re kuro ninu iwe iye lorun o daju pe bi iru eni be bi o ba ku sinu ese ki o le wa pelu olorun titi lai wo ifihan ori ogun ifihan ori ogun ese ike dogun bi abasiri enikeni ti akoko oruko re sinu iweye aso sinu adagun ina bi abati ko oruko re sinu iweye tele ṣugbọn ti o je asegun ti o tun ti pada lo sinu ese o we pe ni ojo ikehin ni ojo idajo ni ojo isiro we pe bi abari enikeni bi o tile je omo ijo bi o tile je eni tin ka bibeli bi o tile je eni tin wa si ilesin ṣugbọn bi abari enikeni ti a ko ko oruko re si inu iweye a o so si adagun ina ani lati je asegun ki a to le ba Jesu joba ani lati je asegun ki a to le gba awon ileri olorun ti a ti fi lele fun wa ninu iwe ifihan ori keji ese ikeje ifihan ori keji ese ikeje eni ti o ba le ti ki o gbo ohun ti emi nso fun awon ijo eni ti o ba segun li emi o fi eso igi iye ni fun je ti nbe laarin paradise olorun ranti we pe awon ileri wonyi won wa fun awon asegun ifihan ori keta ese ikejila eni ti o ba segun o ni emi o fi se owon ninu tempili olorun mi o nki yo si jade kuro nibe mo emi o si ko oruko olorun mi si lara ati oruko ilu olorun mi ti se Jerusalemu titun ti o nti orun sokale lati odo olorun mi wa ati oruko titun ti emi ti kara mi wo ifihan ori kokanlelogun ese ikeje si ese ikejo eni ti o ba segun ni yo jokun nkan wonyi emi o si ma je olorun re ohun o si ma je omo mi ṣugbọn bi abari eni ti ko segun ti ese wole wa ti ko segun ti idanwo wole wa ti ko le segun ti awon iborisa tinu aye agbere o le awon kan yi ti won wole wa ṣugbọn ti ko segun won ti a fa pada sinu ese sinu aye sinu iwa ti ara o ni ni ese ikejo ṣugbọn awon ojo ati alaigbagbo ati eni irira ati apaniyan ati agbere ati osho ati aborisa ati awon eke gbogbo ati awon eke gbogbo ni won yo ni ipa ti won ninu adagun ti nfi ina ati sulfuru jo eyi ti se iku keji olorun pe wa loni we pe bi a ba ti di apeyinda ki a wa si odo olorun bi a ba ti je eni ti o ni igbala tele tele ṣugbọn ti a ti pada lo sinu aye we pe ki a tun ronu pada ki a gba olorun gbọ ki a bebe fun idariji ki a wa gege bi omo oninakuna ti a o tun fi gba wa pada sinu agbo sinu ile sinu ijọba olorun ti a o tun fi ko oruko wa sinu iwe iye lorun ki o ma je ki ipe dun ki o ba o ninu ese ki o ma je ki dide Jesu Christi ki o ba o ninu ifaseyin we pe loni anfani wa fun o bi o ba ke pe olorun bi o ba to olorun wa bi o ba si ti ni igbala tele tele bi a ko ba si ti idari ese re je o tele tele anfani wa fun o loni ki o pe olorun dide lori ese re tabi ki o kunle lori ekun re ki o so fun olorun we pe o nfe idariji bi o ba ti ni idariji bi o ba je apada seyin eyin ti o ti pada lo sinu aye sinu ise ti ara sinu ese sinu awon etan iso o tun ti je ki a fi etan iso fa lo kuro lodo olorun pada wa loni ki o so fun olorun we pe o fe jewo o fe je ti olorun o fe gba olorun gbo ki o si gbadura ti ti o fi ni idani loju wipe ati gba okan re la lotun ati dariji o lotun ati so odomo lotun ati ki o se bere ori ofe wipe emi ti duro ti olorun ori ofe lati duro ti olorun wipe a o fun o gbadura so fun olorun wipe o fe ki a pa omo ninu ori ofe re o fe ki a pa omo ninu ijoba olorun o fe ki a pa omo ninu gbogbo ohun ti olorun ti se fun lati ori oke calvary nipasẹ jesu christi o fe je olooto o fe je eni ti n gboran titi a o fi ri jesu lojukoju gba olorun gbo bi o ti n gbadura gba olorun gbo bi o ti n gbadura so fun olorun wipe o fe ki o pa omo ninu ijoba olorun ninu ore ofe olorun ninu igbala olorun titi ipe yo fi dun titi jesu yo fi wa ko awon ayan fe lo sile bi o ba ri pe ese ti wa si igbesi aye re so fun olorun wipe o fe je ohun nkan woyi o fe ko won sile o fe je ti olorun ni toto ki ore ofe olorun ki o le wa pelu re ki igbala olorun ki o le je ti re ki oruko re ki o ba le wa ni iwe iye lorun ki a ma ba se pare titi jesu yo fi de lati mu wa lo sile
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
2: Orin ikokandinlogun, awon orun soro ogo Olorun ati ofurufu nfi ise owo re han. Ojo de ojo nfohun ati oru de oru nfi imo han. Kosi ohun kan tabi ede kan nibi ti a ko gbo iro won. Iro won la gbogbo aye ja ati oro won de opin aye. Ninu won ni o gbe pago fun orun ti o dabi oko iyawo tin jade ti iyewu re wa. Ti o si yo bi okunrin alagbara lati sure eje ijade lo re ni lati opin orun wa ati ayika re si de ipinle re o si si ohun ti o fi ara pamọ kuro ninu ooru re ofin oluwa pe o n yi okan pada eri oluwa dani loju o n so ope di ologbon ilana oluwa to o mu okan yo ase oluwa ni mimo o se imole oju eru oluwa mo pipe ni titi lai idaju oluwa le otito ododo ni gbogbo won wọ́n ju wúrà dáradára púpọ̀ wọ́n sì dùn ju oyin lọ àti ríro àfárá oyin pẹ̀lúpẹ̀lú nípa wọn ni a ti ṣí ìránṣẹ́ rẹ létí àti ní pípamọ́ wọn èrè púpọ̀ ń bẹ ta ni ó lè mọ ìṣìná rẹ wẹ̀ mí mọ́ kúrò nínú ìṣiṣẹ́ ìkọ̀kọ̀ mi fa ìránṣẹ́ rẹ sẹ́yìn kúrò nínú ẹ̀ṣẹ̀ ìkùgbù má ṣe jẹ́ kí wọn kí ó jọba lórí mi nígbà náà ni èmi ó dúró ṣinṣin èmi ó sì ṣe aláìjẹ̀bi kúrò nínú ẹ̀ṣẹ̀ ńlá ni jẹ́ kí ọ̀rọ̀ ẹnu mi àti ìṣàrò ọkàn mi kí o ṣe ìtẹ́wọ́gbà ní ojú rẹ olúwa agbára mi àti olùdáǹdè mi.
0: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá, a wá láti gbọ́ ọ̀rọ̀ yín nísinsìnyí. Ẹ̀bẹ̀ wa ni pé kí ẹ bá wa sọ̀rọ̀. Kẹ ṣe wa lójú ẹ̀mí. Kí àwọn ìbùkún ti ẹ̀mí tí ẹ ti pèsè sílẹ̀ fún wa kí ó lè jẹ́ tiwa. Ẹ fún wa ní ẹ̀mí ìgbọràn àti ìgbàgbọ́ láti gba àwọn ìpèsè yín fún wa ní orúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí ni a ti kẹ́kọ̀ọ́ nínú wa inú ìwé mímọ́ nípa àwọn èso ti ẹ̀mí. Mo sì rò wípé ó yẹ kí a tún wo ìwé mímọ́ kí a wo ohun tí ìwé mímọ́ sọ fún wa nípa gbígba ẹ̀mí mímọ́. Nítorí náà ohun tí a ń sọ̀rọ̀ lé lórí nísinsìnyí ni gbígba ẹ̀mí mímọ́. Jẹ́ kí n ṣe àlàyé díẹ̀ fún ọ nípa wípé a ń gba ẹ̀mí mímọ́. Ọ̀pọ̀lọpọ̀ ni ohun tí a ń gbà lọ́wọ́ Ọlọ́run. Bí a bá ń sọ nípa ìgbàlà, èyí jẹ́ nípa ìdáríjì ẹ̀ṣẹ̀. Bí a bá ń sọ nípa ti ìwẹ̀nùmọ́ tàbí nípa ìsọdi mímọ́, èyí jẹ́ ìrírí kan tí a máa ní lẹ́yìn ìgbà tí a bá ti ní ìgbàlà. Bí a bá ń sọ nípa wípé a gba ìwòsàn tàbí a gba àwọn ẹ̀bùn mìíràn, àwọn nǹkan wọ̀nyí jẹ́ àwọn ẹ̀bùn láti ọ̀dọ̀ Ọlọ́run. Ìbáṣe ìwòsàn, ìbáṣe ìgbàlà, iba se sodimo iba se itusile tabi dande sugbon nigbati aban so wipe ke agba emi mimo o je ohun ti o tayo eti ati so tele tele iru apejuwe ti mo le se fun oni wipe bi enikan ti o je oga ile ise ti won tin ta moto bi o ba fun wa ni moto ayokele kan o seese ki agba moto ayokele yi e je wipe agba ebun sugbon bi eni ti o je oga ile ise yi gan bi o ba wa ti o so fun wa wipe o je ife olorun wipe ki ohun ki o je oko obirin yi ti o ti gba ebun moto tele tele bi obirin yi bi o ba gba ti o si gba okunrin yi lati je bi oko re o gba sinu ile a o ri wipe ebun o ko to olufuni ni ebun e je wipe eni ti obirin ti o gba si ile nisisi gege bi oko o je eniyan o je oga ibi ise o je eni ti o ju ohunkohun ti a le gba gege bi ebun lo e ni apere ti a le se fun wa wipe iwosan idande ati awon nkan miran won je ebun ni toto sugbon emi mimo o je iketa ninu meta lokan o je eni ti o tobi eni ti o lagbara eni ti o ti wa lati ayeraye ti yo si ma wa titi ayeraye eni ti o je wipe bi a se nko eko bibeli a ri wipe dogba dogba ni emi mimo yi pelu baba ati omo oni o ma fun ani agbara fun ise esin ninu ijo oni o si ma fun ani agbara lati se awon ohun ti olorun lana sile fun wa ninu aye bi ati ngba kristi gege bi olugbala be ni o ye ki atun mo bi ati gba emi mimo gege bi eni ti o fun ani agbara ati okun lati se awon ti olorun lana sile fun wa ki awo johanu ori keje ese iketa din lo ese ikokan din logoji johanu ori keje ese ikokan din logoji sugbon o so eyi ni ti emi ti a o gba o so eyi ni ti emi ti awon ti o gba gbo nbo wa gba nitori a ko ti fi emi mimo fun ni nitori a ko ti se Jesu logo nihin ni ati nso nipa emi mimo wipe o se dandan o je ohun ti o se pataki ni iriri igbagbo wa wipe ki a gba emi mimo ninu ise awon aposteli ori kini ese ikejo sugbon eyin o gba agbara nigbati emi mimo ba bale yin eyin o gba agbara nigbati emi mimo ba bale yin oro ti mo fe ki o se ayewo re ni wipe ki a gba nkan lowo olorun awon elomiran bi won ba ngbadura won ma so wipe olorun fun mi ni emi re fun mi ni emi re fun mi ni emi re ohun ti olorun so ni wipe ohun ti fi emi ohun fun ijo o wa ku si owo eni kokan wa lati gbe awon isise ti o ye lati se awon ti ohun ti lana sile ki emi mimo ti ohun ti tu jade sara ijo ki o ba le je ti eni kokan ninu wa eni ki awa paapaa pelu igbagbo ki a ba le gba emi mimo ninu ise awon aposteli ori keji ese ikeji dini ogoji Peteru si we fun won pe eronu pe oada ki a si baptisi olukuluku yin le oruko Jesu Kristi fun idariji ese yin eyin o si gba ebun emi mimo e je wipe olorun yo tu jade sugbon yo je ojuse enikokan wa lati gba sinu aye re bi alejo ba de bi a ba fe gba alejo yi sile ohun ti a ni lati se ni wipe ilekun ti a titi ki a si ki a le gba alejo bi a ba ri enikan ti a ri wipe o n gba ile o si n fo ile awon ohun ti o ye ki o se tele tele ti ko se to be si ni mu won se ta ri wi pe o n fo gbogbo ile ile mo ki se be nikan o n pese yara kan sile a bere lowo re wi pe ah ah ki lo de o ma da bi eni wi pe ekun fun ise ni ojo meta yi ah o ni mo fe gba alejo ni o wa so wi pe alejo na ma je eni ti o je pataki ti atori ti e n gba ile ti a n fo gbogbo ile ti a je ki gbogbo nkan ki o wa ni imototo ah o ni be ni wi pe tori alejo yi o se pataki popo o je alejo ti ko fe idoti eyi ni ni o n fi se gbogbo ile ki o wa ni imototo be na ni o mo wi pe bi a ba n daruko emi mimo eyi ni idakeji emi aimo nitori be o ye ki a mo wi pe bi a ba fe gba emi mimo alejo pataki lati orun wa ni oju angeli lo oju awon eniyan pataki ti o wa ninu aye lo ninu emi mimo yi ni a ri agbara agbara atorun wa ti fun wa ni okun ti so ni di alagbara ti a o le segun gbogbo nkohun to ba doju ko wa nitori be bi a ba fe gba alejo pataki yi ki o wa inu wa ki o ma ba wa gbe ki o ma ba wa jade ki o ma ba wole o ni ohun ti a ni lati se ki a pale mo ki a ba le gba alejo pataki lati orun wa lati inu ise awon aposteli ni mo tun wo ori kokandinlogun ise awon aposteli ori kokandinlogun ese ikeji o si we fun won pe eyin ha gba emi mimo na nigbati eyin gbagbo nihin ni ati ri ti Paul aposteli ti o nbere lowo awon ti o ba pade ni Efeso we pe nje e ti ri emi mimo gba nitori be o ye ki a fiye si ohun ti a gbe yewo loni ki a le mo bi a se le gba emi mimo ni igbesi aye wa awon eko ti a fe ko yi o je eko ti o se pataki nitori be o ye ki a fara bale ki a si teti lele ki a ri won lese lese ki a wo ohun ti o ye ki a se ki a ba le ri emi mimo gba opolopo ni o ni ife ati idunnu si ati gba emi mimo o awon ijo kan wa ti a ma n pe ni ijo emi o je ede ti a n silo nitori pe bi a ba n so nipa ijo emi awon ijo ti a n toka si wonyi won ko mo nipa emi mimo tooto won ko mo nipa iketa ninu meta lokan won ko mo bi emi mimo bo se n gun wa bo se n joba ni igbesi aye enikookan awon ma n fi aye sile fun emi esu won ma n fi aye sile fun emi kemi lati sakoso won lati ma gbe won yile lati ma se ohun ti ko to ninu ile isin sugbon bi a ba n so nipa ijo emi tooto o je ijo majemu titun nitori wipe ni ibere pepe ijo yi ni a ri pe won gba emi mimo gbogbo isise won gbogbo igbese won gbogbo isoro won gbogbo isesi won ohun gbogbo ti won se a n topa won lati owo emi mimo bi won si ti n ko bibeli lati Matthew ni titide ifihan bẹ́ẹ̀ ni ẹ̀mí mímọ́ ń darí wọn májẹ̀mú láéláé pàápà ó jẹ́ ọ̀rọ̀ tí a kọ láti ọwọ́ ẹ̀mí mímọ́ bí a bá ń sọ nípa ìjọ ẹ̀mí ó jẹ́ ìjọ májẹ̀mú tuntun ṣùgbọ́n àwọn tí a rò wí pé wọ́n jẹ́ ìjọ ẹ̀mí wọ̀nyí wọn kò mọ nípa ẹ̀mí mímọ́ ní tòótọ́ nítorí bẹ́ẹ̀ yẹ kí a farabalẹ̀ kí a wò lẹ́sẹ̀ lẹ́sẹ̀ kí a wò ní ìkókó dé ìkókó kí a mọ ohun tí ọlọ́run fẹ́ kí a ṣe kí a ba lè rí ẹ̀mí mímọ́ gbà ṣe o mọ̀ wí pé bí o bá fẹ́ lọ sí orí ilé kan tí ó jẹ́ wí pé ilé yìí ilé pẹ̀tẹ́sì ni a ní ibi ìyàrá ní ìsàlẹ̀ a tún ní èyí tí ó gun òkè jù bẹ́ẹ̀ lọ bí a bá fẹ́ lọ a ó lo àtẹ̀gùn a ó gbé ẹsẹ̀ ní ìkọ̀ọ̀kan bí a ti ń gbé ẹsẹ̀ ní ìkọ̀ọ̀kan a ó lọ sí òkè níbi tí a bá fẹ́ lọ gbígba ẹ̀mí mímọ́ ó jẹ́ bákan náà wípé ó ní àwọn ìṣísẹ̀ tí a ní láti gbé kí a ba lè gòkè nípa ti ìgbàgbọ́ kí a ba lè rí ẹ̀mí mímọ́ gbà Ishise kini ni wepe ke agba Kristi ati igbala la koko. Ikeji ke agba oro Olorun pelu isodi mimo. Iketa ke agba emi mimo. Bati ashe ayewo bibeli ari wepe awon ishise wonyi ni awon mehi Jesu Kristi. Te akoko awon ishise wonyi ni won gbe la koko won gba Kristi won si gba igbala Olorun. Ikeji won gba oro Olorun asi so won di mimo. Iketa won ri ebun emi gba abaptisi won pelu emi mimo. Ye ke abere lati ishise akoko ninu Johanu ori kini ese ikeji la. Johanu ori kini ese ikeji la. Shugbon iye awon ti o gba awon le o fi agbara fun lati di omo Olorun ani awon na ti o gba oruko re gbo an so nipa awon ti o gba Jesu gege bi olugbala awon yi ni won mo we pe abi won ninu ese aloyin won ninu ese won si n gbe igbesi aye elese o je igbesi aye ti ko wo Olorun o je igbesi aye ti o le fa idajo Olorun lese. Ṣugbọn nigba ti won gbo ihin rere wi pe ninu anu Olorun o ti pese igbala fun wa ninu anu Olorun o ti ran Jesu Kristi omo bibi re nikan soso lati dariji wa lati wo ese wa nu lati mu wa ki a le ba Olorun laja lati mu wa wa sodo Olorun ki a le ni idapo ati irepo pelu re. Awon wonyi ni won gba oro yi nipa rironu po ada ati nipa gbigba Jesu Kristi gbo. O wa so fun a wi pe iye awon ti o gba won iba se meji ninu idile kan won iba se mewa ninu agbole kan iye awon ti o gba awon le o fi agbara fun lati di omo Olorun ani awon ti o gba oruko re gbo. Nitori be ishise akoko ki se gbigba emi mimo. Ishise akoko ni wi pe ki agba Jesu Kristi gege bi Oluwa gege bi olugbala wa ki agba etutu ti Jesu Kristi se lori igi agbelebu. Eyi ni ishise akoko fun elese kokan ti o wa sodo Olorun ki o ba le ni idariji ki o ba le ni alaafia pelu Olorun ninu Romu ori karun. Romu ori karun ese ikokanla ki si se bẹẹ nikan ṣugbọn awa nṣogo ninu Olorun nipa Oluwa wa Jesu Kristi nipasẹ eni ti awa ti ri ilajagba nisinsiyi nipasẹ eni ti awa ti ri ilajagba nisinsiyi. Ohun ti a n so nihin ni wi pe elese kọọkan o je ọta Olorun tele tele. Eyi ni a n so fun wa ninu oro Olorun wi pe nigba ti awa je elese nigba yi gan ni Jesu Kristi ko fun wa wo ese kefa. Nitori igba ti awa je alailera elese la n pe be li akoko ti o ye Kristi ku fun awa alaiwa bi Olorun ni ese ikejo. Ṣugbọn Olorun fi ife ohun paapa si wa han ni eyi pe nigba ti awa je elese Kristi ku fun wa. Eyi ni o wa n so wi pe nisinsiyi ti a ti gba Jesu gege bi eni ti o ku fun wa ti a ti gba Jesu gege bi eni ti a fi rubo fun wa eyi je wi pe a ti gbagbo ninu eje etutu ti o se fun wa a si ti mo wi pe a ti ba Olorun laja. Eyi je wi pe a ti gbe ishise akoko. Nitori be ohun ti o ni lati se gege bi elese ti o to Olorun wa gege bi eni ti ko mo ojubo Olorun tele tele ṣugbọn ti o fe sin Olorun lemi ati lotito ni wi pe ki o ko ese sile ki o ke pe Oluwa ki o jewo ese re ki o ko sile ki o so pe ki o dariji o ki o si ba Olorun dore ki o ba laja nipase Jesu Kristi. Wo iwe Jobu ori kọkànlélógún. Iwe Jobu ori kejilelogun láti ẹsẹ̀ ìkọkànlélógún. Fara rẹ súnmọ́ Ọlọ́run, ìwọ ó sì rí àlàáfíà. Nípa èyí rere yóò wá bá ọ. Èmi bẹ̀ ọ́ gba òfin rẹ̀, gba òfin láti ẹnu rẹ̀ wá, kí o sì to ọ̀rọ̀ rẹ̀ sí àyà rẹ. Bí ìwọ bá yí padà sọ́dọ̀ Olódùmarè, a sì gbé ọró. Bí ìwọ bá mú ẹ̀ṣẹ̀ jìnà rere kúrò nínú àgọ́ rẹ, ẹni ohun tí Ọlọ́run béèrè lọ́wọ́ wa wípé lákọ̀ọ́kọ́ a ní láti mú ẹ̀ṣẹ̀ jìnà rere kúrò nínú àgọ́ wa, kúrò nínú ọkàn wa, kúrò nínú ayé wa, nínú ọ̀rọ̀ tí a ń sọ láti ẹnu wa, kí a jẹ́ kí ẹ̀ṣẹ̀ kí ó kúrò nínú ìwọṣọ, nínú ìṣòwò wa, nínú ohun gbogbo tí a ń ṣe, àwọn tí a rí wípé ó jọmọ́ ẹ̀ṣẹ̀, kí a jẹ́wọ́ wọn, kí a kọ̀ wọ́n sílẹ̀, kí a ní kí Ọlọ́run kí ó ṣàánú fún wa, kí ó fi ẹ̀jẹ̀ rẹ̀, kí ó fi wẹ̀ wá, kí ó yí wa padà, kí a sì mọ̀ wípé àti bá Ọlọ́run làjà. Nínú Kólósè orí kejì ẹsẹ̀ ìkẹfà, Kólósè orí kejì ẹsẹ̀ ìkẹfà, nítorí náà bí ẹ̀yin ti gba Kristi Jésù Olúwa, bẹ́ẹ̀ ni kí ẹ máa rìn nínú rẹ̀. Ẹni ìgbésẹ̀ àkọ́kọ́ tí ẹlẹ́ṣẹ̀ kọ̀ọ̀kan ní láti gbé kí ó ba lè mọ Jésù gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà. Nígbà tí a bá sì ti mọ Jésù gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà wa, a ní láti máa rìn gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Èyí ni ó jẹ́ kí a wo àkórí kejì nísinsìnyí, gbígba ọ̀rọ̀ Ọlọ́run àti ìsọdimímọ́ láti ọ̀dọ̀ Ọlọ́run. Gbígba ọ̀rọ̀ àti ìsọdimímọ́ láti ọ̀dọ̀ Ọlọ́run. Jákọ́bù orí kìíní, Jákọ́bù orí kìíní láti ẹsẹ̀ ìkọkànlélógún. Nítorí náà ẹ fi gbogbo èérí àti búburú àṣeléke lélẹ̀ lé apá kan, kí ẹ sì fi ọkàn tútù gba ọ̀rọ̀ náà tí a gbìn, tí o lè gba ọkàn yín là. Bí a bá ti di ẹni ìgbàlà tí a ti wá sí ọ̀dọ̀ Jésù, ó yẹ fún wa láti fi ara wa sílẹ̀ fún kíkọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ó ní kí a gba ọ̀rọ̀ náà pẹ̀lú ọkàn tútù, kí a jẹ́ kí a gbin ọ̀rọ̀ yìí, kí a gbìn sínú ọkàn wa. Ní ẹsẹ̀ ìkejìlélógún ni ó ti ń sọ wípé, ṣùgbọ́n kí ẹ jẹ́ olùṣe ọ̀rọ̀ náà, kí ẹ má sì ṣe olùgbọ́ nìkan, kí ẹ máa tan ara yín jẹ. Èyí ni a fi ń mọ ìyàtọ̀ láàrin ẹlẹ́ṣẹ̀ àti ẹni ìgbàlà. Ẹlẹ́ṣẹ̀ lè máa gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ṣùgbọ́n kì í fẹ́ ṣe é, kò ní agbára láti ṣe é, kò ní oore ọ̀fẹ́ láti ṣe é. Ṣùgbọ́n ẹni tí ó ti gba Jésù Kristì, ẹni tí a ti gba ọkàn rẹ̀ là, ẹni tí a ti fún ní oore ọ̀fẹ́, ẹni tí a ti sọ dọ̀tun nínú ọ̀rọ̀ Ọlọ́run, irú ẹni bẹ́ẹ̀ bí ó ti ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run nípa àtúnṣe, kíákíá ó ń fẹ́ ṣe é. Bí ó ti ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run nípa ọkọ kan, aya kan, kíákíá ó ń fẹ́ ṣe é. Bí ó ti ń gbọ́ tí ọ̀rọ̀ Ọlọ́run ń tako ìṣọ̀ṣọ́ ayé, ìwọṣọ ayé, ìjẹun ayé, ìsìnkú ayé, àti ìkọ́mọjáde bí ayé ti máa ń ṣe, bẹ́ẹ̀ ni ó ń fẹ́ láti jẹ́ kí ìgbésí ayé rẹ̀ kí ó bá ọ̀rọ̀ Ọlọ́run mu. Ó ní bí ẹ ò bá fẹ́ tan ara wa jẹ, bí ó bá jẹ́ pé ní tòótọ́ ni à ń jẹ́wọ́ ìgbàlà, tí a sì ní ìrírí ìgbàlà yìí, ó ní kí a jẹ́ olùṣe ọ̀rọ̀ náà, kí a má jẹ́ àwọn tí ó jẹ́ wípé wọ́n ń tan ara wọn jẹ, àwọn tí kò ní ìrírí ìgbàlà láti ọ̀dọ̀ Ọlọ́run wá. Bí ó tilẹ̀ jẹ́ wípé wọ́n ń gbọ́ nípa èso ti ẹ̀mí, wọ́n ń gbọ́ nípa ìfẹ́, wọ́n ń gbọ́ nípa ayọ̀, wọ́n ń gbọ́ nípa àlàáfíà, wọ́n ń gbọ́ nípa wípé a ní láti jẹ́ ẹni tí ó máa ń fàyà rán nǹkan, wọ́n ń gbọ́ nípa wípé a ní láti jẹ́ ẹni tí ó ní ọkàn tútù, ìwà tútù níwájú àwọn ènìyàn. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwọn wọ̀nyí wọn kì í lè ṣe ohun tí wọ́n ń gbọ́. Ìpamọ́ra tí a ń sọ nípa rẹ̀, ìwà pẹ̀lẹ́ tí a ń sọ nípa rẹ̀, ìṣoore tí a ń sọ nípa rẹ̀, ìwà tútù ìkóra ẹni ní ìjánu, ìgbàgbọ́ tí a ń sọ nípa rẹ̀, wọn kò lè ṣe, nítorí wípé wọn kò ní ẹ̀mí Ọlọ́run. won ko ni igbala olorun bi abani igbala olorun a o ri we pe eso ti emi yo ma jeyo ni igbese aye wa oni tori be o bi abati gba Jesu Christi ke atesi waju lati gba oro olorun bi abasi tin gba oro olorun a o ri we pe anso awon eso ti o ye awon eso ti o fi han we pe ati gbin oro olorun sinu okan wa daju daju bi abagbin eso o ye ke a le ri we pe eso yihu o si mu awon eso miran jade ni toto bi a ba gbin oro olorun sinu okan wa awon eso ti o ye iwa olorun awon eso ti a fin da oro olorun mo yo ma jeyo ni igbese aye wa ye ki a wo Thessalonica kini ori keji ese ketala nitori eyi le awa se ndupe lowo olorun pelu le esimi pe nigba ti eyin gbo oro ti eyin gbo lodo wa ani oro olorun eyin ko gba bi eni pe oro eniyan sugbon gege bi o ti je ni toto bi oro olorun eyi ti o sise gidi gidi ninu eyin ti o gbagbo pelu nihi ni ati ri we pe bi abati ni igbala o je dandan fun wa we pe ki a ma gbo oro olorun bi asi tin gbo oro olorun yi yo ma sise gidi gidi ninu awa ti agba gbo ise kan ti o se pataki ti oro olorun ma nse leyin igba ti a ti ni igbala leyin igba ti a ti di atunbi ise gidi gidi ise pataki ti oro yi ma nse ni we pe oro yi o ma fi han wa we pe anilo isodi mimo o ma toka wa si Jesu Christi eni ti o ku fun wa ti o ta jere sile ke a ba le so wa di mimo bi a ba si tin duro lori oro yi bi a ba tin gba oro yi gbo ti a ni ipongbe okan ti a ni igbogbe okan ti a so fun olorun we pe ni toto a nfe so ni mo yi ti a si gbadura pelu igbagbo ati pelu ifa eni rubo ti o jinle be ni a ri we pe olorun yo ma so wa di mimo ye ke a wo Efeso ori karun Efeso ori karun lati ese ke dogbon eyin oko e feran awon aya yin gege bi Christi si ti feran ijo ti o se fi ara re fun ki ohun ki o le so di mimo leyin ti a ti fi oro we mo ninu agbada omi ni ki ohun ki o le mu wa sodo ara re bi ijo ti o li ogo le ni aba won tabi alebo kan tabi irun kan ba won ni sugbon ki o le je mimo ati alaini aboku eyi ni o ti oro olorun ma nse nigbati enikan ti o ti ni igbala ti o ti ni idariji lati atodo olorun wa bi o si tin gbo oro olorun o ri we pe gbongbo ese siku ninu ohun ti ani lati fatu o ri we pe ohun ti o dabi abinibi ti a ti bimo wa nitori pe a je iran adamu we pe ani lati fa nkan won yi tu o ri we pe ani lati ko okan ni ila ki a se je ki a so ohun di mimo iru eni be yo to olorun lo iru eni be yo gbadura iru eni be yo so fun olorun we pe o tun fe ki Jesu Christi ki o wa lati so ohun di mimo ki o ba le je we pe ki se ise ti o de ara nikan le ati yi pada we pe iro ti inu wa ilepa ti inu wa ipongbe lati inu okan wa ati gbogbo nkan ti a nsafe lati inu okan wa wi pe gbogbo won lo leto to si ba oro ati ogo olorun ati ogo Jesu Christi to ba won mu leyin igba ti a ba ti ni igbala ti a ti ni isodi mimo ti a si ti ni idaniloju wi pe ati so wa di mimo okan wa o si funfun lauju snow lo leyin igba yi ni a ri we pe a ni lati ni agbara emi mimo ni igbesi aye wa nitori be a o lo si iketa nisinsin yi eyi ni gbigba emi mimo gbigba emi mimo ninu ise awon aposteli ori kini ese ikejo ise awon aposteli ori kini ese ikejo sugbon eyin o gba agbara nigba ti emi mo ba bale yin Elsi ma se eleri mi ni Jerusalem ati ni Judea ati ni Samaria ati titi de opin aye
3: e o gba agbara nigba ti emi mimo ba ba le yin awon mo ehin ni lati duro won duro fun ojo bi mewa won gbadura lati le ri agbara emi olorun gba awa papa leyin igba ti ati mo we pe ati so

fún wa ní ìlérí náà ohun tí ó yẹ kí a ṣe ni pé gba tí a ti mọ̀ wípé tí wa ní ìlérí náà wípé ọlọ́run sì ń fẹ́ láti bùkún wa ọlọ́run fẹ́ láti fi ẹ̀mí mọ́ rẹ̀ ó ń fẹ́ láti rọ̀jò rẹ̀ lé wa lórí kò yẹ kí a fi àkókò ṣòfò ó yẹ kí a béèrè ẹ̀mí mọ́ ọlọ́run kí ó ba lè fi ẹ̀mí mọ́kún wa nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a dìde dúró nísinsìnyí ó yẹ kí a sọ fún ọlọ́run wípé a ń fẹ́ agbára ẹ̀mí mọ́ ọlọ́run ṣé o ti ní ìgbàlà ṣé o ti ní ìsọ̀dìmọ́ ó yẹ kí o lè ké pe ọlọ́run ó yẹ kí o gba ọlọ́run gbọ́ nítorí wípé ọlọ́run tó ṣèlérí kì í ṣèké ó jẹ́ olóòótọ́ bí a bá béèrè pẹ̀lú ìgbàgbọ́ bí a bá gbàdúrà kí a má jẹ́ kí ẹnikẹ́ni tàbí ohunkóhun kí ó dí wa lọ́wọ́ dìde dúró lórí ẹsẹ̀ rẹ kí o sọ fún ọlọ́run wípé ìgbà tí a ti gbà ọ́ là tí a ti sọ ní mọ́ wípé o ń fẹ́ agbára ẹ̀mí mímọ́ láti òkè wá sọ fún ọlọ́run ó dájú wípé yóò ṣe nítorí ó wípé tiyín ni ìlérí náà àti fún àwọn ọmọ yín àti gbogbo àwọn tí ó jìnà réré àní gbogbo àwọn tí olúwa ọlọ́run wa yóò pè dìde dúró báyìí kí o sọ fún ọlọ́run kí o jẹ́ kí o fi ẹ̀mí rẹ̀ kí o tu ilé ọ lórí bí o bá ti ní ìgbàlà bí o bá ti ní ìsọ̀rí mọ́ sọ fún wípé kí o fi agbára ẹ̀mí mọ́ ọlọ́run kù

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Orin ikokanlelogun Oba yo ma yo ni agbara re Oluwa ati ni igbala re yo ti yo poto iwo ti fi ife okan re fun iwo ko si du ni ibere enu re nitori iwo ti fi ibukun ore re ko le ona iwo fi ade kiki wura de ile ori o toro emi lowo re iwo si fi fun ani ojo gigun lai ati lai lai ogo re po ni igbala re eyin ati olanla ni iwo fi si ilara nitori iwo ti se fi eni ibukun fun julo titi aye iwo si fi oju re mu yo gidigidi nitori ti oba gbekele oluwa ati nipa anu oga ogo ki yo sipo pada owo re
2: yo wa gbogbo awon ota re ri
1: owo otun re ni yo wa awon ti o korira re ri iwo se won bi ilero nina ni igba ibinu re oluwa yo gbe won mi ni ibinu re inana yo si jo won pa eso won ni iwo run kuro ni ile ati iru omo won kuro ninu awon omo eniyan nitori ti won ro ibi si o won gbero ete iwa ibi ti won ki yo le se nitori na ni iwo se mu won penda nigbati iwo ba fi ofa re kan osan si oju won ki iwo ki o ma leke oluwa ni agbara re pe ni awo ma korin ti awo si ma yin agbara re
3: e je ki agbadura olorun wa pelu okan ireti ni a fi to yin wa ni asale yi ni igbagbo wi pe e o to wa si ona ati ti wi pe e o kan wa ni oro yin e o se je ki a le je ni ti o fese mule ni eko oro olorun a nbe yin wi pe ore ofe lati je alabapin pelu awon ti o fese mule ninu ihiriri e je ki o je ti wa ni oruko Jesu abe yin wi pe imole lati oke wa yo tan si oro yin gege bi ati nka gege bi ati ngbo abe yin wi pe oye yo ye wa ogbon yo je ti wa ilanina yin yo si je ohun ti a mo daju daju ti o si je ore ofe fun wa lati tele ni oruko Jesu abe yin wi pe nisisiyi ki emi yin ki o je oluko fun wa e sanu fun wa e to wa si ona ki a si le ni ore ofe lati tele titi de opin a dupe wo pe e ti gbo ni oruko Jesu Christi ni agbadura loni eko wa ni a o ri ninu iwe Kolose ori kini ese ikesan ni a o ma wo ni finifini Kolose ori kini ese ikesan nitori eyi lati ojo ti awa ti gbo awa ko simi lati ma gbadura ati lati ma bebe fun yin pe ki eyin ki o le kun fun imo ife re ninu ogbon ati imoye gbogbo ti se ti emi loni ni a n wo ohun ti Paul iranse Olorun apostoli fun awon kefere ti o se fun awon ara Kolose nipa wipe o n gbadura fun won lati ese ti a ka yi ni a o ti ri koko oro wa ti o dori lori adura fun awon onigbagbo bi ati ko tele tele Paul ko ti de ilu Kolose sugbon o ti bere si ni se iranse fun won lai ti fi igba kankan de odo won ri iranse ti a so pe o n se fun ni wipe o n gbadura fun won adura si je iranse pupo lati owo awon iranse Olorun ti won le se fun wa lati je ki a fi ese wa mule lati je ki a dagba ninu igbagbo lati je ki oro Olorun atoke wa ki o ye wa lati je ki imole ihin rere ki o tan si okan wa ati lati je ki ore ofe ki o san si wa lati odo Olorun wa o ti n gbadura fun won ni opo igba ki o to di wipe o ni anfani lati waasu si won ilepa ise iranse ni ase pe awon eniyan mimo bi a ba n so nipa ise iranse ti apostoli ti a n so nipa ti awon woli ti a n so nipa ti awon evangelisti ti a n so nipa ti oluso agutan ati olukoni eredi iranse won eredi iwaasu won eredi ilosoke sodo won eredi ti won fi n kaakiri lati se iranse fun wa ni wipe kí a lè jẹ́ ẹni pípé. Ẹ jẹ́ kí a wo Éfésù orí kẹrin láti ẹsẹ̀ ìkọkànlá dé ẹsẹ̀ ìkejìlá. Kí a wo ohun tí a fi ti èyí tí a sọ yìí lẹ́yìn wípé ìránṣẹ́ tí àwọn olùṣọ́ àgùntàn tàbí olùkọ́ni tí wọ́n ṣe fún wa. Ó dúró lórí wípé kí a lè di ẹni tí ó pé nínú ìgbàgbọ́ àti nínú orí ọ̀fẹ́ Ọlọ́run. Éfésù orí kẹrin láti ẹsẹ̀ kọkànlá. Ó sì ti fi àwọn kan fún ni bí apostoli àti àwọn mìíràn bí wòlíì àti àwọn mìíràn bí evangelisti àti àwọn mìíràn bí olùṣọ́ àgùntàn àti olùkọ́ni. Kí sì ni èrè ìdí tí a fi fi àwọn wọ̀nyí fún ni? Ẹ jẹ́ kí a wọ ẹsẹ̀ ìkejìlá. Fún àṣepé àwọn ènìyàn mímọ́ fún iṣẹ́ ìránṣẹ́, fún ìmúdàgbà ara Kristi. Ara Kristi ni a ń pè ní ìjọ Kristi, èyí tí a fi ń ṣe ìránṣẹ́ fún wa, yálà ní ọjọ́ ajé tàbí ní ọjọ́bọ̀ tàbí ní ọjọ́ Àìkú, ni wípé kí a lè di ẹni pípé nínú Olúwa, àti wípé kí a lè mú wa dàgbà sókè nínú ìgbàgbọ́ àti ìrètí wa nínú Ọlọ́run. Ó ń sọ fún wa ní ẹsẹ̀ ìkẹtàlá wípé títí gbogbo wa yóò fi dé ìṣọ̀kan ìgbàgbọ́ àti ìmọ̀ ọmọ Ọlọ́run, títí a ó fi di ọkùnrin, èyí ni ọkùnrin alágbára, ọkùnrin tí ó dúró ṣinṣin, títí a ó fi dé ìwọ̀n gígùn ẹ̀kún Kristi. Báwo ni ó ṣe lè ṣeéṣe fún yálà apostoli tàbí wòlíì tàbí evangelisti tàbí olùkọ́ni tàbí olùṣọ́ àgùntàn láti jẹ́ kí ara Kristi, ìjọ Ọlọ́run, láti jẹ́ kí àwọn ènìyàn Ọlọ́run tí a ti gbàlà, kí wọn kí ó lọ sí ibi gíga gẹ́gẹ́ bí gígùn ìbú ìfẹ́ Ọlọ́run, àti kí wọn kí ó sì lè gbé ìgbésí ayé tí ó wu Ọlọ́run. Ìkókó méjì ni a rí nínú iṣẹ́ ìsìn àwọn ènìyàn Ọlọ́run wọ̀nyí. Ìkíní, wíwàásù ọ̀rọ̀ Ọlọ́run. Ìkejì, àdúrà gbígbà fún àwọn tí à ń wàásù sí. Iṣẹ́ àwọn apostoli orí kẹfà ẹsẹ̀ ìkẹrin. Ṣùgbọ́n àwa ó dúró ṣinṣin nínú àdúrà ìgbà àti nínú iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ náà. Àwọn apostoli ti ìṣáájú ni wọ́n sọ àwọn ọ̀rọ̀ wọ̀nyí fún àwọn ìjọ ní Jerusalemu. Wọ́n sọ fún wa ìkókó méjì tí iṣẹ́ ìránṣẹ́ wọ́n dúró lé lórí. Ìkíní, nínú àdúrà gbígbà. Ìkejì, nínú ìránṣẹ́ ọ̀rọ̀ Ọlọ́run. Bí a bá wo ohun tí a nílò nínú ìjọ tí ó lè jẹ́ àṣepé fún àwọn ènìyàn mímọ́, a rí wípé nǹkan méjì wọ̀nyí ni ó ṣe pàtàkì púpọ̀ fún wa láti lè tẹ̀lé. Ìkíní, àdúrà gbígbà. Ìkejì, ọ̀rọ̀ Ọlọ́run ní gbígbọ́. Ó sì yẹ fún wa gẹ́gẹ́ bí ọmọ ìjọ kí a rí wípé bí a ti ń wàásù ọ̀rọ̀ Ọlọ́run sí wa láti ọwọ́ àwọn olùkọ́ tàbí olùṣọ́ àgùntàn, ó yẹ kí a gbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run tí a ń kọ́ wa. Lẹ́ẹ̀kejì, bí a ti ń gbàdúrà fún wa, ó yẹ kí àwa pàápàá kí a máa gbàdúrà kí ọ̀rọ̀ Ọlọ́run tí a ń gbọ́ kí ó lè ṣe wá lóore ní ìgbésí ayé wa. A sì tún kọ́ ẹ̀kọ́ wípé bí Pọ́ọ̀lù ti ń ṣe nǹkan méjì wọ̀nyí tí ó sì ń lépa láti fi ẹsẹ̀ wọn múlẹ̀. Ìkíní, nípa gbígbàdúrà. Ìkejì, nípa kíkọ́ni. Nípa kíkọ ìwé yìí ṣọwọ́ sí àwọn ará Kólósè, ó yẹ kí àwa pàápàá mọ̀ wípé àwa gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, gẹ́gẹ́ bí àjògún ìgbàlà tí ó ti ọwọ́ Jésù Kristì wá, wípé àwa náà ní ohun méjì yìí láti ṣe. Ọ̀pọ̀lọpọ̀ ni ó wà ní àrọ́wọ́tó wa tí ò yí ọ̀rọ̀ Ọlọ́run, òye ìgbàlà Ọlọ́run tí kò yé wọn. Ó yẹ kí ó lè jẹ́ ohun tí ó ṣe pàtàkì fún wa láti máa sọ̀rọ̀ Ọlọ́run fún. Ìkejì, láti máa gbàdúrà fún àwọn tí ó ṣe wípé a kò tilẹ̀ tí ì rí ní ojúkojú. Ẹ jẹ́ kí a padà sí Kólósè orí kìíní ẹsẹ̀ ìkẹsàn-án. Mo ń kà fún wa lẹ́ẹ̀kan sí i. Nítorí èyí, láti ọjọ́ tí àwa ti gbọ́, àwa pẹ̀lú kò sinmi láti máa gbàdúrà àti láti máa bẹ̀bẹ̀ fún yín pé kí ẹ̀yin kí ó lè kún fún ìmọ̀ ìfẹ́ rẹ̀ nínú ọgbọ́n ati imoye gbogbo ti se ti emi o se se ki enikeni ti o ro we pe o nje oluka bibeli tabi anything josin ki o ka iru ese oro olorun ti aka yi ki o se ka gbogbo ori kini ki o ro we pe ko si ohun popo ti a le keko nipa re ninu ese oro olorun ti aka yi sugbon bi a ba wo ese olorun yi bi a ba wo ese ikesan yi

alábápín nínú oore ọ̀fẹ́ àti àlàáfíà tí ó ti pasẹ̀ Jésù Kristì wá. Láti ọjọ́ tí àwa ti gbọ́ wípé wọ́n ní ìfẹ́ sí gbogbo àwọn ènìyàn mímọ́, tí wọ́n sì ní ìrètí tí a fi pamọ́ fún wọn lé ọ̀run, tí wọ́n sì ti ń so èso ẹ̀mí, èso ìrònúpọ̀ ọ̀dà àti èso òdodo, wípé láti ọjọ́ tí àwa ti gbọ́ nǹkan wọ̀nyí, àwa kò sinmi láti máa gbàdúrà àti láti máa bẹ̀bẹ̀ fún yín. Ẹ̀kọ́ tí a kọ́ nìyí ni wípé ó yẹ kí a máa gbàdúrà fún àwọn olóòótọ́ àti àwọn ènìyàn mímọ́, àwọn tí wọ́n jẹ́ arákùnrin tàbí arábìnrin nínú Kristì. Ọ̀pọ̀ ìgbà ni a máa ń sábà dojú àdúrà wa kọ àwọn tí ó wà nínú ìdààmú, ó sì yẹ bẹ́ẹ̀. Ṣùgbọ́n ohun tí a sọ nípa ni wípé ní ẹ̀ẹ̀kọ̀ọ̀kan ni àwọn ẹlòmíràn máa ń gbàdúrà fún àwọn tí ó lágbára nípa ti ẹ̀mí, tí wọ́n sì jẹ́ olóòótọ́, nígbà tí ó jẹ́ wípé wọn a máa dojú àdúrà ẹ̀bẹ̀ wọn kọ kìkì àwọn tí wọ́n jẹ́ aláìlera, aláìlera yálà nípa ti ẹ̀mí tàbí aláìsàn nípa ti ara. Ó yẹ kí a gbàdúrà fún irú àwọn wọ̀nyí, ṣùgbọ́n kò yẹ kí àdúrà wa kí ó dúró lórí àwọn aláìlera tàbí àwọn aláìsàn nìkan ṣoṣo. A rí wípé àwọn tí ó wà ní Kólósè wọn kì í ṣe aláìlera nípa ti ẹ̀mí, kì í ṣe wípé wọ́n ṣàìsàn, wọ́n jẹ́ àwọn tí ó dúró ṣinṣin, wọ́n jẹ́ àwọn tí ó ní àlàáfíà Ọlọ́run àti ìyè Ọlọ́run ní ìgbésí ayé wọn, wọ́n jẹ́ àwọn tí ó ní oore ọ̀fẹ́ ní ìgbésí ayé wọn, wọ́n jẹ́ àwọn tí ó ń gbé ìgbésí ayé àìlẹ́ṣẹ̀, àìléèrí tàbí àìlẹ́gàn níwájú Ọlọ́run. Síbẹ̀síbẹ̀, bí wọ́n tilẹ̀ jẹ́ àwọn tí ó dúró ṣinṣin, síbẹ̀síbẹ̀ ni Pọ́ọ̀lù ìránṣẹ́ Ọlọ́run ni ó ń gbàdúrà fún àwọn wọ̀nyí. Ẹ jẹ́ kí a wo ọ̀rọ̀ Ọlọ́run, kí a wo àwọn tí ó yẹ kí a máa gbàdúrà fún. Ẹ jẹ́ kí a wo Galatia orí kẹrin ẹsẹ̀ ìkọkàndínlógún. Ẹ̀yin ọmọ mi kékèké, ẹ̀yin tí mo tún rọbí títí a ó fi ṣe ẹ̀dá Kristì nínú yín. Nígbà tí Pọ́ọ̀lù apọ́stẹ́lì gbọ́ nípa àwọn ará Galatia tí ó dàbí ẹni wípé wọ́n fẹ́ ní ìlọ́wọ́ọ́wọ́ nípa ìgbàgbọ́ wọn, tàbí wọ́n fẹ́ rẹ̀wẹ̀sì, wọn kò tẹ̀síwájú dáradára nípa ìgbàgbọ́ wọn nínú Kristì, kò máa káàkiri kí ó máa bo ẹnu àtẹ́lù wọn, ṣùgbọ́n ó gbàdúrà fún wọn. Bí o bá rí ẹnikẹ́ni tí ó jẹ́ onígbàgbọ́ ṣùgbọ́n tí ó dàbí ẹni wípé ó ń rẹ̀wẹ̀sì, kì í ṣe tiwa láti máa fi ojú tẹ́ḿbẹ́lú wọn, kì í ṣe tiwa láti máa sọ̀rọ̀ kò bá kùngbé fún wọn sí wọn, ṣùgbọ́n ó jẹ́ tiwa láti máa gbàdúrà fún irú àwọn ènìyàn bẹ́ẹ̀. Ìṣe àwọn apọ́stẹ́lì orí kejìlá ẹsẹ̀ ìkarùn-ún. Ìṣe àwọn apọ́stẹ́lì orí kejìlá ẹsẹ̀ ìkarùn-ún. Nítorí náà wọ́n pa Pétérù mọ́ nínú túbú, ṣùgbọ́n ìjọ ń fi ìtara gbàdúrà sọ́dọ̀ Ọlọ́run fún un. Bí a bá rí àwọn onígbàgbọ́ tàbí àwọn òjíṣẹ́ Olúwa tí ó wà nínú inúnibíni àwọn aláìgbàgbọ́, ohun tí àwọn ìjọ tí wọ́n ṣe ní Jerusalemu ni ó yẹ kí àwa pàápàá kí a ṣe, kí a máa gbàdúrà fún irú àwọn ìránṣẹ́ Ọlọ́run bẹ́ẹ̀. Ní Timothy kínní orí kejì ẹsẹ̀ ìkínní àti ìkejì ni a tún sọ fún wa irú àwọn tí ó yẹ kí a máa gbàdúrà fún ní ìgbà gbogbo. Timothy kínní orí kejì láti ẹsẹ̀ ìkínní. Nítorí náà mo gbà yín ní ìyànjú ṣáájú ohun gbogbo pé kí a máa bẹ̀bẹ̀, kí a máa gbàdúrà, kí a máa ṣèpẹ̀, kí a sì máa dúpẹ́ nítorí gbogbo ènìyàn, gbogbo ènìyàn, ọkọ rẹ, aya rẹ, àwọn ọmọ rẹ, àwọn òbí rẹ, àwọn aládùúgbò rẹ, àwọn abániṣiṣẹ́, yálà o gbà wọ́n síṣẹ́ tàbí àwọn ni ó gbà ọ́ síṣẹ́, tàbí wọ́n gbà yín síṣẹ́ papọ̀, a ń sọ fún wa wípé kí a máa gbàdúrà, kí a máa ṣèpẹ̀, kí a sì máa bẹ̀bẹ̀ lọ́dọ̀ Ọlọ́run fún gbogbo ènìyàn. Ní ẹsẹ̀ ìkejì fún àwọn ọba, fún gbogbo àwọn tí ó wà ní ipò gíga, kí a lè máa lo ayé wa ní ìdákẹ́jẹ́,
ati pele ninu gbogbo iwa bi olorun ati iwa agba ohun ti an so ni we pe gbogbo awon eniyan ni o ye ki a ma gbadura fun e je ki a wo luko ori keji le logun luko ori keji le logun ese ikokan le logbon oluwa si we pe simoni simoni sawo isun fe lati ni o ki o le ku o bi alikama sugbon mo ti gbadura fun o ki igbagbo re ki o ma ye bi ati iwo nigbati iwo ba si yi pada mu awon arakunrin re le okan le nigbati Jesu Kristi Oluwa wa ti o ri wahala ti o wa ni waju Petero idanwo ti o ju agbara re lo idanwo ti o ju ore ofe ti o ti ni lo idanwo ti o nbo ni waju re ti o si ri wi pe Petero je alaikiyesara o so fun wi pe oun ti n gbadura fun bi a ba ri awon arakunrin o sese ki o je wi pe won ko kiyesara to a si ri wi pe esu n dode won won si ni idanwo ti o n de ba won ti wa ni lati ma gbadura fun won ni Romu ori kewa lati ese kini Romu ori kewa lati ese kini bi a ti n pe awon ori oro olorun won yi ni ki a ma se kiakia ara ife okan mi ati adura mi si olorun fun israeli ni fun igbala won bi abari awon elesin ti won gbe esin kari sugbon ti won ko mo nipa igbala olorun ti o je wi pe won ja fafa ninu ise esin tabi ise irubo ti won si n jalanka to wi pe pelu ise esin won yo sese fun won lati ri oju olowa lai gba jesu kristi bo fun igbala won ati fun asepe won o je tiwa lati ma gbadura fun iru awon eniyan be oni pe oni paul se nso fun awon ara rome we pe ara ninu olowa ife okan mi igbona okan mi ati adura mi si olorun fun awon omo israeli ti won simile esin sugbon ti won ko gba jesu gege bi olugbala won paul nso we pe ife okan ni we pe oun si n gbadura fun won ki igbala olorun ki o le je ti won e je ki a lo wo nisisiyi we pe adura ti paul n gba ki se fun awon elese nikan soso ki se fun awon alaare nikan ki se fun awon ti ko se deede awon ti o lowowo tabi won ni irewesi nikan soso ki se fun awon ti won ni idanwo tabi idewo isu nikan soso kì í sì ṣe fún àwọn ẹlẹ́sìn israeli nìkan ṣùgbọ́n ó tún ń gbàdúrà pẹ̀lú fún àwọn ará nínú olúwa tí ó wà ní kólósè tí wọ́n sì jẹ́ ènìyàn mímọ́ àti olóòótọ́ èyí jẹ́ ẹ̀kọ́ pàtàkì fún wa wípé bí a bá rí àwọn tí wọ́n jẹ́ olóòótọ́ tí a sì rí àwọn tí wọ́n jẹ́ ènìyàn mímọ́ àwọn tí wọ́n ní oore ọ̀fẹ́ ọlọ́run àwọn tí wọ́n ń sá irú èje tí a gbé ka iwájú wọn àwọn tí kò bójú wẹ̀yìn àwọn tí wọ́n múra sí iṣẹ́ ọlọ́run ó jẹ́ tiwa láti máa gbàdúrà fún wọn pẹ̀lú kí a má ṣe rò wípé àdúrà wa wà fún àwọn aláìlera nìkan ṣoṣo ẹ jẹ́ kí a wo Yohánù orí kẹtàdínlógún Yohánù orí kẹtàdínlógún láti ẹsẹ̀ ìkẹfà sí ẹsẹ̀ ìkẹsàn-án èmi ti fi orúkọ rẹ hàn fún àwọn ènìyàn tí ìwọ fi fún mi láti inú ayé wá tìrẹ ni wọn ti jẹ rí ìwọ sì ti fi wọn fún mi wọn sì ti pa ọrọ rẹ mọ wo ìgbésí ayé àwọn ọmọlẹyìn jésù kristi wọnyí jésù ń sọ nípa wọn ó ń jẹrìí gbé wọn níwájú olúwa wípé wọn ti pa ọrọ ọlọrun mọ ní ẹsẹ ìkeje nísinsìnyí wọn mọ pé ohunkóhun gbogbo tí ìwọ ti fi fún mi láti ọ̀dọ̀ rẹ wá ni nítorí ọ̀rọ̀ tí ìwọ fi fún mi èmi ti fi fún wọn wọ́n sì ti gbà á àwọn tí a ń sọ nípa rẹ̀ wọ̀nyí ni àwọn tí jésù kristi ti sọ ọ̀rọ̀ ìrònú pèwàdà fún nígbà tí wọ́n gbọ́ wọ́n gbà á ó ti sọ fún nípa ọ̀rọ̀ àtúnṣe wípé bí o bá mú ohun kan wá sí iwájú ọlọ́run gẹ́gẹ́ bí ẹ̀bùn
ti o si ranti wipe arakunrin re tabi arabin re ni ohun kan ninu si o wipe ki o fi ebun re sile nibe nibi pepe ki o si to arakunrin re lo ki o ba alaja won si gba oro atunse na awon wonyi ni o ti so fun nipa iwenumo ninu ejere nipa iwenumo ti o wa ninu gbigba Jesu Kristi gbo gege bi o ti so fun won gege be ni won gba oro re gbo awon yi ni o ti so fun nipa iku ati ajinde re won si gbagbo pelu o so fun won nipa igbeyawo we pe oko kan aya kan bi Jesu ti nso oro won yi fun won be ni won gba oro Olorun gbo wo ese ikejo lekan si nitori oro ti iwo fi fun mi oro ti iwo fi fun mi oniwasu popo ni o wa ti Olorun ko fi oro fun won oro ihirere oro igbala tabi oro isodi mimo tabi oro ore ofe Olorun tabi oro ti o le se wa pe sugbon lai ni oro Olorun won wasu won ki o si je anfani fun enikeni sugbon Jesu so wi pe nitori oro ti iwo ti fi fun mi emi ti fi fun won wo ijolo to Jesu Kristi wipe ko fi onkonkon oro ti Olorun ti fi fun ko si yo onkon kuro ninu oro ti baba ti fi fun o wipe oro ti iwo fi fun mi lai yo kuro ninu re lai se abula re tabi lai fi onkonkon oni eyi ni emi fi fun won si wo bi awon eniyan won yi ti tewo gba ohun ti Jesu fi fun won oni won si ti gba won si ti mo nitooto pe lodo re ni mo ti jade wa won si gbagbo pe iwo li o ran mi ese ikesan emi n gbadura fun won ohun ti a n so ni ni we pe awon won je olooto won gba oro Olorun gbo won gbekele oro Olorun won se gege bi oro Olorun ti wi won di eniyan mimo eniyan oto eniyan olooto sibe sibe Jesu n gbadura fun won eje apere fun wa wipe awa paapa bi a ba ri awon olooto eniyan bi a ba ri awon ti o ti gbagbo ninu Kristi bi a ba ri awon ti o fi ese mule bi a ba ri awon ti o n tesiwaju bi a ba ri awon ti o n sise fun Olorun bi a ba ri awon ti o gba gbogbo eko oro Olorun ni sisentele o ye ki awa paapa ki a ma fi adura ran won lowo lati ese ikerinla o ni emi ti fi oro re fun won aye si ti korira won nitori ti won ki se ti aye gege bi emi ki ti se ti aye emi ko gbadura pe ki iwo ki o mu won kuro le aye sugbon ki iwo ki o pa won mo kuro ninu ibi won ki se ti aye gege bi emi ki ti se ti aye nigba miran adura wa man da duro lori awon ti won fi aye awon ti won ba aye lo awon ti won se oso aye awon ti won ko aye le okan popo a ma n gbadura pe ki Olorun ki o gba won ki Olorun ki o la won loju oye be sugbon opo igba ni o je wipe awon ti Olorun ti fi owo to won lokan awon ti Olorun ti gba okan won la awon ti a ti fun ni ore ofe lati ma woso bi ti aye lati ma jeun bi ti aye lati ma gbeyawo bi ti aye lati ma se owo won gege bi ti aye lati ma tun ma lo si awon ti o n lo si ile onisegun gege bi ti aye o dabi eni we pe a ki gbadura fun won to sugbon Jesu we pe awon wonyi bi o tile je we pe won ti kuro ninu aye iwa aye irin aye ijeun aye iloko ti aye ife iyawo igbeyawo ti aye o ti kuro ni igbesi aye won sibe sibe Jesu n gbadura fun awon wonyi wo ni ese ogun nisisiyi o wi pe ki si se keke awon wonyi ni mo n gbadura fun sugbon fun awon pelu ti yo gba oro mi gbo nipa oro won apere ti a ni nihin ni wi pe bi a ti ri awon ti o duro awon ti o fi ese mule awon ti o n tesiwaju nipa oro Olorun o ye ki a ma gbadura fun won e je ki a wo Efesu ori kini lati ese ikedogun Efesu ori kini lati ese ikedogun nitori eyi emi pelu nigbati mo gboro igbagbo ti nbe laarin yin ninu Jesu Olowa ati ife yin si gbogbo awon eniyan mimo emi ko simi lati ma dope nitori yin
ati lati ma daruko yin ninu adura mi pe ki Olorun Jesu Kristi Oluwa wa baba ogo le fun yin ni emi nipa ti ogbon ati ti ifihan ninu imo re. Paul nso fun anihin we pe bi ohun ti ri we pe awon wonyi won ti gba Jesu Oluwa wa gbo o ti gboro igbagbo won si Jesu Kristi o si ti ri we pe igbagbo yi pelu o mu ife si awon ara lowo o bere si ni gbadura fun won. Ohun ti a nso niyi we pe o ye ki eyi ki o se wa lori o ye ki eyi ki o je apere fun wa o si n pe wa nija we pe bi a ti ri we pe Paul n bebe o si n gbadura fun awon ara ninu Oluwa awon ti won je olooto awon ti won fi ese mole bi o ti n gbadura fun won o ye ki awa paapaa ki a ma gbadura fun awon olooto onigbagbo ni aarin wa. O fere je pe gbogbo eniyan ni o gba adura gbo ṣugbọn awon kereje ni o gba gbigba adura lai simi ati lai sare gbo bi o ba bere lowo enikeni ti o n pe oruko Oluwa enikeni ti o faramo ile isi kan tabi ile isi miran o sese ki o so fun wipe o n gbagbo ninu adura ṣugbọn iru awon eniyan be won ki gbadura lai simi ati lai sare o sese ki a ri iru awon eniyan be ninu ile isi won bi won ba koko wo ile isi eyi ti o ye ki won fi gbadura eyi ti o ye ki won wo oju Olorun eyi ti o ye ki won ma so fun Olorun wipe ki Olorun ki o ba won soro ninu ile isi won ni ojo na oro ni won ma so ni ita gbangba tabi ninu ile. O sese wipe bi won ba ti n pari iwaso eyi ti won iba fi gbadura ki won wa oju Oluwa lati le fun ni ore ofe lati je oluse oro na ohun ti a ma ri ni wipe opolopo iru awon eniyan wonyi ti won je elesi won ma soro tabi ki won ki o ma se okowo won leyin ti a ba ti pari isin nitoto won gbadura wipe o ye won gbagbo wipe o ye lati ma gbadura sugbon won ko ka adura si ohun ti o ye lati ma gba lai simi ati lai sare eyi n je iwori fun wa o si n je ipenija fun wa afi ilele gege bi apere wipe gege bi Paul papa ti se o ye ki awa paapaa ki a ma se be a gbodo ni iriri bi adura se je ohun ti a ni lati tete se ki a si fi kora lati ma gbadura ki a so adura di baraku ni igbesi aye wa. A ko gbodo ma gbadura sege sege a ni lati ma gbadura deede. Ohun ti a n so ni wipe awon elomiran o sese leekan lose won a ma gbadura eko ti a ri ko ninu oro Olorun ni wipe o ye ki a ma gbadura deede lojojumo laraaro ati ni asale ati ni igba gbogbo ati bi a ti n wo inu ile isin ni ojo isimi tabi ni ojo aje baye tabi ni ojobo tabi ni igbakogba ni o ye ki a ma gbadura kii se segesege sugbon ni deede ki a si ma gbadura kii se leekookan ki a ma gbadura ni igba gbogbo ki a ma gbadura kii se eyi ti a n gbadura ti o kun fun afemi afemi ki a ma bere wipe Olorun se eyi fun mi se to n fun mi sugbon ki a ma gbadura pelu ife Kristi ati fun ogo Olorun kii se fun iwa oju kokoro sugbon ki a ma gbadura isepe fun awon elomiran o ye ki a tilẹ gbadura wipe Oluwa ko wa bi a ti ye gbadura. E je ki a wo Luke iwe ihinrere ti Luke ori ikọkanla ẹsẹ ikini o si se bi o ti n gbadura ni ibikan bi o ti dake ọkan ninu awọn ọmọ ẹyin rẹ wi fun pe Oluwa ko wa bi a ti ye gbadura. Eyi ye ki o je adura re ati adura mi loni wipe Oluwa Olorun ti kara re yio ko wa ju bee lo bi a ti n gbadura. E je ki a pada lo si Kolose ori kini ese ikesan kini adura ti Paulu apostoli ti o n gba fun awon eniyan wonyi Kolose ori kini ese ikesan nitori eyi lati ojo ti awa ti gbo awa pelu ko simi lati ma gbadura
àti láti má bẹ̀bẹ̀ fún yín pé kí ẹ̀yin kí ó lè kún fún ìmọ̀ ìfẹ́ rẹ̀. A kò sinmi láti má gbàdúrà wípé kí ẹ̀yin kí ó lè kún fún ìmọ̀ ìfẹ́ rẹ̀. Bí a bá ń sọ ìmọ̀ ìfẹ́ Ọlọ́run, ó yẹ kí ó yí ọ wípé gẹ́gẹ́ bí a ti di onígbàgbọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ tí a fi ayé wa fún Jésù Kristi, a dẹ́kun láti máa ṣe ìfẹ́ inú wa. Kí ni ìyàtọ̀ tí ó wà láàrin ẹlẹ́ṣẹ̀ àti onígbàgbọ́ tòótọ́? Ohun tí a mọ̀ nípa ti ẹlẹ́ṣẹ̀ ni wípé wọn a máa ṣe ìfẹ́ tinú wọn. Kí ni a mọ̀ sí ti onígbàgbọ́? Ohun tí a mọ̀ nípa ti onígbàgbọ́ ni wípé onígbàgbọ́ ń fẹ́ láti mọ kí ni ìfẹ́ Ọlọ́run àti láti ṣe ìfẹ́ Ọlọ́run. Bí irú ìyàtọ̀ yìí bí kò bá sí ní ìgbésí ayé rẹ, èyí ni àmì wípé o kò tí ì mọ Jésù. O jẹ́ àjòjì, o jẹ́ àlejò sí ìfẹ́ Ọlọ́run àti sí oore ọ̀fẹ́ tí ó ti ipasẹ̀ Jésù Kristi wá. Bí ó bá jẹ́ wípé ní tòótọ́ ni o ti di ọmọ Ọlọ́run, o ní láti ní ìfẹ́, o ní láti ní ìgbóná ọkàn, o sì ní láti ní ìpinnu láti fẹ́ ṣe ìfẹ́ Ọlọ́run àti ìfẹ́ Jésù Kristi. Ẹ jẹ́ kí a wo Jòhánù orí keje láti ẹsẹ̀ ìkẹrìndínlógún sí ẹsẹ̀ ìkẹtàdínlógún. Nítorí náà, Jésù dá wọn lóhùn, ó sì wí pé ẹ̀kọ́ mi kì í ṣe tèmi bí kò ṣe ti ẹni tí ó rán mi. Èyí kan náà ni a lè sọ fún ọ wípé gbogbo àwọn ẹ̀kọ́ tí o ti ń gbọ́, ẹ̀kọ́ nípa dídi àtúnbí, a lè sọ fún ọ wípé ẹ̀kọ́ yìí kì í ṣe tiwa ṣùgbọ́n ti ẹni tí ó rán wa. A lè sọ fún ọ wípé ẹ̀kọ́ ìrònú pẹ̀wàdà wípé kí ẹlẹ́ṣẹ̀ kí ó kọ ẹ̀ṣẹ̀ rẹ̀ sílẹ̀, kí ó sì wá ojú Olúwa, kí ó sì bẹ̀bẹ̀ fún ìdáríjì àti oore ọ̀fẹ́ láti gbé ìgbésí ayé ọ̀tún. A lè sọ fún ọ wípé ẹ̀kọ́ yìí kì í ṣe tiwa, kì í ṣe ti ìjọ kan, ó jẹ́ ti Ọlọ́run tí ó rán wa. A lè sọ fún ọ wípé ẹ̀kọ́ ìsọ̀dí mímọ́ wípé kí agbára Ọlọ́run kí ó fa gbòǹgbò ẹ̀ṣẹ̀ tún ní ìgbésí ayé wa, kí ó sì jẹ́ kí ọkàn wa kí ó funfun bí òjò dídì, kí ó jẹ́ kí ìgbésí ayé wa nínú lóde níbikíbi nígbà gbogbo kí ó jẹ́ èyí tí ó wu Ọlọ́run, tí ó sì bá ọ̀rọ̀ Ọlọ́run mu. A lè sọ fún ọ wípé irú ẹ̀kọ́ ìsọ̀dí mímọ́ bẹ́ẹ̀ kì í ṣe ẹ̀kọ́ tiwa ṣùgbọ́n ó jẹ́ ti Ọlọ́run tí ó rán wa. A lè sọ fún ọ wípé gbogbo ohun tí o ti ń gbọ́ lẹ́sẹlẹ́sẹ tí a sì ń jẹ́ kí ó yí ọ nínú ìjọ yìí, a lè sọ fún ọ wípé ẹ̀kọ́ yìí kì í ṣe tiwa. Nítorí bẹ́ẹ̀, bí a bá rí ẹni tí ó kọ ẹ̀kọ́ tí Ọlọ́run fún ara rẹ̀ tí ó ń kọ́ wa, tí ó ń sọ fún wa wípé bí a kò bá gbé irú ìgbésí ayé yìí, a kò lè wu òun, a kò sì lè rí ojú òun ní ayérayé. Bí a bá rí irú ẹni tí ó kọ ẹ̀kọ́ bẹ́ẹ̀, kì í ṣe ènìyàn ni ó kọ, Ọlọ́run ni ó kọ. Tún wọ ẹsẹ̀ yìí, ẹsẹ̀ ìkẹrìndínlógún, ó ní nítorí náà Jésù dá wọn lóhùn, ó sì wí pé ẹ̀kọ́ mi kì í ṣe tèmi bí kò ṣe ti ẹni tí ó rán mi. Èrèdí tí ó fi sọ̀rọ̀ yìí, àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni wọ́n ń jiyàn ohun tí Jésù ń kọ́ wọn. Bí a ti rí lónìí wípé ọ̀pọ̀lọpọ̀ ni ó máa ń jiyàn, tí wọ́n sì máa ń fi àáké kọ́rí wípé àwọn kò ní gba ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Jẹ́ kí ó yé irú ẹni bẹ́ẹ̀ bí ó bá wà ní àárín wa ní àṣálẹ̀ yìí wípé ẹ̀kọ́ yìí tí ó ń gbọ́ kì í ṣe ti ènìyàn ṣùgbọ́n ó jẹ́ ti ẹni tí ó rán wa. Ní ẹsẹ̀ ìkẹtàdínlógún, bí ẹnikẹ́ni bá fẹ́ láti ṣe ìfẹ́ rẹ̀, yóò mọ̀ ní ti ẹ̀kọ́ náà bí bá ṣe ti Ọlọ́run tàbí tí bá ṣe ti bí èmi bá ń sọ ti ara mi. Bí o bá jẹ́ olóòótọ́ tí o sì ń fẹ́ ṣe ìfẹ́ Ọlọ́run, ẹ̀mí Ọlọ́run yóò máa jẹ́rìí ní ọkàn rẹ wípé èyí jẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ jẹ́ kí a wo Kolose orí kẹrin ẹsẹ̀ kejìlá. Epafra, ẹni tí í ṣe ọ̀kan nínú yín, ìránṣẹ́ Kristi, kì yín. Òun fi ìwàyà ìjàgbàdúrà nígbà gbogbo fún yín, kí ẹ̀yin kí ó lè dúró ní pípé àti ní kíkún nínú gbogbo ìfẹ́ Ọlọ́run. Èyí ni a fi máa ń jẹ́ kí ó yé wa tí a sì máa ń tẹ̀ mọ́ wa létí ní ìjọ wa níhìn-ín wípé bí o bá jẹ́ onígbàgbọ́ tòótọ́, tí o ti bá Jésù pàdé,
ife Olorun ye ki o je ohun ti o kun okan re bi irin ese re tabi ohun kon ti o fe se o ye ki o wa di daju gege bi oro Olorun kini ife Olorun kini eko Olorun ni ori ohun ti o fe se boya o fe se igbeyawo ni tabi o kole won sin so fun wi pe o dara lati si eleyi awon omo ti sin so fun wi pe ki ora emu tabi oti fun won lati le si ile ti o ko tabi ora moto won so fun wi pe o ye ki o le se apeje fun won lori ohun ti o se tabi obimo won sin so fun wi pe eyi lo ye ki o se ohun ti o nigbagbo ni lati se ni lati bere wi pe kini ife Olorun kini eko oro Olorun eyi ni Paul n gbadura fun awon eniyan wonyi wi pe ki eyin ki o le kun fun ife Olorun fun ife re bi aba so wi pe eniyan kun fun nkan kan o je wi pe ko si aye lati gba awon nkan miran bi eniyan ba kun fun ife Olorun ko si aye lati gba ife tinu mi ni ma se ife abinibi ife awon oju tabi ogba ti o wa ni igboro ife awon obi tabi ife awon elomiran bi a ba so wi pe eniyan kun fun sise ife Olorun o dabi igba ti a ba gbe koroba kan sile ti a se fi omi kun inu re bi omi ba ti kun inu re ko tun si aye fun awon nkan miran lati fi sinu iru nkan be bi ife Olorun ba kun okan re eyi je wi pe ko si aye fun nkan miran lati wa ninu iru okan eni be je oro ti a so yi wo pe ki a kun fun nkan kan je ki n se apejuwe fun o ninu bibeli awon oro Olorun ti a lo ibi ti a ti lo oro yi wi pe won kun fun nkan wonyi ki o le ye wi pe nigba ti a ba kun fun ife Olorun ko tun si aye fun nkan miran ninu okan wa wo Johanu ori ikerindinlogun ese ikefa kiakia Johanu ori ikerindinlogun ese ikefa ṣugbọn nitori mo so nkan wonyi fun yin ibanujẹ kun okan yin kini afiyesi ti o se ninu lilo oro yi kun okan yin ohun ti Jesu n so ni wi pe o ye ki onigbagbo ni ayo ṣugbọn nigba ti Jesu ti so fun won wi pe a o pa ohun ohun o si lo si ori igi agbelebo lati ko okan won kun fun ibanujẹ lai ni ayo rara eyi ni a n so fun wa bi nkan kan ba kun okan wa eyi je wi pe ko tun si nkan miran ti o kun iru okan be ti o wa ni iru okan be wo Luko ori kefa ese ikokanla won si kun fun ibinu gbegbona won si ba ara won ro ohun ti awon iba se si Jesu eyi n so nipa awon alaigbagbo wi pe won kun fun ibinu gbegbona ko si si ibi kankan ninu okan won ti won fi le ro ohun miran yato si wi pe won fe pa Jesu Kristi e je ki a wo ise awon aposteli ise awon aposteli ori kerin lati ese ikejo si ikewa nigba naa ni Peteru kun fun emi mimo nigba naa ni Peteru kun fun emi mimo o si wi fun won pe eyin olori eniyan awon eniyan ati eyin agbagba bi o ba se pe a n wadi wa loni ni ti ise rere ti a se lara abirun yi abirun naa bi a ti se mu okunrin yi larada ki eyi ki o ye gbogbo yin ati gbogbo eniyan Israeli pe li oruko Jesu Kristi ti Nasareti ti eyin kan mo agbelebo ti Olorun gbe dide kuro ninu oko nipa re li okunrin yi fi duro niwaju yin ni dida ara sasa ohun ti a n so nihin ni wo pe Peteru tẹlẹ jẹ ẹni ti n bẹru ṣugbọn nigba ti a mu wa si iwaju awon onidajọ wonyi ti won fi ẹsun kan wi pe ewo ni o se ti o n waasu ni oruko Jesu ati ti o n se imunilarada ni oruko Jesu o n so ni ki o to soro a so fun a wi pe o kun fun emi mimo ko si si emi ti ara rara ninu okan re nigba naa
tabi emi iberu ninu okan re ni igba na bi eniyan ba kun fun nkan kan o je wi pe ko si aye fun nkan miran ti o lodi si eyi ti o kun ni inu ni aye ni okan re ni igba na ohun ti a so ni pe lati kun fun ohun kan tumo si pe ko si aye kankan fun miran mo ninu iru okan eni be bi eniyan ba kun fun ife olorun o ja si wi pe o nfe lati se ife olorun ife ti ara ti kuro ife ti awon ojugba ninu aye ti kuro ife ti awon ebi tabi awon ti o wa ni arowoto wa awon aladugbo wa iru ife be o ti kuro ninu okan won paul gbadura pe ki a ma dari awon onigbagbo won yi ninu ohun gbogbo nipa imo ife olorun oye ife olorun o ma yi ohuwa si wa pada je ki n se apere fun o bi o ba mo gege bi obirin tabi okunrin wi pe obirin kan tabi okunrin kan ni o ye ki o je olufe re ti o ye ki o fe gege bi ife olorun yo yi ohuwa si re pada si iru eni be lese kese ti o ti mo ife olorun si iru eni be bakan na ni bi abamo ife olorun ni igbese aye wa ife olorun ti a mo yi yo mu iyi pada popo wa si igbese aye wa ife olorun po fun wa sugbon je ki n toka kan si o ohun ti a n pe ni ife olorun ohun ti o si ye ki o je ki o wa ni okan wa ni igba gbogbo ni tesalonika kini ori kerin tesalonika kini ori kerin ese keta nitori eyi ni ife olorun ani wiwa ni mimo yin ki eyin pe ki eyin ki o takete si agbere nitori eyi ni ife olorun ani wiwa ni mimo yin bi ohunkohun ba wa ti o jeyo ni igbese aye wa ti a n bere lowo ara wa wipe nje eyi je ife olorun ohun ti a le bere tabi ti a le gbeyewo ni wipe nje bi n ba se nkan yi nje mo si le wa ni mimo si olorun nitori wipe ife olorun ti o saaju ni wipe leyin igba ti a ti di eni igbala leyin igba ti a ti n pe oruko jesu pelu wa leyin igba ti a ti faramo awon eniyan olorun ife olorun fun wa ni wipe ki a je mimo nitori be bi ohunkohun ba wa si olokan wipe ki o se nkan tabi nkan miran o ye ki o gbe oro yi yewo wipe bi n ba dawole nkan yi bi n ba se nkan yi nje yio je ki n wa ni mimo si oluwa bi ko ba ni je ki n wa ni mimo si oluwa eyi je wipe nkan naa ko le se ife olorun je ki n tun se apejuwe lona bayi wipe o seese ki o laala ni oju ala yi enikan so fun o gege bi o dabi iranse olorun sugbon a ko le so o seese ki o je iranse esu o n sọ fun ọ wipe ki o gbe igbese yi tabi igbese miran bi o ba ji o seese ki ọkan rẹ ki o ma sọ fun ọ wipe o ti laala igbese ti o si yẹ ki o gbe ni wipe ki o se bayi bayi bayi sugbon yẹ ki o beere lọwọ ara rẹ wipe bi n ba gbe igbese gege bi ala ti mo la nje ma se wa ni mimo si oluwa nitori pe ife oluwa ti o je akọkọ ni wipe ki a wa ni mimo o seese ki ẹnikẹni ki o pe ọ ki o sọ fun ọ wipe o n ri ile isin miran wipe ki o kuro nihin nibi ti o wa o si n gbadura wipe ọlọrun bawo ni se ki n wa nibi tabi ki n tẹle ẹni ti o wa pe mi yi ki ni ife ọlọrun ibeere ti o yẹ ki o beere ni wipe bi n ba kuro ninu ijọ ti a ti n sọ ọrọ ọlọrun lẹsẹsẹ ti a ti n jẹ ki o ye wa bi a se le di ẹni igbala bi a se le jẹ mimọ fun ọlọrun bi a se le wa ni imura silẹ fun ọrun rere bí n bá kúrò nínú irú ìjọ bẹ́ẹ̀ tí mo lọ sí ìjọ mìíràn ǹjẹ́ ó sì lè ṣeéṣe fún mi láti wà ní mímọ́ sí olúwa bí a bá bèrè irú nǹkan wọ̀nyí a ó mọ kí ni ìfẹ́ ọlọ́run tàbí ẹnìkan ló fẹ́ gbà ọ́ síṣẹ́ ó sì ń sọ fún ọ wípé wọ́n máa ń ta sìgá wọ́n máa ń ta ọtí wọ́n máa ń ta nǹkan yìí tàbí nǹkan mìíràn ó sì ń bèrè wípé ǹjẹ́ ìfẹ́ ọlọ́run ni ohun tí ó yẹ kí o gbé yẹ̀wò ni wípé ǹjẹ́ bí mo bá bẹ̀rẹ̀ sí ní ta nǹkan wọ̀nyí bí mo bá ń gbé májèlé yìí fún àwọn ẹlòmíràn jẹ ǹjẹ́ màá ṣì wà ní mímọ́ sí olúwa ohunkóhun tí ó lè fẹ́ ṣẹlẹ̀ ní ìgbésí ayé rẹ
ohun ti o n pero tabi o ti o fe se ipinu le lori wo pe se kin lo bayi se kin lo si ona bayi ibere ti o ye ki oni ni wi pe nje bi mo ba gbe igbese yi yo se se fun mi lati wa ni mimo sibe sibe ni waju olowa nitori ife olorun fun wa ni lati je mimo eje ki a wo kolose le kan si kolose ori kini anka ese ikesan nitori eyi lati ojo ti awa ti gbo awa pelu ko simi lati ma gbadura ati lati ma bebe fun yin pe ki eyin ki o le kun fun imo ife re ninu ogbon ati imoye gbogbo ti se ti emi eyi le mu wa si ikoko keta ninu eko wa ogbon ati oye nipa ti emi je ki o yi o opolopo ti o dabi eni wo pe won ni ogbon o je ogbon ti aye ke se ogbon ti o ti ati odo olorun wa a si n ke wa ni ilo we pe iru ogbon be ko ye ki o je ti wa ko ye ki a fi iru ogbon be se iwaho e je ki a wo jacobo ori keta jacobo ori keta lati ese ketala tali ogbon ti o si ni imo ninu yin e je ki o fi ise re han nipa iwa rere ati iwa tutu ti ogbon bi o ba je wipe tooto ni a ni ogbon atoke wa bi o ba je wipe tooto ni a ni ogbon olorun a o fi han nipa iwa tutu ati iwa irele ati iwa rere ati ododo ese ikerinla ṣugbọn bi eyin ba ni owo kikoro ati ija li okan yin e ma se se fefe e ma si se se ke si otito ogbon yi ki se eyi ti o ti oke sokale wa ṣugbọn ti aye ni ti ara ni ti emi esu ni o ye ki o ye wa wipe opolopo ni won ni ogbon ati renije ogbon lati seke ogbon lati se agbere tabi panṣaga pelu iyawo elomiran ogbon lati ji owo eni eleni ogbon lati se iru ninu oko won won si ma nja lanka to wipe awon ni ogbon o se se ki a ri elomiran ti o tile kun fun adura eti okun gbigba adura pelu abela adura pelu turari ti o ma n so wipe olorun ma n la ohun loye lati renije lati paro tabi lati seke o n je ki o ye wa wipe iru ogbon be ki se eyi ti o ti oke sokale wa ṣugbọn ti aye ni ti ara ni ti emi esu si ni pelu nitori ibi ti owo ohun ija ba gbe wa nibe ni rodorodo ati ise buburu gbogbo wa ṣugbọn ogbon ti o ti oke wa akomo a si ni alaafia a ni ipamọra ki n si ṣoro lati bẹ bi a ba ṣe a kun fun aanu ati fun eso rere le aisi egbe tabi ojusaaju ati laisi agabagebe nitori bẹ ni paul ṣe n gbadura fun awọn wọnyi wepe bi wọn ṣe n ba ara wọn lo ati bi wọn ṣe n ba awọn ti o wa ninu aye lo wepe ki wọn ki o le ni ọgbọn atoke wa oye nipa ti emi ọlọrun bi o ba wo kọrinti kini ori kini ẹsẹ ọgbọn kọrinti kini ori kini ẹsẹ ọgbọn ṣugbọn nipasẹ rẹ li ẹyin wa ninu kristi jesu ẹni ti ọlọrun fi ṣe ọgbọn ati ododo ati isodi mimo ati idande fun wa bi o ba fe ni ogbon yi ti o ti oke wa ani lati mo jesu gege bi olugbala wa ani lati ja awon ese wa sonu ani lati fi ododo ko awon ese wa sile ani lati je olooto bi a ba ti to olorun wa wipe awon ese ti o wa lowo wa ninu wa a fe ko won sile patapata ki a si gbagbo ninu eje jesu kristi ti a se sile fun wa ti a ta sile fun wa lati le wewanu patapata ninu awon ese wa bi iru eni be bi o ba di onigbagbo tooto ti a we ese re nu pelu eje jesu kristi
asan pe bi Jesu ba tin wole ogbon atorun wa yo wole pelu eje ki a wo Timothy keji ori keta Timothy keji ori keta lati ese kedogun ati pe lati igba omode ni iwo ti mo iwe mimo ti o le so di ologbon si igbala nipase igbagbo ninu Christ Jesu bi o ba je wo pe tooto ni o fe ni ogbon gbogbo akosile ti ani ninu oro Olorun lati ibere de opin lati Genesis de iwe ifihan o je akojopo awon ogbon Olorun ti Olorun fi fun wa lati le gbe igbesi aye wa ninu ogbon Olorun bi o ba fiyesi ohun ti a ka ni ese kedogun yi o nso wi pe iwe mimo ni o le so di ologbon si igbala nipasẹ igbagbo ninu Kristi Jesu wo ese kerindinlogun gbogbo iwe mimo li o ni imisi Olorun o si ni ere fun eko fun ibaniwi fun itoni fun ikoni ti o wa ninu ododo ki eniyan Olorun ki o le pe ti a ti mura sile patapata fun ise rere gbogbo nitori be bi o ba fe je Olorun isise kini ni wipe ki o gba Jesu gege bi Olowa ati Olugbala nitori wipe Jesu Kristi ti a nso nipa re yi oun ni ogbon Olorun bi Jesu ba ti nwo inu okan re ari wipe ogbon Olorun yo wa ninu igbesi aye re Kolose ori keji Kolose ori keji ese keta sugbon je kin ka lati ese keji ki o le yi o dara dara ki a le tu okan won ninu bi ati so won po ninu ife ati si gbogbo oro ekun oye ti o daju si imo ohun ijile Olorun ani Kristi Kristi ni an so nipa re ninu ese keta inu eni ti a fi gbogbo isura ogbon ati ti imo pamo si nitori be bi o ba fe ni ogbon atorun wa ogbon ti o le je ki o ma gbe igbesi aye ti o ti Olorun Olorun ti o si je anfani fun ofun ebi re ati fun awon aladogbo re o ye ki o gba Jesu si okan re gege bi Olugbala bi Jesu ba ti nwole okan re ogbon atorun wa yo wo inu okan re ikeji ni wo pe ki o ka iwe mimo oro Olorun ki o si ka gbogbo awon oro Olorun wonyi nitori pe oni yo fun oni ogbon atoke wa nitori eyi ni akosile fun wa gege bi oro Olorun we pe bi abaka oro Olorun yi ni toto yo fun wa ni ogbon lati oke wa je ki a wo Jakobo ori kini ese ikarun bi o ba ku ogbon fun enikeni ki o bere lowo Olorun eni ti fun gbogbo eniyan li opolopo ti ki se baniwe a o se fi fun loni ati ko eko nipa adura fun awon onigbagbo a si ti ri bi Paul ti se akitiyan lati gbadura fun awon arakunrin arabirin olooto ni Kolose eyi si je isiri apere ati ipinija fun olukuluko wa lati ma gbadura fun gbogbo awon eniyan paapaa julo fun awon olooto arakunrin ati arabirin a si ti ri bi o ti n pe wa ni ijawe pe a ni lati je eni ti o mo ife Olorun ati ni ohun gbogbo ti a fe se o ye ki a fi iwon ife Olorun duro lolori wipe nje bi a ba se nkan wonyi tabi ti a ba tesi ona yi yo je iranwo fun wa lati wa ninu ife Olorun nipa wo wa ni mimo ni ailabuko niwaju Olowa a si ti ri wipe a nilo ogbon ati oye nipa ati odo emi Olorun wa bi a ba si ni Kristi ti a ni oro Olorun ti a si n gbadura wipe ki Olorun ki o ma ko wa siwaju ati siwaju si o daju wipe ogbon atoke wa yo je ti wa nisisiyi a o dide duro awon ti a ti ko loni a o mu lo siwaju Olowa wipe ki Olorun ki o je ki awon oro yin ki o se wa lanfani iwo ti o dabi eni wipe o ko ti ni igbala Olorun o ye ki o ke pe Olowa o ye ki o so fun Olorun wipe o n fe igbala Olorun ninu okan re tabi iwo ti o ko fi ara re si kika oro Olorun kiko oro Olorun o ye ki o fi ara re si kiko ati kika oro Olorun
Iwọ ti o dabi eni wipe ina igbagbọ rẹ n jo rẹyin. O ye ki o sọ fun Ọlọrun wipe o fẹ mura. O fẹ jẹ eni ti n gbadura ni igba gbogbo, eni ti n gbadura deede ati ni igba kugba. O fẹ mọ ife Ọlọrun. O si n fẹ agbara lati le ṣe ife Ọlọrun ni igbesi aye rẹ. O si n bere fun ọgbọn wipe Ọlọrun fun ara rẹ yio fun ọ ni ọgbọn ati oye. Lati rin gẹgẹ bi ife Ọlọrun, gẹgẹ bi ilana Ọlọrun. Bi a ba gbadura ti a si kepe Ọlọrun, o daju wipe yio gbọ ti ọ wa. Bawo ni igbesi aye adura rẹ ti ri? Bawo ni o ṣe jẹ olooto to nipa adura ni igbesi aye igbagbọ rẹ? Sọ fun Ọlọrun pe ki o sọ di alagbara ninu adura gbigba. Di ileri Ọlọrun mu. O ṣe ileri wipe o yio gbọ tiwa bi a ba ke pe. Ma ṣe jẹ amọtara ẹni nikan ninu adura gbigba. Kun fun adura ati ẹbẹ fun awọn ẹlomiran pẹlu.

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Orin ikejilelogun, Olorun mi, ese ti iwo fi ko mi sile, ti iwo si jina si igbala mi, ati si ohun igbe mi. Olorun mi, emi n kigbe ni osan, sugbon iwo ko dahun, ati ni igba oru emi ko dake, sugbon mi mo ni iwo. Eni ti o te eyin Israeli do, awon baba wa gbekele o, won gbekele iwo si gba won, won kigbe pe o. A si gba won, won gbekele o, won ko si damu, sugbon kokoro ni emi ki si se eniyan, ega awon eniyan ati eleya awon eniyan. Gbogbo awon ti o ri mi n fi mi rerin eleya, won yo suti ete won, won mi ori pe ye ki o gbekele Oluwa, ohun o gba ala, ye ki o gba ala nitori inu re dun si. Sugbon iwo ni eni ti o mu mi jade lati inu wa, iwo le o mu mi wa ni ailewu, nigba ti mo ro mo omu iya mi, iwo ni a ti fi mi le lowo lati inu iya mi wa. Iwo ni Olorun mi lati inu iya mi wa, ma se jina si mi nitori ti iyonu sunme etile, nitori ti ko si oluranlowo. Ako malu pupo ni o yi mi ka, malu bashani ti o lagbara rogba yi mi ka. Won ya enu won si mi bi kini o tin dode kiri tin kiramuramu, atu mi danu bi omi, gbogbo egungun mi si ye lori ike, okan mi dabi ida o yo laarin inu mi, agbara mi di gbigbe bi apadi, ahan mi si le mo mi lereke. Iwo mu mi dubule ninu erupo iku nitori ti awon aja yi mi ka, ijo awon eniyan buburu ti ka mi mo, won lu mi ni owo, won si lu mi ni ese. Mo le kaye gbogbo egungun mi, won teju mo mi, won wo mi sun, won pin aso mi fun ara won, won si se keke le aso ileke mi. Sugbon iwo ma se jina si mi Oluwa, agbara mi yara lati ran mi lowo, gba okan mi lowo ida, eni mi kan na lowo agbara aja ni, gba mi kuro lenu kini oni. Ki wo ki o si gbun mi lati bi iwo agbaran rere, emi o soro oruko re fun awon arakunrin mi, ki awojo ijo ni emi o ma yin o. Eyin ti o beru Oluwa, eyin gbogbo eyin iru omo Jakobu, eyin logo ki e si ma beru re gidigidi, gbogbo eyin iru omo Israeli, nitori ti ko kegan, be ni ko korira iponju awon olupanju, be ni ko pa oju re mo kuro lara re. Sugbon nigba ti o kigbe pe o gbo nipa tire ni iyin yi o ma wa ninu ajo nla, emi o san ije mi niwaju awon ti o beru re. Awon olupanju yo je, yo te won lorun, awon ti won Oluwa yo yin, okan yin yo wa lai lai, gbogbo opin aye ni yo ranti, won si yi pada si Oluwa, ati gbogbo ibatan orilede ni yo wole sin niwaju re. Nitori ijoba ni ti Oluwa, ohun si ni baale ninu awon orilede, gbogbo awon ti o sanra ni aye yo ma je, won si ma wole sin, gbogbo awon ti n sokale lo sinu erupe yo teriba niwaju re. Ati eni ti ko le pa okan ara re mo le aye, iru kan yo ma sin, a o si ka ni iran kan fun Oluwa, won o wa, won si ma soro dodo re fun awon eniyan kan ti a o bi pe o ni o se yi.
2: Baba wa ti nbe le orun, a dupe lowo yin we pe a wa siwaju yin, ki se be nikan a wa si ori tabili yin lati je onje ti emi. Ebe wa ni we pe ke se wa loju ki a le je onje emi yi, ki a si de alagbara ninu Oluwa. A nbebe we pe ki e se wa loju, ki e fi ona iye, ki e fi han wa, ke je ki nkan ti a nko ati eyi ti a nka ki o je e ti o se wa lanfani, ti o se wa lore, ti o pese wa sile fun bibo Jesu Kristi. A dupe we pe e ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa. A n tesiwaju ninu eko wa, o to ose die ti a ti wa lenu eko wa yi ninu episteli ti Paulu ti aposteli si awon ara Kolose. Loni a n wo Kolose ori keji ese kewa, Kolose ori keji ese kewa, a si ti se yin ni kikun ninu re, eni ti ise ori fun gbogbo ijoba ati agbara. Nihin ni a so fun nipa Jesu Kristi ati anfani ti a ni ninu Jesu Kristi. O so wipe a si ti se yin ni kikun ninu re, eni ti se ori fun gbogbo ijoba àti agbára. Paulu apostoli lẹni tí a ṣí lójú, ẹni tí a fi ìran ọ̀run hàn, ẹni tí ọ̀rọ̀ Ọlọ́run tí ó yé, ẹni tí ẹ̀mí Ọlọ́run tí ó kún nínú, tí ó fi la àwọn kírísítíẹ́nì, àwọn onígbàgbọ́, tí ó fi ń la wọn lóye nípa Kristi, wípé orí ni Kristi jẹ́, ẹni tí a gbéga, ẹni tí a gbé orúkọ rẹ̀ ga ju gbogbo orúkọ lọ, ẹni tí ó ga ju àwọn áńgẹ́lì, ẹni tí ó ga ju gbogbo ẹ̀dá pátápátá, ẹni tí ó jẹ́ wípé òun ni orí àti olúwa ohun gbogbo, òun ni ẹni tí a fi ìjọba àti ìdájọ́ lé lọ́wọ́, ní ìkẹyìn òun ni yóò ṣe ìdájọ́ gbogbo ayé. Ó wá ń sọ fún wa ohun tí a jẹ́ nínú Kristi àti ẹni tí a jẹ́ nínú Kristi. Ọ̀pọ̀lọpọ̀ ni kò mọ àwọn nǹkan tí a fẹ́ mẹ́nuba lónìí, ni ohun tó jẹ́ ìfihàn ìwé mímọ́ tí a fẹ́ kẹ́kọ̀ọ́ nínú rẹ̀ lónìí, nípa wípé a jẹ́ kíkún, a jẹ́ pípé nínú Kristi. Tí àwọn nǹkan wọ̀nyí kò yé, nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a fetí sílẹ̀, kí a fiyèsí ohun tí a ń kọ́ dáradára, kí a má bàa gbá wa lọ kúrò nínú wọn nígbà kan. Àìmọ̀ kan máa mú kí ìjọ kí ó pàdánù ọ̀pọ̀lọpọ̀ àǹfààní tí ó wà nínú Kristi. Àìmọ̀kan yìí kan náà ni ó máa mú kí àwọn onígbàgbọ́ kí ó lo ìgbésí ayé wọn láì gbádùn tàbí láì ní púpọ̀ nínú àwọn ohun tí ó yẹ kí wọn kí ó ní nínú Kristi. Nínú ọkàn Ọlọ́run, nínú ète Ọlọ́run, ó ti fi gbogbo ìṣúra pamọ́ nínú Kristi fún wa. Àwọn ohun tí ó ṣe fún wa, ohun tí ó pèsè fún wa nínú Kristi, ó pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ tó jẹ́ wípé ó ṣòro láti ṣe àpèjúwe wọn ní kíkún. Ó dàbí ọ̀rọ̀ tí ayabìnrin Sheba tí ó sọ fún Solomoni nígbà tí ó wípé a kò tí ì sọ ìdajì wọn. Bí a bá wo ohun tí a pèsè fún wa nínú Kristi, bí a bá wo ohun tí Ọlọ́run ṣe fún wa nígbà tí ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo rúbọ fún wa, a ó rí wípé a kò tí ì sọ ìdajì wọn fún wa. Tàbí kí a kúnkún sọ wípé bí a tilẹ̀ ń kà á, bí a tilẹ̀ ń rí, bí a tilẹ̀ ń gbàdúrà, tí a sì ní díẹ̀ díẹ̀ nínú àwọn nǹkan tí Ọlọ́run ṣe fún wa nínú Kristi, a kò tí ì rí ìdajì àwọn nǹkan wọ̀nyí, a kò tí ì rí wọn gbà. Gẹ́gẹ́ bí ipò tàbí ààyè tí a wà nínú Kristi, ohun gbogbo ni ó jẹ́ tiwa nínú Kristi. Wo

Nínú ìṣe àwọn apóstélì orí kọkàndínlógún ẹsẹ̀ ìkejì ó sì wí fún wọn pé ẹ̀yin a gba ẹ̀mí mímọ́ ná nígbà tí ẹ̀yin gbàgbọ́, wọ́n sì wí fún wọn pé àwa kò gbọ́ rárá bí ẹ̀mí mímọ́ kan wà. Ẹ̀mí mímọ́ tí a ti fún àwọn onígbàgbọ́, àwọn tí a ti sọ di mímọ́, àwọn tí ó ti múra sílẹ̀, àwọn tí ó gbàdúrà tí ó wojú Olúwa, àwọn tí ó ti dúró lórí òkè ní yàrá òkè ní Jerusalemu, ẹ̀mí mímọ́ tí a ti tú dàlé wọn lórí, tí a ti fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíràn nínú ìṣe àwọn apóstélì ní Éfésù, ni Paul ti rí àwọn ọmọ ẹ̀yìn wọ̀nyí tí ó ń bi wọ́n wípé àǹfààní tí a ní nínú Kristi, agbára ẹ̀mí mímọ́ tí a ní nípa wípé a jẹ́ ti Ọlọ́run, agbára ẹ̀mí mímọ́ tí ó lè jẹ́ tiwa láti fún wa ní ìṣẹ́gun, láti jẹ́ kí iná ẹ̀mí kí ó máa jó nínú wa. Ẹ̀yin a ti rí igbà nígbà tí ẹ gbàgbọ́, wọ́n wípé àwa kò tilẹ̀ mọ̀ rárá, àwa kò gbọ́ rárá bí ẹ̀mí mímọ́ kan wà. Èyí ni ìgbésí ayé ọ̀pọ̀lọpọ̀, wípé ohun tí a ti ṣe fún wa, ohun tí ó yẹ kí ó jẹ́ tiwa kò jẹ́ tiwọn, nítorí wípé wọ́n jẹ́ aláìmọ̀kan, aláìlóye nípa kíkún tí a ní nínú Kristi. Ọlọ́run ti ṣe ohun púpọ̀ fún wa nípasẹ̀ Kristi. Kí a kúnkún wípé ó ti ṣe ohun gbogbo tí ó yẹ láti ṣe fún wa nípasẹ̀ Kristi. Ìgbàgbọ́ nínú Kristi ni ó máa jẹ́ kí a ní ẹ̀kún nínú Ọlọ́run àti ọ̀pọ̀ yanturu, ọ̀pọ̀lọpọ̀ ohun tí Ọlọ́run ti pèsè fún wa, ṣùgbọ́n àìmọ̀kan àti àìgbàgbọ́ ni ó máa dí ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́, tí ó jẹ́ wípé àti mú ìfẹ́ Ọlọ́run ṣe àti ìlànà Ọlọ́run ṣe kìí jẹ́ tiwọn. Ẹ̀mí mímọ́ ni ó mí sí Paul apóstélì láti kọ́ sí ìjọ wípé àti ṣe yín ní kíkún nínú rẹ̀. Ǹjẹ́ kí ó má ṣe dàbí ẹni wípé a dàbí ọmọ olínakúnà tí ó wà ní ilẹ̀ àjèjì, tí ó ń wípé ohun gbogbo tí bàbá òun ní ó pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́, tó jẹ́ wípé àwọn ọmọ ọ̀dọ̀ wọ́n ń jẹ àjẹyó àti àjẹṣẹ́kù, ṣùgbọ́n òun kú fún ebi. Kí ó má ba jẹ́ wípé ti wá rí bẹ́ẹ̀, ó yẹ kí a kọ́ ẹ̀kọ́ yìí, kí a mọ ohun tí a ní nínú Kristi. A wo ìdánilẹ́kọ̀ọ́ yìí nínú àkòrí mẹ́ta. Ìkíní, ìṣọ̀kan pẹ̀lú Kristi. Ìkejì, kíkún nínú Kristi. Ìkẹta, kíkún tí a ní, kíkún tí ó jẹ́ tiwa. Ìkíní, ìṣọ̀kan pẹ̀lú Kristi. Jẹ́ kí a tún padà sí Kolose. Kolose orí kejì, ẹsẹ̀ ìkẹwàá. A sì ti ṣe yín ní kíkún nínú rẹ̀, ẹni tí í ṣe orí fún gbogbo ìjọba àti agbára. A ń sọ fún àwọn wọ̀nyí wípé a ti ṣe yín ní kíkún nínú rẹ̀, èyí jẹ́ nínú Kristi. Ó yẹ kí a tọpasẹ̀ ọ̀rọ̀ yìí nínú Kristi. Bí a bá rí ẹni tí ó wọ inú ẹbí wa wá, a máa ń sọ wípé ó ti di ara wa, ó jẹ́ ọ̀kan nínú wa. Bí a bá rí ẹni tí ó ti wà ní ìta tẹ́lẹ̀tẹ́lẹ̀, tí a bẹ̀ wípé kí ó wọlé, tí ó sì gba ìṣèpẹ́ wa tí ó wọlé, a máa ń sọ wípé ó wà nínú ilé. A máa ń sọ wípé, tí a bá sọ wípé níbo ló wà, a máa ń tọ́ka sí ilé náà wípé ó wà nínú rẹ̀. Bí ó bá jẹ́ pé a fẹ́ fi ohun kan pamọ́, tí a fi sínú àpótí, tí a sì ń wá nǹkan wọ̀nyí, ọmọ wa máa rán wa létí wípé ó wà nínú rẹ̀, a sì tọ́ka sí àpótí. Èyí jẹ́ wípé bí a bá fẹ́ wá nǹkan wọ̀nyí, nǹkan yìí tí a ń wá, a ó rí níbi tí a fi pamọ́ sí nínú àpótí. Mo ṣe àpèjúwe yìí kí ó lè yí ọ dáradára wípé nígbà tí a sọ wípé a ti ṣe wá ní kíkún nínú rẹ̀, èyí jẹ́ wípé lákọ̀ọ́kọ́, a ní láti kọ́kọ́ wọ inú ẹbí Ọlọ́run, a ní láti kọ́kọ́ wá sí inú ilé Ọlọ́run, a ní láti kọ́kọ́ wá sínú ìjọba Ọlọ́run, a ní láti kọ́kọ́ wá sínú Kristi, ẹni tí ó jẹ́ olùgbàlà fún wa.

0: o ye ki o ye wa dara dara bi eniyan ba wa lode ti a si fe mu wo inu ile ki a ba le so pe o wa ninu ile o je wi pe o ni lati gbe isise o ni lati kuro lode nibi ti o wa ki o wonu ile bakan na ni awa ti a ti wa ninu ese tele tele awa ti a mu ese bi eni mu omi ti a je ese bi eni jeun awa ti a sogo ninu ese awa ti a yangan ninu ese tele tele ti a ti wa ninu okunkun ti a ti wa lode ti a ko si ni ijoba olorun bi e ba fe so wi pe a wa ninu kristi a wa ninu re se o mo wi pe ki a to so wi pe a so wa di kikun ninu re ani lati koko wa sinu re nitori be bi a ba fe wa sinu re ani lati gbe awon isise kan isise ti ani lati gbe ni wi pe ani lati ronu po ada ani lati gba jesu kristi oluwa gbo lese kese ti a ba ti ri wi pe a gba jesu kristi oluwa gbo ohun ti beli so ni wi pe a ti di eni ti o wa ninu jesu a di eni ti o wa ninu jesu ye ki a wo efesu ori kini ese ikeje ninu eni ti awa ni irapada wa nipa eje re ninu eni ti o so nipa jesu wi pe bi a ba wo inu jesu bi a ba wa sinu ijoba jesu bi a ba kuro ninu okunkun bi a ba kuro ninu ose bi a ba gbe isise irunu pada ati igbagbo a di eni ti o wo inu jesu ani irapada nipa eje re idariji ese wa gege bi oro ore ofe re nitori be o ye ki o ye wa wi pe awa ti a ti wa lode tele tele awa ti a ko lolorun tele tele awa ti a ko si ninu imole tele tele awa ti a ko si ninu ijoba jesu tele tele ani gbe isise igbagbo igbese ironu pada ki a wa sinu kristi ki a gbadura titi a o firi wi pe adari ese wa je wa gege bi oro ore ofe re ati wi pe bi a ba tin wo inu kristi idalebi yo lo ni igbese aye wa ninu romu ori kejo ese ikini nje ebi ko si nisisiyi fun awon ti o wa ninu kristi jesu ti o fi esi on ti an ka dara dara ti o wa ninu kristi jesu awon ti o ti gbe igbese irunu pada ti won ti wo inu jesu lo awon ti o ti gbe igbese igbagbo ti won ti gba jesu oluwa gbo gege bi oluwa ati olugbala won o ni ebi ko si idalebi ko si nisisiyi fun awon ti o wa ninu kristi jesu awon ti ko rin nipa ti ara bi ko se nipa ti emi ese ikeji nitori ofin emi iye ninu kristi jesu ti so mi di ominira lowo ofin ese ati ti iku gere ti a ba ti gbe igbese igbagbo yi ti a ti kuro lode ti a ti wo inu ile ti a ti kuro lodo esu ti a ti di ebi olorun ti a wonu ebi olorun ti a ti mu oruko wa kuro ninu iwe awon elese iwe odaran ti a ti ko oruko wa sinu iwe iye lorun ki a kunkun so wi pe nigba ti a ti wo inu kristi idalebi lo osi lo idajo ti ibade ba wa ni ayeraye o kuro ati wi pe a so wa di ominira ese to ti nje gaba lori wa tele tele amu kuro adi eni ti o ni ominira kuro lowo ofin ese ati ti iku wo korinti keji ori karun korinti keji ori karun lati ese iketa dilogun nitori na bi enikeni ba wa ninu kristi sori oni bi enikeni ba wa ninu kristi o ti di ebi olorun o ti gbe igbese ironu pada ati igbagbo o ti wo inu kristi lo o je wi pe kristi ni o je olugbala re wi pe bi olorun ba fe wo a ri kristi ki o to ri a ri wi pe ati bo pelu eje jesu pelu ori ofe olorun ati wi pe gbogbo ese ati idalebi igbese aye re ori ofe kristi o ti mu nkan wonyi kuro nitori na bi enikeni ba wa ninu kristi enikeni lo wi iba ase omode iba ase agba iba se kuruntu iba se omowe bi eni keni ba wa ninu Kristi o sese iba je Jew tabi iba je keferi eni ti o ti je aborisa tele tele bi eni keni ba wa ninu Kristi o sese ki ru eni be ki o ma mo we ka o sese ki ru eni be ki o ma ti koja abule re tele tele lati lo si okirokun bi eni keni eni keni bi o ba wa ninu Kristi o sese ki o je wipe ijo wa nihin ni o tin josin tabi ijo miran ni o tin josin bi eni keni ba wa ninu Kristi o di eda titun o di eda titun o di eda titun ohun atijo ti koja lo kiyesi won si di titun ohun ti an so ti o ye wa gbangba ninu oro Olorun ni wipe bi a ba ti wo inu Kristi ti a ko ese sile a o ri wipe igbe aye otun ni o ma gbe a o ma rin ni irin otun yo je irin ododo a o je eda titun yo wa ninu wa ete ati ilana igbe aye wa yo di titun okan wa yo di titun eri okan wa yo di titun ilana ti an tele yo di titun agbara otun lati bori ese yo wonu igbesi aye wa ki se be nikan ini titun ni yo je ti wa opin ajo wa yo si je opin titun awa ti o je wipe tele tele a je igi idana ti o ye ki a so sinu ina run apadi sugbon nigba ti a ba gba Jesu ti a wa sinu Kristi o je wipe opin otun ni yo je ti wa e ti a ba fi so wa sinu ina tele tele a o lo si orun rere bi a ba so wipe a wa ninu Kristi o ye ki o ye wa wipe opolopo ni o je wipe won ko si ninu Kristi awon ti ko si ninu Kristi kini a ti mo ti won si kini a le so nipa ti won je ki a wo Jobu ori kefa ese ikokanlelogun nje nisisiyi eyin dabi won eyin ti ẹ̀yin rí ìrẹ̀sílẹ̀ mi àyásìfò yìí ohun tí a ń sọ níhìn ni wípé àwọn tí ó bá jẹ́ wípé wọn kò mọ ọlọ́run tí wọn kò sì sí nínú Kristi bí wọ́n bá ní ìdààmú bí wọ́n bá ní rí ìrẹ̀sílẹ̀ bí wọ́n bá rí ohunkóhun àyà yóò máa fò wọ́n wọn ó máa jáyà nítorí wípé wọ́n jẹ́ ẹni tí kò mọ ọlọ́run kí a kúnkún sọ wípé wọ́n dàbí ohun asán níwájú olúwa nítorí wípé wọn kò ní agbára tí ó wà nínú ọlọ́run àti tí ó wà nínú Kristi. Ẹ jẹ́ kí a wo Isaiah orí ogójì ẹsẹ̀ ìkọkàn ẹsẹ̀ ìkẹtàdínlógún gbogbo orílẹ̀-èdè ni ó dàbí òfo asán níwájú rẹ̀ a sì kà wọ́n sí fún bí ohun tí ó rẹ̀yìn ju òfo àti asán lọ bí a kò bá ní Kristi a jẹ́ bí òfo àti asán àwọn ohun òmúlẹ̀ mọ́fọ ayé láwọn máa sátọ̀ lẹ́yìn a kò sì ní ní èrè kankan nípasẹ̀ wọn nítorí ẹni tí kò lọ́lọ́run ẹni tí kò ní Jésù ó dàbí òfo àti asán nínú Johanu orí kẹẹ̀dógún ẹsẹ̀ ìkarùn-ún ó ní èmi ni àjàrà ẹ̀yin ilé ẹ̀ka ẹni tí ó ń gbé inú mi àti èmi nínú rẹ̀ òní yóò so èso ọ̀pọ̀lọpọ̀ nítorí ni yíya ara yín kúrò lọ́dọ̀ mi ẹ kò lè ṣe ohun kan bí a bá fẹ́ jẹ́ ẹni tí ó lè ṣe ohun kan ẹni tí ó ní láárí níwájú olúwa ẹni tí ó ní ọ̀pọ̀lọpọ̀ oore ọ̀fẹ́ níwájú olúwa ìgbésẹ̀ tí a ní láti gbé ni wípé kí a wá sọ̀dọ̀ ọlọ́run nípasẹ̀ Jésù Kristi kí a wọ inú Jésù lọ kí a gbé ìgbésẹ̀ ìrònúpọ̀àdà àti ìgbàgbọ́ kí a ba lè jẹ́ ti ọlọ́run ó ní bí a bá ṣe bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àǹfààní ni yóò jẹ́ tiwa nítorí wípé a ní ìṣọ̀kan pẹ̀lú Jésù Kristi nínú Éfésù orí kejì ẹsẹ̀ ìkẹfà ó sì ti jí wa dìde pẹ̀lú rẹ̀ ó sì ti mú wa wá jókòó pẹ̀lú rẹ̀ nínú àwọn ọ̀run nínú Kristi Jésù ninu Kristi Jesu ajoko nipati emi ninu awon orun e je pe koja awosomo koja awon emi okunkun koja agbara satani ati awon angeli buburu ajoko ninu Kristi ninu awon orun eyi ni anfani wa bi a ba je ti Olorun eyi ni anfani wa bi a ba gba Jesu Kristi gbo eyi ni anfani wa bi a ba ri daju wi pe a ti gbe igbese igbagbo a si ti wo inu Kristi lo nitori be bi o ba ti igba Olorun gbo bi o ba ti wa ninu Jesu Kristi o ye ki o gbe igbese igbagbo loni nitori wi pe eni ti ko ba si ninu Kristi o je asan o je opo ninu Efesu ori keji ese ikejila pe li akoko na eyin wa lai ni Kristi eje ajeji si anfani awon loto Israeli ati alejo si awon majemu ileri ni lai ni ireti lai ni Olorun le aye eni ti o ba wa lai ni Kristi o je eni ti ko ni ireti o je eni ti ko lo Olorun o je eni ti o je pe bi o ba ku a lo sinu orun apadi sugbon bi a ba ti di ti Olowa bi a ba ti di Kristi bi a ba ti gbe igbese igbagbo bi a ba ti ko ese wa sile bi a ba ti gba Jesu Kristi Olowa gbo ti a si mo wi pe oun ni aropo wa oun ni a fi se ebo fun wa oun ni o so wi pe ki Olorun ki o dariji wa nitori eje ti o ta sile fun wa bi a ba ti gbe igbese igbagbo yi a ti di okan pelu Kristi a si ti fi iye wa pamo ninu Kristi pelu Kristi ninu Olorun wo Kolose ori keta Kolose ori keta ese keta nitori eyin ti ku a si ti fi iye yin pamo pelu Kristi ninu Olorun a fi iye wa pamo pelu Kristi ninu Olorun o je wi pe Jesu ni olugbala wa Jesu ni abo wa Jesu ni asaju wa oni o si lo pese aye sile fun wa li orun ati fi wa pamo pelu Kristi ninu Olorun je ke a wo kikun ti ani ninu Kristi kikun ti ani ninu Kristi mo tun ka Kolose ori keji ese ikewa a si ti se yin ni kikun ninu re duro nibe a si ti se yin ni kikun ninu re mo fẹ́ kí o wo àpèjúwe yìí bí a bá rí kànga omi tí a sì ní korobá tí ó jẹ́ wípé ó ṣòfò bí a bá fẹ́ pọn omi tí a fẹ́ kí omi yìí kí ó kúnnu garawa tí a fẹ́ bu omi sí a ó ju korobá tàbí garawa yìí a ó ju sínú kànga ó ṣeéṣe kí korobá yìí kí ó wà lórí kànga nítòótọ́ ó ní ìdàpọ̀ pẹ̀lú kànga yìí ṣùgbọ́n kò ní ẹ̀kúnrẹ́rẹ́ omi ṣùgbọ́n nígbà tí a bá mi korobá yìí tí a jẹ́ kí ó wọ inú omi lọ tí ó wọ inú omi dé ìsàlẹ̀ bí a bá fẹ́ fà á sókè a rí wípé ohun tí a jù sínú kànga ó kún fún omi bákan náà ni kí a tó mọ Kristi kí a tó wà nínú Kristi Kristi jẹ́ Kristi dàbí kànga omi iyè bí o bá rántí nínú Yohánù orí kẹrin Yohánù orí kẹrin nígbà tí Jésù Kristi tí ó ń bá obìnrin kan ara Samaria sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ nípa kànga omi yẹ kí a kà á láti ẹsẹ̀ kẹfà Yohánù orí kẹrin kànga Jákọ́bù sì wà níbẹ̀ nítorí náà bí o ti rẹ Jésù tán nítorí ìrìn rẹ̀ bẹ́ẹ̀ ni ó jókòó létí kànga ó sì jẹ́ ìwọ̀n wákàtí kẹfà ọjọ́ obìnrin kan ara Samaria sì wá láti fa omi Jésù sì wí fún un pé fún mi mu nítorí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ti lọ sí ìlú lọ ra oúnjẹ nígbà náà lé obìnrin ara Samaria náà wí fún un pé èyí ti rí tí ìwọ fi tí ṣe Jù fi ń bèrè ohun mímu lọ́wọ́ mi èmi ẹni tí ṣe obìnrin ara Samaria nítorí tí àwọn Jù kì í bá àwọn ara Samaria lò pọ̀ Jésù dáhùn o si wi fun pe iba se pe iwo mo ebun olorun ati eni ti o wi fun o pe fun mi mu iwo iba si ti bere lowo re ohun iba si fi omi eye fun o obirin na wi fun pe ogbeni iwo ko ni nkan ti iwo fi fa omi be ni kan ga na jin nibo ni iwo gbe ti ri omi iye na ese ketala jesu dahun o wi fun pe eni keni ti o ba mu ninu omi yi orun gbe yo si tun gbe sugbon eni keni ti o ba mu ninu omi ti emi o fi fun orun gbe ki yo gbe mo lai sugbon omi ti emi o fi fun yo di kanga omi ninu re ti yo ma sun si iye aini pekun nihi ni Jesu Kristi ti se apere wipe ohun dabi omi kanga kanga omi wipe bi enikeni ba wa sinu Kristi ki a to mo Kristi a dabi ladugbo tabi bi garawa to sopo a ko ni iye a ko ni alaafia a ko ni idariji a ko ni ireti orun a sopo a ko ni ebun orun ni igbesi aye wa sugbon bi a ba ti wa sinu Kristi ti a ri wa bo inu kanga omi iye o daju wipe a o kun pelu omi iye lati inu Kristi bi o ba pada si Kolose ori keji ese ikewa o ye ki o yi o nisisiyi a si ti se yin ni kikun ninu re nigba ti a ti wo inu Kristi nigba ti a ti je pelu Kristi a ti gbagbo ninu Kristi a ti se wa lokan pelu Kristi nigba ti a ti wo inu Kristi a ni kikun ninu re ohun gbogbo ti o ye ki o je ti wa ninu Kristi ohun ni a fi we omi ti o wa ninu kanga bi a ba gbadura bi a ba gbagbo bi a ba wa pelu Kristi nigba gbogbo a o ni kikun wa ninu re je ki n ka awon ese Olorun fo ki o le yi o daradara ninu Efesu ori kini ese iketa olubukun le Olorun ati baba Jesu Kristi Olowa wa eni ti o ti fi ohun gbogbo eni ti o ti fi gbogbo ibukun emi ninu awon orun bukun wa ninu Kristi eni a n pe ni kikun wa ninu Kristi o ti fi gbogbo ibukun emi a ko fi okan sile ohun gbogbo ti o ye fun wa gege bi igbala ohun gbogbo ti o ye wa gege bi isodi mimo ohun gbogbo ti o ye wa ninu ijoba Olorun gege bi agbara emi mimo ohun gbogbo ti o ye wa gege bi agbara ti o le le arun ati aisan lo ni igbesi aye wa agbara ti tuni sile agbara ti dani ni ide gbogbo re patapata ni a so wipe a ti fun wa ni gbogbo ibukun emi lati inu awon orun ninu Kristi Jesu nitori be o ye ki a mo wipe kikun wa inu Kristi lo wa awon ohun ti o ye ki o je ti wa a o ri won gba ninu Kristi ki a wo Peteru keji ori kini Peteru keji ori kini ese iketa ati ese ikerin ki a ri apejuwe kikun wa ninu Kristi Peteru keji ori kini ese iketa bi agbara re bi Olorun ti fun wa li ohun gbogbo ti se ti iye ati ti iwa bi Olorun nipa imo eni ti o pe wa ninu ogo ati olanla re o n so ni iwe pe gege bi agbara Olorun ti ri o ti fun wa ni ohun gbogbo eyi ni o je kikun wa ninu Kristi bi a ba n fe iwosan ko tun leto fun wa lati lo si idi orisa wipe iwosan wa ninu Kristi bi a ba n fe alaafia ko tun leto fun wa lati lo si iboji tabi sinu aye alaafia wa wa ninu Kristi bi a ba n fe agbara ko tun leto fun wa lati lo si ijinle okunkun tabi awon egbe okunkun nitori wipe agbara ti a nilo o wa ninu Kristi o ti fun wa ni ohun gbogbo ti se ti iye ati ti iwa bi Olorun bi a ba n fe agbara lati bori ese agbara lati gbe igbesi aye ododo agbara lati ni iwa mimo ohun gbogbo ti o ye wa ohun gbogbo ti o pese wa sile ti o mura wa sile fun orun rere ati fi won fun wa ninu Kristi tun wo lekan si bi agbara re bi Olorun ti fun wa li ohun gbogbo ti se ti iye ati ti iwa bi Olorun nipa imo eni ti o pe wa nipa ogo ati olanla re ese ikerin nipa eyi ti o ti fi awon ileri re ti o tobi pupo ti o si se iye bi iye fun wa o ti fi awon ileri ti o tobi pupo ati awon ileri ti o se iye bi iye o ti fi won fun wa pe nipa awon ileri wonyi wi pe nipa iwonyi ni ki eyin ki o le di alabapin ninu iwa Olorun nigba ti eyin ba ti yo kuro ninu ibaje tin be ninu aye nipa ife kufe awon ese oro Olorun wonyi won je ki o ye wa wi pe Tito wa o wa ninu Kristi wi pe anito ati aniseku nipa ti emi ati nipa ti ara wi pe o wa ninu Kristi ki a kunkun so wi pe ohun gbogbo ti a nilo nipa ti ara nipa ti emi gbogbo nkan wonyi ni a ti pese sile fun wa nitori wi pe kikun wa wa ninu Kristi ki a mu won ni okookan igbala wa je pipe ninu Kristi ko si omiran ti eniyan le se tabi ti angeli le se tabi ti Mose ti o ti koja lo tabi elomiran ti nbo wa ti o le se nipa igbala wa kiki wo pe ki a ronu pada ki a gba Jesu Kristi lo agbo a o si gba wala nitori be je ki o ye o wi pe igbala wa ninu Kristi bi o ba gbadura bi o ba ko ese sile bi o ba gba Jesu Kristi lo agbo a o gba okan re la ki se be ni kan soso a ri wo pe leyin igba ti a ba ti ni igbala iwa mimo Isodi mimo ni a ti pese sile fun wa ninu Kristi Jesu eje re ni ma so ni di mimo eje re ni ma mu ki okan wa ki o funfun lawlaw ninu Efesu ori karun ese iketadinlogbon ki ohun ki o le mu wa sodo ara re bi ijo ti o li ogo li aini abawon tabi alebu kan tabi iru nkan ba won ni ṣùgbọ́n ki o le je mimo ati aini alaini aboku wi pe bi e ba fe isodi mimo wi pe ki okan wa emi wa inu wa ki o di mimo patapata ari wi pe ninu Kristi ni awon nkan wonyi ni won je ti wa wi pe a le so wa di mimo bi a ba so Olorun wa nipa igbagbo ninu Kristi ki se be ni kan soso bi e ba n fi agbara agbara ti emi a sọ fún wa wípé ẹ̀yin ò gba agbára nígbà tí ẹ̀mí mímọ́ bá bà lé yín agbára fún iṣẹ́ ìsìn Ọlọ́run yóò jẹ́ tiwa bí a bá tọ Ọlọ́run wá nípasẹ̀ Jésù Kristi bí ó bá jẹ́ wípé a ní àìsàn ní àgọ́ ara wa ó yẹ kí a mọ̀ wípé nípa ìná Kristi ni a mú wa láradá nítorí bẹ́ẹ̀ bí a bá wá sí ẹsẹ̀ àgbélébùú tí a sì sọ fún Ọlọ́run wípé a ń fẹ́ kí gbogbo àìsàn kí ó kúrò ní ìgbésí ayé wa bí a bá gba Ọlọ́run gbọ́ ó dájú pé a ó mú wa láradá bí ó sì jẹ́ wípé a ń fẹ́ ìpèsè ní ìgbésí ayé wa ohun gbogbo tí ó yẹ fún wa ohun gbogbo tí ó yẹ wá ni a ti fi pamọ́ nínú Kristi fún olúkúlùkù wa nínú Filipi orí kẹrin ẹsẹ̀ ìkọkàndínlógún ṣùgbọ́n Ọlọ́run mi yóò pèsè ní kíkún fún gbogbo àìní yín gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ nínú ògo nínú Kristi Jésù ohun tí a lè láti mọ̀ ni wípé ìbáṣe ìgbàlà ni inú Kristi nìkan lè a ti lè rí tàbí ìsọdi mímọ́ nípasẹ̀ Kristi nìkan ṣoṣo la ti lè rí tàbí agbára ẹ̀mí mímọ́ nípasẹ̀ Kristi nìkan ṣoṣo la ti lè rí tàbí à ń fẹ́ ìwòsàn ni bí a bá gbàdúrà ní orúkọ Jésù a ó rí tàbí à ń fẹ́ ìpèsè ní ìgbésí ayé wa wípé Ọlọ́run yóò pèsè ní kíkún fún gbogbo àìní wa nínú gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ nínú ògo nípasẹ̀ Kristi tàbí nínú Kristi ó yẹ kí ó yé wa wípé ohun gbogbo tí Ọlọ́run rí wípé a nílò nínú ayé àti ní ayérayé ni a ti fi pamọ́ fún wa nínú Kristi báwo ni kíkún yìí báwo ni ó ṣe lè jẹ́ tiwa èyí ni ó mú wa lọ sí àkòrí kẹta kí a wo Kólósè lẹ́ẹ̀kan sí orí kejì ẹsẹ̀ ìkẹwàá a sì ti ṣe yín ní kíkún nínú rẹ̀ a sì ti ṣe yín ní kíkún nínú rẹ̀. Kí ó yé wa wípé ọ̀pọ̀lọpọ̀ ni ó máa ń lọ sí ilé ìsìn tí wọ́n sì ti ń lọ láti ìgbà èwe fún ọjọ́ pípẹ́, ṣùgbọ́n tí ó jẹ́ wípé ìgbàlà Kristi kò jẹ́ tiwọn. Síbẹ̀síbẹ̀, a fi yé wa wípé a ti ṣe wá ní kíkún nínú rẹ̀. Àwọn mìíràn pàápàá wọ́n wá sí ìjọ wa níhìn-ín, ṣùgbọ́n kíkún nínú Kristi. Gbogbo ìbùkún àtọ̀run wá nínú Kristi kò jẹ́ tiwọn. Kí ni ṣe? Ohun tí ó fà á ni wípé wọn kò ní ìmọ̀ àwọn ohun tí ó yẹ kí ó jẹ́ tiwa. Wọn kò sì lè gbàdúrà àgbáyọrí kí wọn kí ó ní sùúrù títí a ó fi bùkún wọn láti òkè wá. Tàbí ó jẹ́ wípé wọ́n jẹ́ ọ̀lẹ, wọ́n ṣe ìmẹ́lẹ́ nínú àdúrà gbígbà, tàbí kí ó jẹ́ wípé àìgbọ́ràn wà ní ìgbésí ayé wọn. Ṣùgbọ́n bí a bá lè mú àìgbọ́ràn kúrò, kí a mú ẹ̀ṣẹ̀ kúrò, kí a mú ìmẹ́lẹ́ nípa ti àdúrà gbígbà, kí a mú kúrò, kí a sì ní ìmọ̀ tí ó péye nínú ọ̀rọ̀ Ọlọ́run, ó dájú wípé àwọn ohun tí ó yẹ kí ó jẹ́ tiwa nínú Kristi, a ó fi wọ́n fún wa, nítorí a ti ṣe yín ní kíkún nínú rẹ̀. Kí ni ohun tí a lè fi èyí wé, tàbí kí ni a rí èyí sí nígbà tí a ti ṣe wá ní kíkún nínú rẹ̀? Tí ó jẹ́ wípé ohun gbogbo ìbùkún ọ̀run ó yẹ kí ó jẹ́ tiwa. Báwo ni ó yẹ kí a ti máa gbàdúrà? Jẹ́ kí a wo Jòhánù orí 14 láti ẹsẹ̀ 13. Ohunkóhun tí ẹ̀yin bá sì béèrè ní orúkọ mi, ìbáṣe ìgbàlà, ohunkóhun tí ẹ̀yin bá sì béèrè ní orúkọ mi, ìdáríjì ẹ̀ṣẹ̀ ni, ìrètí ọ̀run ni, ìyè àìnípẹ̀kun ni, ohunkóhun tí ẹ̀yin bá sì béèrè ní orúkọ mi, òun náà lèmi ó ṣe, kí a lè yin babalógo nínú ọmọ. Ó ń sọ fún wa wípé bí ó bá jẹ́ wípé a rí pé nínú ọkàn wa a kò sí sọ wa di mímọ́, a rí pé nínú ọkàn wa gbòǹgbò ẹ̀ṣẹ̀ sì wà níbẹ̀, síbẹ̀ a rí pé nínú ọkàn wa nígbà mìíràn bí ènìyàn bá ṣẹ̀ wá, ẹ̀tanú máa ń wá sínú ọkàn wa. Ó máa ń dàbí ẹni pé bí a kò tilẹ̀ gbẹ̀san, ẹ̀mí àti gbẹ̀san, èrò àti gbẹ̀san, ó máa ń pọ̀ jọjọ nínú ọkàn wa. Ó ní bí a bá béèrè lọ́wọ́ Ọlọ́run wípé kí ó sọ wá di mímọ́, nítorí ohunkóhun tí ẹ̀yin bá sì béèrè lé orúkọ mi, òun náà lèmi yóò ṣe. Bí o bá fẹ́ di ẹni tí ó ní ìsọ̀dí mímọ́, ẹni tí ó ní ìwà mímọ́, ẹni tí ó ní òdodo, ẹni tí ó jẹ́ wípé ìgbésí ayé rẹ yóò dàbí ti Kristi nínú àti lóde, o lè béèrè lọ́wọ́ Ọlọ́run. Ohunkóhun tí ẹ̀yin bá sì béèrè lórúkọ mi, òun náà lé èmi ó ṣe. Bí a bá ń sọ pé ohunkóhun tí ẹ̀yin bá béèrè lórúkọ mi, àwọn mìíràn ìwòsàn nìkan ṣoṣo ni wọ́n máa ń béèrè, àwọn mìíràn ìdáǹde nìkan ṣoṣo ni wọ́n máa ń béèrè. Wọn kì í béèrè wípé kí a fún wọn ní ìgbàlà, kí a lè pèsè wọn sílẹ̀ fún ọ̀run, kí a lè pèsè wọn sílẹ̀ fún bíbọ̀ Kristi. Ó yẹ kí a mọ̀ wípé ìgbàlà ju ìwòsàn lọ, ó yẹ kí a mọ̀ wípé ìsọdi mímọ́ ó ju ìwòsàn lọ, ó yẹ kí a mọ̀ wípé bí agbára Ọlọ́run, agbára ẹ̀mí Ọlọ́run, bí ó bá sọ̀kalẹ̀ sí ìgbésí ayé wa pẹ̀lú iná ẹ̀mí tí ó jó àwọn nǹkan tí kò níláárí ní ìgbésí ayé wa, ó yẹ kí a mọ̀ wípé ìfikún ni agbára ẹ̀mí Ọlọ́run, ó ju àwọn nǹkan kéékèèké mìíràn tí a máa ń béèrè lọ. Ohunkóhun tí ẹ̀yin bá béèrè bí orúkọ mi, ìbáṣe ìgbàlà, ìbáṣe ìsọ̀dí mímọ́, ìbáṣe ìfi agbára ẹ̀mí Ọlọ́run kún ni, ó ní òun náà lèmi ó ṣe. Bí ó bá sì jẹ́ ìwòsàn, ó ní èmi ó ṣe é. Bí ó bá jẹ́ ìdáǹde, ó ní èmi ó ṣe é. Bí ó bá jẹ́ pé kí a pèsè fún àìní rẹ, ó ní èmi ó ṣe é, òun náà lèmi ó ṣe. Kí a lè yin babalógo nínú ọmọ, nínú ẹsẹ̀ 14, bí ẹ̀yin bá béèrè ohunkóhun, ìgbàlà ni ohunkóhun, ìsọ̀dí mímọ́ ni ohunkóhun, agbára ẹ̀mí Ọlọ́run ní ìgbésí ayé rẹ ni ohunkóhun, oore ọ̀fẹ́ ju bẹ́ẹ̀ lọ tí ó fi lè máa gbé ìgbésí ayé aṣẹ́gun lórí ẹ̀ṣẹ̀. Bí ẹ̀yin bá béèrè ohunkóhun lé orúkọ mi, èmi ó ṣe é. Ní Jòhánù orí 15 ẹsẹ̀ 7, Jòhánù orí 15 ẹsẹ̀ 7, bí ẹ̀yin bá ń gbé inú mi, tí ọ̀rọ̀ mi bá sì ń gbé inú yín, ẹ ó béèrè ohunkóhun tí ẹ bá fẹ́, a ó sì ṣe é fún yín. Bí Ọlọ́run bá fún wa ní àǹfààní tí ó tóbi tó báyìí, wípé a lè béèrè ohunkóhun tí a bá fẹ́, tí a sì rí wípé ìní lọ́run, ààyè lọ́run, ilé ògo lókè, wípé ó ju tọ́rọ́ kọ́bọ̀ tí a máa ń béèrè lọ, èéṣe tí a kò fi béèrè lọ́wọ́ Ọlọ́run wípé nígbà tí a bá pa ojú dé ní ikú,
1: wípé a fẹ́ rí Ọlọ́run, a fẹ́ rí Jésù Kristì lójúkojú. Èéṣe bí a bá mọ̀ wípé láti dé ọ̀run, láti jókòó lórí ìtẹ́ pẹ̀lú Jésù Kristì, láti ní àlàáfíà nínú ọkàn wa, kí a sì rúfẹ́ àti gbogbo ìdálẹ́bi àti mú kúrò. Bí a bá mọ̀ wípé àwọn nǹkan wọ̀nyí ṣe iyebíye ìgbàlà ẹ̀mí wa, wípé òun ní ọ̀rọ̀ tí ó tóbi jù, tí ó pọ̀ jù, èéṣe tí a kò fi béèrè lọ́wọ́ Ọlọ́run. Bí a bá mọ̀ wípé ìsọ̀dí mímọ́ ni ohun tó ṣe pàtàkì tí ó lè fi rí ojú Ọlọ́run, nítorí ó wípé láì sí ìwà mímọ́ kò sí ẹni tí yóò rí Ọlọ́run. Bí a bá mọ̀ wípé a ti pèsè rẹ̀ sílẹ̀ fún wa, wípé àǹfààní wa ni, ogún àti ìní wa ni láti ní ìsọdi mímọ́, èéṣe tí a kò fi béèrè lọ́wọ́ Ọlọ́run. Bí a bá mọ̀ wípé a jẹ́ aláìlágbára, wípé àfi bí agbára ẹ̀mí Ọlọ́run bí ó bá wá sí ìgbésí ayé wa, kí ó sọ wá jí, kí ó fi iná ẹ̀mí, kí ó fi jó gbogbo ohun tí kò ní lárí ní ìgbésí ayé wa, kí ó fún wa ní agbára àti gbàdúrà, agbára láti di ìlérí Ọlọ́run mú, agbára láti dúró tiri nínú inú níbíni, agbára láti ṣe àṣepé àṣeyè iṣẹ́ ìsìn onígbàgbọ́. Bí a bá rí wípé a jẹ́ aláìlágbára, a jẹ́ ẹni tí ó ní ìrẹ̀wẹ̀sì, pé a kò ní ìtara tí ó yẹ kí a ní, tí a sì mọ̀ wípé bí iná ẹ̀mí Ọlọ́run bí ó bá sọ̀kalẹ̀ lé wa lórí, bí agbára ẹ̀mí Ọlọ́run bí ó bá sọ̀kalẹ̀ lé wa lórí, wípé gbogbo àìgbàgbọ́ ni yóò pòórá, gbogbo ìrẹ̀wẹ̀sì ni yóò fò lọ, gbogbo kí a máa sùn nínú àdúrà ni yóò fò lọ, àti wípé gbogbo àìlè dúró ti Ọlọ́run ni yóò sá lọ ní ìgbésí ayé wa. Èéṣe tí a kò fi béèrè wípé à ń fi agbára Ọlọ́run, à ń fi agbára Ọlọ́run. Bí a bá ti gba ọkàn wa là, bí a bá ti sọ wá di mímọ́ wípé à ń fẹ́ agbára ìfikúnni agbára Ọlọ́run, èéṣe tí a kò fi béèrè, ó ní bí ẹ̀yin bá ń gbé inú mi, tí ọ̀rọ̀ mi sì ń gbé inú yín, ẹ ó béèrè ohunkóhun tí ẹ bá fẹ́, a ó sì ṣe é fún yín. Ó yẹ kí a mọ̀ wípé ohun gbogbo ni ó ti ṣe tán, ohun gbogbo ni Jésù Kristì ni ó ti rà fún wa, ni ó ti pèsè fún wa. Nínú Rómù orí kẹjọ ẹsẹ̀ 22, ẹni tí kò dá ọmọ òun ti kára rẹ̀ sí, ṣùgbọ́n tí ó jọ̀wọ́ rẹ̀ lọ́wọ́ fún gbogbo wa yóò ha ti ṣe, tí kì yóò fún wa ní ohun gbogbo pẹ̀lú rẹ̀ lọ́fẹ̀ẹ́. Ọ̀fẹ́ nìgbàlà kì í ṣe wípé à ń fẹ́ owó láti ra ìgbàlà Ọlọ́run, yóò fún wa ní ohun gbogbo lọ́fẹ̀ẹ́. Òun fẹ́ ìsọdi mímọ́ ni, ọ̀fẹ́ ni. Òun fẹ́ agbára ẹ̀mí ní ìgbésí ayé rẹ, ọ̀fẹ́ ni. Òun fẹ́ kí agbára ẹ̀mí Ọlọ́run kí ó wá ta ọ́ jí, kí ó wá sọ ọ́ jí, ọ̀fẹ́ là ń gbà á lọ́wọ́ Ọlọ́run. Òun fẹ́ ìwòsàn ni, ọ̀fẹ́ là ń gbà á lọ́wọ́ Ọlọ́run. Tàbí òun fẹ́ ìdánisílẹ̀ lọ́wọ́ àwọn ẹ̀mí òkùnkùn tí ó na olóró, ọ̀fẹ́ là ń gbà á ìbùkún ọ̀run yanturu ní ìgbésí ayé rẹ lòun fẹ́ ni. Ó ní Ọlọ́run fúnra rẹ̀ tí kò dá ọmọ rẹ̀ sí, ṣùgbọ́n tí ó jọ̀wọ́ rẹ̀ lọ́wọ́ fún gbogbo wa láti kó ẹ̀ṣẹ̀ wa lọ, òun kì yóò ha fún wa ní ohun gbogbo pẹ̀lú Kristì lọ́fẹ̀ẹ́. Ó yẹ kí a mọ̀ wípé lọ́fẹ̀ẹ́ ni ohun gbogbo tí Ọlọ́run fẹ́ láti ṣe fún wa. Kí a tó gbàdúrà, ẹ jẹ́ kí a wo ìfihàn orí kọkànlélógún láti ẹsẹ̀ 6. Ó sì wé fún mi pé ó parí. Ṣé o rántí àwọn ọ̀rọ̀ wọ̀nyí lórí igi àgbélébò? Òun la tún sọ níhìn-ín, èmi ni Alpha àti Omega, ìpilẹ̀ṣẹ̀ àti òpin. Èmi ó sì fi omi fún ẹni tí òǹgbẹ ń gbẹ láti orísun omi iyì lọ́fẹ̀ẹ́, rántí wípé ọ̀fẹ́ ni ìgbàlà, ọ̀fẹ́ ni ìsọdi mímọ́, ọ̀fẹ́ ni agbára ẹ̀mí Ọlọ́run àtòkèwá, ọ̀fẹ́ ni ìsọjí, ọ̀fẹ́ ni ìwòsàn, rántí wípé ọ̀fẹ́ ni ìdáǹdè, rántí pé gbogbo ìbùkún ẹ̀mí láti ọ̀run wá ọ̀fẹ́ ni. Ẹni tí ó bá sì ṣẹ́gun ni yóò jogún nǹkan wọ̀nyí. Èmi ó sì máa jẹ́ Ọlọ́run rẹ̀, òun ó sì máa jẹ́ ọmọ mi. Ẹni tí ó bá sì ṣẹ́gun yóò jogún nǹkan wọ̀nyí. À ń sọ nípa wípé nígbà tí a bá dé ọ̀run, ọ̀pọ̀lọpọ̀ ogún àti ìní ni yóò jẹ́ tiwa, nítorí wípé a wà nínú Kristì. Ìgbà yìí gan ni a ó rí ẹ̀kúnrẹ́rẹ́ ìtumọ̀ ohun tí a ń sọ fún wa nínú Kólósè 2:10, wípé àti ṣe yín ní kíkún nínú rẹ̀. Lẹ́sẹ̀kẹsẹ̀ tí a bá bá Jésù pàdé ni a bẹ̀rẹ̀ sí ní tán kíkún inú Kristì wò. Bí a bá ti jinlẹ̀ jù bẹ́ẹ̀ lọ, ti a ni isori mo a o tun ma so jijin ife ati gbigboro ife olorun ju be lo a o tun ma so kikun ninu kristi a ma to ju be lo ti a ba tin fun ni agbara mi olorun a o tun ma to ju be lo nigba ti o ba ya ti a ba gba wa soke ti a ba pa alada ti a ba ri jesu kristi loju koju ti a ba mu wa lo si orun ti a se je ki a wa ni orun titi lai pelu olorun nigba yi gan ni o ri ijile gbigboro ati giga ati ibu ohun ti o je wipe ati se wa ni pipe ati ni kikun ninu re nisisiyi a le dide duro lori ese wa lati le to ebon run wo a le dide duro lori ese wa lati le gbadura lati so fun olorun wipe gba ti ati se wa ni kikun ninu kristi e se ti a fi se bi talaka e se ti a fi se bi eni ti o lo olorun e se ti a fi se bi eni pe ko si ibukun lati oke wa e se ti a fi se bi eni wipe igbala ko si mo tabi isodi mo ko si mo tabi agbara olorun ko si mo e je ki a dide e je ki a gbadura e je ki a so fun olorun wipe ohun gbogbo ti a ti pese sile fun wa nipa iku jesu kristi lori igi agbelebo wipe yo je ti wa o fe igbala ni tire ni bi o ba le bere o fe isodi mo ni tire ni bi o ba le gbadura o n fi agbara emi olorun lati oke wa ki o so kale le olori ni ti re ni bi o ba le duro ti olorun ki o se gbadura ti ti agbara yio fi so kale o n fe ibukun atorun wa o n fe iwosan ni ohunkohun ti ibaje ati se wa ni kikun ninu re ti wa ni wipe ki a gbagbo ki a di ileri olorun mu ki a gbadura o daju wipe yio bo ti wa.

ó jẹ́ ẹni tí ń kọ ilé láì ní ìpìlẹ̀. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí a mọ̀ wípé ohun àkọ́kọ́ láti ṣe òun ni kí a mọ̀ Jésù. A lè mọ orin kọ, bí a kò bá mọ̀ Jésù, a ò tíì ní ìgbàlà. A lè máa ṣọ́wọ̀, bí a kò bá mọ̀ Jésù, a kò ní ìgbàlà. A lè mọ Bíbélì kà, bí a kò bá mọ̀ Jésù, a kò ní ìgbàlà. Ó tilẹ̀ ṣeéṣe kí a mọ àwọn díẹ̀ nínú àwọn ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, bí a kò bá mọ Jésù, a kò ní ìgbàlà. Ó dàbí ẹni tí ń kọ ilé láì kọ́kọ́ fi ìpìlẹ̀ ilé lélẹ̀. Nítorí bẹ́ẹ̀, ohun tí ó ṣe pàtàkì tí ó ṣe dandan fún olúkúlùkù wa ni pé bí a ti ń wá, bí a ti ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, kí a kọ́kọ́ rí wípé a mọ Jésù gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà wa. A ní láti gbé Jésù sókè gẹ́gẹ́ bí ọ̀dọ́ àgùntàn Ọlọ́run tí ó kó ẹ̀ṣẹ̀ ayé lọ. Wo Jòhánù orí kìíní, Jòhánù orí kìíní ẹsẹ̀ 21 ní ijọ́ kejì. Jòhánù rí Jésù ń bọ̀ wá sọ́dọ̀ rẹ̀, ó wí pé, wò ó ọ̀dọ́ àgùntàn Ọlọ́run, ẹni tí ó kó ẹ̀ṣẹ̀ ayé lọ. Èyí ni ohun àkọ́kọ́ tí Jésù ní láti ṣe ní ìgbésí ayé wa. Èyí ni ohun àkọ́kọ́ tí a ní láti mọ Jésù Kristi fún ní ìgbésí ayé wa. Bí o bá jẹ́ olóòótọ́, o mọ̀ wípé nínú ẹ̀ṣẹ̀ lẹ bí ọ, nínú ẹ̀ṣẹ̀ lẹ sì lóyún rẹ. Bí o bá jẹ́ olóòótọ́, o mọ̀ wípé ẹ̀ṣẹ̀ rẹ pọ̀ tó bẹ́ẹ̀ tí a kò lè kà wọ́n ní iye. Bí o bá jẹ́ olóòótọ́, o mọ̀ wípé ẹ̀mí Ọlọ́run dá ọ lẹ́bi nínú ọkàn rẹ wípé o jẹ́ ẹlẹ́ṣẹ̀ nípa ọ̀rọ̀ ẹnu rẹ, nípa ìṣe ọwọ́ rẹ, nípa àwọn nǹkan tí o máa ń sọ tàbí tí o máa ń ṣe. O mọ̀ wípé o jẹ́ ẹlẹ́ṣẹ̀, a sì sọ fún wa wípé ẹlẹ́ṣẹ̀ kò lè rí ògo Olúwa, kò lè rí ojú Olúwa. Wípé bí àwọn ẹ̀ṣẹ̀ yìí bá wà síbẹ̀ tí o kò ní ìdáríjì, tí o kò ní ìgbàlà, kò ṣeé ṣe fún ọ láti bá Ọlọ́run gbé ní ayérayé. Nítorí bẹ́ẹ̀, ohun tí ó ṣe pàtàkì, ohun tí ó jẹ́ ohun àkọ́kọ́ àìgbọdọ̀ má ṣe ni wípé kí o mọ Jésù gẹ́gẹ́ bí ẹni tí ó dáríjì ọ, gẹ́gẹ́ bí ẹni tí ó ra ọ padà, gẹ́gẹ́ bí ẹni tí ó kó ẹ̀ṣẹ̀ rẹ lọ, gẹ́gẹ́ bí ẹni tí ó ti mú àwọn ẹ̀ṣẹ̀ wọn jìnà réré sí ọ tí a kò ní rántí wọn nípa rẹ mọ́. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí a tẹjú mọ́ Jésù, kí a mọ̀ wípé òun ni ẹni tí ó jẹ́ olùgbàlà àti olùràpadà wa. Ó yẹ kí a máa jẹ́ kó yé wa nígbà gbogbo wípé Ọlọ́run dènìyàn ni Jésù Kristì. Ó ti wà pẹ̀lú Ọlọ́run Bàbá láti àtètèkọ́ṣe, láti ayérayé, ṣùgbọ́n ó wá, ó dènìyàn nítorí tiwa. Ó gbé àgọ́ ènìyàn wọ̀, ó sì wá jẹ́ olùràpadà fún wa. Ó yẹ kí a mọ̀ wípé nípa ìrúbọ rẹ̀ àti nípa ìlàjà tí ó ṣe láàrin ènìyàn àti Ọlọ́run ni a fi lè bá Ọlọ́run lájà. Ó yẹ kí a tẹnu mọ́ wípé ikú Jésù Kristì, òun ni ó gba ìyá wa jẹ, òun ni ó gba ikú wa kú, òun ni ó sì ṣe ìrúbọ tí ó jẹ́ ìtẹ́wọ́gbà fún wa. Àti wípé nípa ikú rẹ̀ yìí lórí igi àgbélébó àti ẹ̀jẹ̀ rẹ̀ iyebíye tí ó ta sílẹ̀ fún wa ni a fi lè dá wa láre nípa ìgbàgbọ́ nínú rẹ̀. Bí a kò bá mọ nǹkan wọ̀nyí, ó jẹ́ wípé ilé ìsìn tí a ń wá, a kò tíì fi ìpìlẹ̀ lélẹ̀. Bí a kò bá mọ nǹkan wọ̀nyí, ó jẹ́ wípé ìsìn tí a ń sìn kò ní gbòǹgbò, kò sì ní ìtakùn tí ó lè gbé wa ró ní ọjọ́ ìkẹyìn. Gbogbo wa ni ẹ̀ṣẹ̀ ti parun, ni ẹ̀ṣẹ̀ ti ba ayé rẹ̀ jẹ́. Ṣùgbọ́n nígbà tí Kristì wá, tí ó kú fún wa, èyí ni ó fi ṣe ọ̀nà àti ètò láti rà wá padà nígbà tí a bá ronú pọ̀adà, tí a sì gbàgbọ́ nínú Jésù Kristì. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, a gbọ́dọ̀ máa kéde rẹ̀ lóòrèkóòrè wípé Jésù Kristì ni olùgbàlà kan ṣoṣo. Kí a mọ̀ wípé òun ni ó wá láti gbà wá kúrò nínú ẹ̀ṣẹ̀ wa. Nígbà gbogbo ni ó yẹ kí a máa sọ, nítorí kíni? Nítorí wípé àwọn tí ó ń wá sínú ìjọ gẹ́gẹ́ bí ẹni tí ó wá ní àkọ́kọ́, ó yẹ kí wọn kí ó mọ̀ wípé a ní láti gbà wá là kúrò nínú ẹ̀ṣẹ̀ wa. Nínú Matthew orí kìíní ẹsẹ̀ 21, Matthew orí kìíní ẹsẹ̀ 21, yóò sì bí ọmọkùnrin kan, Jésù ni ìwọ ó pe orúkọ rẹ̀, nítorí òun ni yóò gba àwọn ènìyàn rẹ̀ là kúrò nínú ẹ̀ṣẹ̀ wọn. Ìgbà gbogbo ló yẹ kí a máa kéde èyí, ló yẹ kí a máa sọ létí àwọn tí ó ń wá sínú ìjọ wípé a ní láti ní ìgbàlà, a ní láti gbà kúrò nínú ẹ̀ṣẹ̀ wa, a ní láti ní ìdáríjì lọ́dọ̀ Ọlọ́run, a ní láti lè gbé ìgbésí ayé tí ó borí ẹ̀ṣẹ̀. Ó yẹ kí a sì tún máa kéde rẹ̀ ní ìgbà gbogbo wípé

jùlọ. Àwa síwájú yín nísinsìnyí láti tẹ́tí sí ẹ láti gbọ́ ọ̀rọ̀ yín. À ń bẹ̀bẹ̀ wípé ẹ ó bá wa sọ̀rọ̀. Àti wípé ohun gbogbo tí ó jẹ́ ìdíwọ́ tàbí ìdènà láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, láti ní òye ọ̀rọ̀ Ọlọ́run, àti láti jẹ́ kí ẹ kọ̀ọ̀kan wọ̀nyí sí ọkàn wa. Ẹ bá wa mú àwọn ìdíwọ́ wọ̀nyí kúrò ní orúkọ Jésù. À ń bẹ̀yìn wípé gbogbo ọkàn tí ń rìn kiri, gbogbo ọkàn tí kìí lè dúró, tí kìí lè farabalẹ̀ láti ní òye ọ̀rọ̀ yín, ẹ bá wọn wí. Ẹ mú ọ kúrò nínú wa lórúkọ Jésù. Ẹ ṣàánú fún wa. Bí a ó ti máa ṣí ìwé mímọ́, ẹ là wá lójú, ẹ ṣe wa ní iyè, kí òye kí ó lè yé wa. Kí a lè mọ bí a ti gbàdúrà, kí a lè mọ bí a ti wá ojú Ọlọ́run, kí a sì lè ní àwọn ohun àmúyẹ láti lè wà ní ìrẹ́pọ̀ àti ìdàpọ̀ pẹ̀lú yín ní ayé yìí àti ní ayé tí ń bọ̀. A dúpẹ́ pé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ẹ jẹ́ kí a wo ìwé òwe orí kẹrin ẹsẹ̀ ìkẹtàlélógún. Ju gbogbo ohun ìpamọ́, pa àyà rẹ mọ́, nítorí pé láti inú rẹ̀ ni orísun iyì. Ju gbogbo ohun ìpamọ́, pa àyà rẹ mọ́, ìkànnà níbi a bá sọ wípé pa ọkàn rẹ mọ́, nítorí pé láti inú rẹ̀, láti inú àyà tàbí láti inú ọkàn ni orísun iyì. Lónìí a ń sọ̀rọ̀ lórí iṣẹ́ ìyanu nínú ọkàn ènìyàn. Iṣẹ́ ìyanu nínú ọkàn ènìyàn. Ìwé òwe orí kẹtàlélógún. Ìwé òwe orí kẹtàlélógún ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n. Ọmọ mi, fi àyà rẹ fún mi, kí o sì jẹ́ kí ojú rẹ kí ó ní inú dídùn sí ọ̀nà mi. Àwọn ẹsẹ̀ méjì tí mo kà fún ọ yìí, wọ́n sọ̀rọ̀ nípa àyà tàbí nípa ọkàn ènìyàn tàbí nípa inú ènìyàn. Àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni kò mọ̀ wípé ọkàn wa ó ṣe iyebíye níwájú Ọlọ́run. Wọn kò mọ̀ wípé àwọn nǹkan tí a ń rò láti inú, àwọn ìṣe wa gbogbo ó ń wá láti inú. Àwọn ẹlòmíràn wọn kì í rò wípé a nílò iṣẹ́ ìyanu nínú ọkàn, nínú àyà ẹ̀dá. Wọ́n máa ń rò wípé bí a bá ti tọ́jú ìwà òde ara, ọ̀rọ̀ sísọ lẹ́nu, tàbí aṣọ wíwọ̀, tàbí ìrìn, bí a bá lè ṣe àkọ̀wé àwọn ohun tí àwọn ẹlòmíràn ń ṣe, bí a bá sì ti fi àwọn ìgbé ayé wa tí a ń rí lójúkojú, bí a bá ti fi wọ́n ṣètò, wọ́n rò wípé èyí ti tó. Àwọn oníwàásù pàápàá ọ̀pọ̀lọpọ̀ wọn, ó ṣeéṣe oníwàásù ní àwọn ìjọ ẹlẹ́yàmẹ̀yà káàkiri, ni wọ́n máa ń ṣe àṣìṣe yìí tí wọ́n máa ń rò wípé bí ẹnìkan bá ti ní ìwà ọmọlúàbí, wípé irú ìwà bẹ́ẹ̀ ó ti tó láì ní ìyípadà ọkàn, ìyípadà àyà. Ṣùgbọ́n ohun tí Ọlọ́run jẹ́ kó di mọ̀ fún wa ni wípé ohun tí ó ṣe pàtàkì níwájú òun, òun ni bí ọkàn wa ti rí, òun ni bí àyà wa ti rí, àti wípé a ti ní iṣẹ́ ìyanu ti ìyípadà ọkàn, ti ìyípadà àyà. Bí kì í bá ṣe bẹ́ẹ̀, a ó rí wípé gbogbo ohun tí a ń ṣe kò ní lè jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Olúwa. Nínú òwe tí mo kà fún ọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, orí kẹrin ẹsẹ̀ ìkẹtàlélógún ni ó ń sọ wípé ju gbogbo ohun ìpamọ́, pa àyà rẹ mọ́, pa ọkàn rẹ mọ́, nítorí pé láti inú rẹ̀ wá ni orísun iyì. Èyí jẹ́ wípé gbogbo ohun tí a ń ṣe nínú wa, gbogbo ohun tí a ń ṣe ní ìgbésí ayé wa, wọ́n ń wá láti inú ọkàn. Èyí ni Jésù Kristì ń sọ nínú Matthew orí kejìlá. Matthew orí kejìlá láti ẹsẹ̀ ìkẹrìnlélọ́gbọ̀n. Ẹ̀yin ọmọ paramọ́lẹ̀, ẹ̀yin tí ṣe ènìyàn búburú, yóò ti ṣe lè sọ̀rọ̀ rere, nítorí nínú ọ̀pọ̀lọpọ̀

0: láéláé tàbí ní májẹ̀mú titun ni wípé olúwa fi ọ̀rọ̀ rẹ̀ sí wọn lé ẹnu. Ní ìgbàkúùgbà ni a máa ń rí wípé àwọn wòlíì yìí àwọn tí a kà nípa rẹ̀ ní bíbélì kí wọn kí ó tún sọ ohunkóhun wọn máa ń gba ọ̀rọ̀ láti ẹnu olúwa wá. Bí àwa pàápàá bí a bá ṣe báyìí bí a bá rí wípé kí a tó sọ ohunkóhun àwọ̀ inú bíbélì àwọ̀ inú ọ̀rọ̀ ọlọ́run a rí wípé ohun tí a ń sọ kì í ṣe wípé a ń sọ nípa ti àìgbàgbọ́ a ń sọ nípa ti ìnira tí a ní a ń sọ nípa ti àìlera tí ó wà ní àgọ́ ara wa ṣùgbọ́n a ń sọ nípa èyí tí a gbà láti ẹnu olúwa bí a bá ṣe bẹ́ẹ̀ èyí jẹ́ wípé ọ̀rọ̀ tí a sọ yìí nítorí pé ó jẹ́ ọ̀rọ̀ olúwa ó jẹ́ ọ̀rọ̀ tí ó ti ti ẹnu olúwa jáde kí a tó sọ ọ́ jáde lé ẹnu tiwa a ó rí wípé agbára àṣẹ yóò wà nínú ọ̀rọ̀ náà wọ ìwé jóòbù orí kejìlélógún.
1: Ìwé jóòbù orí kejìlélógún ẹsẹ ìkejìlélógún èmi bẹ̀ ọ́ gba òfin láti ẹnu rẹ̀ wá kí o sì to ọ̀rọ̀ rẹ̀ sí àyà rẹ̀ èmi bẹ̀ ọ́ gba òfin láti ẹnu rẹ̀ wá kí o sì to ọ̀rọ̀ rẹ̀ èyí ni ọ̀rọ̀ ọlọ́run sí àyà rẹ̀ bí a bá ní à ń to ọ̀rọ̀ ọlọ́run sí àyà wa èyí jẹ́ wípé kí ìdánwò kí o tó dé to ọ̀rọ̀ ọlọ́run sí àyà rẹ̀ kí wàhálà kí o tó dé bá ọ to ọ̀rọ̀ ọlọ́run sí àyà rẹ̀ kí ọjọ́ àìsàn kí o tó dé to ọ̀rọ̀ ọlọ́run sí àyà rẹ̀ kí wàhálà kí o tó dé to ọ̀rọ̀ ọlọ́run sí àyà rẹ̀ jẹ́ kí a ṣe àpẹẹrẹ gẹ́gẹ́ bí àwọn ọmọ wa ní ilé ìwé bí ó bá jẹ́ wípé àkókò tí wọ́n ń lọ sí ilé ìwé kí ìdánwò kí o tó dé wọn ò to àwọn ẹ̀kọ́ tí a ń kọ́ wọn yálà ẹ̀kọ́ nípa ti èdè òyìnbó ẹ̀kọ́ nípa ìtàn ti orílẹ̀-èdè wa ẹ̀kọ́ nípa ti ìṣirò tàbí ẹ̀kọ́ nípa ti ìmọ̀ sáyẹ́ǹsì tàbí ẹ̀kọ́ nípa àwọn nǹkan mìíràn tí wọ́n kọ́ wọn ní ilé ìwé wọn ò to àwọn ẹ̀kọ́ wọ̀nyí lẹ́sẹ̀ sí òkan àyà wọn. Ọjọ́ tí ìdánwò bá dé bí wọ́n bá lọ sí ibi ìdánwò wọn ò ní rí ohunkóhun mú jáde nítorí wípé ní àkókò tí ó yẹ kí wọn kí ó máa to ọ̀rọ̀ yìí sí òkan àyà wọn wọn ò ṣe bẹ́ẹ̀ kì í ṣe ọjọ́ ìdánwò ni a ń to ọ̀rọ̀ ọlọ́run sí àyà wa kí àìsàn tó dé ni a ní láti kẹ́kọ̀ọ́ kí ni ọ̀rọ̀ ọlọ́run sọ nípa ìwòsàn kí wàhálà kí ó tó dé ni a ní láti kẹ́kọ̀ọ́ kí ni àwọn ìlérí ọlọ́run kí a ti to àwọn ọ̀rọ̀ wọn jọ sínú òkan àyà wa tí àìsàn bá wá dé ọ̀rọ̀ tí yóò máa jáde lẹ́nu wa yóò jẹ́ ọ̀rọ̀ ọlọ́run yóò jẹ́ ọ̀rọ̀ tí a ti tò sínú ọkàn wa ọ̀rọ̀ wo ni yóò máa jáde lẹ́nu wa ní ọjọ́ tí àìsàn dé ọ̀rọ̀ tí yóò máa jáde ni wípé èmi ni olúwa ọlọ́run tí ó mú yín lára dá bí ọ̀rọ̀ yìí bá ti ń jáde láti ẹnu wa a ó gbẹ́kẹ̀lé ọ̀rọ̀ yìí nítorí wípé ọ̀rọ̀ yìí gan ọ̀rọ̀ ọlọ́run ni kì í ṣe ọ̀rọ̀ tiwa nígbà tí àìsàn bá dé ọ̀rọ̀ wo ni ó yẹ kí ó máa jáde lẹ́nu wa ọ̀rọ̀ ọlọ́run ni wípé èmi kì yóò kú ikú kíkú kan ṣùgbọ́n èmi ó wà láàyè èyí jẹ́ wípé a ń retí ìmúláradá láti ọ̀dọ̀ ọlọ́run nígbà tí àìsàn bá dé ọ̀rọ̀ wo ni yóò jáde lẹ́nu wa bí a bá ti ń to ọ̀rọ̀ ọlọ́run sínú ọkàn wa ọ̀rọ̀ tí yóò jáde ni wípé bí a bá gbàdúrà fún aláìsàn wípé yóò rí ìwòsàn àdúrà ìgbàgbọ́ yóò sì wo aláìsàn náà sàn èyí ni a fi ń sọ fún wa wípé bí ọ̀rọ̀ ọlọ́run bá wà ní ọkàn wa kí a ti tò ó sí ọkàn wa kí a tò ó sí àyà wa kí ọjọ́ ibi ọjọ́ wàhálà ọjọ́ àjálù ìpọ́njú kí ó tó dé ọ̀rọ̀ ọlọ́run tí a ti gbà sí ọkàn wa ni yóò máa jáde èyí ni a rí nípa àwọn wòlíì wípé ọ̀rọ̀ tí ó ń jáde láti ẹnu wọn kì í ṣe àròsọ kì í ṣe ọ̀rọ̀ ti ara wọn kì í ṣe ọ̀rọ̀ ti ẹnìkan tí ó gbélé wọn lọ́wọ́ ó jẹ́ ọ̀rọ̀ ọlọ́run bí àwa pàápàá bá fẹ́ ní agbára a sì fẹ́ ní àṣẹ gẹ́gẹ́ bí àwọn wòlíì ohun àkọ́kọ́ tí a ní láti mú ṣe ni wípé kí a gba ọ̀rọ̀ ọlọ́run kí a tò wọ́n jọ sí ọkàn wa ìkejì àwọn wòlíì tí a kọ́ nípa wọn nínú májẹ̀mú láéláé a rí wípé wọ́n gba ọ̀rọ̀ ọlọ́run gbọ́ tọkàntọkàn bí ó tilẹ̀ jẹ́ wípé kò yé wọn bí a ó ti mú ọ̀rọ̀ yìí bí a ó ti mú ṣe wọ́n gba ọ̀rọ̀ ọlọ́run gbọ́ tọkàntọkàn bí ó tilẹ̀ jẹ́ wípé kò yé wọn bí a ti lè mú àwọn ọ̀rọ̀ wọ̀nyí ṣe jẹ́ kí n ka díẹ̀ fún ọ nínú bíbélì gẹ́gẹ́ bí àpẹẹrẹ nínú àwọn

bí àwọn ìṣẹ́kíṣẹ́ àwọn ìwé alálòpàáidà ìwé oògùn bí ó bá wà lọ́wọ́ rẹ mú wọn jáde kí o dáná san wọn bí èrè ìbọ̀rìṣà bá sì wà ní ilé rẹ kó wọn jáde kí o dáná san wọn bí àwọn aṣọ ẹgbẹ́ òkùnkùn bí àwọn ẹ̀gbà ọrùn tí o gbà lọ́wọ́ àwọn alálòpàáidà àwọn ẹlẹ́bọ lóògùn bó bá wà níkawọ́ rẹ kó wọn jáde kí o dáná sun wọn bí ó bá jẹ́ ìwọlé o ṣì ń gbáradì pẹ̀lú àwọn nǹkan tí àwọn ará egypt ń ṣe tí àwọn tí ó wà nínú ayé ń ṣe kó wọn jáde kí o dáná sun wọn kí agbára ọlọ́run kí ó ba lè jọba ní ìdílé rẹ kí iná ẹ̀mí mọ́ kí ó lè máa jó ní ìgbésí ayé rẹ kí àìsàn tí ó fi ara rẹ ṣe ibùgbé kí ó lè pòórá ní ìgbésí ayé rẹ kí àwọn nǹkan tí ọ̀tá ti fi sí ọ lára tí ó rìn káàkiri ara rẹ kí ó ba lè jáde kúrò ní ìgbésí ayé rẹ gba olówó agbọ́ kí o mọ̀ wípé títóbi ilé ẹni tí ń gbé inú rẹ jẹ́ kí ẹ̀jẹ̀ jésù kí ó wọ̀ ẹ́ mọ́ láúláú gba olówó agbọ́ gba olówó agbọ́ kò sí ohun ìjà tí a ṣe sí ọ tí yóò lè ṣe ọ ní nǹkan àti pé gbogbo ahọ́n tí ó dìde sí ọ ní ìdájọ́ ni ìwọ ó dá lẹ́bi nítorí wípé tí ọlọ́run lè ẹ̀yìn ṣe àti ẹni tí ń gbé inú tóbi ju ẹni tí ń gbé inú ayé lọ bí o bá bá wọn pàdé lé ojú àlà ẹ̀wọ̀ ló ṣẹ́gun wọn bí o bá bá wọn pàdé ní gbangba ìwọ̀ ló ṣẹ́gun wọn bí o sì jẹ́ ní ahéré tàbí ní abúlé ni o ti bá wọn pàdé ìwọ̀ ló ṣẹ́gun wọn bí o jẹ́ ní ibi iṣẹ́ bí o jẹ́ níbi ọjà ibikíbi tí o bá ti bá wọn pàdé gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run ìwọ ni a ṣẹ́gun má bẹ̀rù ságbàgbọ́ nìkan má bẹ̀rù ságbàgbọ́ nìkan fi ìgbàgbọ́ rẹ sínú jésù kristi olúwa wa kí o mọ̀ wípé títóbi lẹni tí ń gbé inú rẹ.

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Orin ikerindinlogbon. Se idajo mi Oluwa nitori ti mo ti rin ninu iwa tito mi emi ti gbekele Oluwa pelu nje ese mi ki yo ye wa di mi Oluwa ki o si ri di mi tan inu mi ati okan mi wo nitori ti iseun ife re nbe niwaju mi emi si tin rin ninu otito re emi ko ba eni asan joko be ni emi ki yo ba won alayida idawole emi ti korira ijo awon oluse buburu emi ki yo si ba awon eniyan buburu joko emi o we owo mi ni ailese be ni emi o si yi pepe re ka Oluwa ki emi ki o le fi won opero kale ki emi o si ma soro gbogbo ise iyanu re Oluwa emi ti nfe bujoko ile re ibi ago ola re ma se ku okan mi po pelu awon ailese tabi emi mi pelu awon eniyan eje bi owo eni ti iwa ika nbe owo otun won si kun fun abetele sugbon bi o se ti emi o ma rin ninu iwa tito mi ra mi pada ki o si saanu fun mi ese mi duro ni ibi titeju ninu awon ijo le mi o ma fi ibukun fun Oluwa orin iketa din logbon Oluwa ni imole mi ati igbala mi tani emi o beru Oluwa le agbara emi mi aya tani yo fo mi nigbati awon eniyan buburu ani awon ota mi ati awon abinuku mi sumo mi lati jeran ara mi won kose won si subu bi ogun ti le doti mi aya mi ki yo fo bi ogun ti le dide si mi ninu eyi ni okan mi yo le o nkan ni emi ntoro ni odo Oluwa o na ni emi o ma wa kiri ki emi ki o le ma gbe inu ile Oluwa ni ojo aye mi gbogbo ki emi ki o le ma wo ewa Oluwa ki emi ki o si ma fi inu didun wo tempile re nitori pe ni igba ikanju won o pa mi mo ninu ago re ni bi ikoko ago re ni yo pa mi mo yo si gbe mi soke ka ori apata nigba yi ni ori mi yo gbe soke gaju awon ota mi lo ki o yi mi ka nitori na ni emi o se rubo ayo ninu ago re emi o korin nitooto emi o korin eyin si Oluwa gbo Oluwa nigba ti mo ba fi ohun mi pe saanu fun mi pelu ki o si da mi le ohun nigba ti o wi pe e ma wa oju mi okan mi wi fun o pe oju re Oluwa le mi o ma wa ma se pa oju re mo kuro lodo mi ma se fi ibinu sa iranse re ti iwo ni o tin se iranlowo mi ma fi mi sile be ni ki o ma se ko mi Olorun igbala mi nigba ti baba ati iya mi ko mi sile nigba na ni Oluwa yo tewo gba mi ko mi ni ona re Oluwa ki o si to mi le ona tito nitori awon ota mi ma se fi mi le pe awon ota mi lowo nitori awon eleri eke dide si mi ati iru awon tin mi ka sugbon emi ti gbagbo lati rere Oluwa ni ile alaye duro de Oluwa ki o si tujuka yo si mo ni ayale mo ni duro de Oluwa.
0: DCLM Radio, your spiritual welfare is our concern.
2: Olorun, Baba wa ati Baba Jesu Kristi Oluwa wa, adupe lowo re fun anfani ti o fun wa lati ye oro re wo, oro ti mu ni ye, oro ti o man le iku pada leyin eni, oro ti o si n se awotan gbogbo arun patapata, ati oro ti o n je ki a ni igbala ti o si n je ka ba iwo Olorun elada wa laja. Adupe fun anfani yi, a n be o we pe ki anfani yi ki o ma se bo lowo wa. Bi a si se n ye oro re wo ni asale yi, je ki ibukun ti o wa ninu kiko gbigbo ati gbigba oro re je ki o ba le wa. Ki o si wa lori awon omo wa.
3: Amen.
2: Ati lori awon ara ile wa.
3: Amen.
2: Ki oro yi ki o si se to ki o si se ipase wa de odo re ni ikehin.
3: Amen.
2: Ni oruko Jesu Kristi Oluwa wa. A o soro le ona si ibukun Olorun ti o fe wa ti o si nfe ire wa o ti se eto pupo fun igbesi aye wa ti o je wipe bi a ba farabale ti a se teti lele ti a gbo ohun ti eni ti o fe wa ti o si nse aniyan lori wa ti a ba wo eto ti o ni fun igbesi aye eni kankan wa o daju wipe ibukun ti a nreti e ti a ti n fi okan da aniyan nipa re o daju wipe yo je ti wa sugbon opolopo nitori wipe ifoju ti o wa ninu eni kookan ati eda kookan ni a ma ro wipe olorun se bi eni pe a je oni igbese a si ma n sa fun olorun bi olorun ba kan enu ilekun wa ti o so pe oun bere wa a ma ro wipe o ti mu kumo dani o si ti mu iwe idajo wa dani a ma n sa fun olorun a si ma n so fun awon ti o wa nitosi pataki awon ti o n waasu oro olorun fun wa tabi awon ti won pe wa wipe ki a ka lo lati gbo oro olorun pe ki won so fun olorun wipe a o si nile nitori pe a ro pe a ti je igbese to po a o si mo bi a o se san igbese naa bi a ba si foju kan olorun a ti ro wipe idajo ni olorun fe gbe ko wa loju nitori be a ma n sa fun olorun a si ma n kaakiri a n fe ibukun sugbon o se ni laanu wipe opolopo ti won se be esu ota emi wa lo fo won loju o si fo won loju si ire ati anu ati ibukun ti olorun ni fun won sugbon awo ti a ti so ara wa di isansa kuro lodo olorun ti a n sa kaakiri ti a si n wa ibukun mo fi lo fun o loni wipe bi o ba n fe ibukun tooto owo olorun ni iri re ati alaafia re ni o wa ibukun ti a si n fe owo olorun ni a fi pamo si bi o ba di igba ti a ba olorun dore ti a si n bere lowo re wipe ibukun wada o daju wipe ko si bi a ti le sare to tabi ti a ti le gbiyanju to ibukun a jina si wa sugbon fun awa ti a fe je ele ti omo ti a fe gboran ni a o so ninu oro olorun loni wipe ona si ibukun wa mo je so fun o pe ibukun ti o n reti ko jina si o o wa ni eti odo re o je mo pe ni igba miran bi a ba lo si ile ifowopamo si gbogbo owo ti o nilo ni o wa nitosi odo re ibi ti a fi owo yi pamo si ko jina si o to bi ile re bi o se jina si o to sugbon bi o ba je wipe o mo bi a ti ri eni ti o n ko iwe tabi eni ti o ma fun ni iwe sowedowo bi o ba je pe o mo iru ona ti o ye ki o gba a dabi eni wipe owo ti o nilo ti o si wa fun o ti a si ti pese re sile fun o a dabi eni pe o jina si o pupo bee naa ni ibukun olorun o wa nitosi re bi a ba la o loju sugbon o jina si o bi a ba di o loju ti a ko si je ki o mo ona si ibukun ti o ye o ti olorun si pese re sile fun o o ba mi lo si inu iwe mimo ni ori dafidi ori kini o so fun wa wipe ibukun ni fun okunrin naa ti ko rin ni imo àwọn ènìyàn búburú tí kò dúró lé ọ̀nà àwọn ẹlẹ́ṣẹ̀ àti tí kò sì jókòó ní ibùjókòó àwọn ẹlẹ́gàn. Èyí ni kọ́kọ́rọ́ tí ó ṣí ilẹ̀kùn tí ó sì ń pè ọ́ wípé wà wọlé. Ṣùgbọ́n ó dájú pé kí o tó wọ ilé ìbùkún Ọlọ́run, adènà wà ní ẹnu ọ̀nà. Ohun kan ṣoṣo tí ó sì ń wò kìí ṣe wípé bóyá o jẹ́ ọmọdé tàbí àgbà. Àwọn ilé àpèjẹ wà tí a máa ń fúnni ní ìwé. Bí o bá ti ń fẹ́ wọlé, a ó wo ibi tí o ti ń bọ̀, orúkọ rẹ, tàbí bóyá a fún ọ ní ìwé ìpè láti ní àǹfààní láti jẹ nínú ohun tí a pèsè sílẹ̀. Àwọn mìíràn wà tí ó jẹ́ pé bí o bá ti ń fẹ́ wọlé, a ó wo irú òkìkí tàbí oyè tí o ní ní àdúgbò rẹ kí a tó lè gbà ọ́ láti wọlé, tàbí ó ṣeéṣe ní ẹgbẹ́ ọmọ ìbílẹ̀. Bí a bá ní àṣepapọ̀ kan ni a ti ń wo àwọn tí a fi ìwé pè, wọ́n a sì wo orúkọ rẹ àti ìletò tàbí ibùgbé tí o ti wá. Bóyá o lẹ́tọ̀ọ́ sí àti wọlé. Àwọn ẹgbẹ́ mìíràn wà tí ó jẹ́ pé àwọn obìnrin ni a gbà láàyè láti wọ irú ibi ayẹyẹ tí wọ́n ń ṣe. Bẹ́ẹ̀ náà ni bí a bá fẹ́ wọ ilé ìbùkún Ọlọ́run ni a ti fi adènà sí ẹnu ọ̀nà. Kí ni adènà yìí sì ń fẹ́ wò? Kò fẹ́ wo bóyá o wá láti ìlú ńlá tàbí ìlú kékeré. Kò sì fẹ́ mọ̀ bóyá o ní gbogbo oyè tí ó wà nínú ayé tí a máa ń fúnni, tí a fi máa ń dá ara wa lọ́lá wípé lágbájá ọ̀jọ̀gbọ́n tàbí ọlọ́lá ni. A ò sì fẹ́ mọ̀ lọ́wọ́ rẹ bóyá inú ilé ẹ̀sìn lè a bí ọ sí, tàbí o tiẹ̀ máa ń ṣe ojúṣe tìrẹ ní inú ilé ìsìn. Èyí kọ́ ni adènà tí ó máa ń gbani wọlé sí ibi ìbùkún Ọlọ́run tí ó fẹ́ wò. Kí ni ó ń fẹ́ wò? Ó ń fẹ́ wò bóyá ohun tí a bí ọ bí àbí ni bí ìwà búburú tí ó ti jinlẹ̀ ní inú rẹ. Ṣé ìwọ náà mọ̀ gẹ́gẹ́ bí ẹni tí ó dàgbà tí ó sì ní òye? Bí a bá bí ọmọ, àwọn èérí àti ìdọ̀tí àti ohun mìíràn wà tí a ní láti gé kúrò, tí a sì ń láti fọ̀ kúrò ní ara ọmọdé yìí. Bí a kò bá fọ̀ kúrò, ó lè ṣe ọmọdé yìí lọ́ṣẹ́. Bí a ti fẹ́ gbà wọ inú ìbùkún Ọlọ́run, bẹ́ẹ̀ ni a dènà láti ọ̀run wá. Bẹ́ẹ̀ ni ó wò ó bóyá àbínibí, ìwà búburú, ìwà ẹ̀ṣẹ̀ tí o gbé wá láti inú ìyá rẹ, bóyá a ti wẹ̀ ẹ́ kúrò. Ìwọ náà sì mọ̀ wípé omi kìí wẹ̀ ẹ́, ọgbọ́n kìí wẹ̀ ẹ́, ẹ̀sìn kẹ́sìn tí a lè wà kìí wẹ àbínibí tí a gbé wá láti inú ìyá wa sínú ayé. Bẹ́ẹ̀ ni bí ò bá di ìgbà tí a wẹ àwọn nǹkan wọ̀nyí kúrò, ọ̀nà sí ìbùkún kò ní ṣí sílẹ̀. Èyí ni a fi máa ń rí tí àwọn tí ó ti pẹ́ nínú ayé tán máa fi ń sọ fún wa wípé ayé burú, wípé ẹ̀gún àti òṣì pé ó pọ̀ nínú ayé. Èyí ni ẹ̀rí wọn wípé wọn kò tí ì mọ ọ̀nà sí ìbùkún. Ṣùgbọ́n ní àṣálẹ̀ yìí ni mo ń jẹ́ kí ó tó ọ létí wípé ọ̀nà sí ìbùkún wà. Bí a bá là ọ lójú, tí a sì ṣe etí rẹ, tí o sì ń fẹ́ gbọ́, tí o ń fẹ́ gbà, nítorí wòlíì ni ni Ọlọ́run rán láti sọ fún wa wípé bí a bá gbọ́, tí a bá sì gbọ́ràn, a ó jẹ ire ilẹ̀ náà. Ó ní ṣùgbọ́n bí a bá kọ̀, ó ní idà àti ìdájọ́ Ọlọ́run ni a ó fi rún wá. Ṣùgbọ́n bí o bá tẹ́tí sílẹ̀ sí ohun tí mo ní láti bá ọ sọ, tí o sì mú àwọn nǹkan wọ̀nyí lọ sí ilé láti mọ̀ lónìí wípé ọ̀nà sí ìbùkún wà, ó ń sọ fún wa ohun tí a dènà yìí tí ó ń fẹ́ rí lé ọwọ́ wa. Ìbùkún lè fún ọkùnrin náà tí kò rìn ní ìmọ̀. Ìmọ̀ ni a ń pè ní ìmọ̀ràn. Àwọn ènìyàn búburú àti tí kò dúró lé ọ̀nà àwọn ẹlẹ́ṣẹ̀, àwọn tí a ń pè ní ẹlẹ́ṣẹ̀, ó dàbí ẹni kí a pe ọkùnrin. Bí a bá sọ pé ọkùnrin, èdè yìí ni ó kó gbogbo àwọn ọkùnrin okoja. Ọlọ́pàá wà nínú àwọn ọkùnrin, àwọn aláìríṣe wọ́n wà nínú àwọn ọkùnrin, àwọn ọ̀kàwé wọ́n wà nínú àwọn ọkùnrin, àgbẹ̀ wà nínú àwọn ọkùnrin. Nítorí bẹ́ẹ̀, bí a bá ń sọ wípé ẹlẹ́ṣẹ̀ yìí ni ó kó gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn papọ̀, ọ̀mọ̀ tí wà nínú wọn, apànìyàn ó wà nínú àwọn tí a ń pè ní ẹlẹ́ṣẹ̀. Àwọn ìwà tèmi ò tí burú jù kò ju kí n purọ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan bí n bá fẹ́ bọ́ sínú wàhálà, ó wà nínú àwọn ẹlẹ́ṣẹ̀. Àwọn aníyàwó nílé kí a tún ní nǹkan síta, ó wà nínú àwọn ẹlẹ́ṣẹ̀. Tàbí akóbìnrin jọ mẹ́ta mẹ́rin kò tí burú jù fún wọn nínú ti ìyàwó.

ilẹ̀ kùn fún yín. Ẹ wá kiri, ẹ ó sì rí. Ẹ béèrè, ẹ ó sì fi fún yín. Mo ṣe bí gbogbo wa náà ni a ti ń gbàdúrà, a ti ń béèrè, a ti ń wá kiri, a sì ti ń kọ́lẹ̀kùn kí ni ṣe tí ilẹ̀kùn ìbùkún Ọlọ́run kò ṣí sílẹ̀. Èrèdí rẹ̀ ni wípé síbẹ̀síbẹ̀ a máa ń rìn nínú ìmọ̀ ènìyàn búburú, a sì máa ń dúró lé ọ̀nà àwọn ẹlẹ́ṣẹ̀. Èyí ni kò jẹ́ kí ilẹ̀kùn ìbùkún Ọlọ́run kí ó ṣí sílẹ̀ fún wa. Ó sì sọ wípé ẹni tí kò jókòó ní ibùjókòó àwọn ẹlẹ́gàn. Àwọn wo ni a ń pè ní ẹlẹ́gàn? Àwọn tí ó gbé ní ìgbà ayé Noah. Wọ́n lè jẹ́ kí a mọ àpẹẹrẹ àwọn tí a ń pè ní ẹlẹ́gàn. Kí ni ìwà àwọn tí ó gbé ní ìgbésí ayé Noah? Àwọn tí Noah tí ó wàásù sí, tí ó ń sọ fún wọn wípé ìdájọ́ ń bọ̀, ìkún omi ń bọ̀, tí wọ́n sọ pé rárá, kò ní rí bẹ́ẹ̀ nítorí pé aláàánú ni Ọlọ́run. Pé bí a tilẹ̀ ń dẹ́ṣẹ̀, tí a sì ń ṣe tinú wa, tí a sì ń ṣe agídí àti àìgbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run, síbẹ̀síbẹ̀ lọ́jọ́ kan ìbùkún yóò dé, oríire tiwa yóò dé. Àwọn wọ̀nyí ni a ń pè ní ẹlẹ́gàn. Bí Noah ti ń kan ọkọ̀ ni ó ń sọ fún wọn wípé ẹ múra sílẹ̀, ìdájọ́ ń bọ̀. Wọ́n ní rárá, kò sí ìdájọ́, nítorí pé aláàánú ni Ọlọ́run. Bí ó bá jẹ́ pé ìdájọ́ wà, àsírà ti ń dẹ̀ṣẹ̀ tipẹ́, ìdájọ́ ò ṣe dé. Àwọn wọ̀nyí ni a ń pè ní ẹlẹ́gàn. Ọlọ́run wa ń kìlọ̀ fún ọ wípé má jókòó nítòsí wọn. Ibùgbé àwọn ọ̀mùtí ni ibùgbé ẹlẹ́gàn, nítorí pé bí ọtí, bí ó bá ti dé ọpọlọ wọn, tí wọ́n ti mú, ṣé o mọ̀ pé gbogbo oúnjẹ inú ikùn ló ń lọ, ṣùgbọ́n ọtí ọ̀tọ̀. Bí a bá mu ọtí, kò dúró nínú ikùn, ó máa ń lọ sí orí, ó máa ń yí ohùn padà, ó máa ń yí ojú padà, ó máa ń yí ìwà pàápàá, ó máa ń yí padà. Ibùjókò àwọn ọ̀mùtí ni ibùjókò àwọn ẹlẹ́gàn. Ní ìwé òwe ni ó ń jẹ́ kí ó di mímọ̀ fún wa, àwọn ẹlẹ́gàn. Orí kẹta lé ní ogún. Ìwé òwe orí kẹta lé ní ogún. Ẹsẹ̀ ìkọkàndínlọ́gbọ̀n. Ta ni ó lé òṣì? Ta ni ó ní ìbànújẹ́? Ta ni ó ní ìjà? Ta ni ó ní asọ̀? Ta ni ó ní ọgbẹ́ láìnídìí? Ta ni ó ní ìpọ́njú? Àwọn tí ó dúró pẹ́ níbi ọtí wáìnì, àwọn tí lọ í dán ọtí wáìnì àdàlù wò. Ìwọ má ṣe wo ọtí wáìnì pé ó pọ́n. Nígbà tí ó bá fi àwọ̀ rẹ̀ hàn nínú ago, tí a ń gbé mì, tí ó ń dùn. Ní ìkẹyìn, òun a buni ṣán bí ejò, a sì buni jẹ bí paramọ́lẹ̀. Ojú rẹ yóò wo àwọn àjèjì obìnrin, àyà rẹ yóò sọ̀rọ̀ àyídáyídá ní tòótọ́. Ìwọ ó dàbí ẹni tí ó dùbúlẹ̀ lálẹ́ àárín òkun, tàbí ẹni tí ó dùbúlẹ̀ lókè òpó ọkọ̀. Ìwọ ó sì wí pé wọ́n lù mí, kò dùn mí. Wọ́n lù mí, èmi kò sì mọ̀. Nígbà wo lè èmi ó jí? Orun ikú nìyẹn o. Nígbà wo lè èmi ó jí? Èmi ó tún máa wá kiri. Bí a bá di ọ̀mùtí, a máa ń di ẹlẹ́gàn. Bí a

tilẹ̀ rí ẹni tí ó ń kìlọ̀ fún wa, ọtí bí ó bá ti wọni lójú, tí ó sì ti kó wọ agbárí, ó máa ń sọni di aláìgbọ́ràn. Ní ìwé orin Dáfídì orí kìíní tí a ń kà, ló ń ti jẹ́ kí ó dimọ̀ fún wa wípé adènà tí ó wà lé ẹnu ọ̀nà ní ilé ìbùkún Ọlọ́run, ohun tí ó fẹ́ wò ni wípé ìwọ kò rìn ní ìmọ̀ tàbí ìmọ̀ràn àwọn ènìyàn búburú, ìwọ kò sì jókòó lé ọ̀nà àwọn ẹlẹ́ṣẹ̀, àti ìwọ kò jókòó, ìwọ kò dúró lé ọ̀nà àwọn ẹlẹ́ṣẹ̀, ìwọ kò dúró ní ibùjókòó àwọn ẹlẹ́gàn. Ṣùgbọ́n dídùn inú rẹ̀ wà lé òfin Olúwa. Òfin Olúwa ni a pè ní àṣẹ Ọlọ́run. Ọlọ́run ní má ṣe. Ọlọ́run sì ni ohun tí ó pa láṣẹ láti ṣe. Ẹni tí ó jẹ́ ẹni ìbùkún, ẹni tí ó fẹ́ ní kọ́kọ́rọ́ ilẹ̀kùn ìbùkún Ọlọ́run, òun ni ó máa mọ má ṣe Ọlọ́run. Òun ni ó máa sọ wípé mi ò jẹ́ rìn ní ọ̀nà báyìí, nítorí pé Ọlọ́run kò fẹ́. Bí ó bá ti ní ohun tí ó ń ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀, a ronú pé àdá, gẹ́gẹ́ bí àwọn olùkọ́ wa ti sọ fún wa ní àṣálẹ́ yìí. Ó sọ fún wa wípé dídùn inú rẹ̀ wà lé òfin Olúwa, àti nínú òfin rẹ̀, kẹ́ akúngún sọ wípé àti nínú ọ̀rọ̀ rẹ̀, lé ó ń ṣe àṣàrò lé ọ̀sán àti lé òru. Kí ó tó gbé ìgbésẹ̀, bóyá ó ń fẹ́ gbé ìyàwó, a fẹ́ láti ṣe àṣàrò nínú kíni ọ̀rọ̀ Ọlọ́run wí. Bóyá ó fẹ́ ṣiṣẹ́ ni, ẹni ìbùkún tó ń fẹ́ rí ìbùkún ní ìdí iṣẹ́ yìí, a fẹ́ ṣe àṣàrò nínú kíni ọ̀rọ̀ Ọlọ́run sọ nípa irú iṣẹ́ báyìí. Bóyá a fẹ́ kí ó bá wa lọ sóde láti lọ ṣe nǹkan kan, a fẹ́ gbé ohun tí wọ́n fẹ́ kí ó ṣe ní ìgboro lé ọ̀rọ̀ Ọlọ́run. Kíni ọ̀rọ̀ Ọlọ́run wí nípa nǹkan wọ̀nyí? Èyí ni ẹni tí ó ń ṣe àṣàrò nínú ọ̀rọ̀ Ọlọ́run. Bóyá ó bímọ ni, ó ń fẹ́ ṣe àṣàrò, báwo ni kí n ṣe tọ́ ọmọ yìí? Òkú ló kú fún gẹ́gẹ́ bí àgbà. Nínú ilé ni, ó ń fẹ́ mọ̀ kíni ọ̀rọ̀ Ọlọ́run wí, báwo ni kí n ṣe gbéṣẹ̀ nínú nǹkan tí mo fẹ́ ṣe? Èyí ni ẹni tí ó ń ṣe àṣàrò lé ọ̀sán àti lé òru gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run. Àwọn ẹlòmíràn, bí ó bá sọ fún ọ wípé kí wọn kí ó wá kọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, wọ́n ní bó bá jẹ́ ọ̀sán ni, ìbá rọrùn láti wà. Gbà tí a ti fi sí alẹ́ ni, ó ṣòro. Ó rí ohun tí ẹni tí ó mọ inú Ọlọ́run, ẹni tí ó mọ ọ̀nà sí ìbùkún, ohun tí ó ń sọ fún wa, ó ń sọ wípé ẹni tí ó bá ti pinnu nínú ọkàn rẹ̀ láti jẹ́ ẹni ìbùkún àti láti wọ ẹnu ọ̀nà ìbùkún Ọlọ́run, ó sọ wípé ẹ̀kọ́ Bíbélì ìbá jẹ́ òwúrọ̀ tàbí ọ̀sán tàbí àṣálẹ́, tàbí kí ó tilẹ̀ jẹ́ wípé a fi sí òru, ó ní dídùn inú rẹ̀ ni láti ṣe àṣàrò nínú ọ̀rọ̀ Ọlọ́run yàtí nínú òfin Olúwa lé ọ̀sán àti lé òru. Ó lè máa rókì nínú ọkàn rẹ, kí ó sì máa jẹ́ ọlẹ́rìí wípé abájọ tí ìbùkún jìnà sí mi, nítorí wípé èmi ò mọ̀ pé ó burú láti máa rìn lé ọ̀nà àwọn ẹlẹ́ṣẹ̀. Kò wá sínú ọkàn mi wípé ó jẹ́ ohun tí ó máa mú ègún Ọlọ́run báni láti máa dúró ní ọ̀nà àwọn ẹlẹ́ṣẹ̀ àti ní ibùjókò wa ní ọ̀nà àwọn ẹlẹ́gàn ní tèmi. Nítorí àìmọ̀kan, bí a bá ti dé láti ibi iṣẹ́, kí a gbé ìjókòó síta pẹ̀lú àwọn ẹlẹ́gàn, pẹ̀lú àwọn afi ọ̀rọ̀ Ọlọ́run àti ìlànà Ọlọ́run ṣe ẹ̀fẹ̀. Kẹ́ gbé ìjókòó síta ká máa jọ ṣẹ̀fẹ̀. Tẹ́lẹ̀ tẹ́lẹ̀ n kò mọ̀ wípé ó burú. Èmi rò wípé a máa ń sin Ọlọ́run ní ọjọ́ ìsinmi. Bí ó bá sì ti di ọjọ́ Monday títí di ọjọ́ Saturday, a ṣe ìfẹ́ inú ti ara wa, a sin èṣù díẹ̀,
ajo fun esu die a lulu fun esu die a si lo si bi apeje yala o je awon muti ni won wa nbe abi awon onija ni won wa nbe abi awon elegan tele tele nko mo pe o buru sugbon o so fun awe pe eyi ni o mu ki orun ki o se lairo ojo si ile wa eyi ni o mu ki itanshan orun olorun ki o ma se ran si ile wa eyi ni o mu ki ibokun olorun ki o ma se tu jade si agbole wa ati si ori wa sugbon bi a ba ronu pe oda bi a ba so fun olorun wi pe o to ise ati osi ati egun ire koja oro olorun ti o wa ni igbesi aye wa wi pe o to ge loni a fe yi pada si oluwa a si nfe rin ni ona ibukun re mo gba eri olorun je wi pe lese kese ni awon ese re ti o ti wa tele tele lese kese ni olorun yo dariji o yo si si ilekun ibukun re fun o se se ki a ti ma wa omo ki a si ti ma kaakiri lati fe ri omo bi sugbon ki o je wi pe bi a se se wahala to ku si ibukun ti a wa kaakiri ko je ti wa ona ni mo fi han ni asale yi mo si nbebe lodo olorun wi pe olorun yo se enikokan wa ni eni ti o gboran o so fun ani ese keta wi pe yo si dabi igi ti a gbin mo fe ki o fiye si gidi gidi o o so wi pe yo si dabi igi ti a gbin o le fe bi mi lere wi pe kini a ti le mo ti igi ti a ko gbin si igi ti a ko gbin ko ni oluwa ko ni olutoju eyekeye lo le de ori re eso ori re ko se pataki eso ori re a ma re danu bi eni ti o si je agbe bi o ba debe agegi ni lule a se wo sinu ina sugbon o le lo si oko ti awon ijoba ti won gbin igi si ori re oluso a wa lori oko na awon ti o ma n bu iledu si oko ki ohun ogbin ki o le se daradara won a fun won ni owo won a si fun won ni ise wipe ki won ma toju awon igi ti a gbin awon ti o si ma mu ikore oko wa ile won a tun fi won sibe bi eso ba ti hu lori igi won yi ki won ki o le mu ikore re ki won ki o le mu wa ile opolopo awon eniyan lori ile aye aladugbo re tabi o tile sese ki won je ara ile re ni won je igi ti a ko gbin Jesu si so fun o wepe gbogbo igi ni bi ki bi ti olorun baba wa ti ko gbin ojo kan bo a o fa tu awon igi won yi won ko le serere ni aye raye àwọn ni a wọ́jú sí inú iná ọ̀run àpáàdì ṣùgbọ́n sọ fún ọ wípé bí o bá jẹ́ ẹni ìbùkún bí o bá ń rìn ní ọ̀nà ìbùkún ọlọ́run tí ó jẹ́ wípé ọ̀rọ̀ ọlọ́run ni ìṣàrò rẹ àti ìmọ̀ ọkàn rẹ ọ̀rọ̀ ọlọ́run ni o fi ń jí ọ̀rọ̀ ọlọ́run ni o fi ń jẹun ọ̀rọ̀ ọlọ́run ni o fi ń ṣiṣẹ́ ọ̀rọ̀ ọlọ́run ni o ń tẹ̀lé ní ìgbà gbogbo ó sọ wípé ìwọ kan náà yìí ni yóò dàbí igi tí a gbìn sí etí ipa odò tí ń so èso rẹ̀ ara èso ìgbéyàwó ni ọmọ bíbí ara èso òṣìṣẹ́ ni èrè láti inú iṣẹ́ ara èso ìgbésí ayé ẹni kọ̀ọ̀kan ni kí inú rẹ̀ kí ó dùn kí ayọ̀ rẹ̀ kí ó kún ara èso tí a ń retí ni wípé kí a máa rí ohun tí ó pa wá lẹ́kún ṣùgbọ́n sọ fún wa wípé kí àwọn èso wọ̀nyí kí wọn kí ó tó lè dé ní ìgbésí ayé rẹ wípé ó dàbí igi tí a gbìn ṣé o mọ̀ wípé a ò lè gbin igi bí a bá mu lọ́wọ́.
kò ṣeé ṣe kẹ́ ẹ má fi ọwọ́ kan ohun tí a gbìn ǹjẹ́ ọlọ́run ti fọwọ́ kàn ọ́ kò lè gbìn ọ́ bí ò bá fọwọ́ kàn ọ́ bí ò bá mú ọ kúrò níbi tí o wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí ò bá mú ọ kúrò nínú ìṣe ayé ìrìn ayé ìsọ̀rọ̀ ti ayé àti ẹ̀ṣẹ̀ tí o ti ń dá tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí ọwọ́ ọlọ́run kò bá tí ì kàn ọ́ kò tí ì gbìn ọ́ ṣùgbọ́n nígbà tí ọlọ́run bá mú ọ nígbà tí ọlọ́run bá fọwọ́ kàn ọ́ nígbà tí ó bá yọ ọ́ kúrò nínú ẹgbẹ́ àwọn ẹlẹ́ṣẹ̀ tí ó wà tí ó sì mú ọ wá sí ìjọba ọlọ́run nígbà tí o ronú pọ̀ àdà nígbà tí o wí pé ọlọ́run ó ṣe mí láàánú wípé mo ti máa ń rìn ní ọ̀nà tèmi mo ti máa ń sọ ọ̀rọ̀ ti ara mi ṣùgbọ́n láti òní lọ mo ronú pọ̀ àdà mo sì ń fẹ́ jẹ́ tìrẹ ọlọ́run á fi ọwọ́ kàn ọ́ a sì mú gbogbo ẹ̀ṣẹ̀ rẹ a mú u kúrò a fi ìdí rẹ kalẹ̀ a fi ọ́ jókòó sí ìjọba ọlọ́run níbi tí ọ̀wàrà ìbùkún níbi tí ó gbé iṣan ó ń sọ fún wa wípé àti ewé rẹ̀ kì yóò sì rẹ̀ ewé rẹ̀ kì yóò sì rẹ̀ mo ṣe bí àwọn ewé rẹ̀ ni àwọn ọmọ rẹ̀ àwọn ará ilé rẹ̀ ǹjẹ́ o ti rí àwọn aládùúgbò rẹ̀ tí ọmọ wọn ń kú mọ́ wọn lójú tí wọ́n ń bi tí ó ń kú tí wọ́n ń bi tí ó ń kú bí wọ́n ti ń kúnlẹ̀ tí wọ́n ń bi bẹ́ẹ̀ ni ayé àti èṣù àti ikú bẹ́ẹ̀ ni ó ń gbà á lé ọwọ́ wọn ewé wọn ń rẹ̀ nìyí láì tí ì pé ọjọ́ à ń gba ìbùkún wọn à ń gbà á lọ́wọ́ wọn ohun tí ó jẹ́ ayọ̀ wọn ó ń lọ ọmọ wọn lé ojú kí ni kí a ti sọ àwọn tí wọ́n ṣiṣẹ́ tí wọ́n kó owó wálé ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọn ò lè jẹun nínú owó náà wọn ò lè kọ́lé nínú owó náà ó dàbí ẹni wípé àwọn ọ̀tá kò jẹ́ kí wọn kí ó gbádùn èrè iṣẹ́ ọwọ́ wọn èyí tí a ń pè ní pé ewé igi ń rẹ̀ nìyẹn ṣùgbọ́n ó ń sọ fún wa wípé nígbà tí a bá ṣí ilẹ̀kùn ìbùkún ọlọ́run fún ọ tí o sì wọlé ìbùkún yìí ṣùgbọ́n rántí wípé àdènà wà lé ojú ọ̀nà bí o bá ti ń fẹ́ wọ inú ilé ìbùkún ni àdènà yìí yẹ ọ wò wípé bí o bá ní ẹrù olè ẹrù èṣù ìwà ẹ̀ṣẹ̀ ní ìgbésí ayé rẹ ni ó ń dá padà wípé kì í ṣe fún irú tirẹ̀ ṣùgbọ́n bí o bá ronú pọ̀ àdà bí o bá kọ ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀ ní ẹnu ọ̀nà tí o sì bẹ̀bẹ̀ wípé kí ẹ̀jẹ̀ Jésù Kristì tí a ta sílẹ̀ lé òkè Kálvárì kí ó wẹ ẹ̀ṣẹ̀ rẹ dànù bí a bá ti wọ̀ ọ́ a ò ní rí ìwà ẹ̀ṣẹ̀ àti èrò ẹ̀ṣẹ̀ àti ẹrù èṣù lọ́wọ́ rẹ kí o tó dé irú ipò bẹ́ẹ̀ àwọn ẹrù jìbìtì tí o ti kó bẹ́ẹ̀ ni ó ń dá wọn padà àwọn ẹrù olè tí ó wà ní ilé rẹ bẹ́ẹ̀ ni ó ń dá wọn padà obìnrin olóbìnrin ìyàwó oníyàwó tí wọ́n torí ẹ̀ ń sà sí ọ o sì gbádùn obìnrin náà obìnrin yóò kò yéé jà nínú ilé bó bímọ ó ṣeéṣe kó tiẹ̀ pa ọmọ náà mọ́ ọ lọ́wọ́ síbẹ̀síbẹ̀ ayé ò tún jẹ́ o gbádùn nítorí obìnrin yìí obìnrin gan-an fún ara ẹ̀ kò jẹ́ o gbádùn àwọn tó fẹ́ lọ́wọ́ rẹ̀ wọn ò jẹ́ o gbádùn èṣù ọ̀gá àti bàbá obìnrin yìí kò tún jẹ́ kò fi ọlọ́run sílẹ̀ àlákàlà ń kọ́ àbí wọn kì í lé ọ lójú oorun ṣùgbọ́n bí o bá ti ń kọ àwọn wọ̀nyí sílẹ̀ wípé àwọn nǹkan èṣù tó wà lọ́wọ́ rẹ pé o jù wọ́n sílẹ̀ tó sì ń sọ wípé o fẹ́ wọlé nì bó o ti ń sọ pé o fẹ́ wọlé ni ẹ̀mí ọlọ́run ni ó wù ọ́ lè ó ń sọ wípé jẹ́ kí n wo inú ọkàn rẹ jẹ́ kí n wo inú èrò rẹ jẹ́ kí n sìn ọ́ délé jẹ́ kí n wo inú ẹrù rẹ bí ẹ̀mí ọlọ́run ti rin wípé gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá lé o ti kọ̀ sílẹ̀ wípé o sì ti gba Jésù Kristì gbọ́ kí o fi ẹ̀jẹ̀ rẹ̀ kí o fi wẹ̀ ọ́ bẹ́ẹ̀ ni ẹ̀mí ọlọ́run ni ó ń bá ọkàn rẹ jẹ́rìí wípé ọmọ ọlọ́run ni ó ló ń sọ pé kí o wọlé bí o bá sì ti ń wọlé ni ọlọ́run sọ wípé ìwọlé ẹni náà tí a ti ń retí ìwọ ẹni ìbùkún ni ó ń sọ pé bèrè ó sì fi fún ọ pé kí ni o fẹ́ ni ó bẹ̀rẹ̀ sí ní fi àwọn inú iyàrá tí ó wà ní ìjọba ọlọ́run iyàrá àti ìpèsè iyàrá àti ọmọ
iyara ti alaafia iyara ti ayo iyara ti iboko orisirisi ni ofin awon pe ewo ni o fe ninu re ni o so pe mo fe yi mo fe yi mo fe oni ki o bere ni bi o ba ti nbere gba ti o ti je ni ibukun be ni o nje ti re ai mo na ibukun olohun ni a ko se ni ibukun sugbon so fun a wi pe ni ese iketa oni lati igba na ti a ti ri ona ibukun yi oni onkon ti o se ni yo ma se dede o wa so fun ani ese ikerin oni awon eniyan buburu ko ri be o awon wonyi ni won da bi iyangbo ti afefe nfe lo afefe afefe aisan o ngba won kaakiri afefe ase iri o ngba won kaakiri won da bi iyangbo bi afefe wahala bi o ba ti fe die nitori pe a ko gbin won awon ti a gbin ijileja ojo le ro iku omi le de awon ti a gbin lati owo olorun a ki si won ni ko pada bi iji ti le wu ki o ja to bi iponju ti le po to ni arowo to won ni agbegbe won awon ti a gbin lati owo olorun a ki si won ni ko pada won a ma tinu ibuku kan lo sinu omiran ni ewe won ki re afefe ki fe ewe won danu iku ki gba omo won lowo won ati ese ki ba ti won je sugbon awon ti won je lese sibe ti bibeli pe ni awon eniyan buburu oni ti won ori be o oni won adabi iyangbo ti afefe nfe lo nitori awon eniyan buburu ki yo dide duro ni idajo ki yo dide duro ni idajo beeli awon elese ki yo le duro le awujo awon olododo nitori oluwa mo ona awon olododo bi o ba je olododo ni toto ti ki se pe oju saju ti oluso agutan ile isin wa ni an se ti ki se we pe agabagebe ki a je eni rere ni igboro ki a je onikupani ninu ile ti ki ba se be oni nitori oluwa mo ona awon olododo bi olododo ba tin gbadura bo ileri ti a se fun ni jakobo ori karun jakobo ori karun mo nka ni ese ikerin din ni ogun oni eje wo ese yin fun ara yin eyin so fun awe pe bi o ba ti se iyawo re bi o ba dele eje wo ese yin fun ara yin jo iyawo ma binu mo se bayi bi o ba ti se oko re eyin so fun nipa atunse ki o so fun oko re wi pe o se olanu wi pe o se bayi tabi o se won ni ile ise re ile ibi ise re ki o se atunse ki o ba awon ti o n baja ki o ba won laja eje wo ese yin fun ara yin esin ma gbadura fun ara yin ki a le mu yin larada ise ise ti adura olododo n se li agbara pupo ise ti adura olododo n se li agbara pupo adura olododo on lo je ki opin pupa ki o pin si meji ni waju Mose adura olododo on lo je ki mana ki o ma so kale ni ojojumo fun awon mo Israeli ni ogoji odun adura olododo on lo je ki ejo tabi awon paramole tabi gbogbo won lo ti o wa ninu aginju ki o ma le se awon omo Israeli ni ohunkohun ni jamba kankan adura olododo on lo je ki Elijah ki o le so wipe Ahabu gege bi oro mi ki o si ojo ni iwon odun meta won yi ise ti adura olododo n se le agbara pupo bi o ba je ki Olorun ki o mo ona re gege bi olododo
ti a fi eje Jesu Kristi we o lati so di olododo o so wipe adura olododo o ni agbara pupo Job ori ikokanla Job ori ikokanla o nso fun wa ona lati si ilekun nibi ti ibukun wa nibi ti o wa Job ori kokanla lati ese iketala bi iwo ba tun okan re se ti iwo si nawo re sodo re bi o ba tin nawo si odo babalawo tele tele wakawoko lati odo awon babalawo tabi awon onisegun tabi awon elebo tabi awon elesin kesin tabi awon alalupayida oni nisisiyi ki o yi pada ki o koju si oluwa bi iwo ba tun ona re se ona ti o ti buru tele tele ona o le ti o ti rin ona ife ku fe ti o ti rin bi iwo ba tun ona re se ti iwo si nawo re sodo re bi a se dede kan ba nbe lowo re mu kuro si ona jijin rere ma se je ki iwa kiwa ki o wa ninu ago re ni gba na ni iwo gboju re soke le ni aba won ani iwo duro shinshin iwo ki yo si beru nitori pe iwo gbagbe osi re se bi ohun ti a nfe niyan abi a rí ẹni tó fẹ́ wa wọ́mọ òṣì rẹ̀ ṣé ó wà ó ń sọ fún wa ọ̀nà láti gbàgbé òṣì àti àdánù tí ó ń dá wa ó ń sọ wípé ìwọ ó gbàgbé òṣì rẹ ìwọ ó sì rántí rẹ̀ bí omi tí ó ti ṣàn kọjá lọ ọjọ́ ayé rẹ yóò sì mọ́lẹ̀ ju ọ̀sán gángan lọ bí òkùnkùn tilẹ̀ bọ̀ ọ́ mọ́lẹ̀ nísinsìnyí ìwọ ó dàbí òwúrọ̀ ó ń sọ wípé kò sí wàhálà tí o lè gbé dé ọ̀dọ̀ ọlọ́run ó ṣó lé ọ ni tàbí àjẹ́ ń lé ọ tàbí àwọn ènìyàn inú ayé ni wọn kò jẹ́ kí o sùn lé òru tàbí àwọn ẹ̀mí èṣù ni wọ́n ń rìn ọ mọ́lẹ̀ tàbí ìṣẹ́ ni ó ń ṣe ọ àìríṣẹ́ ṣe ni tàbí ó ń pawó sí ajáde àpò tàbí orí búburú lórí wípé o ti dé bá ọ ohunkóhun tí ó wù kí ó jẹ́ ó ní bí òkùnkùn tilẹ̀ bù ọ́ mọ́lẹ̀ nísinsìnyí àwọn ẹlòmíràn bí òkùnkùn bá bù wọ́n mọ́lẹ̀ bí ìṣẹ́ bá ń ṣẹ́ wọn bí ayé bí ó bá ń lé wọn bí ìyá bá ń jẹ wọn wọ́n máa sá fún ọlọ́run wọ́n máa sọ pé ẹni tí inú rẹ̀ dùn nígbà tí ó ń ronú pọ̀dà kí òkùnkùn biribiri kí ó wà níbẹ̀ síbẹ̀ ó ṣeéṣe nígbà tí ó ronú pọ̀dà kí ìṣẹ́ àti ìyà tí ó ń jẹ ọkọ ṣì wà níbẹ̀ síbẹ̀ síbẹ̀ má wo èyí nì dúró ti olúwa kọ gbogbo ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀ kí o sì jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ rẹ pátápátá láì fi ìkankan pamọ́ kí o sì sọ pé kí ẹ̀jẹ̀ jésù kí ó wẹ gbogbo rẹ̀ kúrò pátápátá ó dájú wípé gẹ́gẹ́ bí ìlérí ọlọ́run tí ó ti dúró ó sọ wípé ìwọ gbàgbé òṣì rẹ mo sì mọ wípé ọ̀rọ̀ ọlọ́run kì í yẹ ìlérí rẹ kì í ṣàkí ó sì sọ fún wa wípé òṣì rẹ àti gbogbo ìyá rẹ yóò kọjá lọ ó ní bí òkùnkùn tilẹ̀ bù ọ́ mọ́lẹ̀ nísinsìnyí ìwọ ó dàbí òwúrọ̀ ìwọ ó wà láì léwu èyí ń sọ wípé àjẹ́ a máa rí ọ a máa sá ẹni tó wà láìléwu nìyẹn oṣù a máa rí ọ a máa sá ó ní wọn ó wá sí ọ̀dọ̀ rẹ ní ẹ̀ẹ̀kan ṣoṣo wọn ó sá ní ìgbà méje ó ní kìkì ojú rẹ ni wọn fi máa wo èrè àwọn ènìyàn búburú nítorí kì yóò lè súnmọ́ ọ̀dọ̀ rẹ nígbà tí o bá mú kọ́kọ́rọ́ ilẹ̀kùn ìbùkún ọlọ́run tí ó sì ṣí i nígbà náà ni àwọn nǹkan wọ̀nyí yóò ṣẹlẹ̀ ìwọ ó wà lé àìléwu nítorí pé ìrètí wà.
ireti wa fun o ma se sori tinu ko si ohun ti o de ba o ti o de ba ni kankan ri ko si ohun to de ba o ti o lati kari so ki o si ma so kun tabi ki o fe pokun so rara bi o ti e ti mule pelu awon egbe okunkun ti won ti so fun o wi pe oya opin de igba bayi ni o ye ki o ku olorun so fun o wi pe bi o ba je e fi okan re si o ti mo so fun o ni asale yo so pe ireti wa fun o bi aisan ba wa ni ago ara re bi ise ba ti bo le owo re bi o ba dabi eni pe ko si ore kankan fun o rara bi o ba dabi eni pe ota poju fun o ni ile tabi ile ode bi o ba dabi eni wi pe gbogbo ohun ti o se ni ko ni aseyori ni o ko ni iyori si rere o so wi pe bi o ba je mu kokoro ti an fun o ni asale yi ti oronupo ada ti o si ni ki eje jesu ki o we o ni ireti wa ani iwo ri ile re wo iwo ri ile re wo iwo si simi le alaafia iwo si dubule pelu ki yo si seni ti yo deruba o ani opo eniyan yo ma wa oju rere re ya pari eko wa pelu chronica keji ori keje ese kerinla bi awon eniyan mi ti an pe oruko mi mo bare ara won sile bi o ba gberaga bi o ba fe bi o ba so wi pe ah ewo ni mo tun gbo yi inu igbagbo ni abi mi si mo si ti man lo si ile esin o pe ti mo tin ka bibeli gbogbo e ti won ti le nso yi papa ni mo mo sori oni bo ba gberaga be bo ba wa gege bi alaini eni ti o je nkan eni ti o to nkan bi o ba wa gege bi eni ti o nbebe bi o ba wa gege bi eni ti o ntoro ohun kan le owo olorun o so wi pe bi iwo ba re ara re sile bi won ba re ara won sile ti won ba si gbadura o je mo wi pe awon elomiran won mo ti won pe ni adura bi a ba gbadura o sese ki won ri eni ti o nso kun kikoro nitori ese won nitori pe won mo ibi ti won ti bale je de awon elomiran ti won ko mo bi emi olorun bi o se ran awon won yi ti won gbadura lowo lati gbadura pelu ronupo ada ti won ko ese won sile o sese ki awon elomiran ki won ma gbadura so ki olorun dariji mi olorun je ki ri ibukun re bi oni se be mo bi oni rin ni ona ese mo dariji mi wa gba okan mi la fi eje jesu we okan mi o sese awon eyan ti won o mo bi ati gbadura won ala oju won pe ah ah ah aseju leleyi a le so jejeje ni a le so jeje loja gba to fe ra nkan o le so jejeje ni gba to lo si ile bank ile ifowopamo si mo fe gbowo ti won ti awon eyan ti won ro si waju e ti won fe gbowo saju e tori wi pe ah awon to nko si waju won ma tile kun won mi bi laari nkan kan gba o ki gbe o soro o ni ki won ma gbagbe e gba ti ori awon eyan ti won pinse o ki gbe soro o ni mo wa nbi ejo o mi o ti ri se o so be o lo si factory o bebe wo wa si waju olorun o wa dake o wa so pe eh bo ba fe bukun mi ari mi bi na opolopo awon eyan lo nwa olorun mi to wa se boyo wa woran ni olorun wo mo e to ba so lenu e ni olorun ma fi mo boya wa woran ni abi o wa ri nkan kan gba gba ti awon yoku ti won o je eroworan ti won ki se pon wa woran gba to ba n gbadura ti won ki gbe olorun sanu fun mi elese ni mi dariji mi mo mu kokoro ironupo adada ni mo fe silekun ibukun re gba ton ba so be bo ba dake o wa woran ni sugbon bi awon eniyan mi ti a pe oruko mi mo bi won ba re ara won sile ti won ba si gbadura ti won ba wa oju mi
tun ba yi pada kuro ninu ona buburu won ni igba na lemi o gbo lati orun wa emi o si dari ese won ji emi o si wo ile won san alaafia sumo to si re anu sumo to si re idariji sumo to si re ilera ati iwosan nipa je jesu nipa agbara olorun o sumo to si re gbogbo ibukun patapata lati orun tori pe nisisin bi a se nsoro yi olorun setan lati sifere se orun lati da ibukun le wa lori o ku sowo re bi esu ti o fe alaafia re ti o fe ki o ni anfani ti o fe ki o ni oju rere bo ba tun sin o de ibi adura o je le pada o je ni kuro leyin mi satani mo fe gbadura mo fe ke pe olorun bi esu ba pa enu e mo o je ya enu e bi esu ba ni ko ma je wo ese ba so pe alara mimo ni o o je so pe rara o mo fe lo kokoro ironu bo ada lati wo oju olorun o ku sowo e o bo ba ri nkan gba owo e lo wa onu pe wo ada ni a fi si ilekun orun rere eyi ni ibukun fi so kale ironu pe wada bi ese ba wa ninu lowo re tabi ninu okan re olorun fe ki o ko sile kepe oluwa kepe oluwa pe ki o dariji o ma se awawe ore mi ma se awawe o so fun olorun dariji mi yi okan mi pada so mi di rere bi eje jesu kristi we mi

sí ilẹ̀kùn ìbùkún ọlọ́run pẹ̀lú ronú pé wọ́dà. Jẹ́wọ́ gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá kí o sì kọ́ ọ sílẹ̀. Ẹ̀jẹ̀ Jésù Kristì yóò sì wẹ́ gbogbo ẹ̀ṣẹ̀ náà kúrò pátápátá.

0: ni oruko Jesu Kristi Oluwa wa. Ni oruko Jesu Kristi Oluwa wa. Ni oruko Jesu. Bi o ba mo wi pe o se tan tokan tokan pelu ipinu lati ko gbogbo ese sile pata pata ati lati gba eje Jesu Kristi ki o wo inu okan re mo lai da ese kankan sile na owo re soko nibi ti o gbe wa ti o ba je wipe ni tooto lai si okan agabagebe lai si okan ti o siye meji bi o ba je pe ni tooto tokan tokan tinu tinu ni o fi ko gbogbo ese sile ti o si nfe ki eje Jesu Kristi omo Olorun ki o wo inu okan re mo nibi ti o wa mo nfe ki o na owo re si oke eyi ni o fi so wipe isopo ti o wa pelu emi ati ese mo ja e ti o wa pelu emi ati aye mo ja irepo ti o wa laarin emi ati esu mo ba je mo si nfe ki eje Jesu Kristi ki o wo inu okan mi mo lai ku ese kan soso mo fe ki igbesi aye mi ki o de otun isise yi ni a pe ni igbala bi o se na owo re soke ni gba olorun gbo so fun olorun wi pe mo gbagbo e ko ti dariji mi mo si gbagbo wi pe lati oni lo emi ati ese a o ni nkan kan lati se mo gbagbo wipe eje Jesu Kristi o wo emi mo patapata lati oni lo mo si se ipinu lati ba Jesu rin lati oni lo mo se ipinu lati ma rin ni imo awon eniyan buburu ati lati ma se duro ni odo awon elegan ati lati ma se joko ni joko awon elese mo se ipinu mo si gbagba wipe olorun ti deriji mi ni oruko Jesu Kristi Oluwa wa.
1: Amen.
0: Baba a dupe lowo re wipe awa ni o se ni olorire lati ri kokoro ti silekun ibukun Olorun a si dupe wipe esu to ma je ki ori eniyan ki o ko ire re o je ki a gbo si lenu o je ki o de wa ni igbekun o je ki o di wa loju o je ki o di wa ni eti adupe wipe o fun wa ni anfani yi lati wa ni hin loni lati mo wipe ibukun ire ati anu wipe o wa wipe kokoro re kokoro ilekun lati debe o si ti fi han wa pelu adupe lowo re gba pe ati yin wa ni oruko Jesu.
1: Amen.
0: Je baba ẹ̀ṣẹ̀ tí lẹ̀ mọ́ ni ẹ̀ṣẹ̀ tí gba ìbùkún lọ́wọ́ ènìyàn bí ó ti wù kí ó kéré tó gbogbo àwọn tí àwọn ènìyàn wọ̀nyí tí wọ́n ti jẹ́wọ́ tí wọ́n ti kọ̀ sílẹ̀ a bẹ̀bẹ̀ pé gẹ́gẹ́ bí ìlérí rẹ dáríjì wọn ní orúkọ Jésù. Ìwọ lẹ ẹni tí ó ń wí tí ó ń ṣe bẹ́ẹ̀. Ìwọ ní ṣe ìlérí tí ó kì í yẹ. Ìlérí rẹ wípé bí àwọn ènìyàn náà tí a ń pe orúkọ mi mọ́ bí wọ́n bá jẹ rẹ ara wọn sílẹ̀ tí wọ́n sì gbàdúrà tí wọ́n sì wọ ojú mi tí wọ́n sì kọ ẹ̀ṣẹ̀ wọn sílẹ̀ wípé ó dáríjì. Àwọn ènìyàn wọ̀nyí dé wọ́n dé ẹnu ọ̀nà ilẹ̀kùn ìbùkún rẹ wọ́n ń bèrè fún ìdáríjì fún ìdáláre fún ìwẹ̀nùmọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì. A sì gbàgbọ́ wípé gbà tí wọ́n ti lè ṣe ìpinnu tí wọ́n sì kọ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí sílẹ̀ tí wọ́n sì bẹ̀bẹ̀ fún ẹ̀jẹ̀ Jésù tí a ta sílẹ̀ fún ìmúkúrò ẹ̀ṣẹ̀ wọn láti wẹ̀ wọ́n mọ́. A gbàgbọ́ pé ó ti gbọ́ ní orúkọ Jésù. Dáríjì. Ṣàánú. Kó àwọn ẹ̀ṣẹ̀ wọn lọ pátápátá. A dúpẹ́ wípé ó ti gbọ́. A dúpẹ́ pé ó ti ṣe fún wa. Àwa tí ó fi ìgbàlà rẹ dá lọ́la ní àṣálẹ̀ yìí a bẹ̀ ọ́ wípé kẹnikẹ́ni nínú wa kí a má tún ṣe padà sínú èébì wa mọ́ ní orúkọ Jésù. Agbára láti máa lọ àti láti má ṣe dẹ́ṣẹ̀ mọ́ a gbàgbọ́ wípé a ti gbà á ní àṣálẹ̀ ní orúkọ Jésù. Nísinsìnyí a ń bẹ̀bẹ̀ wípé ẹnikẹ́ni tí o ti ní wàhálà nínú ilé tí kò lè sùn tí ó láàlákàlà tí a ń dá lóró tí a ń ṣẹ́ níṣẹ́ tí ayé náà tí èṣù sì ń lé tí àìsàn fi tí ó fi ara rẹ̀ ṣe ibùgbé a bẹ̀ wípé pẹ̀lú agbára rẹ̀ àtòkè wá dá wọn sílẹ̀ ní orúkọ Jésù. Gbogbo ẹnikẹ́ni tí ó ní ìrora tàbí àìsàn ní àgọ́ ara rẹ̀ nísinsìnyí a pàṣẹ pẹ̀lú agbára rẹ nípa ìná Kristi Jésù tí a fi mú wọn láradá. Mú wọn láradá ní orúkọ Jésù. Àwọn tí ọwọ́ oṣó tàbí àjẹ́ tàbí ọ̀tá tí ó ti wà lára wọn a fi ẹ̀jẹ̀ rẹ ẹ̀jẹ̀ Jésù Kristi tí ó máa ń pa iná ọfà ẹni bí ni a fi sàmì sí oníkálukú wọn lára a bẹ̀ ọ́ wípé kí gbogbo àrùn àìsàn àti ọwọ́ oṣó àti àjẹ́ kí ó kúrò ní ara wọn ní orúkọ Jésù. Jẹ́ kí ìmọ́lẹ̀ rẹ kí ó mọ́lẹ̀ fún wọn. Àwọn tí òkùnkùn bò mọ́lẹ̀ jẹ́ kí wọn kí ó rí òwúrọ̀ ire àánú Ọlọ́run ní orúkọ Jésù. Àwọn tí ó jẹ́ pé títí dé ìsinsìnyí ewé wọn ó rẹ̀ ọmọ ń kú mọ́ wọn lọ́wọ́ wọ́n sì ń pàdánù owó wọn a bẹ̀ ọ́ wípé àwọn àdánù wọ̀nyí báwa dá wọn dúró ní orúkọ Jésù. A dúpẹ́ pé ó ti ṣe. A dúpẹ́ pé ó ti gbọ́ tiwa. A dúpẹ́ pé láti àṣálẹ̀ yìí lọ ire àti àánú rẹ ni yóò máa tẹ̀lé wá ìbùkún rẹ sì jẹ tiwa láti àṣálẹ̀ yìí lọ. Ìgbàlà tí ó sì ti fi fún wa tí ó wà nínú ọkàn wa tí ó bá ọkàn wa jẹ́rìí wípé ìgbà tí a ti jẹ́wọ́ tí a sì ti kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ tí a ti bẹ̀bẹ̀ fún ẹ̀jẹ̀ Jésù láti wẹ̀ wá mọ́ láti wẹ̀ wá nù kúrò nínú ẹ̀ṣẹ̀ wa a bẹ̀ ọ́ pé ìgbàlà yìí má ṣe jẹ́ kí ó kúrò lé ọkàn wa. A dúpẹ́ pé ó ti gbọ́ tiwa. A dúpẹ́ pé ó ti dáhùn àdúrà wa ní orúkọ Jésù Kristì Olúwa wa.

0: orin ìkejìdínlọ́gbọ̀n. Ìwọ Olúwa, àpáta mi ni èmi ó kígbe pé, má ṣe dákẹ́ sí mi, bí ìwọ bá dákẹ́ sí mi, èmi ó dàbí àwọn tí ó lọ sínú ihò. Gbóhùn ẹ̀bẹ̀ mi nígbà tí mo bá ń kígbe pé ọ́, nígbà tí mo bá gbé ọwọ́ mi sókè sí àìbí mímọ́ jùlọ rẹ, má ṣe fà mí lọ pẹ̀lú àwọn ènìyàn búburú àti pẹ̀lú àwọn oníṣẹ́ẹ̀ṣẹ̀ tí ń sọ̀rọ̀ àlàáfíà sí aládùúgbò wọn, ṣùgbọ́n ìwà ìkà ń bẹ lé ọkàn wọn, fífún wọn gẹ́gẹ́ bí ìṣe wọn àti gẹ́gẹ́ bí ìwà búburú ète wọn, fífún wọn nípa iṣẹ́ ọwọ́ wọn, fi èrè wọn fún wọn, nítorí tí wọn kò ka iṣẹ́ Olúwa sí tàbí iṣẹ́ ọwọ́ rẹ̀, òun ó run wọn, kì yóò sì gbé wọn ró. Olùbùkún ni Olúwa, nítorí tí ó ti gbọ́ ohun ẹ̀bẹ̀ mi. Olúwa lé agbára àti àsà mi, ó ní àyà mi gbẹ́kẹ̀lé, a sì ń ràn mí lọ́wọ́. Nítorí náà inú mi dùn jọjọ, èmi ó sì máa fi orin mi yìn-ín. Olúwa lé agbára wọn, òun sì ní agbára ìgbàlà ẹni òróró rẹ̀. Gba àwọn ènìyàn rẹ là, kí o sì bù sí ilẹ̀ ìní rẹ, máa bọ́ wọn pẹ̀lú, kí o sì máa gbé wọn lékè láéláé.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
2: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa àti Ọlọ́run wa, a tún wá síwájú yín nísinsìnyí láti kọ́ ẹ̀kọ́, ẹ̀kọ́ tí ó ṣe iyebíye, bí a ti lè gbé ìgbésí ayé wa tí yóò fún yín ní inú dídùn, tí ó sì fi hàn wípé a ní oore ọ̀fẹ́ láti ọ̀dọ̀ yín. Bí a ti ń gbọ́ nísinsìnyí, ẹ ṣe wá lélé ti ọmọ, kẹ́sì fún wa lóore ọ̀fẹ́ láti jẹ́ ẹni tí ń gbọ́ràn. A dúpẹ́ wípé ẹ ti gbọ́. Ní orúkọ Jésù Kristì Olúwa wa, ẹ jẹ́ kí a ṣí Bíbélì wa sí orin Dáfídì orí kẹtàléníàádóje. Orin Dáfídì orí kẹtàléníàádóje. Òkan, ẹ̀ẹ́ta, ẹ̀ẹ́ta. Kíyèsí, ó ti dára, ó sì ti dùn tó fún àwọn ará láti máa jùmọ̀ gbé ní ìrẹ́pọ̀. Ó dàbí òróró ìkunra iyebíye lé orí àní tí ó ṣàn dé irùngbọ̀n, irùngbọ̀n Aaroni tí ó sì ṣàn sí etí aṣọ rẹ̀ bí ìrì Amoni tí ó ṣàn sórí òkè Sioni. Nítorí níbẹ̀ ni Olúwa gbé pàṣẹ ìbùkún àní ìyè láéláé. Lónìí mo fẹ́ sọ̀rọ̀ lórí ìṣọ̀kan láàrin àwọn ará nínú Olúwa. Ìṣọ̀kan láàrin àwọn ará nínú Olúwa. Bí a ti péjọ lónìí nínú ìjọ kan náà, bí a ti péjọ lónìí gbogbo wa lẹ́sẹ̀ àgbélébò, ohun tí ó yẹ wá ni wípé bí a ti wà ní ìrẹ́pọ̀, kí a tún wà ní ìṣọ̀kan. Bí a ti ń jọ́sìn papọ̀, kí a rí wípé ìrẹ́pọ̀ àti ìṣọ̀kan àwọn ènìyàn mímọ́ wípé a fún un láàyè, ó sì jọba láàrin wa. Gẹ́gẹ́ bí ará nínú Olúwa, ó yẹ kí a mọ̀ wípé ìṣọ̀kan ni ohun tí Ọlọ́run fẹ́. Àti wípé bí Ọlọ́run bá ń gbé inú wa, tí Ọlọ́run sì wà láàrin wa, ó dájú wípé Ọlọ́run tí kìí ṣe olùpilẹ̀ṣẹ̀ orúdùròdù, Ọlọ́run tí kìí fọ́n àwọn ènìyàn rẹ̀ tòótọ́, tí kìí fọ́n wọn ká, ó dájú wípé Ọlọ́run yìí bó bá wà nínú wa láàrin wa, ó dájú wípé yóò jẹ́ kí ìṣọ̀kan wà láàrin wa. Bí a bá ń pe ẹnìkan ní onígbàgbọ́, tí a pe ẹlòmíràn náà tí a pè ní onígbàgbọ́, bí wọ́n tilẹ̀ jẹ́ àlejò síra wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀, tí bí wọ́n tilẹ̀ jẹ́ ọ̀tá pàápàá sí ara wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀, ó dájú wípé nígbà tí ẹ̀jẹ̀ Jésù Kristì ti wẹni mọ́, ti yí ni padà, bí ó bá ti wẹ àwọn wọ̀nyí mọ́, tí ó sì ti yí wọn padà, ó dájú wípé wọn kì í ṣe ọ̀tá mọ́, wọn kì í ṣe àlejò sí ara wọn mọ́, ṣùgbọ́n wọ́n jẹ́ ará nínú Olúwa. Nítorí wípé a ti gba ọkàn wọn là, àwọn tí ó ti jìnà sí ara wọn tẹ́lẹ̀ tẹ́lẹ̀, yálà nípa ìbí, yálà níbi tí wọ́n ti jáde wá, àwọn tí ó jẹ́ pé bóyá àwọn kan wá láti ìlà oòrùn, àwọn mìíràn wá láti ìwọ oòrùn, nígbà tí oore ọ̀fẹ́ ti gbanilà, nígbà tí ó bá ti wọ inú ẹnì kọ̀ọ̀kan wọn, ohun tí a máa rí ni wípé ó máa ń so wọ́n ṣọ̀kan papọ̀. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí a lè gbé nínú ìfẹ́ Ọlọ́run àti nínú ìdàpọ̀, ìrẹ́pọ̀ àti ìṣọ̀kan àwọn ènìyàn mímọ́. ìṣọ̀kan jẹ́ ohun tí ó ṣe iyebíye ó sì jẹ́ ìbùkún tí ó jẹ́ wípé àwọn tí ó wà nínú ayé yìí wọn kò rí nítorí ohun tí a rí nínú ayé ni ìjà ohun tí a rí nínú ayé ni ìṣọ̀tá ohun tí a rí nínú ayé ni wípé a máa ń rí ìyapa láàrin aládùúgbò sí aládùúgbò a máa ń rí ìkọ̀sílẹ̀ láàrin ọkọ sí aya a máa ń rí wípé ọmọ pàápàá á di àsúta kò ní ní ìrẹ́pọ̀ tàbí ìṣọ̀kan pẹ̀lú àwọn òbí àwọn nǹkan wọ̀nyí ni ó ń jẹ́ kí ìbànújẹ́ kí ó pọ̀ nínú ayé ṣùgbọ́n bí a bá ti di ọmọ ọlọ́run bí a bá ti gba ọmọ aládé àlàáfíà láti wá fi ọkàn wa ṣe ibùgbé tí ó sì wà nínú ọkàn wa tí ó ń tọ́ wa tó ń ṣàkóso ọ̀rọ̀ tí a ń sọ ìrìn tí a ń rìn ohun tí a ń ṣe àti ìṣesí wa sí àwọn ẹlòmíràn a ó rí wípé ìṣọ̀kan ni yóò jẹ́ àbáyọrí sí irú ìrírí bẹ́ẹ̀ ní ìgbésí ayé ẹnì kọ̀ọ̀kan wa ìṣọ̀kan pẹ̀lú kristi ó máa ń fa ìṣọ̀kan láàrin àwọn ará lónìí bí a ti ń wo ọ̀rọ̀ yìí ó yẹ kí a wo kí ni èrèdí ìṣọ̀kan àwọn ará kí ni èrèdí ìṣọ̀kan àwọn ará ará nínú olúwa kí ló sì máa ń fa èyí kejì kí ló máa ń fa ìyapa ìṣọ̀tá láàrin àwọn tí wọ́n jọ ń gbé papọ̀ tàbí kí a kún un sọ wípé láàrin àwa tí a jẹ́ ọmọ ọlọ́run ìkẹta kí ni àwọn ìbùkún tí ó rọ̀ mọ́ ìṣọ̀kan láàrin wa ìkíní kí a wo ìdí tàbí àwọn èrèdí fún ìṣọ̀kan àwọn onígbàgbọ́ kí a wo orin dáfídì níbi tí a ti kà orí kẹtàléní àádóje òkan ẹ̀ẹ́ta ẹ̀ẹ́ta kí a wo ẹsẹ̀ ìkíní kíyèsí ó ti dára ó sì ti dùn tó fún àwọn ará láti máa jùmọ̀ gbé ní ìrẹ́pọ̀ bí dáfídì bí ó ti rí àwọn ènìyàn ọlọ́run tí ó rí wípé wọ́n wà ní ìṣọ̀kan papọ̀ tí ó sì mọ àwọn èrè tí yóò bá àwọn tí wọ́n wà ní ìrẹ́pọ̀ àti ìṣọ̀kan ó wò wọ́n báyìí ó ní ó ti dára tó ó sì ti dùn tó fún àwọn ará láti máa jùmọ̀ gbé ní ìrẹ́pọ̀ jẹ́ kí n ṣe àlàyé fún ọ kí o lè mọ èrèdí tí dáfídì tí ó fi sọ báyìí nítorí àwọn tí ó ti ka bíbélì dáradára tí wọ́n sì lóye bí bíbélì ti rí wọ́n jẹ́ kí a mọ̀ wípé dáfídì ló kọ orin yìí tí a ń kà lónìí ṣé o mọ̀ wípé dáfídì ó mọ ìtàn àwọn ọmọ ísírẹ́lì ìtàn ọmọ ísírẹ́lì ó bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ ábráhámù ṣé o rántí wípé nínú ìdílé ábráhámù pàápàá àìní ìṣọ̀kan ó farahàn ṣé o rántí wípé ágáì àti sáràì wọ́n ní wàhálà àìní ìṣọ̀kan ó farahàn ṣé o rántí wípé ábráhámù àti lọ́ọ̀tì pàápàá àìní ìṣọ̀kan ó tún farahàn kì í ṣe bẹ́ẹ̀ nìkan nígbà tí wọ́n ti tẹ̀dó sí ilẹ̀ íjíbítì tí a sì sọ fún mósè wípé kí o dá wọn sílẹ̀ ṣe o rántí wípé nígbà tí àwọn ọmọ ìsírẹ́lì méjì tí wọ́n ń jà ni mósè ń sọ wípé ṣe bí ara nìyí èé ṣe tí ẹ fi ń jà níhìn ni a tún rí gbólóhùn tí ọkùnrin yìí tí ó pè sí mósè èyí tún sọ fún wa wípé wọn àìwà bí ọlọ́run àti àìní ìṣọ̀kan ó farahàn kì í ṣe bẹ́ẹ̀ nìkan nígbà tí mósè tún padà wá láti ibi mídíánì tí ó ti sá lọ tí ó wá láti dá wọn sílẹ̀ láti tú wọn sílẹ̀ ìgbà tó ṣe àtú wọn sílẹ̀ bí o bá wo ìrìn àjò wọn nínú aginjù ó rí wípé ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni ìkùnsínú máa ń jáde wá ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni àìní ìṣọ̀kan ni ó máa ń farahàn kì í ṣe bẹ́ẹ̀ nìkan bí wọ́n ti tẹ̀dó sí ilẹ̀ kénánì ìgbà tó yá wọ́n bẹ̀rẹ̀ sí ní yan ọba ìgbà tí wọ́n yan sọ́ọ̀lù ọba àkọ́kọ́ a rí àwọn kan tí wọ́n pè ní ọmọ bẹ́líàlì wọ́n ní àwọn ògbà kí irú ẹni báyìí kí ó jọba ìgbà tó yá a rí wípé ọba sọ́ọ̀lù ó papòdà àwa yan dáfídì ìgbà tí a kọ́kọ́ yan dáfídì ó tó ìwọ̀n bí ọdún méje ààbọ̀ tí ó jẹ́ wípé àwọn kan wọn gba dáfídì àwọn kan wọn kò gba dáfídì ṣùgbọ́n ìgbà tó wá yá ni a rí wípé ọlọ́run mí sí gbogbo wọn pátápátá ni a rí pé àti ẹ̀yà ìkíní ìkejì ìkẹta gbogbo àwọn ẹ̀yà méjìlá ni wọ́n fohùn ṣọ̀kan papọ̀ tí wọ́n gba dáfídì ó wá jẹ́ kí ìtẹ̀síwájú kí ó wà fún ìjọba dáfídì ni yin ni David wa so wepe ah o ti dara to iba se wepe irepo idapo ati isokan yi o ti wa tele tele ohun ti iba se se fun wa lati gbe se itesiwaju ti eni

ṣùgbọ́n nísinsìnyí wọ́n ń fẹ́ ìlú kan tí ó dára jù bẹ́ẹ̀ lọ, èyí ni ti ọ̀run. Nítorí náà ojú wọn kò ti ọlọ́run, pé kí a máa pe òun ní ọlọ́run wọn, nítorí tí ó ń pèsè ìlú kan sílẹ̀ fún wọn. Èyí ni àwọn tí a ń ṣe àfẹ́rí, àwọn ohun tí a ń wá kiri bí àbájẹ ti ọlọ́run. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, nígbà gbogbo ni a máa wá ìfarahàn ọlọ́run nínú orin Dáfídì 37:1. Orin Dáfídì 37:1. Ohun kan lèmi ń tọrọ lọ́dọ̀ Olúwa, òun náà lèmi ó máa wá kiri, òun ni mo ń ṣàfẹ́rí, kí èmi kí ó lè máa gbé inú ilé Olúwa lé ọjọ́ ayé mi gbogbo, kí èmi kí ó lè máa wo ẹwà Olúwa, kí èmi kí ó sì máa fi inú dídùn wo tẹ́ḿpìlì rẹ̀. Èyí ni ohun tí ọkàn ẹni tí ó gbàgbọ́ ní tòótọ́, ohun tí ọkàn irú ẹni bẹ́ẹ̀ tí ó ń ṣe àfẹ́rí. Bí a bá jẹ́ ènìyàn Ọlọ́run, bí a bá jẹ́ ẹni tí ó mọ Kristi, ìṣúra wa yóò wà lọ́run. A kò ní to ìṣúra wa jọ sí ayé, a kò ní máa ṣàfẹ́rí ohun tí ó wà nínú ayé yìí. Nínú Matthew 6:6 láti ẹsẹ 11, ẹ má ṣètò ìṣúra jọ fún ara yín lé ayé, níbi tí kòkòrò àti ìpààrà ibà jẹ́, àti níbi tí àwọn olè irúnlẹ̀ tí wọ́n sì ń jalè. Ṣùgbọ́n ẹ̀tọ́ ìṣúra jọ fún ara yín lé ọ̀run, níbi tí kòkòrò àti ìpààrà kò lè bà á jẹ́, àti níbi tí àwọn olè kò lè rúnlẹ̀ kí wọn kí ó sì jalè. Nítorí níbi tí ìṣúra yín bá gbé wà, níbẹ̀ lé ọkàn yín yóò gbé wà pẹ̀lú. Àwọn ẹlòmíràn tí wọ́n sọ wípé wọ́n ti di ẹni ìgbàlà, a kì í rí wọn ní ẹ̀kọ́ bíbélì. Wọ́n a sọ wípé nígbà yìí gan lákòókò ẹ̀kọ́ bíbélì ni àwọn oníbàárà wọn ló máa ń wá. Ǹjẹ́ irú ẹni bẹ́ẹ̀ ǹjẹ́ ó ń to ìṣúra jọ sí ọ̀run àbí ó ń to ìṣúra jọ sí ayé? Àwọn ẹlòmíràn ní ọjọ́ ìsinmi wọn kì í fi àkókò sílẹ̀ fún ìsìn Olúwa, wọn kì í fi àkókò sílẹ̀ láti ṣe ìjìrì ọkàn. Wọ́n a máa sọ wípé bí àwọn kò bá ṣí ṣọ́ọ̀bù wọn ní ọjọ́ ìsinmi, àwọn ò ní rí owó pa wọlé púpọ̀ tó bẹ́ẹ̀. Irú ẹni bẹ́ẹ̀ ṣé ó ń ṣe àfẹ́rí èyí tó wà lókè àbí ó ń ṣe àfẹ́rí nǹkan tí ó wà nínú ayé? Ó yẹ kí àwa tí a jẹ́ onígbàgbọ́, àwa tí a gbẹ́kẹ̀lé Ọlọ́run, àwa tí a mọ̀ wípé ìbùkún Ọlọ́run ní máa múni là láì fi làálàá pẹ̀lú rẹ̀, ó yẹ kí a mọ̀ wípé Ọlọ́run ni ààbò wa, Ọlọ́run ni ìpèsè wa, Ọlọ́run ni ìní wa. Nítorí bẹ́ẹ̀ kí a fi àkókò sílẹ̀ láti máa wọ ojú Ọlọ́run, kí a fi àkókò sílẹ̀ láti máa ṣe ìlépa àwọn ohun mímọ́, ohun tí ń bẹ lókè. Yẹ kí a padà sí orin Dáfídì 67:1. Ẹsẹ 75, ta ni mo ní lé ọ̀run bí kò ṣe ìwọ? Kò sì sí ohun tí mo fẹ́ lé ayé pẹ̀lú rẹ. Níhìn-ín ni onísàmù ni ó ti ń jẹ́ kí ó yé wa wípé ọ̀run ni ọkàn wà, àti pé gbogbo ìlépa ọkàn òun nínú ayé yìí ó wà lọ́dọ̀ Ọlọ́run. Nígbà kan ni onísàmù yìí, ẹni tí ó kọrin Dáfídì yìí kan náà, ni ọkàn rẹ̀ ń fà sí ohun tí ó wà nínú ayé. Ó rí wípé ó kù díẹ̀ kí òun padà sínú ayé. Bí o bá ń ro èrò nípa ohun ti ayé, ó dájú wípé bí o kò bá ronú padà, ìfàsẹ́yìn lè dé bá ọ. Wò ó láti ẹsẹ 2, orin Dáfídì yìí kan náà, ẹsẹ 73, láti ẹsẹ 2. Ṣùgbọ́n bí ó ṣe ti èmi ni, ẹsẹ̀ mi fẹ́rẹ̀ yí ẹ̀tàn, ìrìn mi sì fẹ́rẹ̀ yọ tán. Nítorí tí èmi ṣe ìlara sí àwọn aṣeféfé, nígbà tí mo rí àlàáfíà àwọn ènìyàn búburú. Níhìn-ín ni ẹni yìí ń sọ fún wa wípé bí ó ṣe ti òun ni, nígbà tí òun ṣe ìlara, nígbà tí òun bẹ̀rẹ̀ sí ní òun fẹ́ kẹ́gbẹ́ pẹ̀lú àwọn aláìlọ́lọ́run, òun wo nǹkan tí àwọn ènìyàn búburú nínú ayé, òun wo nǹkan tí wọ́n ní. Ẹsẹ̀ òun fẹ́rẹ̀ yọ, ẹsẹ̀ òun fẹ́rẹ̀ yẹ̀, òun fẹ́rẹ̀ di apadà sẹ́yìn.

ẹsẹ̀ ìkẹrin nítorí tí kò sí ìrora nínú ikú wọn agbára wọn sì pọ̀ wọn kò ní ìpín nínú ìyọnu ènìyàn bẹ́ẹ̀ ni a kò sí wàhálà pẹ̀lú wọn pẹ̀lú ẹlòmíràn nítorí náà ni ìgbéraga ṣe kà wọ́n lọ́rùn bí ẹ̀wọ̀n ọ̀ṣọ́ ìwà ipá sì bò wọ́n mọ́lẹ̀ bí aṣọ ojú wọn yọ jáde fún ìsanra wọ́n sì ní ju bí ọkàn wọn ti ń fẹ́ lọ wọ́n ẹni yìí ó ń wo àwọn tí wọ́n wà nínú ayé ó ń wo ìgbéga ti ayé ó ń wo owó àti dúkìá tí wọ́n ní nínú ayé ó ń wo àwọn fàdákà wọn àti ohun ìṣọ̀ṣọ́ wọn ó ní nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní wo àwọn nǹkan wọ̀nyí ó ń wo bí wọ́n ṣe sanra tó ó ń wo bí wọ́n ṣe ní nǹkan ti ayé tó ó ń wo àwọn ènìyàn búburú ó ní wọn kò dàbí ẹni pé wọ́n ní wàhálà bẹ́ẹ̀ ni pé wọ́n ní àìsàn bẹ́ẹ̀ ni pé wọ́n ní ìrora ó sì rò wípé ohun tóun ń sin ọlọ́run wípé òun ò ní nǹkan ti ayé gẹ́gẹ́ bí àwọn tí ó wà nínú ayé ó ní ẹsẹ̀ òun fẹ́rẹ̀ yẹ̀ nígbà tí òun ro àwọn nǹkan wọ̀nyí bákan náà ni bí ìwọ pàápàá bí o bá ń rò wípé àtìgbà tí mo ti ṣe àtúnṣe ó dàbí ẹni wípé mi ò ní nǹkan tó àwọn tí ó jẹ́ wípé wọ́n sì wà nínú panṣágà síbẹ̀síbẹ̀ bí o bá ń ro nǹkan wọ̀nyí ó ṣeé ṣe ìpadà sẹ́yìn lè dé ó ṣeé ṣe kí o máa rò wípé ìgbà tí mo ti fi iṣẹ́ ilé ọtí iṣẹ́ ilé sìgá tí mo ti fi sílẹ̀ ó dàbí ẹni wípé àwọn tí wọ́n tún ń ṣe iṣẹ́ ọtí àwọn tí wọ́n ń ṣe iṣẹ́ nínú ilé tí wọ́n ti ń ṣe sìgá wọ́n tún ní nǹkan lọ́wọ́ jù mí lọ tàbí kí o máa rò wípé ìgbà tí o ti sọ pé ó bọ́ ọlọ́run dúró ó fi àyè sílẹ̀ láti ṣiṣẹ́ fún ọlọ́run wípé àwọn tí ò lọ́lọ́run àwọn tí ò ní gbàlà wọ́n ní nǹkan jù ọ lọ bí o bá ń rò bẹ́ẹ̀ ìpadà sẹ́yìn lè dé wẹ́sẹ̀ 16 nígbà tí mo rò láti mọ èyí ó ṣòro lé ojú mi nígbà tí mo rò láti mọ èyí ó ṣòro lé ojú mi títí mo fi lọ sínú ibi mímọ́ ọlọ́run nígbà náà ni mo mọ ìgbẹ̀yìn wọn arákùnrin arábìnrin ìgbẹ̀yìn lójú ó ní nígbà tí òun ro ti ìpín àwọn ènìyàn búburú nínú ayé wípé wọ́n ní ipò pẹ̀lú àwọn òṣèlú wọ́n ní ipò ọlá nínú ayé wọ́n ní owó wọ́n ní iṣẹ́ wọ́n ní ohun ànàmọ́ní ayé wọ́n ní gbogbo nǹkan tí ojú wọn ń fẹ́ ó ní nígbà tí òun ro nǹkan wọ̀nyí ó ṣòro fún òun kò yí òun rárá wípé àwọn aláìgbàgbọ́ wọ́n ní ju òun tí òun jẹ́ onígbàgbọ́ ó ní títí mo wá fi lọ sí ibi mímọ́ ọlọ́run ìyẹn ilé ọlọ́run nígbà náà ni mo mọ ìgbẹ̀yìn wọn ní tòótọ́ ìwọ gbé wọn ka ibi yíyọ́ ìwọ sì tì wọ́n ṣubú sínú ìparun báwo ni a ti mú wọn lọ sínú ìdahoro yìí bí ẹni pé ní ìṣẹ́jú kan ìbẹ̀rù lè a fi run wọn pátápátá lẹ́yìn yìí ni ó wá sọ ní ẹsẹ̀ 15 wípé nísinsìnyí tí mo ti kẹ́kọ̀ọ́ nísinsìnyí tí mo ti kọ́gbọ́n nísinsìnyí tí mo ti rí ohun àìrí nísinsìnyí tí òye ti yé mi nígbà tí mo dé ilé ọlọ́run ó ní nísinsìnyí ta ni mo ní lé ọ̀run bí kò ṣe ìwọ kò sì sí ohun tí mo fẹ́ lé ayé yìí pẹ̀lú rẹ bí kò ṣe ìwọ nìkan ṣoṣo nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a máa ṣàfẹ́rí ohun tí ń bẹ lókè kí a mẹ́ṣẹ̀ jẹ́ kí ọkàn wa kí ó máa ṣàfẹ́rí ohun tí à ń rí nínú Kọ́rìntì 2 orí 4 ẹsẹ 18 Kọ́rìntì 2 orí 4 ẹsẹ 18 níwọ̀n bí a kò ti wo àwọn ohun tí à ń rí bí kò ṣe ohun tí a kò rí níwọ̀n bí a kò ti wo ohun tí à ń rí bí kò ṣe ohun tí a kò rí àwọn ẹlòmíràn bí wọ́n bá lọ sílé aláìgbàgbọ́ wọ́n a máa wo ẹ̀rọ amómitutù tí àwọn wọ̀nyí ní wọ́n a máa wo ẹ̀rọ afẹ́ atẹ́gùn tí àwọn wọ̀nyí ní wọ́n a máa wo gbogbo nǹkan tí wọ́n ní èyí tí wọ́n tẹ́ sílẹ̀ èyí tí wọ́n tẹ́ sórí tábìlì wọ́n a máa kérora nínú ọkàn wọ́n máa ṣe ìlara wípé èmi tí mo ń sin ọlọ́run mi ò ní eléyìí mi ò ní eléyìí ó ní àwa tí a ní ọlọ́run ìgbà tí wọ́n ń bọ̀ nítorí àwa kò wo ohun tí à ń rí bí kò ṣe ohun tí a kò rí kí ló ṣe nítorí ohun tí à ń rí ní ti ìgbà ìsinsìnyí wọn kò ní pẹ́ kọjá lọ ṣùgbọ́n ohun tí a kò rí ní ti ayérayé yẹ kí a lọ sí apá kejì nínú ẹ̀kọ́ wa kí a padà sí Kólósè orí 3 nísinsìnyí à ń wo fífaramọ́ Kristi àti ààbò rẹ̀ fífaramọ́ Kristi àti ààbò rẹ̀
Kolose ori keta ese keta nitori eyin ti ku a si ti fi iye yi pamo pelu Kristi ninu Olorun ede ti a lo nihi a lo ede ti o le ye wa sugba nso nipa ohun ti emi ke akoko wo nipa ti ara iku ma mu iye pada popo wa bi eniyan ba ku a ma nso wi pe ati sinipo pada eje wi pe ipo ti o ni ninu ajo eniyan tele tele ko ni imo iduro ti o ni tabi ase ti o ni ninu awon eniyan laarin awon eniyan tele tele eni ti a sinipo pada eni ti o ku ko ni iru nkan be mo o ye ki o ye wa wi pe bakan na ni nipa ti emi gba ti a wa ninu aye a wa nibi ti o je wi pe ina njo ni a wa nibi ti o je wi pe arun ajakale arun o ntan kaakiri a wa nibi ti o je wi pe ase awon emi okunkun won lagbara lori wa sugbon nigba ti a ku ase wa nipo pada nigba ti a ku pelu Kristi ati mu wa kuro nibi ti ina tin jo tele tele ati mu wa kuro nibi asale ti a wa tele tele ati mu wa kuro nibi isodahoro ti a wa tele tele a si ti mu wa kuro ninu alabe agbara okunkun ase awon enibi ati mu wa kuro nibe nitori pe iku ti si wa nipo pada ati ku pelu Kristi nitori be a ko si ni aye ti a wa tele tele mo ki se be nikan iku ma yi wa pada sinu awojo miran ka wo nipa ti ara bi eniyan ba fi aye sile tabi eniyan ku a ma so wi pe o ti darapo mo egbe miran bi o ba je omo Olorun o darapo pelu awon angeli Olorun o darapo pelu awon eniyan mimo loke nitori be awa ti a ti ku pelu Jesu Kristi ati kuro ni awojo awon elese ti a wa tele tele ati kuro ni awojo awon eni bi ti a wa tele tele ati si wa nipo pada si ijoba ati ile oba miran nipa ti iku ati da wa ni ide kuro ninu agbara eniyan kuro ninu ilana eniyan tabi ipinu eniyan ti satani lori wa ati mu awa sabe ipinu ati ilana Olorun lori wa kiku pelu Kristi ohun lo mu wa darapo mo Kristi loju Olorun ati wi pe ati ku si ese a si wa laaye si ododo nipa agbara Kristi eni ti ati jidide o wa nso ni ese keta yi o ni nitori eyin ti ku ki se wi pe boya a sese fe ku pelu Kristi bi a ba ti gba okan wa la eyin ti ku pelu Kristi je ki n se apejuwe kan fun o bi eniyan ba je omo ti tele tele ti o ba je wi pe ko si ni bo ti le wa lori akete aisan onkun ti ba sele si bo ku toro kobo lowo e oni lati lo ra igo emu tabi oti sugbon lese kese ti eni yi ba ti ku o ba gbe oti si waju re ko tun je nkan kan loju re mo nitori pe o ti ku ko mo ki lo wa ninu oti yi mo ko mo ki lo wa ninu igo yi mo ko le dide ko so wipe ni toto ni mo ti ku sugbon gba ti won gbe oti yi wa mo tun dide kin le mo die eni ti o ti ku ko tun ni ide wo bayi mo be na ni bi a ba ti ku pelu Kristi oti siga awon obirin tabi okunrin tabi isoso aye wura ati aye an ko sori an ko sorun awon nkan won yi o tun jo wa lojumo nitori pe a ti ku pelu Kristi ai pe eyan tun lo mu gbo o tun lo mu siga tabi o n kegbe kegbe awon nkan wonyi ko ni jo nigbagbo lojumo nitori pe o ti ku a ti si nipo pada lati kuro ninu awojo awon elese sinu awojo awon omo Olorun o ni a se ti fi iye yin pamo pelu Kristi ninu Olorun e je wipe abo daju lori wa abo Olorun daju lori wa nitori wipe a ti fi iye wa pamo ninu Kristi je ki a tun pada si orin Dafidi orin Dafidi so ni popo nipa ipamo ati abo ti a ni ninu Olorun orin Dafidi ori kokan dina adorun ori kokan le la adorun o ni bi kokan ga ogo ni yo ma gbe abe ojiji olodumare emi o wi fun Olorun pe iwo le abo mi ati odi mi Olorun mi eni ti emi gbekele oni bi abamo Olorun
ti a si joko labe ojiji olodumare a o le wi fun olorun pe iwo li abo mi ati pe iwo li odi mi ni aye igbani amanko odi yi iluka ki o le jewe pe bi awon ota ba fe wole loru won ko won ki o le wole ati pe awon ti o wa ninu ilu o sese lati gun ori odi lati le tafa si awon ota leyin odi o wa so fun a wi pe be na ni ani abo a si ni olorun gege bi odi wa nitori be ota o le ko le run le wole lati le se wa nibi ye ke wo orin David yi kan na ori ketadilogun ese ikejo orin David ori ketadilogun ese ikejo pamimo bi omo oju pamimo labe ojiji iye apa re orin David ori kokan le logbon ese ogun iwo o pa won mo ni bi ikoko iwaju re kuro ninu idimolu awon eniyan iwo o pa won mo ni ikoko ninu ago kan kuro ninu ija ahan eyi nso wi pe ani ipamo lodo olorun je kin se apejuwo yi fun o ni Jeremiah ori kerin di logoji ese ikerin di logbon Jeremiah ori kerin di logoji ese ikerin di logbon sugbon oba pase fun Jeremiah omo Hamaleki ati Zeriah omo Asreli ati Selemiah omo Abdeli lati mu Baruku akowe ati Jeremiah woli sugbon Olowa fi won pamo sugbon Olowa fi won pamo adura mi ni we pe ki Olorun ki o la wa loju ki o se wa niye ki o je ki a mo we pe bi ohun ti pa Jeremiah ati Baruku akowe re mo wi pe ohun pa pa loni ohun pa awon ti o wa ninu Kristi ohun pa won mo nitori ti eyin ti ku a se fi yin pamo ninu pelu Kristi ninu Olorun apa keta ni ipadabo Kristi ati isipo pada wa Kolose ori keta ese ikerin nigba ti Kristi eni ti se iye wa yo farahan nigba na le eyin pelu o farahan pelu re ninu ogo ipadabo Jesu Kristi je ohun ti ese popo ninu Bibeli so ti o ye ni daradara Kristi pelu funra re so nipa ipadabo re pelu idaniloju ti ko ni tabi sugbon ninu awon angeli so nipa ipadabo yi kan na gege bi otito ti o kale le orun awon aposteli papa won fi idi re lele won si so gbomogbomo leti awon eniyan nipa ipadabo Jesu Kristi won so pelu idaniloju ti o da saka awon wonyi mo wi pe olorun ko le seke won so wi pe Jesu Kristi oluwa wa yo farahan on pada bo lekeji o si so oni nigbati Kristi eni ti se iye wa yo farahan je wi pe bi o ti le ti para pamo le orun bi o ti le ti lo si orun on pada bo ati nigba na yo farahan awon ayan fe Jesu Kristi n pada bo lekeji Timothy 1 ori kefa ese ikerinla ki iwo ki o pa ofin mo li ailabawon li ailegan titi di ifarahan Olowa wa Jesu Kristi titi di ifarahan Olowa wa Jesu Kristi Titu ori keji ese iketala ki a ma wo ona fun ireti ti o ni ibukun ati ifarahan ogo Olorun wa ti o tobi ati ti olugbala wa Jesu Kristi gbogbo awon ese yi je ki o da wa loju wi pe Jesu Kristi eni ti o ti lo si orun eni ti o joko le owo otun Olorun o n pada bo lekeji Eberu ori kesan ese ikeji din logbon beni Kristi pelu lehin ti o ti fi rubo lekan soso lati ru ese opolopo yo farahan nigba keji
lai si ese fun awon tin wo ona re fun igbala o so wi pe le kan soso Jesu Kristi ti apa o ti pi ara re robo fun ese opolopo ni igba keji nigba ti yo de nigba ti yo parahan ki se wi pe yo tun wa se robo fun ese sugbon yo parahan fun awon tin wo ona re lai si ese fun igbala ninu Johanu kini ori keji ese keji dinlogbon ati nisinsin yi eyin omo mi e ma gbe inu re pe nigbati owo ba farahan ki ale ni igboya ni waju re ki oju matsi ti wa ni waju re ni igba wiwa re bi eniyan ba wa ninu ese ni igba wiwa Jesu Kristi ni igba ipadabo Jesu Kristi iru eni be ko ni le ba Jesu lo ko ni le ba Jesu joba a ki o le yi pada ki a si gba soke pelu awon eniyan mimo nitori be oju yo ti iru eni be ori keta lati ese ikini ewo iru ife ti baba fi fe wa ti a fi n pe wa li omo Olorun be le asa je nitori eyi le aye ko se mo wa nitori ti ko mo olufe omo Olorun le awa se nisisiyi a ko si ti fi han bi awa o ti ri awa mo pe nigba ti a ba fi han awa mo we pe nigba ti a ba fi han a o dabi re nitori awa o ri ani bi ohun ti ri olukuluko eni ti o ba si ni ireti yi ninu re awe ara re mo ani bi ohun ti mo loni ati gbo oro Olorun ati ka si wa leti awa paapa ti ka ninu bibeli wa ati ti se alaye kikun nipa ajinde ti emi ati ilepa mimo kini ilepa ti okan re se ati ji odide pelu Kristi se o ti ni Jesu Kristi gege bi Oluwa ati Olugbala re se o ti di oko si ese o si wa laaye si Olorun se a o ti faramo Kristi o si ni abo ninu Kristi o ni iye ni pekun ninu Jesu Kristi iye ni pekun yi si wa ni ipamo o ko je ki enikeni tabi ohunkohun ki o fowo kan se oni ireti ninu Olorun we pe nigbati Jesu Kristi yo parahan nigbati yo de lekeji we pe a o se onipo pada a o gba kuro ninu aye yi o wa pelu awon eniyan mimo loke o ni ipin ati ipa ninu ipalarada awon eniyan mimo o ye ki a ba Olorun soro bi o ba ti ni daniloju we pe agba okan re la o ye ki o so fun Olorun we pe o fe ni igbala tooto bi o ba ti ni igbala se ati we omo ati so okan re di mimo se iwo ti o ni ireti yi ninu re se o n we ara re mo nigba gbogbo ani gege bi ohun ti mo e je ki a dide duro ki a ba Olorun soro ki a gbadura titi opin idaniloju pe o se se ko je lasale yi tabi ni oru tabi ni igbakogba ni Jesu Kristi yi o de we pe oju ko ni ti wa we pe a o mura sile a o le ba Jesu lo nigba ti o ba de.

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Ẹjẹ́ kí a gbàdúrà.
2: A dúpẹ́ lọ́wọ́ rẹ Ọlọ́run wípé o fi Jésù ta wá lọ́rẹ. Wípé bí a bá ní ìbànújẹ́ tàbí àsùn dábọ̀ ẹkún, bí ohunkóhun bá wà tí ó dorí ìgbésí ayé wa kodò, tí ó sì mú ìpòrúru ọkàn bá wa, bí ohunkóhun bá tí ó ń da ìgbésí ayé wa tàbí ilé wa tàbí iṣẹ́ wa tí ó ń dàárú, bí ohunkóhun bá wà tí ó dàbí ẹni wípé ilé àìbalẹ̀ àyà ó ń yọ wá lẹ́nu, tàbí àlákàlà kò jẹ́ kí a gbádùn, tàbí ọwọ́ ayé ló ń lé wa kiri. A mọ̀ wípé o ti fi Jésù ta wá lọ́rẹ, wípé ó jẹ́ ilé ààbò fún wa, àti pé bí a bá sọ fún Jésù, bí a bá kó àròyé wa tọ́ lọ, bí a ò bá fi ara wa pamọ́, bí a bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa bí ẹlẹ́bi àti bí ẹlẹ́ṣẹ̀, ó dájú wípé ẹ̀jẹ̀ Jésù Kristi tí a ta sẹ́ẹ̀ lórókè Kálfárì ó sì wà síbẹ̀ fún wa pẹ̀lú. A sá ti sọ fún wa wípé èyí lé ọ̀dọ́ àgùntàn Ọlọ́run tí ó kú ẹ̀ṣẹ̀ aráyé lọ. A sì mọ̀ wípé bí a bá so mọ́ ọ, bí a bá dúró tì ọ́, bí a bá gbẹ̀kẹ̀lé ìlérí rẹ, tí a sì sọ gbogbo ìbànújẹ́ wa àti ẹkún wa, ìṣòro wa, bí a bá sọ ọ́ fún ọ, a mọ̀ wípé ó gbà wá. Ǹjẹ́ à ń bẹ̀ wípé lónìí bí a ti wá pẹ̀lú agbára rẹ, pẹ̀lú ẹ̀jẹ̀ tí Jésù ta sílẹ̀, pẹ̀lú iṣẹ́ ìràpadà tí Jésù ti parí fún wa, a bẹ̀ ọ́ wípé gbogbo àwọn ìjì àṣẹ wọ̀nyí bá mú ọ kúrò. Ṣàánú fún wa, jẹ́ kí àlàáfíà rẹ kí ó jọba nínú ọkàn wa, gbogbo ìgbésí ayé wa tí ó ti dàrú bá wa tún wọn ṣe. Jẹ́ kí ọ̀rọ̀ rẹ kí ó lè ṣe wá pé ní àṣálẹ́ yìí, ní orúkọ Jésù Kristì Olúwa. Mo fẹ́ kí o ṣí Bíbélì rẹ sí orin Dáfídì 56. À ń sọ lónìí nípa ààbò tí ó dájú. Bí àkókò kan bá wà ní ìgbésí ayé wa tí ó yẹ kí a mọ ààbò tí ó dájú, tí ó nípọn, tí ó sì ṣe iyebíye, èyí tí ó jẹ́ wípé ọwọ́ ayé tàbí ọwọ́ ọ̀tá tàbí ọwọ́ èṣù kò ní lè tẹ̀ wá, mo wòye wípé àkókò tí a wà yìí jẹ́ àkókò kan, nítorí wípé ọ̀pọ̀ òjò ló ń rọ̀ tilẹ̀ ń fi mu, ọ̀pọ̀ ìyà ni àwọn ènìyàn sì ń jẹ ní àìmọ̀ àti rí ibi ìsásí. Ṣùgbọ́n bí ó ṣe ti wá ni àwa ni Ọlọ́run ṣe ní olóríire láti mọ ààbò tí ó wà. Mo sì mọ̀ wípé bí o bá fi etí sílẹ̀, tí o sì fi ara balẹ̀, tí o ń gbọ́ ohun tí Ọlọ́run fẹ́ kí a mọ̀ nípa ààbò, wípé bí ó tilẹ̀ jẹ́ wípé èṣù pàápàá ni ó lé ọ dé yìí, bí a bá parí ẹ̀kọ́ yòó láti sáko lẹ́yìn rẹ. Bí ìjìyà bá wà nípa ẹ̀ṣẹ̀ tí a ti ń dá tẹ́lẹ̀ tẹ́lẹ̀, nípa ìrìn tí a ti ń rìn tí ó dàbí ẹni wípé ìyà ń jẹ wá, ìṣẹ́ sì ń ṣẹ́ wa, mo mọ̀ wípé ìgbà tí a ti fún wa ní Jésù, tí a sì ti gbé Jésù sókè, gbogbo ìṣẹ́ wa àti ìyá wa ni a fi kọ́ sí orí igi àgbélébu Jésù. Ṣùgbọ́n ó ṣe pàtàkì fún wa láti mọ̀, nítorí Bíbélì sọ wípé àwọn ènìyàn mi ń jìyà, wọ́n sì ń kú nítorí àìní ìmọ̀. Ní orin Dáfídì tí mo pè ní 56, ni a ti ń sọ fún wa wípé Ọlọ́run lè ààbò wa àti agbára lọ́wọ́lọ́wọ́ ìrànlọ́wọ́ ní ìgbà ìpọ́njú. Nítorí náà lè àwa kì í ó bẹ̀rù, bí a tilẹ̀ ṣe ayé ní ìdí, tí a sì ṣe àwọn òkè ńlá ní ipò lọ sí inú òkun, bí omi tilẹ̀ ń hó tí ó sì ń ru, bí àwọn òkè ńlá tilẹ̀ ń mì nípa ọwọ́ bíbí rẹ̀, odò ńlá kan wà, ṣíṣàn èyí tí yóò mú inú ìlú Ọlọ́run dùn, ibi mímọ́ àgọ́ wọn ni ti ọ̀gá ògo, Ọlọ́run bẹ̀lẹ̀ àárín rẹ̀. A kì yóò ṣí ní ìdí, Olorun yo ran lowo ni kutukutu owuro awon kefere nbinu awon ile oba shidi o fohun re aye yo Oluwa awon omogun wa pelu wa Olorun Jacob le abo wa e wa wo awon ise Oluwa iru aporo ti o se le aye o mo otetan de opin aye o se orun o si ke oko meji o si fi keke ogun jona eduro je ke si mo pe emi le Olorun a gbe mi ga ninu awon kefere a gbe mi ga le aye Oluwa awon mogun wa pelu wa Olorun Jacob le abo wa awon ti o wa ninu aye won wa abu kakiri gbogbo awon eniyan yala olowo tabi ojogbon o si sese awon talaka papa ti won ko ni nkan kan ti o dabi eni wipe o ye ki owo iya ki o duro lara won nitori pe towo won oni ti gbajumo ko si tabi ti dukia ohun ini ko je ti won sibe sibe bi o ti le je wipe won ni nkan pupo ninu aye sibe sibe esu ota emi wa ko je ki won ki o gbadun o si je ohun ti awon eniyan ma nwa kiri abo ti won ro wipe bi ohun gbogbo bi o ba doju po ti o si ndaru eyi ti oni saamu ti o nse alaye re ni ese keta wipe omi ho eyi so nipa wipe nkan gbona mo awon eyan ti o wa ninu aye lara o si so pe oke nla papa ti a le ro wipe o fi idi mule sinsin o so wipe o mi awon eyan ti o dabi eni wipe pelu ohun ini won pelu gbajumo won won dabi oke ti a ti fi idi re kale ti o dabi eni wipe ko si ohun to le de wipe ko si mimi ko si si eru sugbon eni ti o ko iwe yi nipa emi si Olorun o so fun a wipe ko si eni keni ti araro tabi ti aratu pe bi won ti le dabi eni ti won dabi oke ti a fi idi won kale sibe sibe pelu ohun ti o nsele ninu aye o so wipe awon oke nla won yi won mi sugbon wa so fun wa ibi itura ti o wa fun awon ayanfe fun awon ti won sin Olorun le emi ati ni otito awon ti won ni Olorun Jacob gege bi oba gege bi olugbala ati gege bi Oluwa won o so fun a wipe odo nla kan wa sisan yi ti yo mu inu ilu Olorun dun ibi mimo ago won ni ti oga ogo eyi ni Jesu nje ki o di mo fun a wipe omi kan wa kanga kan wa orisun kan wa ti o san fun omi iye fun imularada awon ti ara won ko da fun igbala awon ti won sonu fun idariji awon ti won dese ati fun imuduro awon ti ese won ti ye eyi ni eni ti o ko orin David yi nje ki o di mo fun a wipe bi aye re ba daru bi o ba dabi eni wipe o dabi eni pe ki o lo pe okun so ki o si kudanu nitori pe ko si nkan ti o ro ko tun fe se ninu aye o so fun o wipe ma binu je ma se so ireti nu nitori pe odo nla kan wa o le ma se onika ye fi wipe bi o ba je be wipe odo nla kan wa eyi ti o mu inu mi dun bi mo ba darapo mo awon eni Olorun nibo lo wa nitori pe gege bi eni ti o dagba die o sese ki o ti ma wa ibi isasi ati ibi abuka akiri sugbon o dabi eni pe bi o ti nsa be ni pasan be ni o nba o ti o si ti saka akiri titi o nwa ibi abo sugbon ti ko si ibi abo awon eniyan ti won si mo wipe aye nle wa awon na papa won ko ile kekeke kaakiri o sese ninu ogba ti won si fi enikan sibe ti o da bi oluso won si le ko si enu ona wi pe ibe abo ni yi o si sese ki iwo na ki o ti lo sibe ri boya gege bi alaboyun tabi gege bi eni ti o wa ise ti ko ri ise ti won si so fun wi pe bi o ba sa pamo si ibe abo ti o si je ara re niya o sese ki o ti le gba awe ojo meta tabi ojo meje tabi ojo pupo ju be lo o si tiro wi pe o ti de ibi ti o nlo pelu awe pelu adura pelu ije ara ni niya sibe sibe leyin ojo meje leyin ose meta tabi leyin osu kan iya ko ye ya ile re nitori pe bibeli so wi pe elese ni a fi ise fun bi o ba digba ti a ko ese sile ise tabi ijiya ese ko ni ye ma wa lodo wa sugbon so wi pe o le salai mo ibi ti odo nla yi wa sibe sibe idani loju ni wi pe odo nla kan wa sisan yi ti yo mu inu ilu olorun dun ko so wi pe sisan yi ti o mu gbogbo ilu dun ilu pupo lo wa sugbon gbogbo ilu ko ni ilu olorun o si sese ki o ti ma josin ki o ti ma lo kaakiri ki o ti ro wi pe pelu gbogbo e ti mo nse na mo sa nse iwon ba ti mo mo wi pe o ye ki nse sugbon sibe sibe anfani odo nla ti o san yi fun itura fun imularada fun iko fun ifokanbale fun alaafia fun idariji fun ase pe igbala re ko je ti re sugbon so wi pe bi ki o le mo bi a se mo wi pe a ti de ibi ti odo yi wa o ni olorun bele arin re Jesus si je ki o di mo fun a wi pe ibi ti eni meji tabi meta ba pejo ko so wi pe nidi oja tita nidi ikore nidi ibasa nidi ijeun tabi nidi ijo nidi ilu ko so be o oni ibi ti eni meji tabi meta ti won ba pejo po ki se nidi ija ki se nidi iyapa ki se nidi ki a ma lora wa laso mu wi pe ah ta lo ji owo apo alufa on ibi ti eni meji tabi meta ba pejopo le oruko mi oni emi wa le arin won eyi ni ilu olorun eyi ni ibi ti ansa pamo si nibi ti eko oro olorun ti o tin jade olorun be le arin re a ki o si nidi ko si bi aye se le gbiyanju to tabi bi esu papa bi o ti le buramuramu to bi o ba wa nibi ti olorun wa oni a ki o se onidi olorun yi o ran lowo ni kutukutu owuro bi o tin ji beni iran lowo olorun beni o wa ni tosi re oni awon keferi nbinu bi o ba ti mo tele tele ti o sin jafara ti o ro wi pe ko sewu je ki n so fun o wi pe awon keferi nbinu si o awon wo ni a npe ni keferi awon tin tafani awon ti won fe se oni ibi awon ti won ko mo olorun ti won ko si fe mo awon eni ika awon eni ibi aye awon keferi nbinu bo jeun bo yo bo ba so sita won binu si o bo ti ri yawo fe sugbon ti owo re ji ti o da be ni pe nkan lo dede fun o awon keferi abinu si o bo ri je awon keferi abinu bo si ri je bo ni nkan kan to tori be to joko seko wi pe but eni ti o mu owo wale ni won ma yin mi o si ni nkan ti mo mu lole bo lole won binu pe o wale bo si lole bo jeun bo yo won binu pe o jeun bo gbe yawo bo bimo won binu pe gbe yawo ko si ti bimo awon keferi nbinu bo ba si mo ibi abo o pari fun o awon ile oba o sidi sugbon won so fun a wi pe olorun wa eni igba ayeraye eni igba ni eni ti o nduro si odo eni ti ko ni baba eni ti o je ebi abo fun wa won ni o fo ohun re aye yo oluwa awon mogun wa pelu wa olorun jacobu o ni abo wa iwo bi o ba so gbe bo ba so gbe kuro lo bere lowo awon to so gbe kuro iku npa won atomo ati baba ati ya won kole ile daradara ile mere mere ti akun daradara ṣùgbọ́n kí wọn kí ó tó wọ inú rẹ̀ wọn á wọlé sí ẹnu ọ̀nà wọn á rí nǹkan kan mọ́lẹ̀ wọn ṣe rí nǹkan mọ́lẹ̀ láàrin àwọn pápá mọ́lẹ̀ lọ bí wọn wọn ń kú láì tiẹ̀ nídìí wọn á sọ pé arílágbájá ní ọ̀sẹ̀ tó kọjá bẹ́ẹ̀ ni èyí tí wọ́n sọ̀rọ̀ èyí tí wọ́n rì mọ́lẹ̀ kò gbà wọ́n bí wọ́n ti ń bí wọn ni wọ́n so ńdè mọ nídìí tí wọ́n so kọmọ lọ́rùn àpẹẹrẹ pé o ta ọmọ rẹ fún èṣù nìyẹn síbẹ̀síbẹ̀ pẹ̀lú ààbò èké tí àwọn èèyàn tí ó wà nínú ayé tí wọ́n ní ni wọ́n sọ fún wa wípé ọwọ́ ayé ń tẹ̀ wọ́n èṣù ń bá wọn ó ń pa wọn àwọn tí ò pa tán pátápátá ó pa wọn ní àparọ̀ wọn jẹ́ ní ayé wọn jẹ́ ní ọrun ìgbà téèyàn bá lo ọdún márùn ní ilé ìwòsàn àwọn òyìnbó ní ìwọ̀nba 50 tàbí 40 ọdún tó nílò nínú ayé yóò ti mọ̀ wípé èṣù ti pa lápatì ìgbà tó bímọ tí ò ráyè gbádùn wọn tí ò sì lè tọ́jú wọn tó sì ń káàkiri ẹ̀sìn yìí náà ní ó ń gbé bíbélì káàkiri kò mọ ojú bíbélì ó sórí bíbélì kodò ààbò tí ó wà fún wa odò náàni tí ó wà fún ìmúláadá fún ìrora tiwa kò mọ nípa rẹ̀ Jésù Kristì tí a fi hàn wá láti kó ẹ̀ṣẹ̀ wa lọ àti láti kó ìjìyà wa lọ kò mọ nípa rẹ̀ ṣùgbọ́n bí ó ṣe ti àwa tí a ti mọ ọ̀nà ìrere àwa tí a fi ẹ̀ṣẹ̀ wa ṣọwọ́ sí Ọlọ́run tí a sọ wípé kójọ ajẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa sì kọ́ sílẹ̀ bí a bá ń ṣe bẹ́ẹ̀ àwọn èèyàn máa ń pè wá ní òmùgọ̀ wọ́n á tiẹ̀ sọ wá lórúkọ wọ́n ní àwọn ẹgbẹ́ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ ni àwọn tán jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ọ̀ṣẹ́ ń ṣe wọ́n ìyá sì ń jẹ wọ́n ṣùgbọ́n ìwọ tó gbọ́n ìwọ tó sì mọ̀ wípé ó ń fẹ́ ìrànlọ́wọ́ lọ́dọ̀ Ọlọ́run ó sì ń fẹ́ ààbò rẹ̀ bó o ti ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ bá ti ń jẹ́ kí ẹ̀ṣẹ̀ kí ó kọjá lọ bí odò tí ó ṣàn kọjá lọ bẹ́ẹ̀ ni ààbò Ọlọ́run tó ń dájú lórí rẹ ó ń sọ fún wa wípé àwa tá a ṣe bẹ́ẹ̀ pé a jẹ́ olóríire Ọlọ́run Jákọ́bù ta ni Ọlọ́run Jákọ́bù ìgbà tí Jákọ́bù ń sá kúrò lọ́wọ́ ọ̀tanì lọ́wọ́ Ísáù ilé Ọlọ́run pàdé rẹ̀ ní ojú ọ̀nà ibi tó ń sá lọ ní ìgbà tí ó fi òkúta ṣe ìrọ̀rí rẹ̀ tí ó sì wà ní ibi ọ̀nà tí ó jẹ́ wípé inú aginjù ni Ọlọ́run wa bá ni ó kọ sí wípé òun a máa ṣẹ̀ṣọ́ lórí rẹ̀ Ọlọ́run Jákọ́bù nìyẹn nígbà tí ó dé ọ̀dọ̀ Lábánì gbogbo ìyà tí Lábánì fẹ́ fi jẹ́ àti ìrẹ́jẹ tí Lábánì fẹ́ ṣe fún Ọlọ́run gbà á nígbà tí Ọlọ́run sọ pé kí ó kúrò ní ọ̀dọ̀ Lábánì ni Lábánì tún fẹ́ ṣe èkà ó fẹ́ dọdẹ rẹ̀ ó sì fẹ́ le kí ó sì bá a jà bẹ́ẹ̀ ni Ọlọ́run tún sọ fún Lábánì pé Jákọ́bù jẹ́ ẹni èèyàn ti òun nítorí bẹ́ẹ̀ kí ó má ṣe fi ọwọ́ kàn án nígbà tí Jákọ́bù ń bọ̀ láti ìrìn àjò tí ó ti lọ ni ó ránṣẹ́ sí Ésáù wípé mo ń bọ̀ kí ó sì gba àwọn ọrẹ ni Ísáù ránṣẹ́ padà wípé sọ fún un wípé èmi pàápàá ń bọ̀ gẹ́gẹ́ bí ọ̀tá tí ó múra sílẹ̀ láti parun pẹ̀lú irinwó àwọn ènìyàn lẹ́sẹ̀kẹsẹ̀ ni Jákọ́bù bẹ̀ sí ní gbàdúrà bẹ́ẹ̀ ni Ọlọ́run jẹ́ ààbò rẹ̀ ọ̀tá tí ó fẹ́ pa á kò lè rí ọwọ́ tẹ̀ ẹ́ mọ́ èyí ni Ọlọ́run tí ó dáàbò bo Jákọ́bù a sì wá ń sọ fún ọ wípé bí o bá di ẹni ìgbàlà bí o bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ tí o kọ̀ ọ́ sílẹ̀ tí o fi Olúwa ṣe olùgbàlà rẹ tí o sì fi Ọlọ́run ṣe ilé ìṣọ́ gíga rẹ wípé Ọlọ́run Jákọ́bù yóò jẹ́ ààbò rẹ ẹ wá wo àwọn iṣẹ́ Olúwa irú aforo ní ayé ó mú ọ̀tẹ̀ tán dé òpin ayé èwo ni òpin ayé ibi tí o wà yìí ni à ń pè ní òpin ayé ìgbà tí Jésù wà ní ayé a ò sọ fún wa nínú ìwé ìtàn wípé ó rìn dé ìlú Nàìjíríà tàbí ó rìn dé ìletò rẹ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ à ń jẹ́ kí ó di mọ̀ fún wa wípé bí ó tilẹ̀ jẹ́ pé Jésù nínú ara kò rìn dé ìletò rẹ kò sì rìn dé ìlú rẹ ṣùgbọ́n nínú ẹ̀mí pẹ̀lú iṣẹ́ àṣetán ìgbàlà tí ó ṣe ìyẹ́ kò ti rìn dọ́dọ̀ rẹ ò ti gbọ́rọ̀ Jésù àti fi ìrere àti fi hàn ọ́ èyí ni Ọlọ́run sọ wípé títí dé òpin ayé níbi tí ó wà níbẹ̀ ni iṣẹ́ Ọlọ́run ni ó ti ń ṣe àwọn ọ̀tẹ̀ tí àwọn èèyàn sì ní sí ọ àwọn tí ó dìtẹ̀ mọ́ ọ ó sọ wípé ó mú àwọn ọ̀tẹ̀ wọ̀nyí tán dé òpin ayé ó ṣe ọrun ò ìjà ni à ń pè bẹ́ẹ̀ o si se oko o ija na niyan o se si meji o ke si meji o fi keke ogun o fi jona eduro je awa ti an saka akiri o so fun wa o ni eduro je nigba ti a ba saka akiri eredi ti a fi saka akiri an wa abo ni awon abo ti a sin wa je kin ka die fun o nipa awon abo ti awon ti o wa ninu aye ti won wa o si sese ki iwo na ki o ti wa iru abo be ri awon abo eke Isaiah ori ikejidin ni ogbon ese ikerin la ni mo ti bere lati ma ka nitori na egbo oro oluwa eyin elegan ti nse akoso awon eniyan yi ti nbe ni Jerusalem nitori eyin ti wi pe awa ti ba iku da majemu a si ti ba epo ku mule nigba ti pasan gigun yo laaja yo de odo wa nitori awa ti fi eke se abo wa ati labe iro li awa fi ara wa pamo eyi ti je ki o yi o gbe kuro onde eyi ti an so morun tabi oruka ere ti an fi sowo ti a ro wi pe yo je abo fun wa tabi a lo fi ara wa fun awon egbe okunkun a ro wi pe bi a ba le lo si egbe imule yo je abo fun wa nitori abo ni won se nwa iru nkan be kaakiri tabi ati lo fi emi wa dogo si owo adaun se ati ro wi pe bi a ba se be o pari bo so le wa koni ri wa bi o so ba ri eni le adaun se mbo lo ma ti ri o se lodo jesu lo so ma ti ri o awon ti won lo si le adaun se awon ni ofa osho ati ofa aje awon lo kokon ba awon ni won fi ori won sebo nitori wipe abe iro ni ru awon eyan be ni won duro si gbo ese ke dogun le kan si nitori eyin ti wipe nkan ti o kin je ki awon elomiran ki won ki o wa si abe eyin rere niyan tabi lati gba eko ti igbala won ma so ninu okan wipe awon ti won o ni o isora awon ni won wa Jesu kaakiri awa ti ni awon ohun ti o le panimo tabi ohun ti o le je abo wa pe nitori be lati kekere ni won ti se waji na awon ti won se jina won yi won lalakala iberu wa ninu okan won babalawo paapa to sogun fun won iyawo e o gbadun awon omo won won ri owo ile iwe san sibe sibe awon eniyan won yi ninu omugo ati ninu okunkun ti emi won wa ati ninu ipoju okan ti won wa ni won wa awon kan won yi kaakiri sibe sibe oye won jokan ti won ti e joko ki won ronu wi pe awon ti won wa ninu egbe okunkun won ku lai pe ogoji odun awon ti won si wa ninu egbe okunkun pelu won won a lo si ibi iboji won bi o ba se wi pe abo to to ni won se nku be iya se nje won be won wa ise kaakiri bi won ti e ri ise se owo ti won gba adaun se lo n gba ogbo e pada lowo won awon ti won to si dabe ni pe won le so pe won seso nitori pe won wa owo bi won ba niru owo be owo eje ki se na bo jeun wa ni iyodi nipa e bo je sugar to ti eye ko dun lenu e lo fi owo ejera owo ipaniyan apa ona ni o wa so fun a wi pe nitori eyin ti wi pe o sese ki o wa ninu egbe awon ti won so bayi awon ti o je wi pe o kan so pe mo kan ba wa lale ni kin wa wo eyi ton se nbe nitori pe emi temi mo ti ni nkan aje tele aje sara asi ti se mi jina ko si nkan na bo ti le je wi pe aye ati pasan re won le awon eyan won dode awon eyan kaakiri sugbon bo se temi ni rara o ko si ni ibi kibi tin ba nlo ona nla ni nitori pe eye ki fo ko fori sogi duro be awon ti won ti so be saaju e to gba lenu e awon da nitori eyin ti wi pe awa ti ba iku da majemu won ku o sugbon sibe sibe won so wi pe won ti ba iku da majemu a si ti ba ipo ku mule nigba ti pa san gigun yo laaja ki o le ki o de odo wa nitori awa ti fi eke se abo wa eke ni o magbekele aja otile ni ojo iponju ni ojo aini ni ojo ti o je wi pe o nfe nkan wonyi abo yi gan yo ja otile abo eke ni ki duro labe iro le awa ti fi ara wa pamo iwo ti o fi ara re si abe ogun abe onde abe oruka abe iro li o fi ara re pamo si nitori na bayi li oluwa jehova wi pe kiyesi emi gbe okuta kan kale ni sioni fun ipile okuta ti adanwo okuta igun ile iyebiye ipile ti o daju eni ti o gba gbo ki o sa bi o ba ri enikeni ti o nsa kaakiri ko gbagbo eni ti o gba jesu gbo nitori jesu yi ni okuta ti a so fun wa nipa re eyi ti a gbe kale ni sioni fun ipile ipile ile olu ma n gbe ile duro igbesi aye re ko ni le duro lai ni ipile ti jesu kristi okuta ile a si ti danwo o si yege okuta igule iyebiye ni ipile ti o si daju ni eni ti o ba gba gbo eni ti o gba jesu gbo ki o sa ohunkohun ki o le le idajo le omi o fi ile ese pelu ati ododo le emi o fi ile osuwon iyin ni yo gba abo eke lo omi o si kunbo ibi isasi mole gbogbo abo eke iyin ni yo gba lo idajo olorun ni yo gba lo nitori be bi o ba nfe abo ti o daju abo ti ki o je otile ni ojo eponju jesu kristi ni abo ti o daju nitori wi pe gbogbo abo eke patapata ni iyin yo gba lo omi yo si kunbo awon ibi isasi mole ma je mu yin ti e ba iku da le a o so di asan nitori be awa ti ansaka kere anfi owo sofo ni o gbo wi pe enikan wa nbi kan ile abo ti o wa nibe ah koda ko si eni to sa sibe ari abo ni o nfi owo re sofo nitori pe olorun ti se ipinu ati idajo le orun ko si si ohun ti o le yi pada wi pe ma je mu yin ti e ba iku da le a o so di asan imule yin pelu ipo oku ki yo duro nigba ti pasan gigun yo re koja nigba na ni owo teyin mole bi o ba je be ewo ni isasoke isasodo wa o si so ni ese kokandilogun niwon igba ti o ba jade lo ni yo mu yin nitori ni gbogbo owuro ni yo re koja le osan ati le oru kiki iguro re yo si di ijaya nitori akete kuruju ibiti eniyan le na ara re si lo akete ni a pe ni bedi o so wi pe ki o le gba wa duro nitori o kere ju idiwon wa lo o si so wi pe ibora koni ibo to eyi ti o le fi bo ara re ohun ti a n gbe kaakiri eyi ti a n so morun eyi ti a n fi si ika owo eyi ti a n so modi o n so fun wa wipe o dabi eni ti o ni nkan kan bi scarf kekere ni akoko otutu ti a so pe ah obinrin ibora re da ti o si mu nkan naa jade kekere bayi ti o so pe ah wo ibora mi ni yi ah lakoko otutu akoko oye gbe lo olohun ni ju be lo iwo ronu e eni to ni gele ori eyen nikan agbalagba to je pe oni nkankan ju gele ori obirin nikan lati fi bora ni akoko otutu eta abota rupa ninu aye iru eniyen koju be lo ki je abuto to o si sese ki o je awon elomiran ti won joko ninu ese ti won ni ki ore ofe olorun ki o ma po si awon ti ma so pe bi owo mi ba tesamu o pari ki o so ma sare ni ki a je ki o ma fese fe a fi ki owo mi ki o ma ti tesamu ni suru o ni Samuel kini ori kerin awon ti owo won teru nkan be ti won ti eju samu lo apote eri olorun gan paapa ni o bo si won lowo ibe ni a fi majemu ti olorun ba israeli da ibe le a fi si awon mana ti won je le agiju ibe le a fi si pelu sugbon nitori won joko sinu ese bi owo won ti le te nkan won yi ti won si hoye be ni pe isegun ti de isegun o je ti won bi a ba nfe aboto to an lati kuro ninu ese ke asigba jesu christi ni oluwa ati olugbala wa eyi ni abo ti o daju eyi ni abo ti o si je iranwo fun wa ni samuel kini ori kerin mo nka fun o lati ese iketa awon eniyan si de bodo awon agba israeli si wi pe nitori kini oluwa se le wa loni ni waju awon filistini e je ki a mu apoti majemu oluwa ti nbe ni silo sodo wa pe nigba ti o ba de aarin wa ki o le gba wa kuro lowo awon ota wa awon elomiran wa ti o je wipe samu ni won wa kaakiri ki samu yi ki o le gba awon kuro le owo ota won awon elomiran o sese ki won ki o je alaboyun iro kuro lenu won ija kuro lowo won bi won ba fi ija pe ta pelu oko tabi pelu aladugbo won a so fun o wipe ah ki ti baba mi ki o ma ti de ba mi ni awon na se won mo po lohun ki ja be tori be bo ba so pe ki ti baba re ki o ma ti de ni awon eyan ni le mu awon ni le won ni le so oro a je wipe esu baba re ni o fun oni sese sugbon iru awon eyan be bi won ba ti loyun o di ile adura pelu igo lowo won ati omi won so pe ko si ni baba ti mu mi adura gbogbo e pari binu run o bi omo yen bi o ba dabe ni pe nkan fe sowo odi bi omi adura bo ba ti kan omode lara o pari eni to n gbadura sinu omi igo gan epe oku o lenu e iyawo keji o kuro nle e ni tooto lo n gbadura ni tooto lo n dabe ni pe o so nkan kan to dabe ni pe o n fi ede fo ofo lo n fo ofo lo n pe nitori pe ko je tolorun ko si mo nkan ko mo ilana olorun o sese nipa be ke a so pe ah okan mi bale nitori pe omi adura o wa nle mi mo to won jo ni igo meje bele sele laaro igo bayi ni ma mu bele sele lale eleyi ni ma mu gbogbo e pelu ese lowo e tese o ba kuro lowo e abo ko yen o si sese ka se agbelebu pelu igi carpenter to ba kan agbelebu se ki dese ko ti fi owo ese ba agbelebu ti o kan fun oje wa gbe si enu ona wa ni Jehovah Jire Olorun lo pese re na pelu gbogbo e aisan se o pelu gbogbo e won ru awon eyan jade ninu ilu iru ile be abo ekeni bi a ba kuro ninu ese ise oni kuro nile wa bi a ba si mo be a o sato Olorun lo pelu okan ti o ronupo ada wo awon eyan won yi won so wipe nigba ti apoti eri yi ba de aarin wa eyi je ami wipe Olorun Olodumare ati alagbara wipe o ti de aarin won won so wipe ki o le gba wa kuro lowo awon ota wa beli awon eniyan si ranse si Shilo pe ki won gbe lati ibe ewa apoti majemu Oluwa awon omo ogun eni ti o joko laarin awon kerubu ati awon omo Eli mejeji Ofni ati Finihasi wa nibe pelu apoti majemu Olorun nigba ti apoti majemu Oluwa debudo gbogbo Israeli si hoye to be ti le mititi inu won dun o le ma wo awon elesin awon agabagebe awon ti won ja awon aluni awon eletan awon ika awon alagbere awon bi okunrin ba ra won je ti won ba de ile isin ni ojo isinmi ti won ba be sin ni korin ti won jo ti won yo ti won pa tewo ti won fo soke won so wi pe awo ori esu mole wom wom ko won si ma fo soke won so pe o pari ti ota pari ti oso pari ti eje pari ija kuro lowo won o ese kuro lowo won o si sese ki won gba awe ki won yira nile ki won ke hallelujah ki won pa tewo ki won se kini yi sugbon bi ese o ba kuro nbe iya oni kuro nbe won hoye wi pe isegun ti de o ti e le so ara re ni isegun tabi ki o bi omo ki o so pe ajagun segun bo ba kuro nu ese isegun oni de ni ese ikefa nigba ti awon filistini gbo ohun ariwo na won si wi pe ohun ariwo nla kile yi ni ibudu awon heberu o si waye won pe apoti majemolu.

0: gbé nísinsìnyí yìí àwọn wọ̀nyí lé ẹni tí ó jókòó ní ibi ìkọ̀kọ̀gá ògo. Àwọn ni ó ń gbé abẹ́ òjìji olódùmarè. Èmi ò wí fún Ọlọ́run pé ìwọ lé àbúrò tí ó di mí Ọlọ́run mi ẹni tí èmi gbẹ́kẹ̀lé ta ló gbẹ́kẹ̀lé. Ní ọ̀gànjọ́ òru bí ìdágìrì bá dé ta ni ìgbẹ́kẹ̀lé rẹ. Ṣé epo tí wọ́n ṣe sínú ìgò tí à ń pè ní tí wọ́n ń pè ní ẹ̀rọ̀ ṣé òun ni ìgbẹ́kẹ̀lé rẹ? Bí ò bá jẹ́ ìfọ́jú ọkàn ṣé epo lásán lásán ó lé èṣù lọ? O mọ̀ wípé bí àìsàn bá dé èṣù ló wà ń di ẹ̀. Ṣé epo tí àwọn ẹlẹ́ṣẹ̀ ṣe ìgò tí àwọn ẹlẹ́ṣẹ̀ ṣe ọwọ́ ẹ̀ṣẹ̀ tí wọ́n fún ara ẹ̀ tó tẹ̀ bọnú ìgò tó fi rọ tó fi sí àtàrí ọmọdé ṣé òun ló lé èṣù lọ? Ìfọ́jú ọkàn ni ó ní Ọlọ́run Olódùmarè ẹni gíga ẹni ayérayé ẹni ìgbani ó ní òun ni ìgbẹ́kẹ̀lé mi ẹni tí èmi gbẹ́kẹ̀lé ni tòótọ́. Òun ó gbà ọ́ nínú ìkẹ́kùn àwọn pẹ́yẹ́pẹ́yẹ́ àwọn tafàtafà àwọn tí wọ́n máa ń tafà nínú ayé sí ènìyàn àti nínú àjàkálẹ̀ àrùn búburú yóò fi ìyẹ́ rẹ̀ bù ọ́ abẹ́ ìyẹ́ apá rẹ̀ ni wọ́n ó sì gbẹ́kẹ̀lé òtítọ́ rẹ̀ ni yóò sì ṣe àṣà àti àpáta rẹ̀ ìwọ kì yóò bẹ̀rù nítorí ẹ̀rù òru tàbí fún ọfà tí ń fò lé ọ̀sán tàbí fún àjàkálẹ̀ àrùn tí ń rìn kiri lé òkùnkùn tàbí fún ìparun tí ń pani tí ń runi lé ọ̀sán gangan ẹgbẹ̀rún yóò ṣubú lé ẹgbẹ́ rẹ̀. Àwọn tí kò ní ààbò nìyẹn o àwọn tí wọ́n fi èké àti irọ́ ṣe ààbò wọn àwọn tí wọ́n gbẹ̀kẹ̀lé ohun tí ó wà nínú ayé wọn a máa ṣubú ní ẹgbẹ́ ẹgbẹ̀rún lé ẹgbẹ́ rẹ àti lé ẹgbàárùn lé apá ọ̀tún rẹ ṣùgbọ́n kì yóò súnmọ́ ọ̀dọ̀ rẹ kìkì ojú rẹ. Bí ó bá jẹ́ pé o ti fi Jésù ṣe ààbò rẹ bí ó bá ti bá jẹ́ pé Jésù ti di olùgbàlà fún ọ tí a ti gbà ọ́ kúrò nínú ẹ̀ṣẹ̀ kúrò nínú ìjà kúrò nínú asọ̀ kúrò nínú ìrìnkìrìn kúrò nínú afiọ̀rọ̀ kẹlẹ́bánijọ́ ni o sọ fún ọ wípé kìkì ojú rẹ lè wọ́ fi máa rí ni ó fi máa rí tí ó sì máa wo èrè àwọn ènìyàn búburú nítorí ìwọ Olúwa ní ṣe ààbò mi. O lè máa béèrè lọ́wọ́ ara rẹ má tanra ẹ jẹ o ṣé Ọlọ́run ni ààbò rẹ ṣé Olúwa lé ààbò rẹ tàbí èyí tó so sílé èyí tó fi sí abẹ́ ìbùsùn rẹ èyí tí o fi sí inú àpótí rẹ ṣé òun ni ibi ààbò fún ọ? Bí ò bá jẹ́ ìtànjẹ gbàtẹ́yàn kúrò nílé tí ó fi oògùn dúdú tí a lọ àtàrẹ àti aláǹgbá tí a jó nínú iná tí a so sínú awọ àgùntàn gbàtí àgùntàn wà láàyè tí ò ṣe ọ níre àgùntàn tọ́lọ́run fún wa ká máa jẹ ká máa sanra àwọn èèyàn wọ́n tún sọ di nǹkan míì wọ́n sọ di ẹrù jẹ̀jẹ̀ wọ́n tún mú awọ rẹ̀ wọ́n tún di èédú kan sínú ẹ̀ wọ́n tún fi sínú lébo bá fẹ́ jáde kí èédú ni kí ó máa ṣọ ohun ìní ẹ abájọ tí o lè ń kó ọ lẹ́rù ẹ̀yin bó bá wà lọ́jà kí o lè tà àtúnfi nǹkan bí ẹyọ owó tí a ti lọ wà láti ibìkan àti àtúnfi sí abẹ́ apẹ̀rẹ̀ tí a fi ń ta nǹkan abájọ tí a gbé àgbà náà lé ọ lọ́wọ́ ṣùgbọ́n bí ó bá jẹ́ pé gbogbo nǹkan wọn ni ni o kó sọnù tí o sọ wípé Olúwa lè ààbò mi ó sì ń ṣẹ́ṣọ lórí mi nítorí pé mo ṣe iyebíye lé ojú rẹ̀ ó ń sọ fún wa wípé kìkì ojú rẹ ni ó máa fi rí tí ó sì máa wo èrè àwọn ènìyàn búburú nítorí ìwọ Olúwa ní ṣe ààbò mi. Ìwọ ti fi ọ̀gá ògo ṣe ibùgbé rẹ búburú kan kì ó ṣubú lù ọ́ bẹ́ẹ̀ ni àrùkárùn kì ó sún mọ́ ilé rẹ. Èyí ni ààbò tí ó dájú fún àwọn tí wọ́n gbẹ́kẹ̀lé Ọlọ́run bámi wo Deuteronomy orí ìkẹtàlénígbọ̀n Deuteronomy orí ìkẹtàlénígbọ̀n 33 ẹ̀ẹ́ta láti ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n 26 títí dé ìkọkàndínlọ́gbọ̀n nísinsìnyí ni mo ń fi ààbò tí ó péye ààbò tí ó dájú mo ń fi hàn ó wákù sí ọwọ́ rẹ bí o bá fẹ́ gba ààbò tí Ọlọ́run pèsè fún ọ Deuteronomy orí 33 láti ẹsẹ̀ 36. ọgbọ̀n. Kò sí ẹni tí ó dàbí Ọlọ́run, ìwọ Jeṣuru ni, ti ń gun ọ̀run fún ìrànlọ́wọ́ rẹ àti nínú ọláńlá rẹ̀ lé ojú ọ̀run. Ọlọ́run ayérayé ni ibùgbé rẹ. Ọlọ́run ayérayé ni Ọlọ́run tí ó ti wà kí èṣù kí ó tó wà. Ọlọ́run ayérayé ni ó ti wà kí a tó dá àwọn ọ̀tá rẹ. Ọlọ́run ayérayé ni ó ń dìde tí ó ń sọ fún èṣù àti fún àwọn ọ̀tá rẹ pé panu mọ́ tí wọn ò sì lè mí fi sí ọ. Ọlọ́run ayérayé ni ẹni tí ó mọ òpin láti ìbẹ̀rẹ̀, ẹni tí ó mọ àtúbọ̀tán ayé rẹ, ẹni tí ó sì ṣetán láti tọ́jú rẹ àti láti pa ọmọ. Ó ní Ọlọ́run ayérayé ni ibùgbé rẹ àti ní ìsàlẹ̀ ni apá ayérayé wà. Ní ìsàlẹ̀ rẹ wo Ọlọ́run bí ó ti ga tó ni. Ó wà ní òkè, ó dàbí ààbò fún ọ. Ó sì wà ní ìsàlẹ̀ pẹ̀lú ọwọ́ rẹ, ọwọ́ ńlá rẹ, ọwọ́ tí gbani, ọwọ́ tí yọni nínú ọ̀fìn, ọwọ́ tí yọni nínú ìyà pẹ̀lú ọwọ́ rẹ. Abẹ́ rẹ ni apá ayérayé wà ní ìsàlẹ̀ rẹ. Òun sì ti ọ̀tá kúrò níwájú rẹ, ó sì wípé máa parun. Ísírẹ́lì sì jókòó lé àlàáfíà, orísun Jákọ́bù nìkan. Ní ilẹ̀ ọkà àti ti ọtí wáìnì pẹ̀lú ọ̀run rẹ ń ṣe ìrì sílẹ̀, àlàáfíà ni fún ìwọ Ísírẹ́lì. Ta ló dàbí rẹ? Ìwọ ènìyàn tí a ti ọwọ́ Olúwa gbàlà. Jẹ́ kò wáyé ọ nísinsìnyí wípé ìgbàlà ṣe pàtàkì. Ta ló dàbí ẹni tí a ti ọwọ́ Ọlọ́run gbàlà? Àṣà ìrànlọ́wọ́ rẹ àti ẹni tí ṣe idà ọláńlá rẹ, àwọn ọ̀tá rẹ yóò sì tẹríba fún ọ. Ìwọ ó sì máa tẹ ibi gíga wọn mọ́lẹ̀. Ẹni tí ó fi Ọlọ́run ṣe ààbò rẹ̀ àti apá rẹ̀, àwọn ni a kà níbẹ̀ yẹn. Nínú ìwé òwe ni a ti ń sọ fún wa ní orí ìkejìléníogún, ìwé òwe orí ìkejìléníogún ní ẹsẹ̀ ìkẹwàá ni ó ń sọ fún wa irú ààbò tí Ọlọ́run pèsè fún wa, ààbò tí ó dájú. Ìwé òwe orí ìkejìléníogún ẹsẹ̀ ìkẹwàá àti ẹsẹ̀ ìkọkànlá. Bí ẹni wípé ilé ìṣọ́ agbára ni orúkọ Olúwa. Ìwé òwe orí kejì dín ní ogún ni o. Ẹsẹ̀ ìkẹwàá, orúkọ Olúwa ilé ìṣọ́ agbára ni. Olódodo sá wọ inú rẹ̀, ó sì là. Orúkọ Olúwa, orúkọ Olúwa ilé ìṣọ́ agbára ni. Olódodo sá wọ inú rẹ̀. Kì í ṣe ẹlẹ́ṣẹ̀ o, kì í ṣe ẹlẹ́gàn, kì í ṣe ẹni tí ò ní fi ọ̀rọ̀ Ọlọ́run ṣe, ṣùgbọ́n olódodo, ẹni tí ó ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ tí ó ti kọ̀ sílẹ̀, ẹni tí ó ti bẹ̀bẹ̀ fún àánú lọ́dọ̀ Olúwa, ẹni tí a ti fi ẹ̀jẹ̀ Jésù wẹ inú ọkàn rẹ̀ mọ́, ẹni tí a ti fi ẹ̀jẹ̀ Jésù rà padà, ẹni tí a ti gba ọkàn rẹ̀ là. Àwọn wọ̀nyí ni olódodo, orúkọ Olúwa ilé ìṣọ́ agbára ni. Olódodo sá wọ inú rẹ̀, ó sì là. Ọ̀rọ̀ Ọlọ́rọ̀ ni ìlú agbára rẹ̀, ó sì dàbí odi gíga lé ojú ara rẹ̀. Ẹni tí ó lé ọ̀rọ̀, a máa fi ọ̀rọ̀ rẹ̀ ṣe ibi gíga, ìlú agbára àti ìlú ààbò. Ẹni tí ó ní ohun ìní, a máa fi ohun ìní yé ara rẹ̀ ká bí ìlú agbára àti bí ààbò. Ṣùgbọ́n èké ni o, ní ojú ara rẹ̀ ni ó ti dàbí odi gíga. Ṣùgbọ́n ẹni tí ó bá ń fẹ́ bọ́ lọ́wọ́ àjàkálẹ̀ àrùn, lọ́wọ́ ikú òjijì, lọ́wọ́ ọfà tí ó ń fò káàkiri ní ọ̀sán gangan, lọ́wọ́ àjàkálẹ̀ àrùn tí ooru, àti lọ́wọ́ ohun tí ó ń lọ nínú ayé, oní sáwọ ibi gíga, ilé ìṣọ́ agbára ti Ọlọ́run. Orúkọ Olúwa lé Ọlọ́run sì fi fún wa láti jẹ́ ilé ìṣọ́ yìí. Bí o bá sáwọ inú rẹ̀, ó dájú wípé ó là, a ó sì dá ọ ní ìdè. Ẹ̀ṣọ́ Ọlọ́run yóò sì wà lé orí rẹ. Kí a tó lọ gbàdúrà ní
1: Aninídè, ẹsẹ̀ lé ẹsẹ̀ àti ní ìlànà gẹ́gẹ́ bí a ti máa ń ṣe, ẹ jẹ́ ká gbàdúrà. Ipakípa gbogbo ẹ̀sìn ọ̀rọ̀ Ọlọ́run, gbogbo ibi tí a ó yàn, gbogbo ojú ewé ìwé mímọ́. ti a o ka papo loni yo ni ipa yo si serere ninu ayorikuluku wa e je ka lanu wa ki agbadura e je ka lanu wa ki agbadura e je ka lanu ki agbadura ni oruko Jesu ni agbadura e je ka agbadura fun awon ara wa to si wa loju ona Olorun yo ran won lowo lati debi ni akoko awon to ti wa loju ona awon kan si le wa ti won ma le si emeji laarin ti won le wa laarin ye meji pe Olorun yo ba won pade

agbadura bi pe ko ma se si sunkere tagba kere ko nko ma se je idiwo fun enikeni je ka gbadura ka so fun Oluwa e je ka la enu wa ka gbadura fun awon to nbo leyin pe olukuluku yo de yin layo fun ogo Oluwa olukuluku yo gunle layo je ka gbadura fun awon ara awon arakunrin ati arabinrin wa ati awon omo wa ati olukuluku to n bo lona o darapo pelu wa e je ka lanu wa ka gbadura fun won kun o darapo pelu wa layo loruko Jesu loruko Jesu ni agbadura daju daju a ni awon egbe awon eyan kan ti won o darapo pelu aju ni ti won o ti mo Oluwa igbala Oluwa won o ti ni riri re e je ka gbadura pe loni won o ni riri igbala Oluwa ka gbadura bi pe oro Olorun yo sise iye fun won won o roju kuwada ko ni awon ise won won o di atunbi won o ti le di ara ijo a o ka won kun ijo gege bi iwe bi mo se wi pe a o ka won an ka won kun ijo e je ka gbadura fun won awon ti o chi mo Oluwa ti won wa lasale oni tabi ti won lo si awon ijo wa miran Oluwa yo gba won la loni ni poro Olorun ti won gbo bi a se gbadura papo ti a fi titi orin awon akorin gbogbo ti won o ma fi titi wo ninu didun fun igbala oko won e je ka la inu wa ka gbadura fun won ka bo Olorun soro pe ki Olorun ko fowo kan won bi a se gbadura Olorun gbadura wa Olorun yóò sì fún wa ní àwọn ẹ̀dùn ọkàn wa ẹ jẹ́ ká gbàdúrà ká bọ́ Olorun sọ̀rọ̀ náà àdúrà ní orúkọ Jésù ni a gbàdúrà ká gbàdúrà fún ẹlẹ́kajẹ̀ka ìpàdé àṣálẹ̀ yìí pé Olorun wa yóò gba ìṣàkóso ìpàdé àṣálẹ̀ tòní ẹ jẹ́ ká lẹnu wa ká bọ́ Olorun wa sọ̀rọ̀ kó wà láàrin wa fún àwa tí a ó gbọ́ ọ̀rọ̀ Olorun olùṣọ́àgùtàn wa àgbà tí wọ́n wá sùn fún wa àwọn akọrin tí ó kọrin gbogbo alápapọ̀ Olorun yóò gba ìṣàkóso yóò sì bùkún wa lórúkọ Jésù ni a gbàdúrà bàbá wa tí ń bẹ ní ọ̀run a dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀ fún àṣálẹ́ òní a dúpẹ́ lọ́wọ́ yín fún ẹ̀kọ́ bíbélì tòní àdúpẹ́ lọ́yìn fún àwọn tó ti wà níbí a sì ń dúpẹ́ fún àwọn tó ń bọ̀ lọ́nà ọlọ́run a gbàdúrà pé bí ogun á ṣe kójọpọ̀ ní ẹsẹ̀ olùgbàlà ńlá wa láti kẹ́kọ̀ọ́ nínú ọ̀rọ̀ yín a gbàdúrà wípé ó ṣe wa níyì ẹ ó fi ọ̀rọ̀ yín yé wa gbogbo tí a ó kọ ní àṣálẹ̀ ẹ ó fi yé wa lórúkọ Jésù ọlọ́run a ti gbàdúrà wípé nígbà tí a ó fi máa parí ẹ̀kọ́ tòní a ó tún súnmọ́ yín sí ju ti tẹ́lẹ̀ lọ lórúkọ Jésù a dúpẹ́ lọ́yìn púpọ̀ wípé ti gbàdúrà wa lórúkọ Jésù ni a gbàdúrà bí a ó ṣe kọrin ní àṣálẹ́ Olorun a gbàdúrà wípé ẹ ó bùkún fẹ́ nìkọ̀ọ̀kan wa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yín lórúkọ Jésù a dúpẹ́ lọ́wọ́ yín bàbá chimbẹ ní ọ̀run lórúkọ Jésù alágbára ńlá ni a gbàdúrà.

I have decided no turning back.

0: Amen.
1: You're welcome to the Monday Bible study.
0: Aki olukuluku wa kaabo. Se eko bibele ta sele oni loruko Jesu. Eko bibele to ni wa fun gbaga agege atijo. Gbagada somodu ati keto atijo. Agbadura ko lu ayo buku yin be se wa ni loruko Jesu. Afe ki awon ara wa to je pon wa fun igba koko. Àwọn tó ẹ̀ṣẹ̀ ní ìyípadà ọkàn láìpẹ́ yìí tó wà níbí. Bó bá jẹ́ ọ̀kan nínú wọn tó wá fún ìgbà àkọ́kọ́ ẹ̀jọ̀ jẹ́ kí á gbé ọwọ́ wa sókè. Òní ni ìgbà àkọ́kọ́ tí ẹ fẹ́ ní ìdàpọ̀ pẹ̀lú wa ní àṣálẹ̀ yìí. Ẹ gbé ọwọ́ sókè ká lè dá yín mọ̀.
1: Ẹjọ́
0: a lè dìde dúró. Ẹjọ́ ẹ jẹ́ ká dìde dúró ká lè mọ̀ wá ká lè rí wa dáradára. Ká lè dá wa mọ̀ àti láti fi ìké ní olùṣọ́ àgùntàn àgbà fún yín. A kí olúkúlùkù yín kàbọ̀ lórúkọ Jésù. Olùṣọ́ àgùntàn àgbà olùdásílẹ̀ ìjọ Deeper Life. Wọ́n ní kí n ké yín lọ́nà àkànṣe. Àti pé bí ẹ ṣe ń tẹ̀síwájú láti máa wá. Àti ní gbogbo àwọn ẹlẹ́kùnjẹkùn wa àti àwọn ìpínlẹ̀ wa gbogbo. Ọlọ́run Olódùmarè yóò lò wọ́n. Láti bùkún fún yín lọ́pọ̀lọpọ̀ lórúkọ Jésù. Àwọn aṣọ́nà wa wà ní ẹ̀gbẹ́ yín. Wọ́n fún yín ní ìwé pélébé kan. Ẹgbẹ́ jẹ́ ká gbà lọ́wọ́ wọn. Kí á sì fọwọ́ sí gbogbo àwọn ìbéèrè tí wọ́n béèrè níbẹ̀. A lè kọ́ ní ọ̀nà tí ó máa kàn ketekete lọ́nà tó máa kàn dáradára. Tẹ́ bá ti kọ́ tán ká dá padà fún wọn. Èyí ó ràn wá lọ́wọ́. Láti lè tún jẹ́ ìrànlọ́wọ́ sí fún yín lórúkọ Jésù. Ẹ lè jókòó tí a bá ti gba ìwé náà. Ká fi títí àwọn ìfilọ̀ wa wọ̀nyí. Ẹ̀mẹ́ta ní àárín ọ̀sẹ̀ la máa ń pàdé ọjọ́ ìsinmi dójú wa. À ń bẹ̀rẹ̀ ní aago mẹ́jọ ku ìṣẹ́jú 15 ní gbogbo àwọn ilé ìjọsìn wa. Lọ́jọ́ ìsinmi tó ń bọ̀ yìí, ọjọ́ ìsinmi ọjọ́ 14 yóò jẹ́ àkókò fún àwọn ará wa ẹlẹ́gbẹ́ kejì. Láti wá sí ìjọsìn wọn ní gbàgádà nígbà tí àwa tó kù a ó dúró ní àwọn ẹkùn àti location wa. Ìdàpọ̀jùlé gbogbo ọjọ́ ìsinmi ní ìrọ̀lẹ́ ọjọ́ ìsinmi la ń pàdé fún ìdàpọ̀jùlé. Gbogbo ọmọ ìjọ pátápátá ni a ń retí kó jẹ́ ọmọ ìdàpọ̀jùlé kan. A ní èyí tó wà fún àwọn ọmọdé àwọn ọ̀dọ́ àti àgùnbánirọ̀. Fún àwọn ọmọdé ó ń bẹ̀rẹ̀ ní aago 4 ìrọ̀lẹ́. Fún àwọn àgbà ìyẹn ni àwọn ọ̀dọ́ wa àti àwọn àgùnbánirọ̀ wa ó ń bẹ̀rẹ̀ ní aago 5 àti àwọn àgbà. Ọjọ́jọ́ ajé bí èyí a máa ní àkókò fún ẹ̀kọ́ bíbélì ní sísẹ̀ntẹ̀lé àti ní lẹ́sẹlẹ́sẹ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Èyí tó olùṣègùn tán wa àgbà tán máa ń kọ́ wa ó máa ń bẹ̀rẹ̀ ní nǹkan bí aago 6 ku ìṣẹ́jú 15 ní ọjọ́ ajé tó ń bọ̀. Àwọn ará láti Ajégúnlẹ̀ ni yóò wá síbí pẹ̀lú àwọn ará wa láti gbàgádà Ṣomódú àti Kétu. Ọ̀la ni ọjọ́ ìṣẹ́gun ní ọ̀la ọjọ́ Tuesday. Ìpàdé àwọn adarí yóò wáyé ní ìlọ́la aago 5 kọjá ìṣẹ́jú 15 ni yóò wáyé lọ́la. Ọjọ́ bọ̀ ọjọ́ Àlàmísì ní gbogbo àwọn ilé ìjọsìn wa káàkiri a máa ń pàdé ní aago 6. Ní ọjọ́ bọ̀ kẹta a máa ní àṣálẹ̀ agbára. Ẹjọ́ jẹ́ ká pe àwọn ará wa ká pe àwọn alábàágbélé láti wá sáwọn ìpàdé wọ̀nyí. Ọjọ́ Sátidé tó ń bọ̀ ọjọ́ 13 a ó ní ìpàdé òṣìṣẹ́ àwa ẹgbẹ́ àkọ́kọ́. Òṣìṣẹ́ ẹgbẹ́ àkọ́kọ́ yóò wá ní sẹ́yìn. Bákan náà a ó ní ìpàdé fún gbogbo àwọn onígbàgbọ́ ní ọjọ́ Sátidé ọjọ́ 21 Saturday 21 yóò wáyé. A ó pa àwọn ẹlòmíràn àwọn onígbàgbọ́ mìíràn láti ìjọ mìíràn wá. Bákan náà ìpàdé àwọn ọ̀dọ́ yóò wáyé ní ọjọ́ 21 fún àwọn ọ̀dọ́ wa. Wọ́n sì ní ìpàdé wọn àwọn tó wà ní group 1 tó máa wà ní ìsàjùmọ̀ṣepọ̀ ọjọ́ ìsinmi lọ́jọ́ náà wọ́n máa bẹ̀rẹ̀ lágo mẹ́ta. GCK ìsọjí kárí ayé yóò wáyé ní Abuja. Yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ kọkànlélógún di ọjọ́ kẹfà oṣù keje. Ó bẹ̀rẹ̀ láti Abuja lọ sí Otubo àti Boko. Ẹjọ́ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ṣèfilọ̀ nípa ẹ̀. Ìsọjí ìkárí ayé yóò wáyé ní oṣù kẹfà yìí. Abuja ni àkọ́kọ́, lẹ́yìn náà Boko, lẹ́yìn náà Otubo. Bí ó ṣe máa wáyé nìyẹn o, ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ṣe ìfilọ̀. Bákan náà kí o gba àwọn adarí wa má ṣe gbàgbé wípé ebe ìsọjí yóò jẹ́ ìta gbangba. Ìpàdé pàtàkì yóò wáyé fún àwọn akọrin wa, àwọn akọrin wa jákèjádò ní gbogbo orílẹ̀-èdè yìí láti ọjọ́ Thursday ọ̀sẹ̀ tá a wà yìí. Ẹjọ́ jẹ́ ká rí pé gbogbo àwọn akọrin ló lọ síbi ìpàdé yẹn, Ọlọ́run yóò bùkún wa lórúkọ Jésù. Ẹ jẹ́ ká máa gbàdúrà fún ìpàdé àwọn akọrin wa yìí tó jẹ́ ìpàgọ́ àwọn akọrin. Olúwa yóò gbàdúrà wa lórúkọ Jésù. A fẹ́ dìde dúró lórí ẹsẹ̀ wa bí a ṣe máa kọrin. Bí a ṣe kọrin láti inú ìwé orin èlò ìjọ wa orin ìkẹtàdínlógún 17. Orin ìkẹtàdínlógún 17. Kí ló lè wẹ̀ ẹ̀ṣẹ̀ mi nu? Kò sí lẹ́yìn ẹ̀jẹ̀ Jésù. Kí ló tún lè wò mí sàn? Kò sí lẹ́yìn ẹ̀jẹ̀ Jésù. Fún ìwẹ̀nùmọ́ mi nkan mi lẹ́yìn ẹ̀jẹ̀ Jésù. Ó tí mo gbẹ́kẹ̀lé fún ìdáríjì lẹ́jẹ̀ Jésù. Ètùtù fẹ́ṣẹ̀ kò sí lẹ́yìn ẹ̀jẹ̀ Jésù. Iṣẹ́ rere kan kò sí lẹ́yìn ẹ̀jẹ̀ Jésù. Gbogbo ìgbẹ́kẹ̀lé mi, ìrètí mi lẹ́jẹ̀ Jésù. Gbogbo òdodo mi ni ẹ̀jẹ̀ Jésù. Ó tí mo fi ń ṣẹ́gun ẹ̀jẹ̀ kìkì ẹ̀jẹ̀ Jésù. N ó dé lé mi níkẹyìn nípa ẹ̀jẹ̀ Jésù nìkan. Ẹ̀jẹ̀ iyebíye tó mú mi funfun láwú. Kò sí ìsun mìíràn mọ́. Kò sí lẹ́yìn ẹ̀jẹ̀ Jésù.

Lónìí, a ó tẹ̀síwájú pẹ̀lú Bíbélì kíkà wa, ṣùgbọ́n kí a tó kà á, ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá, à ń bẹ̀bẹ̀ wípé ẹ ó ṣe ojú ẹ̀mí wa. Bí a ti ń ka ọ̀rọ̀ yí papọ̀ báyìí, à ń béèrè wípé àwọn ẹsẹ̀ ìwé mímọ́ tí yóò bá àìní àti ìṣòro ayé wa pàdé nípa tẹ̀mí, nípa ti ara àti nípa ti ohun ìní. Ẹ ó jẹ́ kó wá sí ọkàn wa, ẹ wà pẹ̀lú wa, ẹ ṣí wa níyè, kẹ sì tọ́ wa, ẹ kọ́ wa. Bí a ti ń ka ọ̀rọ̀ yí papọ̀ báyìí, ní orúkọ Jésù ni a gbàdúrà. A ó tẹ̀síwájú pẹ̀lú Bíbélì kíkà báyìí. Ìwé kejì àwọn ọba, orí kọkànlá. Nígbà tí Ataláyà ìyá Ahasiah sì rí pé ọmọ òun kú, ó dìde, ó sì pa gbogbo irú ọmọ ọba run. Ṣùgbọ́n Jehoṣeba ọmọbìnrin Jehoramu ọba arábìnrin Ahasiah mú Joaṣi ọmọ Ahasiah, ó sì jí igbé kúrò nínú àwọn ọmọọba tí a pa. Wọ́n sì pa á mọ́ nínú ìyẹ̀wù kúrò lọ́dọ̀ Ataláyà, òun àti alágbàtọ́ rẹ̀ tí a kò fi sì fi pa á. A sì pa á mọ́ pẹ̀lú rẹ̀ ní ilé Olúwa ní ọdún mẹ́fà. Ataláyà sì jọba lórí ilẹ̀ náà. Ní ọdún keje, Jehoiada sì ránṣẹ́, ó sì mú àwọn olórí lórí ọrọ̀ ọrún pẹ̀lú àwọn balógun àti àwọn olùṣọ́. Ó sì mú wọn wá sí ọ̀dọ̀ rẹ̀ sínú ilé Olúwa, ó sì bá wọn dá májẹ̀mú. Ó sì mú wọn búra ní ilé Olúwa, ó sì fi ọmọ ọba hàn wọ́n. Ó sì pàṣẹ fún wọn wípé, èyí ni nǹkan tí ẹ̀yin yóò ṣe. Ìdá mẹ́ta yín tí ń wọlé ní ọjọ́ ìsinmi yóò ṣe olùtọ́jú ìṣọ́ ilé ọba. Ìdá mẹ́ta yóò sì wà ní ẹnu ọ̀nà súrì. Ìdá mẹ́ta yóò sì wà ní ẹnu ọ̀nà lẹ́yìn ẹ̀ṣọ́. Bẹ́ẹ̀ ni ẹ̀yin yóò tọ́jú ìṣọ́ ilé náà láti dáàbò bò ó. Àti ìdajì gbogbo ẹ̀yin tí ń jáde lọ ní ọjọ́ ìsinmi. Àní àwọn ni yóò tọ́jú ìṣọ́ ilé Olúwa yí ọba ká. Ẹ̀yin yóò sì pa agbo yí ọba ká. Olúkúlùkù pẹ̀lú ohun ìjà rẹ̀ ní ọwọ́ rẹ̀. Ẹni tí ó bá sì wọ àárín ẹgbẹ́ ogun náà, kí a pa á. Kí ẹ̀yin kí ó sì wà pẹ̀lú ọba bí ó ti ń jáde lọ àti bí ó ti ń bọ̀ wá ilé. Àwọn olórí ọ̀rọ̀ ọ̀run ṣe gẹ́gẹ́ bí gbogbo èyí tí Jehoiada àlùfáà pa ní àṣẹ. Olúkúlùkù wọn sì mú àwọn ọkùnrin tirẹ̀ tí ìbá wọlé wá ní ọjọ́ ìsinmi pẹ̀lú àwọn tí ìbá jáde lọ ní ọjọ́ ìsinmi. Wọ́n sì wá sí ọ̀dọ̀ Jehoiada àlùfáà. Àlùfáà náà sì fi ọkọ̀ àti asà Dáfídì ọba tó wà nílé Olúwa fún àwọn olórí ọ̀rọ̀ ọ̀run. Àwọn ẹ̀ṣọ́ sì dúró olúkúlùkù pẹ̀lú ohun ìjà rẹ̀ lọ́wọ́ rẹ̀ yí ọba ká láti igun ọ̀tún ilé Olúwa títí dé igun òsì ilé Olúwa ní ìhà pẹpẹ àti ilé Olúwa. Òun sì mú ọmọ ọba náà jáde wá, ó sì fi adé dé e lórí, ó sì fún ní ìwé ẹ̀rí, wọ́n sì fi jọba, wọ́n sì fi òróró yàn án, wọ́n sì pàtẹ́wọ́ wọn. Wọ́n wí sí wípé kí ọba kí ó pẹ́. Nígbà tí Ataláyà

0: àríwá àwọn ẹ̀ṣọ́ àti àwọn ènìyàn. Ó tọ àwọn ènìyàn náà wá nínú ilé Olúwa. Nígbà tí ó sì wò, kíyèsí, ọba dúró ní ibùdúró náà gẹ́gẹ́ bí ìṣe wọn, àti àwọn ọba lógun àti àwọn afùpè dúró lọ́dọ̀ ọba. Gbogbo ènìyàn ilẹ̀ náà sì yọ̀, wọ́n sì fún ìpè, atalaya sì fa aṣọ rẹ̀ ya, ó sì kígbe pé ọtẹ̀ ọtẹ̀. Ṣùgbọ́n Jehoyada àlùfáà pàṣẹ fún àwọn olórí ọrọ̀ ọrún àti àwọn olórí ogun, ó sì wí fún wọn pé ẹ mú jáde láti inú ilé láàrin ẹgbẹ́ ogun, ẹni tó bá sì tọ́ lẹ́yìn ní kẹ́ fi idà pa. Nítorí tí àlùfáà náà ti wí pé kí a má ṣe pa nínú ilé Olúwa, wọ́n sì gbé ọwọ́ lé, òun sì gba ọ̀nà tí àwọn ẹṣin ń gbà wọ ilé ọba, níbẹ̀ ni a sì pa á. Jehoyada sì dá májẹ̀mú láàrin Olúwa àti ọba àti àwọn ènìyàn pé kí wọn kí ó máa ṣe ènìyàn Olúwa, àti láàrin ọba pẹ̀lú àwọn ènìyàn. Gbogbo ènìyàn ilẹ̀ náà sì lọ sínú ilé Baali, wọ́n sì wo olulẹ̀. Àwọn pẹpẹ rẹ̀ àti àwọn eré rẹ̀ ni wọ́n fọ́ tútú pátápátá, wọ́n sì pa Mátani àlùfáà Baali níwájú pẹpẹ náà. Àlùfáà náà sì yan àwọn olórí sí ilé Olúwa, òun sì mú àwọn olórí ọrọ̀ ọrún àti àwọn olórí ogun àti àwọn ẹ̀ṣọ́ àti gbogbo ènìyàn ilẹ̀ náà. Wọ́n sì mú ọba sọ̀kalẹ̀ láti ilé Olúwa wá, wọ́n sì gba ojú ọ̀nà ẹnu ẹ̀ṣọ́ wọ ilé ọba, ó sì jókòó lórí ìtẹ́ àwọn ọba. Gbogbo àwọn ènìyàn ilẹ̀ náà sì yọ̀, ìlú náà sì tòrò, wọ́n sì fi idà pa atalaya ní etí ilé ọba. Ẹni ọdún méje ni Jehoaṣi nígbà tí ó bẹ̀rẹ̀ sí í jọba. Orí kejìlá ní ọdún ìkeje Jehu ni Jehoaṣi bẹ̀rẹ̀ sí jọba. 40 ọdún ni ó sì jọba ní Jerusalemu. Orúkọ ìyá rẹ̀ a máa jẹ́ Sibiaya ti Beersheba. Jehoaṣi sì ṣe èyí tó tọ́ ní ojú Olúwa ní ọjọ́ rẹ̀ gbogbo, nínú èyí tí Jehoyada àlùfáà ń kọ́ ọ. Kìkì bí gíga wọn ni a kò mú kúrò, àwọn ènìyàn ń rúbọ, wọ́n sì ń sun tùràrí síbẹ̀ ní ibi gíga wọn ni. Jehoaṣi sì wí fún àwọn àlùfáà pé gbogbo owó tí a yà sí mímọ́, tí a sì mú wá sínú ilé Olúwa, àní olúkúlùkù owó tí ó kọjá, àti owó ìdíyelé olúkúlùkù, àti gbogbo owó tí ó ti inú ọkọ̀ olúkúlùkù wá láti mú wá sínú ilé Olúwa. Ẹ jẹ́ kí àwọn àlùfáà kí ó mú tọ ara wọn olúkúlùkù láti ọwọ́ ojúlùmọ̀ rẹ̀. Ẹ sì jẹ́ kí wọn kí ó tún ẹ̀yà ilé náà ṣe níbikíbi tí a bá rí ẹ̀yà. A ó sì ṣe ní ọdún 23 Jehoaṣi ọba, àwọn àlùfáà kò tí ì tún ẹ̀yà ilé náà ṣe. Nígbà náà ni Jehoaṣi ọba pe Jehoyada àlùfáà àti àwọn àlùfáà mìíràn, ó sì wí fún wọn pé kì í ṣe tí ẹ̀yin kò tún ẹ̀yà ilé náà ṣe. Ǹjẹ́ nísinsìnyí ẹ má ṣe gba owó mọ́ lọ́wọ́ àwọn ojúlùmọ̀ yín, bí kò ṣe pé kí ẹ fi lélẹ̀ fún ẹ̀yà ilé náà. Àwọn àlùfáà sì ṣe ìlérí láti má gba owó lọ́wọ́ àwọn ènìyàn mọ́, àti láti máa tún ẹ̀yà ilé náà ṣe. Ṣùgbọ́n Jehoyada àlùfáà mú àpótí kan, ó sì dá ìdérí rẹ̀ lu, ó sì fi sí ẹ̀bá pẹpẹ náà ní apá ọ̀tún bí ẹnìkan ti ń wọ inú ilé Olúwa lọ. Àwọn àlùfáà tí ó sì ń tọ́jú ohun ìloro náà fi gbogbo owó tí a mú wá inú ilé Olúwa sínú rẹ̀, ó sì ṣe. Nígbà tí wọ́n rí pé owó púpọ̀ ń bẹ nínú àpótí náà, ní akọ̀wé ọba àti olórí àlùfáà gòkè wá, wọ́n sì dì í sínú àpò, wọ́n sì ka iye owó tí a rí nínú ilé Olúwa, wọ́n sì fi owó náà tí a kà lé ọwọ́ àwọn tí ń ṣiṣẹ́ náà, àwọn tí ó ń ṣe àbójútó ilé Olúwa, wọ́n sì na fún àwọn gbẹ́nàgbẹ́nà àti àwọn akọ́lé tí ń ṣiṣẹ́ ilé Olúwa, àti fún àwọn ọ̀mọ̀lé àti àwọn agbẹ́ òkúta láti ra ìtì igi àti òkúta gbígbẹ́ láti tún ẹ̀yà ilé Olúwa ṣe, àti fún gbogbo èyí tí a ná fún ilé náà láti tún ṣe. Ṣùgbọ́n nínú owó tí a mú wá sínú ilé Olúwa, a kò fi ṣe ọpọ́ fàdákà, àlùmágàjì, fìtílà, àwọn kòtò, ìpè ohun èlò wúrà, tàbí ohun èlò fàdákà kan fún ilé Olúwa. Ṣùgbọ́n wọ́n fi fún àwọn tí ń ṣiṣẹ́ náà, wọ́n sì fi tún ilé Olúwa ṣe. Wọn kò sì bá àwọn ọkùnrin náà ṣírò ní ọwọ́ ẹni tí wọ́n fi owó náà lé láti fi fún àwọn tí ń ṣiṣẹ́, nítorí tí wọ́n ṣe òtítọ́. Owó ẹbọ ìrékọjá àti owó ẹbọ ẹ̀ṣẹ̀ ni a kò mú wá sínú ilé Olúwa ti àwọn àlùfáà ni. Nígbà náà ni Hasaeli ọba Síríà gòkè lọ, ó sì bàjẹ́ àtijà, o si ko Hasaeli si doju re ko ati goke lo si Jerusalem je o ashi oba Juda si bu gbogbo elo mimo ti Jehoshaphati ati Jehoramu ati Ahasaya won baba re awon oba Juda ti yasi mimo ati o mimo ti ra ati gbogbo wura ti a ri ni bi isura ile Oluwa ati ni ile oba o si na si Hasaeli oba Syria o si lo kuro ni Jerusalem ati yoku je Joashi ati ohun gbogbo ti o se a ko ha ko won sinu iwe oro ojo awon oba Juda awon iranse re si dide won si diri kishi won si pa Joashi ni ile Milo ti o so kale lo si Sila nitori Josakari omo Simeati ati Jehosabadi omo Shomeri awon iranse re pa o si ku won si sin pelu awon baba re ni ilu Dafidi Amasiaya omo re si joba ni ipo re
1: and Amaziah his son reigned in his stead.
0: O ti tati si bibeli kika o si ye ka mo nta ti ko to olorun lo ninu adura e je ki a dide duro ba oluwa soro ninu adura o ti ri ase o ti ri ikilo ati apere ati awon itoni to ye ki a gbona si awon ileri lati gba adura fori ofe pipo je oluse gege bi o ti ko ninu oro olorun ni oruko Jesu Kristi ni agbadura.
2: Time to give our tithes and offering. The Bible says, give and shall be given unto you. So whatever you have brought to offer unto the Lord, your tithes, your offering, please can you raise them up as we pray over those offerings. Father, we thank you very much.
0: Baba watching Benny on a duper one in front of money to one Latin facility. Agbadura bi pe e o te wo gba loruko Jesu ni agbadura. Amen. Ejo je ka fi da mewa tore wa tile da mewa tore wa ka fi tile ninu apo ti a n gbe koja lati odo awon asona wa

0: Abuja.
1: Abuja.
0: Are you ready?
1: Ṣé o ti múra? Èyí ni olú ìlú Abuja yóò fi ní ìrírí owó ńlá. Abuja láàrin gbogbo orílẹ̀-èdè Nàìjíríà. Ìsọjí kárí ayé pẹ̀lú Kúmúyì yóò lọ sí ìlú Abuja láti ọjọ́ 24 àti ọjọ́ 25 nínú ìjọ Deeper Life Bible Church olúyà ìjọ níbẹ̀. Abuja yóò jẹ́ àkànṣe. Ọlọ́run yóò náwó agbára. Olúkúlùkù yóò wá wòó sì ní ìrírí agbára Kristi Jesu tó ń ṣe òun ńlá láti ọjọ́ 24 sí ọjọ́ 29 ọdún 2026. Yóò jẹ́ àkókò tí Ọlọ́run Olódùmarè yóò ní ìdàpọ̀ pẹ̀lú àwọn èèyàn rẹ̀. Abuja yóò gba àlejò agbára Jesu Kristi. Àwọn èèyàn Ọlọ́run yóò sì rí ìfarakùn agbára Ọlọ́run. Bí Olúwa yóò ṣe bí àwọn èèyàn rẹ̀ wò pẹ̀lú iṣẹ́ ìyanu ńlá. Agbára yóò lọ sí gbòkò ní ọjọ́ ọgbọ̀n ọjọ́ di ọjọ́ kejì oṣù kejìlá ní Polyfield Opposite Station Boko Benue North ní àṣálẹ́ ní aago márùn ìrọ̀lẹ́. Yóò jẹ́ àkókò àgbàyanu. Ìyípadà ńlá yóò wà. Ọ̀pọ̀lọpọ̀ ní orí tí Olúwa yóò ti ṣe. Àjàgà yóò já nípasẹ̀ Kristi Jesu. A ó fọ gbogbo àjàgà nípasẹ̀ Jesu ní ọjọ́ kìíní oṣù keje. Àti ọjọ́ kejì yóò wà fún àwọn ìránṣẹ́ Ọlọ́run, àwọn akọ́ṣẹ́mọṣẹ́ láti yí àwọn èèyàn Ọlọ́run padà láti di ẹni ńlá. A wà lọ sí òtúpù láti ọjọ́ kẹta sí ọjọ́ kẹfà. Yóò jẹ́ àkókò tí Olúwa yóò tún ṣiṣẹ́ agbára ní òtúpù nínú ìjọ ìyẹn ní Deeper Life Conference Central ní aago márùn ìrọ̀lẹ́. Yóò jẹ́ àkókò àgbàyanu nígbà tí Olúwa yóò máa pín àkàrà iye tí ó sì máa bùkún fún àwọn ènìyàn rẹ̀. Bákan náà ni wọ́n rí ìtúsílẹ̀ ológo nípasẹ̀ Kristi. Yóò jẹ́ ìtúsílẹ̀ ológo tí ó wà títí láéláé. Yóò sì jẹ́ ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ ní ọjọ́ kẹta sí ọjọ́ kẹfà ní oṣù keje ní òtúpù. Gbogbo àwọn onígbàgbọ́ àti àwọn akọ́ṣẹ́mọṣẹ́ yóò kóra papọ̀ láti rí ìsọdọ̀tun nínú agbára iṣẹ́ àkànṣe fún Olúwa. Yóò jẹ́ àkókò àgbàyanu ní ọjọ́ Sátidé ọjọ́ kẹrin oṣù keje ní òtúpù ní Palace Square. Níbẹ̀ ni láti aago mẹ́jọ òwúrọ̀. Níbẹ̀ ni ìfarakùn agbára Ọlọ́run yóò ti máa fọwọ́ kan àwọn ọ̀dọ́ wa. Agbára tó ń tú sílẹ̀ tó ń fọ́ èdè yóò sì jẹ́ àkókò tí àwọn èèyàn Ọlọ́run yóò gba ọ̀nà àtiyọ. Yóò jẹ́ àkókò ìtúsílẹ̀ fún ẹni tó wà nínú èdè. Ọlọ́run kan, agbára kan, iye kan nípasẹ̀ ọ̀rọ̀ kan, nípasẹ̀ ìránṣẹ́ Ọlọ́run kan, nípasẹ̀ ìbẹ̀wò kan yóò sì jẹ́ àkókò àgbàyanu. Ìpínlẹ̀ Benue yóò gbàlejò agbára Jesu Kristi tó ń ṣe òun ńlá. Ṣé ó wà níbẹ̀? O ní láti wà níbẹ̀ nínú ìsọjí kárí ayé pẹ̀lú Kúmúyì wá òórè ìbùkún gbà. Ó sì sọ púpọ̀ fún wọn. Ó sì sọ fún wọn ní ìta òwe. Ó ní kí n ṣe afórógbè kan jáde lọ láti lọ fórógbìn. Èyí ni afórógbè náà tó jáde lọ láti lọ fórógbìn. Bẹ́ẹ̀ ni àjèrè ọkàn jẹ́ ó jáde lọ láti lọ fórógbìn. Ní ẹsẹ̀ ìkẹrin, ó ní bí ó sì ti ń fún un díẹ̀ bọ́ sí ẹ̀bá ọ̀nà. Àwọn ẹyẹ sì wá, wọ́n sì ṣáájẹ. Wọ́n sì ṣáájẹ. Irúgbìn náà dára, ṣùgbọ́n bí tí irúgbìn náà bó ṣe ló dàbẹ̀ ní pókù díẹ̀ káàtó. Ní eléèrè ìpèníjà náà, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn rò wípé ohun tó ní láti ṣe. Òun ni kò wá sì tó lágbára. Ó wá sọ ní ẹsẹ̀ ìkárùn-ún ní díẹ̀ sì bọ́ sórí ilẹ̀ àpáta. Níbi tí kò ní erùpẹ̀ púpọ̀, wọ́n sì sọ jáde lọ́gán. Wọ́n nítorí tí wọn kò ní ìjìnlẹ̀. Nítorí tí wọn kò ní ìjìnlẹ̀, wọn ò jinlẹ̀. Ó wá sọ ní ẹsẹ̀ ìkẹfà. Ó ní ìgbà tí oòrùn sì gòkè, wọ́n jóná. Nítorí tí wọn kò ní gbòǹgbò. wọ́n ṣe gbẹ ọ̀rọ̀ yìí ni a wá so kò tó tó burú pẹ̀lú ọ̀rọ̀ náà òtítọ́ ọ̀rọ̀ lọ́rùn ni a wá so kò tó tó burú pẹ̀lú òtítọ́ ọ̀rọ̀ lọ́rùn ṣùgbọ́n ọkàn ọkàn níbi tí ọ̀rọ̀ náà ń bọ́ sí ẹ̀mí níbi tí ọ̀rọ̀ náà ń bọ́ sí àti ẹgbẹ́ àwọn èèyàn tí wọ́n ń gba ọ̀rọ̀ náà nígbà tí a ń gbin ọ̀rọ̀ yìí sínú ọkàn wọn ipò tí ọkàn wọn wà ó fihàn wípé bóyá erédè náà yóò dàgbà tàbí kò ní rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni Jésù Kristo Olúwa tó gba ọlá ó pè ọ́ pé kó jáde lọ orí láti pèsè ilẹ̀ náà sílẹ̀ kí ló dé tó pèsè ilẹ̀ náà sílẹ̀ orí láti pèsè sílẹ̀ kó má jẹ ilẹ̀ òkúta kó má jẹ ilẹ̀ bọ́ọ̀nà kó má jẹ ilẹ̀ àárín ẹ̀dùn orí láti pèsè ọkàn náà sílẹ̀ kó pèsè àwọn èèyàn sílẹ̀ àwọn tí ó ti ṣetán láti pèsè ọkàn bí ò bá sì múra sílẹ̀ ìpèsè ọkàn yìí yóò kàn dàbí ìgbà tí a fẹ́ àwọn irúgbìn náà ṣòfò ni a fi àkókò ṣòfò a fi oko ṣòfò torí pé kò ní mú èso jáde wá nígbà tí a bá lọ jalè irúgbìn náà sí àárín ẹ̀gbọ́n tí a dà á sí àárín ibi tí kò yẹ ó dàbẹ́ ni pé kò fi gbogbo ṣòfò ni gbogbo náà kò fi ilẹ̀ náà sílẹ̀ fún irúgbìn tí kì í ti bàjẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn oníwàásù wọn ò ní òye wọn ò ní ìmọ̀ wọn ò sì ní láti dá ẹ̀mí mọ̀ yàtọ̀ dábàá pè wọ́n láti wàásù níbì kan wọn á kọ̀ lọ síbẹ̀ oye yẹ kó yé wa wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí a ń lọ bá wọ̀nyí tí a ń wàásù fún yìí wọ́n ti gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni wọ́n ti gbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìdojúkọ ìpọ́njójú àti ìnidára wà pẹ̀lú wọn àwọn kan máa ń wàásù pẹ̀lú ká mórí ẹni yá ká kàn rú ẹni sókè ká kàn kán máa fò sókè kán ní bẹ́ẹ̀ni ṣùgbọ́n ọ̀rọ̀ yìí ló kàn wà fúngbà díẹ̀ ni gbogbo tó wù kó sọ níbẹ̀ nítorí pé ká mú orí ẹni yá ó lè jẹ́ kó tó débẹ̀ tàbí nígbà tó débẹ̀ tán gbogbo àwọn kan wọ̀nyí ò ní dúró tàbí àwọn ọkọ tí a kò ń sọ èyí tó jẹ́ pé kò ní gbogbo lóòótọ́ inú wọn dùn nígbà tó ń gbọ́ ṣùgbọ́n lẹ́yìn tó lọ tán kò lọ jinlẹ̀ gbogbo wàásù tó wàásù yìí kò lọ dédé ẹni tó wà ńbẹ tó pè ọ wá lẹyìn tó ti kó ńbẹ tán ó kàn ń sọ fún ọ wípé gbogbo tó sọ ló dáa ṣùgbọn ẹ má fetí sí o ó kàn wà níbẹ ó lọ síbẹ láti wàásù kan ṣoṣo ó wá sọ nípa àwọn èèyàn yìí ni wọn dùn nígbà tí mo wàásù fún wọn tí mo sọ nípa wà mímọ tí mo sọ nípa òdodo wọn ní bẹẹni àmì ṣùgbọn ó ṣe ń láàánú wípé o múra ọkàn sílẹ̀ o ní láti múra ọkàn sílẹ̀ o ní láti walẹ̀ jinlẹ̀ dáradára o ní láti dàpọ̀ o ní láti rí dájú wípé ọ̀rọ̀ ọlọ́run yìí ó dàpọ̀ mọ́ ohun tí kì í dín bàjẹ́ o ní wàásù náà ó sọ̀rọ̀ tó kún fún agbára ó kàn wá láti eré pé kí àwọn èèyàn tí àti gbádùn ohun tó ń sọ ó sọ̀rọ̀ náà láti ọkàn wá kì í ṣe pé kò sọ̀rọ̀ láti ọkàn wọ́n láti sọ̀rọ̀ kí òye yí àwọn èèyàn bó bá jẹ́ wípé wọ́n ń sọ̀rọ̀ àwọn èèyàn gbọ́ ohun tó ń wí ọ̀rọ̀ náà lágbára fún wọn èdè tó ń lò kò rọrùn láti gbọ́ wọn ò mọ̀ tí mo tó ń wí bẹ́ẹ̀ ni ó wà á sò títọ́ ọ̀rọ̀ lọ́rùn ṣùgbọ́n ọ̀rọ̀ tó fi ń sọ̀rọ̀ yìí èdè tó ń lò yìí àwọn gírámà tó ń lò yìí ti lágbára jù fún àwọn èèyàn oyè òye wọn wọn ò gbọ́ ohun tí wọ́n wí ìgbà mìíràn dẹ̀ tún wà tó jẹ́ wípé ẹnìkan lè máa wà á sù kó mọ rírì àwọn tó ń gbọ́ ó fẹ́ràn wọn nígbà tó bá ní àmì àwọn èèyàn á sọ pé àmì nígbà tó bá retí káwọn èèyàn kan pàtẹ́wọ́ wọn á pàtẹ́wọ́ ṣùgbọ́n ó dàbí ìfàkókò ṣòfò ó dàbí ìfi ohun ìní ṣòfò nítorí pé nígbà tí ẹnìkan bá gbọ́rọ̀ náà tí ò yẹ kò yẹ nígbà náà ni ẹni búburú ni yóò wá ti ṣe sátani yóò wá yóò sì mú èyí tí ó ti fún kúrò nínú ọkàn rẹ èyí ni a ṣe ń pèsè ilẹ̀ náà sílẹ̀ dáradára àwọn tí a fẹ́ wá sí bóyá ń wá bóyá ọkọ ni ní àkókò wá ní ìwé mímọ́ tàbí ní àkókò gbígbára ró ní ìdàpọ̀jù la gbọ́dọ̀ lóye àwa fúnra wa gbọ́dọ̀ kọ́kọ́ lóye ohun tí a fẹ́ kọ́ ni ná nígbà tí a bá ń bá àwọn èèyàn sọ̀rọ̀ a sọ ní ọ̀nà tó kọ̀ kétékété ọ̀nà tó kọ̀ gbangba ọ̀nà tó jẹ́ wípé àwọn èèyàn gbọ́ àdóje ohun tí a ń sọ a sọ̀rọ̀ pẹ̀lú ìdánilójú kìí ṣe ká máa ka láti inú ìwé a sọ láti inú ọkàn wa wá a fi ìwé mímọ́ wé ìwé mímọ́ a fi ọ̀rọ̀ ọlọ́run wé ọ̀rọ̀ ọlọ́run a ṣàlàyé ohun gbogbo dáradára tó bá jẹ́ pé owó mòde mọ́tẹ̀ mọ́ gbogbo ẹ̀dá kan tó papọ̀ tí ó yá àwọn èèyàn nígbà tí àwọn èèyàn tí ò yé wọn mọ ọrẹ mi ojú ò sọ yìí ò yé àwọn èèyàn àwọn èèyàn kó àkókò fi ìjàbí àkókò ìfàkókò ṣòfò ni nítorí náà nígbà tí òye ò bá yé wọn ní búburú ni àwa a pè ní gbogbo ohun tí ó ń gbọ́ kúrò mo gbàdúrà wípé ọ̀rọ̀ tí a ń gbìn wọ̀nyí yóò mú èso jáde ní ayé àwọn èèyàn lórúkọ jésù àwọn ọkọ̀ tó ń wọlé wá wọ́n ó fàyè wọn fún jésù kristo ìgbàlà yóò dájú okòhun tí a bá àwọn tó ẹ̀tẹ́ lẹ́nu ìgbàlà ọlọ́run yóò fẹsẹ̀ wọn múlẹ̀ oyún yóò sì mú wọn dúró gbogbo tá a ti ń ṣe yóò wà fún ògo orúkọ olúwa nìkan ṣoṣo àmì àmì àmì. Eléyìí ni ìjókòó náà èyí tí ó wà àti èyí tó mú wàhálà wá tó sì dàbẹ́ ẹni wípé kò rọrùn láti gbọ́ olùdásílẹ̀ ìwàásù ìta gbangba kúmùyì kò ní o méjì ju pé kò bá gbogbo àìní pàdé àwọn tí wọ́n rìn ní àkókò ìmọ̀ ìjìnlẹ̀ àkókò yìí ó dàbẹ́ ẹni pé òye kò yé wọn púpọ̀ àwọn èèyàn ọlọ́run wọ̀nyí ìránṣẹ́ ọlọ́run ó ká eré kété ní ìlọ́po márùn-ún láti emú gbogbo tó dàbí òrìṣà kúrò nínú ọkàn àwọn èèyàn bí a ṣe ń wò ó aré wípé ọlọ́run ràn wọ́n lọ́wọ́ lọ́pọ̀lọpọ̀ pẹ̀lú okun ọ̀tún àti agbára olúwa ti fi ọ̀pọ̀lọpọ̀ nǹkan sínú ayé wọn léè ní a ti ré ìgbé ayé tó ṣe tán láti dí ọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. Ní àṣálẹ̀ ọjọ́ kan àwọn òkèèrè kan dún èyí ní ọ̀rọ̀ láti ọ̀dọ̀ olùṣọ́gbọ̀tàn kú mìíràn èyí tó sì jẹ́ wípé ohun tí ó ní aago kò ro ni wọ́n pè wọ́n tí wọ́n sì ń sọ nípa ohun kan èyí tí nígbà tí wọ́n mú fóònù wọn wọ́n ohun náà dún ohun yìí sì ń sọ nípa èyí tí ó hàn ketekete láti inú ohun aláwòrán àti nípa tí ìránṣẹ́ wọ́n sọ nípa ti àwọn ìránṣẹ́ ọlọ́run dákọ̀ọ́ náà wọ́n sì ń kọ́ni ní ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run wọ́n jẹ́ ẹni tí ó farajìn ẹni tí ó sì ń ṣètọ́jú wọ́n sì jẹ́ ẹni tí ọlọ́run ràn lọ́wọ́ láti lóye ọ̀rọ̀ ọlọ́run wọ́n sì ń lo àwọn ohun tó ń rọrùn láti lò láti mú ọkàn àwọn èèyàn wá wọ́n farajìn fún iṣẹ́ ìránṣẹ́ náà láìsí òmíràn ní ìbẹ̀rẹ̀ ọdún yìí wọ́n ṣẹ̀ṣẹ̀ parí nípa iṣẹ́ ìránṣẹ́ èyí tó wáyé ní port harcourt ní àkọ́dà bákan náà àti rékọjá èyí wọ́n tún lọ láti ṣiṣẹ́ ìránṣẹ́ níbi gbogbo olùṣàgùtàn kúmùyì wọ́n jẹ́ ìránṣẹ́ ọlọ́run èyí tí olúwa fún ní okun ní aago mẹ́fọ̀ òwúrọ̀ wọ́n jáde láti wàá sọ̀rọ̀ ọlọ́run bákan náà wọ́n tún ṣe ní aago méje wọ́n sì ń ṣetí sí gbogbo àwọn ohun tó wáyé láti orí ọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ nípa ọkàn wọ́n sì ń rán àwọn èèyàn létí ẹlẹ́gbẹ́jẹ gbọ́ àwọn èèyàn tó ti sọnù bákan náà ní gbogbo ìṣẹ́jú ìṣẹ́jú ní wákàtí kan ní gbogbo ìgbà ni wọ́n ń wàá sọ̀rọ̀ ọlọ́run wọ̀nyí tí wọ́n sì ń sọ nípa kété jésù wọ́n ń dúró níwájú ọlọ́run àlàyé èyí ni iṣẹ́ ìránṣẹ́ náà nípa ti ọkàn wọn ò tiẹ̀ ní kankan wọn ò sọ nípa ti ọ̀làjú wọn ò sọ nípa ti gbajúmọ̀ wọ́n wàá sọ̀rọ̀ ọlọ́run láì wọ́n kéde ìrere níbi gbogbo wọ́n ti ń fẹsẹ̀ àwọn èèyàn múlẹ̀ nípasẹ̀ jíṣíkè wọ́n farajìn bẹ́ẹ̀ ni wọ́n sì ń kún fún ọgbọ́n ọlọ́run àti òye àti ohun tó hàn ketekete láti dí ọ̀dọ̀ gbogbo ènìyàn ní gbogbo orílẹ̀-èdè àgbáyé.
0: One might expect a minister of his vintage.
1: A lè rí nípa agbára ọlọ́run inú ayé ẹnìkan láti ìran dé ìran pẹ̀lú àwọn ọ̀rọ̀ àjùmọ̀sọ́pọ̀ pẹ̀lú olùṣọ́gbọ̀tàn wa kì í ṣe àrólétọ lásán ó jẹ́ àwọn ọ̀rọ̀ èyí tí ọlọ́run ràn wọ́n lọ́wọ́ ìtọ́ hàn ketekete èyí tó sì jẹ́ wípé ọ̀rọ̀ tó kún fún agbára ní àkókò kan wọ́n ń sọ àwọn ọ̀rọ̀ wọ̀nyí ní àwọn ọ̀nà tó kàn ketekete èyí tí wọ́n sọ nípa SEO ìyẹn ni pé wíwá àwọn ohun ìjìnlẹ̀ bí o bá fẹ́ mọ ohun wọ̀nyí èyí tí agolo mi tó ń sọ nípa wípé kí a fi àkókò sílẹ̀ láti wá àwọn nǹkan nínú ọ̀rọ̀ ọlọ́run àti ní èyí tí ó sọ nípa ìwásọ̀ ọlọ́run tó kàn ketekete rékọjá gbogbo àwọn nǹkan wọn nìkan ṣẹlẹ̀ ní àgbáyé ọ̀rọ̀ nínú ayé àti nínú àwọn àyídáyídá rẹ̀ ọlọ́run ruwó sókè wọ́n sì ní ìrú sókè láti ọwọ́ ọlọ́run láti ọkàn wọn wá lati tẹsiwaju won tẹsiwaju pẹlu ẹgbẹ awon eyan ọlọrun ti won fe oju wa won ti n wa toro ọlọrun won ti n fowo kun awon eyan pẹlu ọpọlọpọ awon ojuse ninu ise iranse ile okere awon ti won jo n sise wonyi oluṣagotan kumu yi won n beere nipasẹ won gbadura fun ẹnikan to yin ara rẹ ko ya eyi ti won ti n sọ lati inu iwe psalm 19 eyi ti mose sọ ninu ọrọ rẹ ti o ti n sọ nipa oluwa o ni oluwa ti fi ẹsọ rẹ mulẹ gẹgẹ bi iranṣẹ ọlọrun tootọ ati gẹgẹ bi ẹni to ko fagbọrọ ọlọrun o mura silẹ lati lọ rekọja gbogbo agbaye lati gbadura eyi to kan ketekete oluwa yoo si tẹsiwaju lati ma fi ẹsẹ iṣẹ iranṣẹ naa mulẹ ni ọwọ wọn ati ni nipasẹ wọn mo gbagbọ wipe gbogbo onigbagbọ gbogbo ijade iwatu ta gbangba ohun ọlọrun lo lati fi ẹsọ agbara igbala rẹ mulẹ ati ogun ọlọrun farahan ni ọdun marundinlaadọta 85 wọn tẹsiwaju ni ọrọ naa ọlọrun si ran wọn lati fi ẹsẹ mulẹ a n ṣajọyọ ohun rere ti ọlọrun ṣe nipasẹ wọn bakanaa a si n fi jesu kristi han gẹgẹ bi ẹni to ran wọn lọwọ ti kii kirẹ wọn ninu ọgbọ to jinlẹ ati ninu ifẹ fun gbogbo eniyan ni isisiyi aki oluṣagotan kumuye kaabo si ori pẹpẹ waso. Oluṣagotan kumuye. Kí ìjọ wípé àmì tí ọlọ́run kó wà pẹ̀lú yín kí ọlọ́run kó sì mú kí ọ̀rọ̀ náà kó ṣe rere nínú ayé yín nínú ọkọ yín lórúkọ Jésù ìkọni ọ̀rọ̀ ọlọ́run yóò bọ́ sórí ilẹ̀ rere nínú ọkọ̀ gbogbo láṣálẹ́ yìí níhìn-ín àti níbi gbogbo tí a ti ní àsopọ̀ pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run àmì bàbá a dúpẹ́ lọ́wọ́ yẹn a fẹ́ràn yín a dúpẹ́ fún ọdún yìí tí a ti ń kọ́ bíbélì ní gbogbo ọjọ́ ajé àṣálẹ́ ọjọ́ ajé a dúpẹ́ lọ́wọ́ yín nítorí ìtẹ̀síwájú àti ìdúróṣinṣin ìṣedédé ọ̀rọ̀ ọlọ́run yìí ẹ sì ti mú kó dúró ó sì jẹ́ ọ̀tun nínú ọkàn wa nígbà gbogbo à ń gbàdúrà pé láṣálẹ́ yìí wípé ọ̀tun ọ̀rọ̀ náà yóò tún mú ìrírí ọ̀tun àti agbára ọ̀rọ̀ yìí wá sínú ọkàn gbogbo lórúkọ Jésù a dúpẹ́ lọ́wọ́ yín fún ìdáhùn ní orúkọ Jésù ní agbàdúrà àmì mìíràn tó dára tó dára tó dára àwọn sí ẹ̀kọ́ wa láṣálẹ́ yìí nínú ìwé exodu orí kejìlá láti ẹsẹ ìkíní olúwa sì sọ fún mose àti aaroni ní ilẹ̀ íjíbítì pé wẹsẹ ìkejìlá nítorí tí èmi yóò la ilẹ̀ íjíbítì já ní òru náà èmi yóò sì kọlu gbogbo àwọn àkọ́bí ní ilẹ̀ íjíbítì ti ènìyàn àti ti ẹran àti lára gbogbo òrìṣà íjíbítì ni èmi yóò ṣe ìdájọ́ èmi ni olúwa ẹsẹ̀ ìkẹtàlá ẹ̀jẹ̀ náà ni yóò sì ṣe àmì fún yín lára ilé tí ẹ̀yin gbé wà nígbàtí èmi bá rí ẹ̀jẹ̀ náà èmi yóò re yín kọjá ìyọnu náà ìdájọ́ náà ìjìyà náà kì yóò wá sórí yín láti run yín nígbàtí mo ba ko lu ile Egypt bi a tin te si waju ikoni wa ninu iwe Exodus ti a si wa si ori keje layi ori keje layi o se pataki o se yebiye ninu ifihan oro Olorun o nsoro nipa irapada gbogbo gbogbo saju iwe Exodus yi lo stoka si pa Olorun yo ra awon eniyan re pada bi o se wa si ori keje la o so fun wa gbangba eto irapada agbara fun irapada ati awon eniyan ti won ni iriri irapada Oluwa lati ori keje layi titi te si waju lo nse afihan awon anfani ati awon ibukun ti won digba ninu irapada Oluwa daju daju bi o ti e se wa ti ori ti o tele o si se afihan bi pa awon eniyan ti ara pada Olu lati odo Oluwa yi ti won ti to irapada Oluwa wo yi igbe aye to ye ki won o gbe ati iyara ni soto to ye ki won o ni si Oluwa ati gbogbo irubo ati gbogbo itutu to ye ki won o mu wa gbogbo re la salaye re bi o se wa wa si iwe ti o tele ninu iwe numeri o tun ran wa leti ohun ti irapada ti se fun won ati ohun ti o ye ko je ojuse won ati ohun bi o ba si tun wa sinu iwe Deuteronomy o ti tun so fun won nipa ife Olorun ona Oluwa eyi to da lori irapada ti Oluwa ti se fun won ni ori keje laye bi o se n te si waju ni gbogbo igba lo ma boju weyin wo ire koja ati ohun ti Oluwa se fun awon omo Israeli ninu ori keje laiwe Exodus yi bi ati eti eti wa wa sinu majemu tuntun nibi ta ti ri imuse irapada lanipase Jesu Christi olurapada wa fun ara re o tu ati pelu ninu episteli gege bi ati toka si gege bi odo agutan ta fi se irubo ati pelu gege bi odo agutan ta ilese alailaba won ati odo agutan ti ko le ri ti ko legbin ti o ra wa pada ohun gbogbo won yi ni a se toka si lati ni iwe Exodus idi niyan ta fi ko eko ninu iwe Exodus yi ti iwe Exodus eko ninu iwe Exodus si se pataki ninu oye wa nipa ete ati eto Olorun nipa biba iran eniyan lo loni akori eko ti a nse agbeyewo re la pe ni irapada pipe nipase eje odo agutan alailaba won eje pipe alailaba won o fun wa ni irapada pipe nitori pe ohun fun rara re je alailabuku o je alaileere alailaba won eje ti o si ta sile yi o je eje ti ko laba won ti ko labuku eje ti o ta sile yi o je eje pipe eje odo agutan pipe Olorun eyi lo fun wa ni ekun dada irapada irapada patapata lekun rere irapada pipe ti o mu wa lo sinu ayeraye o ti en toka si eje irapada ayeraye o meta la fe gbe yewo loni akoko a fe wo ibere otun nipase eje odo agutan ti ko laba won koko ikeji a fe wo isokan orile ede pelu odo agutan aropo koko iketa a fe wo eje ti ki ikuna ti odo agutan ti ngbala ti nso ni di mimo koko akoko bayi koko ikini bayi ohun ni ibere otun nipase eje odo agutan ti ko laba won a so fun wa ninu iwe Exodus ori kejila bi a tin ka lati ese ikini o so yi pe Oluwa si so fun Mose ati Aaron ni ile Egypt pe ese ikeji osu yi ni yo se akoka osu fun yin o yi kalenda won pada eyi ti won tin tele lati ile Egypt wa siwaju akoko ye sugbon bayi won fe di orile ede tutun ti atun bi lati odo oluwa fun ara re ti oluwa fi eje odo agutan bi nitori idi eyi won gbudo je orile ede tutun ti oluwa yo pe jade lati orile ede Egypt ohun gbogbo nipa Israeli bayi o gbudo yi pada ko si di otun ki won ni calendar tuntun ki won ni ibere otun osu tuntun o ni pe osu yi ni yo se akoka osu fun yin ohun ni o se ikini osu fun yin wese iketa e so fun gbogbo ijo awon eniyan Israeli pe ni ojo ikewa osu yi ni ki olukuluku won ki o mu odo agutan sodo odo agutan sodo gege bi ile baba won odo agutan kan fun ile kan odo agutan kan fun ile kan wesa ikerin o wi pe bi awon ara ile na ba si kere ju iwon odo agutan na lo ki ohun ati aladugbo re ti o sunmo eti ile re ki o mu gege bi iye awon kan na olukuluku ni iwon ije re ni ki esiro odo agutan na ese ikarun o wa wi pe ailabuku ni ki odo agutan yin ki o je ni akoko ti won eranko ni sugbon gbudo je alailabuku ko je alailabuku ninu ati lode a o gbudo gba abuku kokan lara re won gbudo yan odo agutan ti ko labuku ti ko ti e ni aba won tabi alebu kankan akọ ọlọdun kan ẹyin yo mu ninu agutan tabi ninu ewure ese ikefa o wa wi pe ẹyin yo si fi pamọ titi yo fi di ọjọ kẹrinla osu na gbogbo agbajọ ijọ Israeli ni yo pa ni asale fun o fun o lati loye wi pe iru ese bibeli yi tabi irapada yi ko duro ni ohun nikan o ntoka wa si odo agutan ti o nbo wa odo agutan olorun wo odo agutan olorun to ko ese ara aye lo to ko ese gbogbo ara aye lo idi niyan ta fi so fun wa ninu iwe Peteru kini ori kini ese ikejidilogun Peteru kini ori kini ese ikejidilogun oni niwon bi eyin ti mo pe a ko fi ohun ti dibaje ra yin pada bi fadaka ti kuda kuro ninu iwasan yin ti eyin ti jogun lati odo awon baba yin ese ikokandilogun bi ko se eje iyebiye bi eje iyebiye ti Kristi bi ti odo agutan ti ko ni abuku ti ko si ni abawon ani eje Kristi o tumo si pe ohun ti a nko ti a ka ohun ti a keko le lori ni episode ori kejela o ntoka si odo agutan to nbo lona to nbo wa odo agutan pipe ti se Kristi alailabuku alailaba won eni na ti ko ni eri kankan rara ohun na eje re eje odo agutan Kristi yi ohun ni o fun wa ni irapada nitori na koko akoko ni ibere otun nipase ojo eje odo agutan ti ko laba won ohun meta la fe gbeyewo labe koko ikini yi abala akoko ibere otun ti orile ede tuntun abala ikeji ojo ibi tuntun ati awon owu itura to han gbangba abala iketa ayanfe ti atun bi pelu eda tuntun eyi ni fun awon omo Israel ati fun awa pelu wa abala ikini bayi ibere otun ti orile ede tuntun ninu ori ketala iwe exodu lati ese iketa oni mose si iwe fun awon eniyan na pe eran ti ojo oni ninu eyi ti eyin jade kuro ni Egypt kuro ni oko eru nitori owo agbara ni Oluwa fi mu yin jade kuro ni aki yo si je akara wiwu wese ikerin ese ikerin ni ojo oni ni eyin jade ni osu abibu o tumo si pe won jade won si je eyi si je ibere otun fun orile ede yen o se pataki ojo irapada ojo otun ojo ti ara won pada ojo ti ara won ojo ti a mu won jade kuro ni ile Egypt won di orile ede tuntun wo ohun ti majemu tuntun so bayi gege yi so nipa ti wa gege bi olukuluku onigbagbo ati ijo olorun alaye peteru kini ori keji lati ese ikasan sugbon eyin ni iran ti ayan o n ba ijo soro olu alufa orile ede mimo ori ijo a pe won ni orile ede laarin orile ede miran ijo o a pe won ni orile ede mimo nitori pe a tun wa bi nitori pe ara wa nipa eje iyebiye ti odo agutan na nitori pe a ni ibere otun nipase eje odo agutan o wa so ipo orile ede otun ni mimo ni wa eniyan oto gege bi Israeli ti je orile ede to yato lara Egypt ijo ati olukuluku onigbagbo ninu ijo olukuluku Christian olukuluku atele Christi ni won je eni ti o da yato kuro lara aye kuro ninu aye ayato nipase ero wa ayato nitori okan wa ayato nipase emi wa ayato nipase ise wa ayato nipa ihuwasi wa ayato nipase awon igbe aye ti a nbe o so wipe a je eniyan oto ki eyin ki o le fi ola nla eni ti o pe yin jade kuro ninu okunkun sinu imole sinu sin latinu ide sinu imole iyanu re gini bi latinu okunkun to ti pe wa jade ti a si dahun nipa riroru piwada nipa didahun si eje odo agutan na o wa wi pe a pe wa jade kuro ninu okunkun sinu imole iyanu re mo gbadura wi pe eyi yo je iriri meni gbagbe iriri kan pato fun olukuluku wa loruko Jesu eje ka lo si abala ikeji labe koko ikini ojo ibi tuntun ati awon ohun itura to han gbangba a so fun wa ninu iwe exodu ori kejila lati ese ikeji si ese ikarun o so fun wa wipo ojo ibi tuntun ojo kalenda kalenda tuntun fun won a si so fun won wipe eyi lo gbudo ojo ibi olukuluku awon omo Israeli gege bi orile ede bayi a nwo exodu ori kejila lati ese ikejo exodu ori kejila lati ese ikejo won yo si je eran na ti a fi ina sun ni oru na ati akara alaiwu ewe be kikoro ni won yo si fi je fu ilera won ki won ba le je ni to ni ilera ki won ba le je ni to ni agbara lai ni arun karun won gbudo je lara odo agutan na eje odo agutan yen o fun won nigbala ati abo nigba mo ba ri eje na emi yo re yin koja eyi ara odo agutan na o fun won ni onje lati je akara lati je lati fun won ni okun idi niyan ti oro olorun ti fi so wi pe o mu won jade ko si si alailera kan laarin won laarin gbogbo eya won nitori pe o mu won wa ni ilera pipe won o si gbudo je iwukara tabi ohun kohun ti o ntoka si ibi tabi to ntoka si ese tabi to ntoka si igbe aye ibi ninu ile ijibiti a so fun wa ninu iwe koninti kini ori ikarun koninti kini ori ikarun lati ese ikeje o so fun wa wipe bi ati nde atun bi ati nde eda tutu ta nso wa dotun nitori e nipase eje mimo ti odo agutan na bi ati ntele itoni ati itosona ti olorun fi fun amo israeli o wa nso fun wa ni itoni ninu majemu tutu gaga bi onigbagbo o wipe nitori na e mu iwukara e we imukara e yo iwukara kuro e pa iwukara re patapata ohun kohun ti a ba n pe ni iwukara to je ti iwukara atijo ni ki e mu kuro ninu yin ki eyin ki o le je iyefun tutu ki eyin ko le je iyefun tutu gege bi eyin ti je aiwukara nitori a ti fi ire koja wa ani kristi rubo fun wa bi a ti n gbagbo ninu eje odo agutan eje jesu kristi nigba ti mo ba ri eje na ki se lara aterigba ile bayi sugbon ninu okan wa nigba ti o ba ri eje yi ninu okan wa pipo gbagbo ninu eje yen oni igbekele ninu eje yen oni ireti ati igboya ninu ojo na pe eje kristi ni kan soso lohun to fun won ni igbala nitori pe ko si oruko miran ti a fi fun ni ninu eniyan labe orun nipa eyi ti a le fi gba wahala ta le fi ra wa pada fi oruko jesu kristi yi nikan soso jesu yi si wa so wipe emi ni ona otito ati iye ko wipe ko si enikeni to le wa sodo baba ko si enikeni to le so wipe olorun ni baba ohun ayafi nipasẹ jesu kristi nitori pe agbagbo ninu eje ti o ta sile fun wa o wa so wipe ani kristi ire koja wa ati fi rubo fun wa ni ese ikejo o wa wipe nitori na eje ki a se ajo na ka se idapo na ki se pelu iwukara atijo be ni ki se pelu iwukara aran kan ati iwa buburu eyi so fun wa nigba na ohun ti iwukara nse apere re ohun ti iwukara ti o n toka si aran kan o n toka si ibinu o n toka si iyiyan odi o n toka si ikorira o wa so pe iwa buburu nitori na iwukara o n se itoka si aisedede ese idibaje ati ohun gbogbo ti n se ibi won ni o wa so wipe gege bi awon omo israeli nigba ni a gbudo se awari ka se ayewo ka yo kuro ohun kohun ti a ba le toka si gege bi iwukara ninu aye won awa pelu loni ti a n se amulo eje odo agutan na a gbudo ri daju wipe ko si aran kan iwa buburu ko si ikorira ko si ibi ko si iyiyan odi tabi aini dariji emi aini dariji k ko ti e si aise dede kankan sugbon bi ko se pelu aiwu kara ododo ati otito bayi bi a ti wa gba wahala iwa mimo ijoloto ati ododo o wa je abuda wa ijoloto o je abuda igbe aye wa ati otito otito okan lati nu okan otito patapata otito to wa lati nu orisun okan wa ko si etan ketan iru eyi yo wu ti o ba je ko si ro gbo ti wu ko kere mo nitori wipe eje Jesu Christi o ti pale gbogbo eyi mo kuro ninu okan wa eje ka pada wa sinu iwe Exodus ori ikejila ori ikedogun iwe Exodus ori ikejila ese ikedogun o wipe ojo meje leyin yo fi je aiwukara ohun ta pe ni meje ni o nso nipo ntoka si ohun ta pe ni pipe ojo meje o je pipe amo bi o ti wu bi ojo bi ojo meje o je pipe ojo meje miran o tun je pipe miran be ni o si ma lo o so fun wa nigba na wi pe meje o je ami fun pipe lekun rere o je ami imuse fun olukuluku nitori na o ni olukuluku wa olukuluku ni o je akara laiwu pe lati ojo ikini ni o mu iwu kara kuro ninu ile won nitori pe enikeni ti o ba je iwu kara lati ojo akoko titi di ojo ikeje okan na ni a o ke kuro ninu Israeli eyi tumo si wipe won wa labe abo Olorun abe oje yen sugbon bi won ti wa ninu ile yen ti o je pe ati fi eje yen se ami si ada aterigba won o gbudo ni iwu kara nibe gege bi ara ohun ti won je ohun kan na eje odo agutan yi o npa wa mo gege bi eni ti a ti gbala ati eni ti a pa mo ninu ijoba Olorun be ni aloye yi wi pe a o gbudo gba iwu kara ninu okan wa iwu kara odi yiyan iwu kara ibinu iwu kara kiyin ikunsinu tabi iwu kara ikorira iwu kara iwa idibaje laarin eni meji tabi iwu kara iwa buburu iwu kara iwa ika iwu kara iwa ipa iwu kara pipa awon elomiran lara gbogbo awon nkan wonyi la ko gbudo gba laaye ninu aye wa nitori na ko tumo si pe ka kan ma pariwo eje Jesu mo wa labe eje Jesu nitori eya ti gba mi la ati pa mi mo be ni eje na ni o sugbon o gbudo we wa mo kuro ninu ese wo abala iketa ohun na ni ayanfe ti a tun bi pelu eda tuntun ayanfe ti a tun bi pelu eda tuntun o fun wa ni eda tuntun ninu iwe Isaiah ori kerin de ni adorin 66 Isaiah ori kerin de ni adorin 66 o wa so fun wa ni ese ikejo o wi pe tani o ti gbo iru eyi ri tani o ti ri iru eyi ri ile le hu nkan jade ni ojo kan bi tabi ahale bi orile ede ni ojo kan na bi orile ede abi orile ede abi orile ede nitori bi sioni ti nro bi ge be ni o bi awon omo re abi won gege bi ibi tuntun ani orile ede tuntun ti abi ninu iwe isikeli ori keni di logoji 36 ese ike dogbon 36:25 nigba na ni emi yo fi omi mimo won yin eyin yo si mo emi yo si we yin mo kuro ninu gbogbo egbin yin ati kuro ninu gbogbo orisa yin ma gbagbe o eyi ni woli sikeli eyi ni 100 odun pupo seyin leyin exodu wipe ti ati soro nipa iwenumo eje fun iran yen ninu iwe exodu sugbon iwenumo igba na ko to fun awon iran na ninu iran won won si nilo lati gba oluwa gbo ki won si gbeke le oluwa oluwa si nilo lati tun won we ko tun won so won di mimo ko tubo so won ko tubo we won lawe mo kuro ninu gbogbo aise dede gbogbo be pelu bi ati ronu nipa ara wa gege bi ijo ijo nte siwaju sugbon igbala ijo ni awon odun modun ni bere pepe oto fun igbala ijo ni akoko ti wa yi igbala

Jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ohun tí a ti gbọ́. Ọlọ́run ti fi ohun púpọ̀ hàn wá ní àṣálẹ̀ yìí. A ti fi ìṣípayá hàn wá láti inú ìwé mímọ́. Fún ire wa, fún ìtùnú wa, fún ìfẹsẹ̀múlẹ̀ wa. Ọlọ́run ti fi ọ̀rọ̀ rẹ̀ fún wa láti kọ́ wa. Ẹ jẹ́ ká lani wa ká gbàdúrà. Àkókò kọ́ rèé láti dákẹ́. A ti rí ìràpadà ńlá èyí tí Ọlọ́run Olódùmarè ṣe fáwọn èèyàn rẹ̀. Ní àkókò tó wà nínú ìgbèkùn, bí Ọlọ́run Olódùmarè nínú àánú, lọ́nà ìyanu, lọ́nà tó lógo, lọ́nà iṣẹ́ ìyanu agbára rẹ̀, Ọlọ́run nípasẹ̀ pípa ọ̀dọ́ àgùntàn náà, ó mú àwọn èèyàn yìí jáde láìsí oko tó lè dí wọn lọ́wọ́. Kò sí agbára tó lè dè wọ́n lọ́nà, kò sí ìdènà kankan, kò sí agbára náà tó lè pa àwọn èèyàn Ọlọ́run mọ́ sínú ìgbèkùn. Agbára Ọlọ́run Jehova, Ọlọ́run Olódùmarè, Ọlọ́run ẹlẹ́dàá ọ̀run ọ̀run ayé, ó mú àwọn èèyàn yìí jáde ní ọ̀nà àkànṣe, ní ọ̀nà agbára, ní ọ̀nà tó lógo. Àwọn èèyàn jáde pẹ̀lú ayọ̀ tó kún. Wọ́n jáde, ó jẹ́ ìyanu. Nínú ohun tó ń ré, kò sẹ́nikẹ́ni tó ṣe aláìlera, kò sẹ́nikẹ́ni tó wólulẹ̀. Gbogbo wọn jáde, àwọn àgbà, àtọmọdé, àtọkùnrin, àtobìnrin, àti ewé, àti àgùnbánirọ̀, àti àwọn ọmọ ọmú àti ọmọ ìrìnsẹ̀, àwọn àti àwọn òbí wọn jáde. Kò sí ẹnikẹ́ni tí wọ́n fi sílẹ̀ lẹ́yìn. Kò sí aláìlera, èyí tí wọ́n ń gbé tàbí tí wọ́n ń rù, gbogbo ọpátá ló lera, gbogbo ló jáde pẹ̀lú ògo Ọlọ́run. Ẹ jẹ́ ká gbàdúrà ẹ̀yin arákùnrin àti arábìnrin mi. A rí ìgbọràn nì, ìgbọràn fífi ẹ̀jẹ̀ náà sojúṣe. Ohun tó mú iṣẹ́ ìyanu àkànṣe yìí wáyé nìyẹn. Òun ló mú iṣẹ́ ìyanu àkànṣe yìí wáyé. Ẹ̀jẹ̀ Jésù, ẹ̀jẹ̀ iyebíye. Bákan náà lónìí, mi bá ti rí ẹ̀jẹ̀ náà, nípasẹ̀ ẹ̀jẹ̀ náà, òun ni ọkàn náà yóò ṣe yẹ fún ìjọba Ọlọ́run. Nípasẹ̀ ẹ̀jẹ̀, ẹ̀jẹ̀ ni a fi lè wọ ìjọba náà tó wà ní ìláṣẹ̀lẹ̀. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ó ti wà níbí náà. Bóyá o ti ń wá ti pé àbí a pè ọ́ wá ní ìlú wa, o tí ní ìrere. O tí lóye nípasẹ̀ ìṣe pàtàkì ẹ̀jẹ̀ Jésù èyí tí ó ta sílẹ̀ lórí gàgbélébó fún ìmúkúrò ẹ̀ṣẹ̀ gbogbo ènìyàn ṣàtìlẹ́yìn rẹ. Kò sì jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ rẹ, kò sì yí padà kúrò nínú àwọn àìṣedédé rẹ, kí o sì béèrè lọ́wọ́ Jésù Kristo Olúwa, ọ̀dọ́ àgùntàn Ọlọ́run láti wá sínú ọkàn rẹ. Olúwa yóò ṣe é. O sì ní ìrírí láti àṣẹlẹ̀ yìí. Iṣẹ́ ìyanu kan náà nípa ti ìràpadà yóò jẹ́ ọ̀tún láyé rẹ. O ní ìrírí, ìrírí ológo náà. O ní ìrírí, ìrírí yìí. O ní yóò jẹ́ kí Jésù Kristo máa jọba ní ayé rẹ lójoojúmọ́. Gbàdúrà, o ti jẹ́ onígbàgbọ́ nígbà kan. O wá ṣe rí láàánú pé o ti padà sẹ́yìn. Kì ń ṣe pé o ní lọ́kàn bẹ́ẹ̀, ṣùgbọ́n àwa àyídáyidà ló mú ọ padà sẹ́yìn. O wà ní ìláṣẹ̀lẹ̀ yìí. O ti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run yìí nínú ọ̀rọ̀ Ọlọ́run tí a kọ́ wa láti ọ̀dọ̀ ìránṣẹ́ Ọlọ́run. Jọ̀ọ́ rí dájú wípé nínú ìgbọràn o tẹ́wọ́ gba ọ̀rọ̀ náà. Ọ̀rọ̀ yìí èyí tí Olúwa ti ṣe nínú ìgbọràn rẹ, nínú ìgbọràn àti ìgbàgbọ́ rẹ nínú Jésù Kristo tó ní Olúwa mo padà wálé. Olúwa yóò sì gbà ọ́, yóò gbà ọ́ nípasẹ̀ ẹ̀jẹ̀ náà, yóò wẹ̀ ọ́ mọ́, ó sì mú gbogbo àjàgà àti ẹ̀ṣẹ̀ kúrò. Inú ayé rẹ yóò sì yin Olúwa lógo. Gbogbo ọmọ Ọlọ́run gbogbo nígbàgbọ́, a dúpẹ́ lọ́wọ́ Olúwa. Èyí ni ọ̀rọ̀ náà fún ìyè wa. A ti rí ọ̀dọ́ àgùntàn náà lójoojúmọ́ láti gbé wa ró. Nípasẹ̀ ọ̀dọ́ àgùntàn yìí, òun ni a ṣe sọ wá di mímọ́. Nípasẹ̀ ọ̀dọ́ àgùntàn yìí, nípasẹ̀ rẹ̀,
ninu re o ni apawa mo laye apawa mo laye apawa mo ninu emi apawa mo ninu ori ofe apawa mo ninu agbara e je ka gbadura pe ko gboru jo ko ro mi lowo ko ran o lowo eko pataki la ko la sele yi irapada nipase odu agoto na ati ri gbogbo nipase se irapada nipase odu agoto oluwa se lale yi o si tun le bako na be ni nipase odu agoto yi a ni agbara lati mu waduro lati fese wa mule lati mu wa tese waju lati fun wa ni ibere ti chun nipase odo agoto alai laba won ye eyi eleyi ni ibere o ti chun ninu aye gbogbo wa to wa sodo oluwa loni ibere orilede ti chun abi orilede ti chun orilede ti chun bere lati odo oluwa ore ise ijanu akochi o wa re ohun to oluwa se ori ojo ibete sun ati ero tuka ti ibukun e to fara kede kede ati re bi awon eyan yi se gboran ti won ti se gege bi ogbogbo to oluwa ti pa lase fun won ba ti gboran ti a ti rin ninu igboran pepe oro olorun a o ni ori ofe ku ori ofe a o ni okun ninu okun a o pa wa mo a o je mi mo a o si ma yo ninu idapo pelu oluwa a o bere lotun gege bi orilede tetun yi o na lo so de pe okunrin tetun o ni o je ka se tewo gba ni waju olorun nitori de yi ni a le fi so pe mo je toluwa mo je omo olorun mo je ranse oluwa mo wa lara bi oluwa jo gbadura eyin ara je ka gbadura je ka so fojuwa pe o ti a ti koda sele yi yo je o ti a fi soju se na yi wa yo ma ti se ni na yi wa a o ti ma gbadu re o gbogbo toju wa ti fe fun wa a ti re nipa tire o le se okun o le da ereje yi sa nitori di eyi ni a se nilo ki a gbagbo ninu odo agoto na jesu so fun mi po oro to won so iye ni ebi se ni pelu ki a jeun ninu oro na ki a se ni itura nipasẹ oro yi gbogbo ede eyan ma se faye sile po okun la e to jode ninu aye re ma fowo gba ma te tewo gba lati odo ene keni ma tewo gba nipa iwe won ma tewo gba lori ero ayelujara ma ti e gba nipa ore to sumo tabi arako tabi arabire kankan ma faye gba ogbo to jode oni lati ko oni lati jina se ko ji pada kuro ninu awon ko yi to jode je ka gbadura nipasẹ adura ohun ni a o fi le se ohun ti o je ohun ti a gbọ ti yoo fi je ohun to je ibukun laye wa ki a tẹle apẹrẹ re olukọ wa oluso agutan wa jesu kristi ẹni ti se balogun igbalawa ẹni to pa lase fun wa ka gboran se ka ma gboran lojoojumọ ninu gbogbo ẹkọ ọrọ ọlọrun to n kọ wa ki a ma gboro re ki a si ma gboran ki bo n ba wa soro lati inu oro re o si n pe wa ki n se ko ni kuna lada o je eni to duro tete ni esesi eje naa lo n gbani la eje naa lo n so ni di mimo nipasẹ eje naa la n pa wa mo nipasẹ eje yi na fun wa ni abo to daju abo nipasẹ eje jesu mi abo lojoojumọ a n dupẹ lọwọ ọlọrun wipe apawa mọ ipamọ nipasẹ irapada jesu kristi nipasẹ ife ẹjẹ naa sojuse igboran kekere wa eyi ni ojoojumọ pa lase pe igboran a gbọdọ jẹ ẹni to n gboran a ti tẹjẹ naa silẹ fun wa a ti re iwa mimọ
pipe ninu nipase ra pada eje na ti atasile eje yi lo wo wa mo nso wade mimo lo so wade pipe eje yi ni nipase eje yi ni lai se eje na ba o lo se ma ni nso di mimo ba la ti ma we mo ba la ti ma pa o mo ko se se bi o ba ti wa ni rere yi wa ti waju ojo na sele yin obirin lowo oluwa pe oluwa so kan mi di mimo we mimo so kan mi di mimo oluwa yo se bi o se to wa to n gbadura to se gbagbo gbogbo ko won ni oluwa yo se agbara lati joba nipase etutu eje na agbara agbara lati joba agbara lati joba agbara lati duro agbara lati lo pelu oluwa agbara ye o wa nipase eje na ka gbadura papo eje ka gbadura papo bi a ti pari adura wa baba wa ti be ni orun baba wa baba jesu kristi olorun olorun emi gbogbo aye e se lopo lopo adupe lowo yin fun ifihan oro yin ti ifihan wa na sele yi e ti fihan wa lese lese ni si se ntele oro na o dara fun wa oro na o ti fi ohun isepaye popo oro wa o fi han wa ni ti a je ati ohun ti awa na je seyin a che de pori ofe ira pada nla e ti e se na koko na fun awon eyan yin ti e ti yan ati o ti e tun se na aye ri kokon wa loni e ti ti se e ti ti agbara e ti gbe wa ro eyin ni balogo ibada wa Olorun ojododo eni to pa wa mo a so mi po ogo foruko mo yin e seun lopo lopo a si n gbe yin ga yin logo amorire yin a so mi pa o duro a o tesiwaju a o wa pelu yin se ti dopin a o si tesiwaju ninu igbe aye ojododo ye e te fi han wa ninu ibukun to logo te se pa wa yi oju agbadura fun iranse yin agbadura bi pe o bo ko fun e pa wo mo e o fun won ni opojopo ifihan to jinle e o kun mo pelu okun atagbara e o se fi agbara fun won lopojopo se ifami royan to ga bi won se nduro nigba gbogbo lati soro na bi won se nduro lati ko wa ninu oro yin yo je pelu agbara pelu ase pelu ifami royan oluwa oruko yin ko di aye logo e se lopojopo pe ti gbo amoriri nitori pe abo pe ti da wa lohun oruko jesu na gbadura amen amen ko lu akopokun yin e ma lo ni alafia ki e ti gbadun ohun gbogbo ti a ti gba

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Jẹ́ kí a dìde dúró.
2: Lónìí bí a ti gbọ́ ẹ̀rí tí àwọn ẹlòmíràn ń jẹ́, wípé Ọlọ́run dá wọn ní èdè, ó gba ọkàn wọn là, ó pèsè fún wọn, ó mú wọn lára dá. Àwa pàápàá bí a ti wá lónìí, ó yẹ kí a gbàgbọ́ wípé ní agbára Ọlọ́run kò sí ohun tó ṣòro láti ṣe. Ẹ jẹ́ kí a gbóhùn wá sókè láti gbàdúrà, láti sọ fún Ọlọ́run ẹ̀bẹ̀ yóò wù kí a ní, kí a sọ fún Ọlọ́run kí ó lè gbọ́ tiwa, kí ó lè dá wa ní ìdè, kí ó sì lè ṣàánú fún wa.

obi ara rẹ léèrè wípé bí Ọlọ́run bá wò ọ́ tí ó ń sọ wípé ta ni ó ní kí o tẹ àgbàlá òun nínú ayé, tí ó ń sọ wípé ilé tí a fi ọwọ́ kọ́ tí a ń pè ní tẹ́ḿpìlì tàbí tí a ń pè ní ilé ìsìn tí Ọlọ́run rí ọ níbẹ̀, tí ó ń sọ wípé ẹ lè jáde, wípé ta ni ó pè ọ wá? O gbọ́ wípé wọ́n ń pe orúkọ Olúwa. Ìwọ náà pẹ̀lú ọwọ́ ẹ̀tẹ̀, ọwọ́ ẹ̀tẹ́, ọwọ́ ẹ̀ṣẹ̀, ò ń gbé Bíbélì, ìwé Ọlọ́run tó ní àfara ẹgbẹ́ jáde kúrò nínú ilé ayé, ilé tí a fi ọwọ́ kọ́, mélòó mélòó ni ilé ọ̀run? Bí ó bá jẹ́ wípé Jésù gbà tí ó wà nínú ayé, ó rí àwọn tí wọ́n wà ní tẹ́ḿpìlì, àwọn tí wọ́n sọ wípé wọ́n fẹ́ sin Ọlọ́run, bí ìwọ náà ti wá ní òní tó sọ pé o gbọ́ wípé wọ́n ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ pẹ̀lú oògùn nínú àpò rẹ, pẹ̀lú ìgbàdí nídi rẹ, pẹ̀lú òrùka ẹ̀rẹ lọ́wọ́ rẹ, ìwọ náà gbọ́ pé wọ́n ní gbé ìwọ náà bá gbé Bíbélì, ò ń sáré bọ̀, bó ló ń lọ, a fẹ́ lọ sin Ọlọ́run ni, àwọn dípà wọ́n gbé tuntun dé o, wọ́n ní kí a ká lọ, èmi náà ń tẹ̀lé wọn lọ pẹ̀lú oògùn dúdú lápò ẹ, èyí tó fi sẹ́nu, èyí tó fi sídìí, èyí tó fi sọ́rùn, èyí tó fi sápò, ìwọ náà gbé Bíbélì, òde Ọlọ́run wá ní ta nìyí? Èwo ló ń ṣe níhìn-ín? Ẹ lè jáde. Bọ́lọ́run ò tiẹ̀ sọ bẹ́ẹ̀ fún wa, àwọn áńgẹ́lì wà níbí, wọ́n mọ̀ ọ́, Jésù wà níbí, ayé àtijọ́ ẹgba ló fi lé irú yín jáde. Àwọn tí wọ́n rò pé wọ́n fẹ́ sìn ṣùgbọ́n tí ìwà ẹ̀ṣẹ̀ tí ò kúrò lọ́wọ́ wọn ni Jésù mú ẹgba. Jésù tó fẹ́ràn ọmọdé, tó tiẹ̀ fẹ́ràn àwọn ẹlẹ́ṣẹ̀ pẹ̀lú, tó sì ní ẹ wá sọ́dọ̀ mi, gbogbo ẹ̀yin tí ń ṣiṣẹ́ tí a sì di ẹrù wúwo lé lórí, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ tí ó rí àwọn kan, àwọn àgàbàgebè tó lé wọn jáde. Bí Jésù bá lé àwọn kan jáde nínú ilé tó wà ní ayé tí a ń pè ní tẹ́ḿpìlì, mélòó mélòó ní ọ̀run? Bọ́lọ́run bá mú tó bá mú sùúrù fún ọ, tí ò tí ní kí àwọn adènà kí wọ́n gbé ọ, kí wọ́n dì ọ tọwọ́ tẹsẹ̀ láti gbé ọ jáde, ó ṣe bẹ̀rù, èyí tó wà lọ́wọ́ ẹ, èyí tó wà lápò ẹ, kò jù ú lẹ̀. Ó sọ fún ọ ní ẹsẹ̀ kejìlá wípé nígbà tí ẹ̀yin wá láti fi ara hàn, láti fi ara hàn, èyí tí àwọn ẹlẹ̀sìn ṣe lọ́jọ́ òní nìyí, láti fi ara hàn, láti fi aṣọ hàn, léèsì tuntun tó ṣẹ̀ jáde, ká lè mọ̀ wípé àwọn ni wọ́n kọ́kọ́ jẹ gbèsè ẹ̀, wọ́n á kó wọ̀. Ìgbà tó wọṣọ tó ló ń bọ̀ nílé Ọlọ́run, gbèsè wà lórí gèlè tó wé, lórí bàtà ẹ gbèsè, ìró ẹ gbèsè, bùbá ẹ gbèsè, ó wá ń sin Ọlọ́run pẹ̀lú gbèsè lọ́rùn. Aṣọ Kérésìmesì, a ń ṣe ìjáde, Jésù Kristì tá a bí, Jésù onírẹ̀lẹ̀, a ń ṣe ìjáde ẹ̀, ìrántí bíbí ẹni tó ní ìrẹ̀lẹ̀, a ń ṣe ìrántí ẹ onírẹ̀lẹ̀ pẹ̀lú ìgbéraga. Wọ́n la ń ṣe ìkórè, ìgbéraga, ìgbèsè, wọ́n la ń ṣe bàsá, ìgbèsè, àfẹ́sìnkú, ìgbèsè, àbímọ, ìgbèsè, láti farahàn, láti fi aṣọ hàn. A sì ń sọ wípé a jẹ́ onígbàgbọ́, ó ní ìgbà tó wá láti fi ara hàn níwájú mi, tẹ́lẹ̀ ó bèèrè yí lọ́wọ́ yín. Ṣé Ọlọ́run sọ fún ọ wípé kó tó wá sí òun, kí o kó sínú ìgbèsè aṣọ, ìgbèsè góòlù, ìgbèsè yẹtí, kí o tó lè sin Ọlọ́run?
oni tani o beere yi lowo yin lati te agbala mi e ma mu ore asan wa mo ewo lore asan owo to wa lapo e naira marun mo fe fun olorun oji 100 naira iwo na gbo pe onigbagbo ma san ida mewa eyi ta gba lowo eni eleni loju titi eyi ta ri he to e ka da pada fo ni nkan olowo nso kun iwo nyo ninu ile isin owo mu lara owo ole o fe se itore anu won enikan tun ti bimo e wa o eyin ti eyin amuludun eyin tinu yin dun wi pe lagbaja bimo e wa sanwo gbogbo owo ole e to je pe sina lo nse to n fi okunrin ba ara re je gbogbo owo agbere ti won ko wa lati ile awon oniregbe ma ko wa si ile olorun owo tete ma ko wa si ile olorun owo contract e ta fi owo eyin ti a fi gba a ko wa si ile olorun owo ta fi ebi pa iyawo wa ti iyawo mu gari ta wa muti owo oti to seku a ko wa si ile olorun ijo ye o lapejuwe ilu atewo gbogbo e lo wa nbe awa wa aferan olorun awa asan da mewa a dawo re ninu owo ole owo jibiti owo eru se olorun la nsin ni abi a nsin ara wa oni ta ni o beere yi lowo yin o ni e ma mu ore asan wa mo torari jasi ohun irira fun mi se awon elesin torari o ka bibeli debi ni se awon ti won le emi olorun jade pelu efin se won ko ka bibeli ti won de Isaiah ori kini abi won si gege bi ironu won torari jasi ohun irira fun mi osu titun ati ojo isimi ipe ajo emi ko le roju gba ese ni ani apejo owo ni o wa nso ni ese ikedogun wipe nigbati eyin na owo yin jade emi o pa oju mi mo fun yin ese na po ti olorun fi so wipe bi ohun ti feran adura to ni bi ohun ti feran ki awon eniyan ki o ma ke pe ohun to ni wipe nigbati awon wonyi ba na owo won jade owo pa oju ohun mo fun won ni toto nigbati eyin ba gba adura pupo emi ki yo gbo asan gba awe asin yira nile asin se isoru sibe sibe adura ogba o se wa titi de ibi ti gbata gbadura titi tolorun o gbo la ba di Saul keji la ni tolorun o ba gbo awon ajeku ni gboro awon oso ti ikutan nitori be e ba mi wa won kaakiri awon ti owo won gbo nitori pe olorun so pe onko adura pe ohun o gbo mo nitori be awon oso ati aje to ku ati awon elebo logun to ku e ba mi wa won o ba nsare kaakiri nibo ni wo mo ni oko abekuta tan ido tin sare nibo lo mo ni agbegbe ijebu nitori pe ota okuro o de ti gbadura o ti gba awe omi adura o ti mumumu bo je wipe o ma han lara ni be eyan ba ma yokun lori omi adura
o ba ti yokun sugbon sibe sibe adura ogba o wa ni ti samu o ba lagbara mo ti adura o si je awon baba asale awon balogun awon elebo logun won ku bi so lo sese niyan nigbati ojo ati lo to sumo to si eyi ti ba fi ronupo ada koronupo ada o pari ireje re sinu wiwa awon osho ati aje o ku sinu ese eni ti olorun fun ara re yan loba eni ti o ti ni iyipada okan tele tele bi o ba fi ohun ko ohun kun igbagbo aba eto ni lowo aba aje a ki fi ohun ko ohun kun irere oni ni ese ike dogun pe owo yin kun fun eje se mo so fun o eyi ni olorun ki fi gbo adura awon ti owo won kun fun eje sugbon ko mo ni be ni Isaiah ori kokandi ni ogota Isaiah ori kokandi ni ogota lati ese ikini si ese ikerin kiyesi owo oluwa kokoro lati gbani be ni eti re ko wuwo ti ki yo fi gbo sugbon aise dede yin le o ya yin kuro lodo olorun yin ati ese yin le o po oju re mo kuro lodo yin ti ohun ki yo fi gbo nitori owo yin di alaimo fun eje owo yin di alaimo fun eje ati ikayin fun ase dede ete yin so eke ahan yin so ibi jade ko si eni tin wa eto be ni ko si eni tin dajo ni otito won gbekele ohun asan won so eke won loyun ika won bi iparun ese ikefa okun won ki yo di ewu eyi n so wipe okun alantakun ni gbogbo wahala ati ere sisa ti eni ti o ni owo aimo ti o se pe okun won a ki yo le se di ewu ti awon be ni won ki yo fi ise bo won bo ara won o so wipe ko si bi elese bo ti le sare to bo ba raso ko ni bo bo lowo ko ni ka wahala to wa nle bo ni moto moto yi o ni le debi ti alaafia e wa o ni ise won ni ise ika ise ipa nbe li owo won ese won sare si ibi won si yara lati ta eje alaise sile emi olorun tenu mo fun wa ero won si ero won ero ibi ni ibaje ati iparun nbe ni ipa won ona nafia ni won ko mo ko si idajo kan ninu irin won won se ipa ona wiwo fun ara won eni keni ti o ba to ki o ma lafia nje bi o ba ri be o ni pada lati wa olorun nigba ti o le ri lati ke pe nigba ti o wa ni tosi bi o ba jewo ese re anu wa nitori
ojo anu ati ojo ori ofe ni awa loni sugbon bi o ba se ti agabagebe bi o ba gbadura bi ore re ti o wa ni iwe luku ori ikejidinlogun bi o ba gbadura bi elesin yi ti a fe ka nipa re o daju wipe ni ojo ikeyin abamo ati ose ni o gbeyin fun iru eni be sugbon bi o ba je mara re gege bi elese ati elebi ti o sin fe so fun olorun wipe o ni owo aimo ati okan ti ko funfun bi o ba ni se awa wi le kan si loni bi o ba ke pe oluwa yo gbo ti re ni luku ori ikejidinlogun lati ese ikewa pe awon okunrin meji goke lo si tempili lati gbadura okan je farisi ekeji si je agbowode eyi farisi dide o si n gbadura ninu ara re bayi pe eyi farisi o dide o si n gbadura ko je gbadura sita sugbon gbadura ninu ara re bayi pe olorun mo dupe lowo re nitori ti emi ko ri bi awon iyoku o n se awawi o n bo ese re mole o ni emi ko ri bi awon iyoku awon aloni lowo gba awon alaisooto panshaga tabi emi ko tile ri bi agbowode yi emi n gba awe esin awon elomiran ko ju eyi lo emi n gba awe ni erin meji le ose mo n san ida mewa ohun gbogbo ti mo ni ese kerin.

síbẹ̀síbẹ̀ irọ́ kúrò lẹ́nu ẹ̀, èké ṣíṣe kò kúrò lẹ́nu ẹ̀, ṣíṣẹ́yún kò kúrò lọ́wọ́ ẹ̀, owó ẹ̀yìn kò kúrò nínú owó ẹ̀, síbẹ̀síbẹ̀ a jọ ara rẹ̀ lójú. Nítorí ìwé òwe sọ fún wa orí 30 ẹsẹ̀ 12 wípé ìran kan wà, ìran àwọn ènìyàn kan wà tí ó mọ́lé ojú ara rẹ̀, ṣùgbọ́n a kò tí ì wẹ̀ẹ́nù kúrò nínú èérí rẹ̀. Ẹ̀jẹ̀ Jésù Kristi nìkan ló máa ń wẹ èérí gbogbo nù kúrò ní ìgbésí ayé wa. Bí o kò bá ní ìdánilójú wípé ẹ̀jẹ̀ Jésù Kristi ti wẹ̀ ọ́, ó ní ohun tó o lè ṣe. Àwọn mìíràn ṣáájú wa, wọ́n ti gbọ́ irú ọ̀rọ̀ yìí, wọ́n sì ti ṣe ohun tí ó yẹ láti ṣe. Bí ìwọ pàápàá bá tẹ̀lé àpẹẹrẹ rere bẹ́ẹ̀, ó dájú wípé ẹ̀jẹ̀ Jésù ó ṣì wà síbẹ̀síbẹ̀ láti wẹ èérí àti àbàwọ́n gbogbo nù kúrò. Òwe orí 28 ẹsẹ̀ 13, ẹni tí ó bo ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀ kì yóò ṣe rere. Ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó jẹ́wọ́, tí ó sì kọ́ sílẹ̀, yóò rí àánú. Ìbùkún ni fún ẹni tí ó bẹ̀rù nígbà gbogbo. Ṣùgbọ́n ẹni tí ó bá sé àyà rẹ̀ lé ni yóò ṣubú sínú ibi. Bí o ti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run lónìí, tí o sì mọ̀ wípé ẹ̀jẹ̀ Jésù kò tí ì wẹ ẹ̀ṣẹ̀ rẹ nù, nítorí pé ìwọ náà rí pé ọwọ́ rẹ jẹ́ aláìmọ́ síbẹ̀, o sì ṣetán láti tú ọkàn rẹ payá fún Ọlọ́run wípé bíbo ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀ kò ní jẹ́ ìwà rẹ mọ́. O sì ń fẹ́ jẹ́wọ́ kí o sì kọ gbogbo ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀. Ìlérí Ọlọ́run ni wípé àánú àti oore ọ̀fẹ́ yóò jẹ́ tìrẹ. Ó ń sọ ní Isaiah 65:1 ẹsẹ 6 àti ẹsẹ 7 wípé ẹ wá Olúwa nígbà tí ẹ lè rí i, ẹ pè é nígbà tí ó wà nítòsí. Jẹ́ kí ènìyàn búburú kọ ọ̀nà rẹ̀ sílẹ̀. Ènìyàn búburú kọ ọ̀nà rẹ̀ sílẹ̀. Ó ṣeé ṣe kí àwọn èèyàn ti máa sọ lẹ́yìn rẹ pé lágbájá, èèyàn tó burú tó láyé kò sí. Ó ṣeé ṣe àwọn tó ti bá níṣẹ́ pọ̀ kí wọ́n ti máa sọ láàrin ara wọn pé o bá lágbájá ṣiṣẹ́, o wọ wàhálà. Lágbájá ẹni búburú ni, ṣùgbọ́n wọn ò ní sọ ní ojú rẹ. Ó ṣeé ṣe kó jẹ́ aya tó tẹ orí rẹ̀ ba nínú ilé, tó ń sunkún, tó nìkan dá sunkún ní inú iyàrá rẹ̀, ni ó sọ fún àwọn ọmọ wípé mo fẹ́ kan yìí ná. Èèyàn búburú wọ́n sọ lẹ́yìn ẹ, ṣùgbọ́n láàárọ̀ yìí Ọlọ́run ò sọ lẹ́yìn ẹ. Àwọn tó ń sọ lẹ́yìn ẹ pé èèyàn búburú ni ọ́, ẹ̀rù ń bà wọ́n torí wọn lè sọ́kù ọ lójú. Bọ́n bá sọ bẹ́ẹ̀, ìwà ìkà, ìwà agbára, ìwà ipá, wọ́n rí wípé ó pọ̀ lọ́wọ́ ẹ. Ọgbọ́n tí a fi ń ṣèèyàn ní jàǹbá, wọ́n rí pé ó pọ̀ lọ́wọ́ ẹ. Nítorí bẹ́ẹ̀, wọn ò jẹ́ sọ dójú ẹ. Ṣùgbọ́n Ọlọ́run láti ẹnu wòlíì rẹ̀, ó sọ́kàn ọ lójú lówùúrọ̀ wípé èèyàn búburú ni ọ. Ẹni tí a ò tí ì wẹ̀ nínú ẹ̀jẹ̀ Jésù Kristi, ó jẹ́ ènìyàn búburú. Wá sọ wípé bí ẹni búburú yìí, bí ó bá kọ ọ̀nà rẹ̀ sílẹ̀, àti kí ẹlẹ́ṣẹ̀ kí ó kọ ìrònú rẹ̀ sílẹ̀, sì jẹ́ kí ó yí padà.

0: sí Olúwa, jẹ́ kí ó yí padà sí Olúwa, òun ó sì ṣàánú fún, àti sí Ọlọ́run wa, yóò sì fi jì í lọ́pọ̀ lọ́pọ̀. Bí o bá ké pe Ọlọ́run lónìí, mo gbàgbọ́ wípé yóò dáríjì ọ́. Ọwọ́ tó jẹ́ aláìmọ́, Ọlọ́run á fọ́ nínú ẹ̀jẹ̀ Jésù, á sì di mímọ́. Ní Aísáyà orí kìíní ni ó ti ń fún wa ní ìlérí wípé Olúwa wípé ẹsẹ̀ 18. Wọ́n nísinsìnyí, kí o sì jẹ́ kí a sọ àsọyé pọ̀. Bí ẹ̀ṣẹ̀ yín bá rí bí òdòdó, wọ́n ó sì fún bí òjò dídì. Bí ó bá sì pọ́n bí àlàárì, wọ́n ó dàbí irun àgùntàn. Bí Ọlọ́run bá na ọwọ́ ìpè jáde, wípé bí ó tilẹ̀ jẹ́ pé a jẹ́ aláìmọ́, aláìyẹ, àti eléèrí, àti ẹlẹ́ṣẹ̀, wípé ṣùgbọ́n òun ti ṣe ìpèsè sílẹ̀ fún ìwẹ̀nùmọ́ gbogbo ẹlẹ́ṣẹ̀ pátápátá. Bí a bá gbá ọwọ́ àánú yìí mú, a ó jẹ́ olóríire púpọ̀. Ìlérí rẹ̀ yóò sì ṣe sí wa lára. Nígbà tí ó bá gba ọkàn wa là, tí ó wẹ ẹ̀ṣẹ̀ wa nù, tí ó mú ẹ̀ṣẹ̀ wa lọ, ohun tí ó ṣẹlẹ̀ ni wípé a sọ wá di ẹ̀dá titun. A ṣe ọwọ́ wa ní mímọ́, a sì jẹ́ kí ìwà wa kí ó yí padà. Ìyípadà tí ó dé bá wa ni wọ́n ń sọ fún wa ní orin Dáfídì orí 15. Bí irú ìyípadà bá ti dé bá ọ, bẹ́ẹ̀ ó jẹ́ pé o ti di olóríire. Ó jẹ́ pé o ti múra ìrìn àjò lọ sí ìlú ọ̀run rere. Àǹfààní wà fún ọ lónìí láti ké pe Ọlọ́run, láti sọ fún Ọlọ́run wípé mo fẹ́ láti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ mi kí n sì kọ́ sílẹ̀. Jọ èyí kọjá pé àtijọ́ máa ń péjọ ń bí nì láti ọjọ́jọ́ Monday. Kò sí ìpàdé tán ṣe ń bí láti ìgbà tán ti bẹ̀rẹ̀ tó ṣẹ̀yìn mi. Ọmọ mi pàápàá ó ń wọ́ síbí. Ọmọ mi wà nínú ẹgbẹ́ akọrin yín. Kò sí ohun tán fẹ́ ṣe níbi tí mi ò mọ̀ nípa ẹ̀, ìyẹn kọ́ la ń sọ o. Ìgbà tó mọ̀ nípa gbogbo ẹ̀, irọ́ ẹnu ẹ, ìwà tó wà nígbèsè ayé ẹ, ìkórira, ọ̀tá tó yàn pẹ̀lú ẹnìkan, adìẹ dà mí lóògùn nù, màá fọ lẹ́yìn. Ìwà ìgbẹ̀san tó wà nígbèsè ayé ẹ̀ ń kọ́, ìyẹn la ń sọ nípa ẹ. Pé bí o bá tọ Ọlọ́run wá, bí o bá fẹ́ tan ara rẹ jẹ, bó o bá fẹ́ pòfo tó sì fẹ́ pàdánù lọ́jọ́ ìkẹyìn, ìgbà tó bá gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, wà á ṣe etí ẹ sílẹ̀, wà á sì sọ fún Ọlọ́run wípé mi ò fẹ́ pàdánù o. Àbára ẹni tó fẹ́ pàdánù, pé mi ò fẹ́ pòfo lọ́jọ́ ìkẹyìn. Ohun tí kì í jẹ́ kéèyàn pòfo lọ́jọ́ ìkẹyìn kì í ṣe káàdì tá a fi ṣe baptism fún wa, ìtẹ̀bọmi. Bó jẹ́ ẹnìkan la ní, iná jó àwa pàápàá. èyí tí kì í jẹ́ kéèyàn pòfo ni pé a kúnlẹ̀, a sọ fọlọ́run tẹdùntẹdùn pẹ̀lú ọkàn tòótọ́ wípé a jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa, a sì kọ́ sílẹ̀. Bá ti ń jẹ́wọ́, ta ń kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, ta sì ń gba Ọlọ́run gbọ́ wípé ó rán Jésù láti kó ẹ̀ṣẹ̀ wa lọ, bẹ́ẹ̀ ni ẹ̀mí Ọlọ́run ló wá ń jẹ́rìí pẹ̀lú ẹ̀mí wa wípé a di ọmọ Ọlọ́run. Ìwà wa yí padà. Bá a ti ní ọ̀tá tẹ́lẹ̀tẹ́lẹ̀, bá a ti yan ọ̀tá tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni tí a kì í kí, ìfẹ́ a wọnú ọkàn wa lọ. Ìfẹ́ Jésù, ìfẹ́ Ọlọ́run, a tàn ká ókan àyà wa. Ẹni tá a ti bá ya odì tẹ́lẹ̀tẹ́lẹ̀, a máa wa káàkiri láti kí i. A parí ìjà tó wà láàrin àwa àti tí wọ́n wà ní agboolé wa. Ìyẹn la ń pè ní pé èèyàn di ọmọ Ọlọ́run. Láti di ọmọ Ọlọ́run yìí, a jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa, a kọ́ sílẹ̀. A sì gba Jésù ní olùgbàlà wa, nítorí ó sọ wípé àwọn tí ó gba Jésù. Èyí wà ní Jòhánù orí kínní ẹsẹ̀ kejìlá wípé ṣùgbọ́n iye àwọn tí ó gba Jésù àwọn ni ó fi agbára fún. Agbára yìí ni ìwé ẹ̀rí tí a ní wípé a ní ìgbàlà. Àwọn ni ó fi agbára fún láti di ọmọ Ọlọ́run. Àní àwọn tí ó gba orúkọ rẹ̀ gbọ́, àwọn tí a bí, ìṣe nípa ti ẹ̀jẹ̀ tàbí nípa ti ìfẹ́ ara tàbí bẹ́ẹ̀ni kìí ṣe nípa ìfẹ́ ti ènìyàn bí kò ṣe nípa ìfẹ́ ti Ọlọ́run. Nígbà tí a bá gba Jésù sínú ọkàn wa, lẹ́yìn tí a ti jẹ́wọ́ gbogbo ẹ̀ṣẹ̀ tí a rántí, tí a sì ní kí Ọlọ́run kí ó fi ẹ̀jẹ̀ Jésù kí ó fi wẹ̀wánù láti sọ wá di ọmọ rẹ̀, ìyípadà tuntun á dé bá ìgbésí ayé wa. Ayé wa yí padà, ọ̀rọ̀ ẹnu wa yí padà, ìwọṣọ wa yí padà, ìrìn ẹsẹ̀ wa á yí padà. Bó ti jẹ́ inú ilé àwọn ọlọ́tí là ń sùn tẹ́lẹ̀ tẹ́lẹ̀, a ò tún yabẹ̀ mọ́. Bó jẹ́ iṣẹ́ tẹ́tẹ́ níṣẹ́ wa, a ò tún ta tẹ́tẹ́ mọ́. Bó sì jẹ́ wípé ojoojúmọ́ la lọ máa ń wo sinimá, eré àwọn ẹlẹ́ṣẹ̀, àwọn kò níbì kan lọ. Lẹ́yìn tí a bá ní ìgbàlà, a ò tún tẹbẹ̀ mọ́. Ó di kí a máa ka Bíbélì. Bí a ò lè ka Yorùbá tí a ò lè ka Bíbélì, ó di kí a máa wá àwọn ọmọdé tí wọ́n lè ka Bíbélì kán máa kà á sí wa létí. Ó di kí a máa sọ pé jọ̀ ọ́, orí ibi tán pè bá mi kọ́ sílẹ̀. Ó di kí ọ̀rọ̀ Ọlọ́run kí ó di adùn lé ẹnu rẹ. Ó di kí o gbé Bíbélì rẹ, kí o máa lọ bá àwọn ẹlòmíràn wípé ẹ gbọ́ t'Ọlọ́run, ẹ kọ ọ̀nà ẹ̀ṣẹ̀ sílẹ̀, ẹ wá Jésù, ẹ sì ní ìgbàlà. Ó di pé kí o máa sọ ẹ̀rí rẹ fún àwọn alẹ́dúgbò, fún àwọn oníbi iṣẹ́ tí wọ́n máa sọ pé nígbà wo ni lágbájá di oníwàásù, ìwọ kọ́ ló ń ṣe. Ẹ̀mí Ọlọ́run tó wà nínú ọkàn ẹ ni kì í gbé jẹ́. Bí o bá ti di ẹni ìgbàlà, ni ẹ̀mí Ọlọ́run yẹn ni a máa sọ fún ẹ pé sọ̀rọ̀ Ọlọ́run fún lágbájá, parí ìjà pẹ̀lú lágbájá, ohun tó ti jí lọ́wọ́ lágbájá dá padà. Agbára sì wà láti lè ṣe irú gbogbo àwọn nǹkan wọ̀nyí nítorí pé o ti di ẹni ìgbàlà. Ìwà ẹni bẹ́ẹ̀ ni a ṣe àpèjúwe ní orin Dáfídì láti ẹsẹ̀ ìkejì, ẹni tí ó rìn déédéé. Ó di kí irú ènìyàn bẹ́ẹ̀ kí ó máa rìn déédéé. Ó di kí ó máa ṣiṣẹ́ òdodo. Ó di wípé kí ó máa sọ òtítọ́ inú rẹ̀. Ó di pé kó má lè purọ́ mọ́. Bó jẹ́ ọmọdé ni, bí àwọn àlejò tí wọ́n ń wá bàbá bọ̀ tàbí àwọn olówó ìrẹsì ni wọ́n wá màmá bọ̀ tán sọ pé màmá ń kọ́. Màmá sọ pé mi ò sí ilé o. Ọmọ tó ti nígbàlà a ní màmá jọ. Èyí tí mo ṣe ní iṣẹ́ ìránṣẹ́ èṣù ó tó, mi ò lè sọ bẹ́ẹ̀ mọ́. Mo ti ní ìgbàlà, màmá wà nílé. Màmá wọ́n ń bèèrè yín o. Ó sọ òtítọ́ inú rẹ̀. Bí obìnrin bá wá, mo fẹ́ràn rẹ ni, mo fẹ́ fẹ́ òtítọ́ inú mi ni pé mo ti níyàwó nílé o. Ká lọ. Olú, àkọ́bí ọmọ mi nìyẹn. Sá padà o, mi ò fẹ́ ìyàwó kejì. Ẹni tó bá ti nígbàlà a máa sọ òtítọ́ inú rẹ̀. Ẹni tí kò fi ahọ́n rẹ̀ sọ̀rọ̀, ẹni lẹ́yìn. Ǹjẹ́ o gbọ́ pé lágbájá ó tún ti ṣe báyìí? Mi ò fẹ́ gbọ́, òtí Jésù ni mo fẹ́ gbọ́. Ẹni tó nígbàlà kì í sọ̀rọ̀ ẹnikẹ́ni lẹ́yìn. Tí kò ṣe ibi sí ẹni kejì rẹ̀, tí kò sì gba ọ̀rọ̀ ẹ̀gàn sí ẹni kejì rẹ̀. Lé ojú ẹni tí ènìyàn kénìyàn di gígàn, èyí sọ pé kì í tún ní ohunkóhun láti ṣe pẹ̀lú ìdòwòpọ̀ pẹ̀lú àwọn aláìgbàgbọ́. Àwọn ènìyàn kénìyàn kì í bá wọn ní iṣẹ́ òwò papọ̀. Ṣùgbọ́n a máa bu ọlá fún ẹni tí ó bẹ̀rù Olúwa, ẹni tí ó búra sí ibi ara rẹ̀, kí náà ń pè bẹ́ẹ̀. Ẹni tó kúnlẹ̀ tó sọ wípé Ọlọ́run. pe titi ma fi oju mi ri Jesu oro edi baje oni tenu mi jade titi ma fi oju mi ri Jesu owo eyin mi o je fun enikeni mo titi ma fi oju mi ri Jesu ilo pe pelu iyawo oniyawo tabi obirin miran ti ki se iyawo mi lae mi o je se be mo sugbon leyin ti o ba ti se ipinu be ni o sese ko fe wa ise won so fun e pe ah ni orile ede wa yi o wa ise o mo bon tin se ni mo mo bon tin se mi o se be mo ni ah o ri se ngba na tabi ko wa se lo sibi kankan so pe eh ise wa sugbon se o ti ri oga wa mo ti ri won iyen ko la nso amo ko ri won ni ibe ise sugbon se o ti ri won le bawo omode ni oni o mo bon se ri agbalagba ani o ti baby ma pa mi ku mo ti bura si bi ara mi mi o si ni yi pada awon to fe lo sorun niyan o lo so wi pe eni ti o bura si bi ara re ti ko si yi pada tabi to so pe lae mi o je je gbese lesi mo tabi pe oloku siku oku ti ku lati odun mewa seyin baba n joro lorun apadi awa laye o ba ti ni naira meji to tun le wa nje wa pe won jo o fe se ran ti baba to ku njo si won tun mu aso won tun ma pa malu baba sunkun eyin rerin sugbon pe eni to ti do ni igbagbo pe o ti o bon se loju ile wa ti lekun e wa ma ka bibeli won kan lekun ah ah nje wo yo gba were mesin be ni oni paul ori e baje eko akoju ba lori je bon se nso fun to ajogun gbala niyan won so fun jesu won duro ni ta won ni kan ba wa mu ase o de ti dita seju mo se nso fun awon to nlo sorun niyan sugbon iwo to ti bura si ibi ara re wi pe rara o mi o tun je ba won lowo ni iru ninu iru nkan be ko si yi pada eni ti ko fi owo re gba ele awon alajo jo mo fe ra machine iranso ka ma da oko fun eni naira marun wa lo fi naira kan da ajo o le wa fi naira merin ra ounje ti o ye ki naira marun ki o ra gba ton wa ko ajo ton ba ti ko ajo to ti gba 100 naira to ti ra nkan to fe ra o ya wa sile e wa lo sibi kan ni ketu ti o se ni to mo address ibe lagbaja to ko ajo nko o ti kuro nlu lagbaja yi de ni itele shoshi o gbadura ju kini lo iwa o le ko si kuro lowo e oni gbagbo ki ba won dajo bank wa ton ma nfowo pamo si ogbon aye ni irin aye ati ona aye si ni awon ajo won yi oni eni ti ko fi owo re gba ele ehn ise temi se ni pe ki ma ya won lowo a ko gbowo jo a gba 100 lowo lagbaja 100 lowo lagbaja 100 lowo lagbaja a kun ojo bo ba ti fe ya igba ponun ani ilo lo ma san lori e leyin osu kan aya e pelu owo ele ise to nse lojo aye eniyan oni gbagbo ko yen ole ko le sise ko le dako ko le ranso o lo ma ma ko account kaakiri ise ko yen a ki ba oni gbagbo niru ipo be oni ko si gba owo ebe si alaise eni ti o ba se nkan won yi ki o yese lae lae mo gbagbo wi pe o wa si yin loni tori pe o fe wo ijoba orun olorun o wa loni lati da wa lejo ojo odajo wa ni waju eni je ojo anu eni je ojo ebe eni je ojo adura eni je ojo ta le kegbe kata le kegbe pe jesu wi pe saanu fun mi mi elese gba mi mo se rira mi ni tele tele mo tin sogo wi pe gbangba la majo dejoba orun sugbon mo dupe pe jesu o ba mi ni ipo aimo kan sugbon loni gbogbo ese to wa lowo mi patapata mo fe jewo mo fe kole ma tan ra eje o bo ba mebi e to gbadura to jewo ese to ko sile olorun wa dariji o sugbon to ba lo sori ekun e to ngbadura pe eh olorun awon oso ni o je kitemi da iwo nikan lo wa nigboro tawon oso nle tawon aje nle iwo nikan na ri ni bi o ba sese lowo e se won ri e eh olorun eh baba mi ni o da baba e o da looto iwo da awon eyan na je kin gbadun iwo papa fe gbadun eni to ndese so fe gbadun bo ba ni se awawi bo ba ni so pe o lo jare igba tolorun so pe o je bi tolorun ba da elebi ta ni e lati se awawi to ba so fọlọrun pe olorun mo je bi mo gbe sugbon iwo le gba mi agba o adari ese re ji o gbogbo egun to wa lori ile e lori ise e lori omo aka kuro patapata a fi eje jesu christ we o tori pe johanu so fun wa pe wo odo agutan olorun eni to ku ose araye lo o le ko ti e lo loni eje ki agbadura bi o ba fi tokan tokan pelu ikanu ko gbogbo awon kan wonyi sile anu olorun daju lori re nitori enikeni ti o ba ke pe oruko oluwa le ogbala bi o ba je ke pe pelu okan otito pelu okan ronupo ada pelu okan irele kepe eni ti o ni owo mimo ati aya funfun eni ti ko gbe okan re soke si asan ewa ibaje to wa ninu aye asan ni faaji to wa ninu aye asan ni eni ti ko gbe okan re soke si awon kan asan wonyi ṣe ọwọ́ rẹ mọ́ ṣe ìwọ kì í ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀ ṣe irọ́ àti èké ti kúrò lé ẹnu rẹ àbí ó ń pa àwọn ẹlòmíràn láti ní ilẹ̀ láti ní ilé láti ní owó láti ní ìyàwó bí o bá ń fẹ́ àánú lọ́dọ̀ ọlọ́run jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ kí o sì kọ̀ wọ́n sílẹ̀ ọlọ́run yóò sì tẹ́wọ́ gbà ọ́
1: Ẹ̀jẹ̀ Jésù yóò sì wẹ ẹ̀ṣẹ̀ rẹ nù pátápátá. Má ṣe di aláfara, kí o má bàa pòfo, kí o má bàa pàdánù ìjọba ọrún.

jẹ́ ọ gbogbo ẹ̀ṣẹ̀ tí ó rántí pátápátá kí o sì kọ̀ wọ́n sílẹ̀. Má ṣe jẹ́ kí ẹ̀ṣẹ̀ kankan kí ó kù ní ìpamọ́. Má sì ṣe àfarawé àwọn ẹlẹ́ṣẹ̀.

0: yẹ̀wò gbogbo àwọn ẹ̀ṣẹ̀ pátápátá tí o rántí pẹ̀lú ìpinnu wípé bó ti wù kí ó rí o ní padà sínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí. Bí gbogbo àwọn aládùúgbò rẹ bí wọ́n tilẹ̀ ń fà ọ́ tí wọ́n sì ń bẹ̀ ọ́ láti padà sínú ẹ̀ṣẹ̀ yìí wípé rárá o ní padà. Bí àwọn ẹlẹ́sìn tí ó tilẹ̀ wà ní àdúgbò rẹ tàbí ní agbègbè rẹ tí wọ́n sọ pé kò burú jù náà pé rárá pé mi ò ní padà sínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí tí mo kọ̀ sílẹ̀. Ọlọ́run rí ọ, ó mọ ọkàn rẹ, ó mọ̀ ọ́ délé-délé, ó mọ ohun tí ó ń ṣe ní ìkọ̀kọ̀, ó mọ àwọn tí ó ń pa, ó sì mọ àwọn tí ó ń jà lólè, ó mọ àwọn tí ó kórira. Ó sì mọ ìgbésẹ̀ tí ó kóra rẹ sí nítorí afẹ́ ayé, nítorí ìgbéraga ọkàn rẹ. O ní jẹ́wọ́ kí o kọ ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀, kí o ní kí Ọlọ́run kí ó ṣàánú fún ọ, kí ó dáríjì ọ, kí ó wẹ ẹ̀ṣẹ̀ rẹ nù pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù Kristì. Àbí ó jẹ́ kí Ọlọ́run kí ó ti ọ jáde kúrò nínú ìpéjọpọ̀ àwọn ènìyàn mímọ́. Képe yóò ṣàánú fún ọ, yóò dáríjì ọ, yóò mọ àwọn ẹ̀ṣẹ̀ rẹ kúrò. Lẹ́yìn ìgbà tí ó bá ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ kí o gba Ọlọ́run gbọ́ púpẹ̀ aláàánú ni, olóore ọ̀fẹ́ sì ni pẹ̀lú wípé gẹ́gẹ́ bí ìlérí rẹ̀ wípé ó ti dárí àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí jì ọ́ nípa ìgbàgbọ́ ni a fi rí Ọlọ́run, nípa ìgbàgbọ́ ni a fi rí ìdáríjìgbà, nípa ìgbàgbọ́ ni a fi rí ìgbàlà lọ́dọ̀ rẹ̀. Gba Ọlọ́run gbọ́, kò yẹ ṣèké, ó ti ní bí o bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ, olóòótọ́ àti olódodo ní òun láti dárí ẹ̀ṣẹ̀ náà jì ọ́ àti láti wẹ̀ ọ́ nù kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ gbogbo. Gba Ọlọ́run gbọ́, gba Ọlọ́run gbọ́, gba Ọlọ́run gbọ́, rọ̀ mọ́ ìlérí rẹ̀, sọ fún wípé mo gbàgbọ́ pé níwọ̀n ìgbà tí mo ti jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ mi tí mo sì ti kọ̀ wọ́n sílẹ̀, mo gbàgbọ́ nínú ìlérí rẹ kò ti dáríjì mí. Mo gbàgbọ́ pé a ti wọ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí nù gẹ́gẹ́ bí ìlérí rẹ, torí Ọlọ́run tí kìí ṣèké ni ọ́. Gbàgbọ́, rọ̀ mọ́ ìlérí rẹ̀. Ẹ̀jẹ̀ Jésù máa ń wẹ oníròbìnú jẹ́ ọkàn tí ó ronúpọ̀ àdá jínlẹ̀ jínlẹ̀. Ẹ̀jẹ̀ Jésù máa ń wẹ irú àwọn ènìyàn bẹ́ẹ̀ mọ́ kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo. Sọ wípé ọkàn lè fi gbàgbọ́, ẹnu lè fi jẹ́wọ́ sí ìgbàlà. Bí o bá ti jẹ́wọ́, àwọn ẹ̀ṣẹ̀ rẹ tọkàntọkàn pẹ̀lú ìpinnu láti má padà sínú ìkankíkan nínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí, tí o sì ti gbàgbọ́ wípé Jésù Kristì kú fún ẹ̀ṣẹ̀ rẹ, pé nísinsìnyí ó sì kó ẹ̀ṣẹ̀ rẹ lọ. Bíbélì sọ fún wa wípé yóò rí fún ọ gẹ́gẹ́ bí ìgbàgbọ́ rẹ. Ọlọ́run sì ń fẹ́ kí o gbàgbọ́ lẹ́yìn tí o ti jẹ́wọ́, tí o sì ti kọ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí sílẹ̀, wípé agbára Jésù àti agbára tó wà nínú ẹ̀jẹ̀ rẹ̀ ó tó láti dì ọ́ mú títí dé òpin. Ó tó láti mú ọ dúró láì bojú wẹ̀yìn, láì padà sínú ẹ̀ṣẹ̀, láì tún fara jọ ayé tàbí fara jọ àwọn ọmọ ayé. Agbára ọ̀rọ̀ Ọlọ́run àti ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ Jésù Kristì tó láti dì ọ́ mú títí dé òpin, tí ò fi ní ṣìnà. Bí o bá gbàgbọ́, ìgbà tí a bá gba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́, ni ẹ̀mí Ọlọ́run ni ó máa ń bá ọkàn wa jẹ́rìí wípé ọmọ Ọlọ́run ni wá. Bàbá, ọmọ àti ẹ̀mí, ìwọ tí ó fún wa ní ọ̀rọ̀ rẹ, ọ̀rọ̀ tí ó máa ń tún ìgbésí ayé ọmọ ènìyàn ṣe, ọ̀rọ̀ tí ó máa ń yí ìgbésí ayé wa padà, ọ̀rọ̀ tí ó máa ń mú ohun tí ó ti bàjẹ́ bọ̀ sí ipò, o ti fún wa ní ọ̀rọ̀ rẹ. O sọ wípé ibikíbi nínú ọkàn rere tí a bá gbin ọ̀rọ̀ yìí sí, yóò ṣe so. A sì dúpẹ́ wípé ọkàn tí a fi gba ọ̀rọ̀ rẹ ní ọ̀sán yìí kì í ṣe ọkàn ìdíbàjẹ́, kì í ṣe ọkàn tí ó ń dàgúlá, kì í ṣe ọkàn tí ó ń ṣe ẹ̀fẹ̀, kì í sì ṣe ọkàn tí kò gbàgbọ́, ṣùgbọ́n a gba ọ̀rọ̀ rẹ tọkàntọkàn wípé àwa gan ni ó ń bá sọ̀rọ̀. Ǹjẹ́ a ń bẹ̀bẹ̀ lọ́dọ̀ rẹ wípé gbogbo àwọn tí ó ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn tọkàntọkàn pẹ̀lú ìpinnu láti má padà sínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí gẹ́gẹ́ bí ìlérí rẹ tí kì í yí padà, dáríjì wọn ní orúkọ Jésù. Bí o bá dáríjì ènìyàn, o máa ń dáríjì pátápátá. Bí o bá mú ẹ̀ṣẹ̀ kúrò, o máa ń mú kúrò títí dé kékeré, títí dé ńlá, títí dé èyí tó ti pẹ́ àti èyí tó wà nítòsí. Ǹjẹ́ bí wọ́n ti gbàdúrà, tí wọ́n sì ké pè ọ́, tí wọ́n jẹ́wọ́, tí wọ́n sì kọ́ ọ sílẹ̀, a bẹ̀ ọ́ wípé ìdáríjì ẹ̀kúnrẹ́rẹ́ jẹ́ kí ó wọ gbogbo ọkàn tí ó gbàgbọ́ ní orúkọ Jésù. Ó máa ń pa agbára ẹ̀ṣẹ̀ pẹ̀lú. O sì sọ fún wa wípé ẹ̀ṣẹ̀ kì yóò jọba lórí àwọn ọmọ rẹ mọ́. Ǹjẹ́ gbogbo àwọn tí wọ́n ti jẹ́, tí wọ́n ti kọ̀ ọ́ sílẹ̀, tí wọ́n sì ti pín ìyà pẹ̀lú èṣù, pẹ̀lú ayé, pẹ̀lú ẹ̀ṣẹ̀ àti gbogbo ìrera àti ìríra tó wà nínú ayé, àbẹ̀ wípé ẹ̀jẹ̀ ìwẹ̀nùmọ́ ni fi wẹ gbogbo ọkàn pátápátá ní orúkọ Jésù. O ní bí o bá wẹ̀ wá, a ó fojú snow lọ. O ní kò sí bí àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí bí wọ́n ti jinlẹ̀, bí wọ́n ti dídò tó, wípé bí agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù bí o bá kan ọkàn kan níbikíbi, wípé gbogbo agbára ẹ̀ṣẹ̀, gbogbo ìfẹ́ ẹ̀ṣẹ̀, pé gbogbo ẹ̀ pátápátá lẹ ó parun. Ǹjẹ́ à ń bẹ̀ wípé ìwọ tó ń jọba lé ọ̀run, ìwọ tí ayé jẹ́ àpótí ìtìsẹ́ rẹ̀, ìwọ tí àwọn áńgẹ́lì ti won teriba fun iwo ti o se keri iwo to je pe bi o ba pa ko sani to le so di aye iwo ti agbara re ko lopin abe wi pe agbara re fi pa awon ese ti o wa ni igbese aye awon ti o ti ronu po ada ti awon ese won iki o le gberimo ni oruko Jesu se ise agbara re ni okan won je ki ese ki o di rira fun won je ki iwa mimo ki o joba ninu okan won abe wi pe gege bi won ti gbagbo pe won ti je oko si ti dariji je ki ori fun enikokan ati olukuluku ti o ni iru igbagbo be bi igbagbo won lesen kesen nisisi ni oruko Jesu je bi asiti nlo je ki e wa re ki o han lara wa ogo re je ki o han lara wa ewa iwa mimo re je ki o han lara wa ninu oro wa ninu irin wa ninu ise wa ninu gbogbo ibi ti o ma lo je ki awon eniyan ki o mo pe ni tooto eje Jesu ti we wa oro Jesu ti so wa do tun agbara Jesu ti yi wa pada asi nbe o wi pe emi re emi mimo ni je ki o ma jeri ninu okan wa wi pe ati di omo Olorun asi be o wi pe ihirere tooto ni bikibi ti a ba lo je ki o wa lenu wa ni ojojumo je ki a ma kede ihirere ki a si ma so fun awon elomiran ti o n bo leyin wi pe ona igbala wa bi a ba si ti n so fun won ki a si n gbadura pelu won ki a n to won sona a n be wi pe emi kan naa ti o sise ninu okan wa agbara eje kan naa ti o se yipada nigbesi aye wa oro kan naa ti o mu iyipada rere de ba wa je ki o sise ni okan won pelu adupe epo ti gbo njẹ ibukun ti a ti n padanu rẹ lati ẹyin wa nitori aimọkan wa nitori aigbọ ti rẹ nitori aiju ẹsẹ silẹ tẹlẹtẹlẹ gbogbo awọn ibukun bi ilera bi iwosan anu rẹ ti o ti jina si wa tẹlẹtẹlẹ nisisiyi bata ti ba Jesu dọrẹ ti a ti kọ ẹsẹ silẹ ti a ti di ọmọ ero ijọba ọrun a n bẹ wi pe gbogbo ibukun ti o ti fa sẹyin kuro lọdọ wa tẹlẹtẹlẹ yẹ ki won ki o jẹ ti wa ni oruko Jesu gbogbo alakala orunkorun iṣẹ aṣekara lairi ere ni diẹ owo ti a n gba si ajade apo ọna to n le wa ilẹ to na wa abẹ wi pe gbogbo ẹ patapata le won kuro lẹyin wa ni oruko Jesu lati isinsin lo je ki alaafia re ki o wa ni okan wa je ki ilera re ki o wa ni ago ara wa ati iwa mimo ati alaafia je ki o ma ba wa gbe adupe lowo re wi pe o ti gbo ti wa nitori agbadura ni oruko Jesu Kristi Oluwa wa.
1: This CLM Radio, the spiritual welfare is our concern.
2: Eje ki a dede duro. Bi a ti wa loni, eje ki a fi edun okan wa han fun Olorun. Nipa gbigbadura lati so fun idi ti a fi wa loni. O da wa loju pe ileri Olorun ki kuna. Bi a ba ki pe Olorun o se ileri fun awe pe on yo gbo. Ni oruko Jesu Kristi Oluwa wa Olorun baba omo ati emi mimo adupe fun awon ileri yin ti o di mimo se ni igbese aye wa adupe fun awon eri won yi ti a n gbo nipa awon ti a ti gba okan won la nipa awon ti a ti mu isoro igbese aye won kuro nipa awon ti agbara esi ti dopin ni igbese aye won adupe fun awon ileri yin ti o wa ninu oro Olorun wi pe bi a ba kepe yin o daju pe yin yo gbo ya nbebe loni wi pe bi a ti wa siwaju yin bi enikeni ba ni ibanoje tabi bi o ba ni arokan ni okan re a nbe yin wi pe a o lo sile pelu ayo olorun ni bi ti aisan wa e wa mu aisan na koro e je ki awon ileri yin te se fun ninu oro olorun ki o je ajemonu fun ni oruko jesu abeyin wi pe awon ti o se wa ninu ese sibe sibe ti o dabi eni wi pe won ko mo ona abayo wi pe loni bi won se kepe yin igbala olorun ati ore ofe atoke wa yo je ti won ni oruko jesu awon ti won woju yin fun isodi mimo ki okan ki o le funfun ki a le mu eda adamo kuro ninu okan won a nbeyin wi pe e se fun ni oruko jesu awon ti o nfi agbara emi mimo abeyin wi pe bi won ti n kepe yin ti won gbadura wi pe agbara emi mimo yi yo je ti olukuluku won ni oruko jesu abeyin wi pe e o gbadura ni kaluko wa e sanu fun awon niyan ye loni e je ki ibi ti inira wa ki itura ki o de ibi ti wahala wa e je ki iwosan pepe ki o de ni oruko jesu a dupe oko e ti gbo ti wa ni oruko jesu kristi olowa wa. Ninu iwe Isaiah ori kerin le ni ogota lati ese ikefa si ese ikejo iwe Isaiah ori kerin le logota lati ese kefa si ikejo gbogbo wa si dabi ohun aimo gbogbo ododo wa dabi akisa elegbin gbogbo wa si re bi ewe aisedede wa si mu wa kuro bi afefe ko se eni ti n pe oruko re ti o n ru ara re soke lati di o mu nitori iwo ti pa oju re mo kuro lara wa iwo si ti run wa nitori aisedede wa sugbon nisisiyi olowa iwo ni baba wa awa ni amo iwo si ni omo gbogbo wa si ni gbogbo wa si ni ise owo re loni oro iyanjo wa yo duro lori ru ara re soke ru ara re soke bi abawo ese ikeje o wi pe ko si eni ti o n pe oruko re ti o n ru ara re soke lati di o mu nitori ti iwo pa oju re mo kuro lara wa iwo si ti run wa nitori aisedede wa esun ti a fi kan awon omo Israeli ni wipe won ko kepe oruko olowa won ko gbadura beeni won ko ru ara won soke lati di ileri ororun mu awon to je jamba tabi ese ohun ti o wo won lewo ni wipe won ko mo bi a ti gbadura won ko mo bi a ti di ileri olorun mu won ko mo bi a ti ru ara won soke ati lati wa siwaju ite anu olorun aile gbadura yi ni o fa idena pupo ni waju won eyi ni o si fa ki won ki o ma ni itesiwaju ki si ni ohun ti woli asa n so fun wa wipe o fun ni irewesi okan ailagbara aile gbadura aile di ileri olorun mu o so fun ani ese ikefa we pe gbogbo wa le o dabi ohun aimo gbogbo ododo wa si dabi akisa elegbin o so wi pe gbogbo wa si re bi ewe aisedede wa si mu wa kuro bi afefe eyi ni a so fun omo Israeli we pe nitori ese ti o joba ninu okan won ati nitori awon aisedede ti o wa ni igbese aye won wi pe o soro fun won lati gbadura si olorun ati wipe aisan aile gbadura yi ni o mu ki awon nkan popo ti o n doju ti ni ki o wa ni igbese aye won sugbon a pe won nija a si so fun won wipe o ye ki won ki o le ru ara won soke o ye ki won ki o le pe oruko olowa o ye ki won ki o le gbadura eyi ni amuwa sodo wa loni wipe awa paapaa ani lati je eni ti n gbadura sugbon bi ese ba wa ni igbese aye wa ese won yi ki yo fun ani anfani tabi aye tabi igboya okan lati le gbadura si olorun awon ese won yi ki yo fun wa laye lati ru ara wa soke lati le kepe roko olowa ki olowa ki o ba le gbo adura wa nitori be ohun akoko ni igbesi aye wa ni wipe ki a je wa awon ese won yi ki a kan won sile ki a ba le ni igboya lati wa si ite anu olorun ninu orin dafidi ninu orin dafidi ori kerin le ni adota ori kerin le ni adorin ese ikeji dinlogun oni bi emi ba gba ese le aya mi olowa ki yo gbohun mi bi emi ba gba ese le aya mi olowa ki yo gbohun mi opolopo idanwo ni o ma ba awa omo eniyan awon idanwo wonyi ni o si ma nje ki opolopo ki o lo sinu ese nigbati a ba lo sinu ese o ma mu eri okan ti o ni idalebi wa si okan wa bi idalebi wonyi ba si ti wa si okan wa yo soro fun ajojo lati gbadura si olowa nitori wipe okan ti o ni idalebi okan ti o nberu ni waju olorun okan ti o mo ebi re wipe o nje elese eleri alaiso to ni waju olorun ko le ni igboya lati gbadura si olorun ni akoko kan na eyi ni olorin dafidi fi so fun awe pe bi awa ba gba ese le aya wa bi awa ba mo we pe ani aise dede asimo awon nkan wonyi yo je idena tabi idabo laarin awa ati olorun eyi ni o fi je we pe ohun akoko ti ani lati se ni ki a ko ese sile nitori bi a ko ba ko awon ese wonyi sile won yo je idena ati ohun iyapa laarin awa ati olorun wo iwe woli Isaiah ti an ka tele tele lati ori ikokandinlogota iwe woli Isaiah ori ikokandinlogota lati ese ikini kiyesi owo Oluwa kokuru lati gbani be ni eti re ko wuwo ti ki yo fi gbo sugbon aise dede yin le o yanyin kuro lodo Olorun yin ati ese yin le o pa oju re mo kuro lodo yin ti ohun ki yo fi gbo awon ti won ma nlo si ilesin ti won ko mo ese si ohun ti ko dara won ko mo ese si ohun ti yo dena adura o ma nje ise won lati ma wa si ilesin ki won ki o si ma tesiwaju lati ma dash sugbon awon nkan won yi ni o ma nfa idena ti ki je ki ore ofe Olorun ati ire ki o wa si igbesi aye wa bi a ba n daruko ese bibeli je ki o ye wa yeke yeke ohun ti a n pe ni ese o n so nipa aisododo gbogbo bi a ba je alaisooto alaisododo a je alaisooto pelu oko tabi alaisooto pelu aya tabi alaisooto pelu awon aladugbo wa alaisooto pelu awon ti a gba sise tabi alaisooto pelu awon ti o gba wa si ise o je wipe a je elese sibe sibe bi awon ese won yi ba si wa ninu aye wa won yo dena adura wa eyi ni o ma nfi irewesi ati ilowo owo si okan wa ti ki je ki a le gbadura yanju ti ki je ki a le di ileri olorun mu a n so nipa agbere bi o ba je eni ti o n teti leko ti o n gbo awon iroyin ni ayika wa lati inu ero redio a ma n so wipe ese agbere yi o ti fa aisan ko gbogun wa si ilu wa ati wa si orile ede wa yi eyi ni awon onisegun yibo ti won fin ke tantan si awon eniyan ni akoko yi wo pe ese agbere o ti di nkan ti o fa aisan ko gbogun sinu igbesi aye opolopo bi o ba si je eni to n tesiwaju ninu aisan be mo we pe awon jamba awon ise pupo ni o rogba yi oka aisan ko gbogun ko si jina si o n so nipa iwa ika bi a ba ni iwa ika eyi je wipe ese wa ni igbesi aye wa yala a n se ika si omo ti o n ba wa gbenu ile abi aya ti o n ba wa gbenu ile abi oko ti o gba wa sodo abi awon aladugbo wa le a n se ika si o je ese o sese ki o je oju kokoro wipe ohunkohun ti a ni ko te wa lorun awon wonyi je ese pelu tabi aran kan tabi ilara tabi ipaniyan bi awon ti n seyun tabi bi awon ti o n lo oogun oloro lati pa awon eniyan tabi ija, tabi itanje, tabi iwa buburu, tabi api orokele banije, asorani leyin, tabi eni ti o korira olorun, tabi alafojudi, tabi agberaga, tabi ahale, alaro si ohun buburu, asa egboran si obi, asa egboran si oran olorun pelu, alainiye ninu odale, alainife, agidi, alailanu. Awon kan oyin ni o ma nfa ki adura wa ki o ma je itewogba oni asa fi nso fun wa ni ori kokan din ni ogota ti atika lati ese ikini wo pe o ye ki o da wa loju wo pe agbara olorun ki ba ti o ye ki o da wa loju wo pe owo oluwa ko kuru lati gba ni o ye ki o da wa loju wo pe agbara re ko dekun lati ma wo nisan tabi lati ma se idande fun enikeni ti o ba kepe ati wo pe eti re ko wowo ti ohun ki yo fi gbo ati pe awon ilere re ki kuna bi ikuna ba wa bi o ba se wi pe a ko da awon adura wa ohun ti o sele ni wi pe aise dede wa awon ise wa aini gbala wa oni o nfa awon idina won yi wa si igbesi aye wa sugbon aise dede yin li o ya yin kuro lodo olorun ati ise yin li o pa oju re mo kuro lodo yin ti ohun ki yo fi gbo eyi ni a n sọ fun amọ Israeli wipe wọn ko ni igbona ọkan lati pe oruko Olowa nitori wipe wọn jẹ ohun aimọ awọn ododo ti wọn gbẹkẹle bi ki a ma fi owo fun alagbe bi ki a ma lọ si ile isin bi ki a ma rubọ si Ọlọrun bi ki a ma sun turari bi ki a ma ṣe ohun kan tabi omiran a n sọ fun wipe awọn kan wọnyi dabi akisa ẹlẹgbin awọn kan wọnyi ni o jẹ nkan ti awọn ẹlẹṣẹ ma n ṣogo ninu rẹ o ma nso fun awe pe awon je ni mimo awon je ni tito ni waju Olowa ati wi pe awon mo bi won se ma nfun awon alagbe lowo awon si mo bi won se ma nse sesin a nso fun aye pe gbogbo awon kan won yi ti agbekele won je akisa elegbin ni waju Olorun ati wi pe o mu ki a redanu bi ewe a se dede wa di o mu wa kuro ni o fe wa kuro ni waju Olorun gege bi afefe oni ni ese ikeje ori kerin le ni ogota ko si eni ti o npe oruko Olowa ko si eni ti o npe oruko Olowa amọ Israeli ti a nsoro nipa re ti woli Aisa ti o ko iwe isila koko won je awon ti o pa ilana ise esin Olorun won pa ada won je awon ti a ti fi ilana Olorun le lowo ti o ye ki won ki o ma ke pe oruko Olowa nitori wi pe ati fi oruko Olowa fun won ati fi ileri Olorun fun won won si ti mo Olorun Abrahamu ti Isaki ati ti Jakobo ṣùgbọ́n nígbà tó yá wọ́n bẹ̀rẹ̀ sí ní képe orúkọ áńgẹ́lì nínú àdúrà wọn wọn kò képe orúkọ Olúwa mọ́ wọ́n bẹ̀rẹ̀ sí ní képe orúkọ àwọn ènìyàn ẹ̀dá ọwọ́ Ọlọ́run nínú àdúrà wọn wọn kò képe orúkọ Olúwa mọ́ wọ́n sì bẹ̀rẹ̀ sí ní képe àwọn òrìṣà orílẹ̀-èdè tí ó yí wọn ká èyí ni Isaiah sọ fún wọn wípé nítorí kò sí ẹni tí ń képe orúkọ rẹ àwa náà pàápàá bí a bá ti ṣá Ọlọ́run tì bí a bá ti yí ìlànà Ọlọ́run padà tí ó jẹ́ wípé a kò képe orúkọ Olúwa mọ́ bóyá orúkọ áńgẹ́lì ni a wá ń képe nísinsìnyí láti gbọ́ àdúrà wa tàbí orúkọ ènìyàn ẹ̀dá ọwọ́ Ọlọ́run tàbí orúkọ òrìṣà ó yẹ kí ó dá wa lójú wípé èyí kì í ṣe àdúrà tí ó ṣe ìtẹ́wọ́gbà níwájú Olúwa ó ní nítorí kò sí ẹni tí ń képe orúkọ rẹ bí a bá jẹ onígbàgbọ́ bí a bá ní wàhálà ó yẹ kí a képe orúkọ Olúwa bí o bá wo bíbélì ó rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n ní wàhálà ohun tí wọ́n ṣe ni wípé wọ́n képe orúkọ Olúwa ṣé o ti kà nípa Joseph inú níbí ni àti wàhálà púpọ̀ ni ó wà ní ìgbésí ayé rẹ̀ kí ni ó dá ọkùnrin náà sílẹ̀ kí ni ó gbé gòkè ní ìgbà tó yá ohun tí ó gbé gòkè ni wípé ó képe orúkọ Olúwa bí a bá kà nípa ènìyàn bíi dánielì tàbí nípa bíi dáfídì ohun tí ó ń ṣe wọn ni wípé wọn ké pe orúkọ Olúwa bí o bá lọ sínú májẹ̀mú titun bí o bá wo àwọn tí ó ti ní ìjátílẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n tí ó dàbí ẹni wípé wọn kẹsẹ̀ járí ní ti ìgbàgbọ́ wọn kẹsẹ̀ járí nípa ti ẹbí wọn wọn kẹsẹ̀ járí nípa àwọn ohun ìdáwọlé wọn ohun tí ó ṣe wọn ni wípé wọn ké pe orúkọ Olúwa ṣùgbọ́n Isaiah sọ fún wa ẹ̀sùn tí ó fi kan ọmọ Israeli ni wípé kò sí ẹni tí ó képe orúkọ rẹ tí ó rú ara rẹ̀ sókè láti dì ọ́ mú ti o ru ara re soke lati di omo e je wi pe ilowo owo ti wo igbese aye won irewesi ti wo igbese aye won ko gbona ko tutu ti wo igbese aye won bi abawo igbese aye opolopo loni aile igbadura ni o joba ni igbese aye won o sese ki o je nitori wahala ti won ni ninu ebi o sese ki o je nipa inu ni bi ni ti won doju ko laarin awon ore ati ogba o si sese ki o je nipa aini ni igbese aye won o sese ki o je nipa awon wahala ti o ndoju ko won nipa awon molebi ati awon ana ni o je ki won ki o ma le gbadura sugbon je ki o da loju wi pe bi o ko ba ru ara re soke bi o ko ba ke pe oroko lowa bi o ko ba di iliri olorun mo bawo ni o sese fun o lati kuro ninu ipo egan ti o wa nisisiyi lati wa si ibi ore ofe ati lati ri anugba lowo olorun ninu ifihan ori keta ifihan ori keta ese ikedogun ati ikerindinlogun ni jesu kristi omo olorun ti o je oko ati olori ijo ni o so fun ijo ni laodikea wi pe o mo ise won ati wi pe esun ti o n fi kan won ariwi si ti ariwi si won ni wi pe won ko gbona won ko tutu wo bi ati ka ni ifihan ori keta lati ese ikedogun emi mo ise re pe iwo ko gbona be ni iwo ko tutu emi iba fe pe ki iwo ki o koko tutu tabi ki iwo ki o koko gbona a ma ri awon elomiran ti won pe ara won ni onigbagbo ti o je wi pe won ko ni itara won ko ni igbona okan won je eni ti ko tutu ti ko si gbona won wa ni ilowo owo jesus tin so fun awon ijo ye wi pe ariwi si ti ani wi si won ni wi pe won ko gbona be ni won ko tutu ni ese ikerindinlogun nje nitori ti iwo se ilowo owo ti iwo ko si gbona be ni o ko tutu emi o po jade kuro li enu mi emi o po jade kuro li enu mi e je wi pe a o mu abo ti o wa lori won a o si kuro e je wi pe a o ya won nipa si olorun e je wi pe a o ta won nu e je wi pe bi a ti gba won gege bi eniyan olorun tele tele wi pe nisinsin bi a ba ta won nu bi a ba po won jade kuro li enu olowa kuro lenu ologbala wi pe won ki se ti olorun mo o je mo wi pe bi ilowowo ba joba ni igbese aye re tabi irewesi ni o joba ni igbese aye re tabi aile igbadura ni o joba ni igbese aye re eyi ki o eyi o mo ki olorun ki o ta onu ki o so fun wi pe o ki se ti ohun nitori wi pe o ni bi o ba wa ni ilowowo sibe wi pe a o ta onu a o po jade kuro lenu ologbala ninu jakobo ori kerin jakobo ori kerin ese ikeji eyin nfe e ko si ni bi a ba wo igbese aye opolopo awon kristeni a le so yi nipa won wi pe eyin nfe eyin ko si ni bi a ba ri eni ti o ni iwo tutu bi a ba ri eni ti o ma n se ni iwontunwonsin bi a ba ri eni ti o ni iwa bi olorun ni igbese aye re o se se ke yi ki o ma wo rántí wọn pé kò lè ṣeé ṣe fún ọ láti ní ìwà tútù tàbí ìwọ̀ntúnwọ̀nsìn tàbí ìwà òdodo tàbí ìwà olóòótọ́ láì jẹ́ wípé o ní ìgbàlà nínú ọkàn rẹ láì jẹ́ wípé o ti gba jésù gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà rẹ láì jẹ́ wípé o ti fi òdodo já ẹ̀ṣẹ̀ rẹ sọnà láì jẹ́ wípé o ti kọ

0: Gbàdúrà kí àwọn kan kí ó lè jẹ́ tiwa, ìjà tàbí ìlara tàbí àrùn kan ni a fi ń gbé ko àwọn ẹlòmíràn lójú. Ẹ̀yin sì ń jagun, ẹ kò ní nítorí ẹ̀yin kò béèrè. Ẹ kò ní nítorí tí ẹ̀yin kò béèrè. Bí a bá rí àwọn ẹlòmíràn nínú ìjọ, bí a bá ti ń parí ìwàásù, bẹ́ẹ̀ ni wọ́n sájáde, wọ́n lọ sí etí ọkọ̀ láti lè lọ mú mọ́tò. Nǹkan wọ̀nyí kì yóò jẹ́ kí àwọn ènìyàn wọ̀nyí kí ó lè ní oore ọ̀fẹ́ Ọlọ́run àti àwọn ìlérí Ọlọ́run tí wọ́n fẹ́ ní ìgbésí ayé wọn. Ẹ kò ní nítorí tí ẹ̀yin kò béèrè. Bí a bá fẹ́ ní ìgbàlà, a ní láti béèrè. Bí a bá fẹ́ ní ìsọ̀dí mọ́, a ní láti béèrè. Bí a bá fẹ́ ní agbára ẹ̀mí Ọlọ́run ní ìgbésí ayé wa, a ní láti béèrè. Bí a bá fẹ́ ní ìwòsàn kúrò nínú àwọn àìsàn tí ó wà ní àgọ́ ara wa, a ní láti béèrè. Bí ó bá jẹ́ wípé ẹ̀mí òkùnkùn ni ó ń rìn wá mọ́lẹ̀, tí a sì ń fẹ́ ní ìdáǹdè, a ní láti béèrè. Bí ó bá jẹ́ wípé àrùn kò gbóògùn ló wà ní ìgbésí ayé wa, tí a sì ń fẹ́ ìtúsílẹ̀ àti ìmúniláradá, a ní láti béèrè. Bí ó bá jẹ́ wípé a ní wàhálà nínú ilé, nínú ẹbí, pẹ̀lú àwọn ọmọ tàbí pẹ̀lú ọkọ tàbí pẹ̀lú aya, tí a sì ń fẹ́ kí Ọlọ́run kí ó pẹ́ ẹ̀rọ sí ìgbésí ayé wa àti sí ìdílé wa, a ní láti béèrè. A ní láti jẹ́ ẹni tí ń gbàdúrà. A ní láti jẹ́ ẹni tí ń ru ara wa sókè. Ẹ kò ní nítorí tí ẹ̀yin kò béèrè. Ó yẹ kí a mọ̀ wípé àdúrà ṣe pàtàkì. Bí a bá fẹ́ ní oore ọ̀fẹ́ Ọlọ́run, bí a bá fẹ́ ní ìmúṣẹ ìlérí Ọlọ́run, a ní láti jẹ́ ẹni tí ń gbàdúrà. Wo Matthew orí 24, Matthew orí 24 láti ẹsẹ̀ 40. Ó sì tọ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wá, ó bá wọn sùn. Ó sì tọ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wá, ó bá wọn sùn. Èyí ni a ń sọ nípa ti Jésù Kristì àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀. Ó ti sọ fún wọn ní ìṣáájú wípé òun fẹ́ kí wọn kí ó lè gbàdúrà pẹ̀lú òun. Ó mú Jọ̀hánù, Jákọ́bù àti Pétérù. Ó sọ wípé wọ́n ní láti gbàdúrà pẹ̀lú òun. Òun sì lọ síwájú. Ó bẹ̀rẹ̀ sí ní gbàdúrà. Ó bẹ̀rẹ̀ sí ní képe Olúwa wípé kí a lè fún òun ní agbára láti lè dojúkọ àwọn nǹkan tí ó yẹ kí òun dojúkọ, àti láti lè ru ẹ̀ṣẹ̀ wa, àti láti lè lọ sí orí igi àgbélébùú kí ó bá lè kú fún ẹ̀ṣẹ̀ wa. Èyí jẹ́ àkókò tí ó ṣe pàtàkì púpọ̀ fún Jésù Kristì. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, ó ṣe pàtàkì púpọ̀ fún gbogbo ẹ̀dá, fún gbogbo àgbáyé, nítorí wípé gbogbo ẹbọ tí a ń rú nínú májẹ̀mú láéláé, ìwọ̀nyí ni ìbàjẹ́ àbáyọrísí rẹ̀ tàbí ìmúṣẹ àwọn nǹkan wọ̀nyí nígbà tí Jésù Kristì ọ̀dọ́ àgùntàn Ọlọ́run tí ó fi ara rẹ̀ rú ẹbọ fún gbogbo àgbáyé pátápátá. Ṣùgbọ́n àwọn ènìyàn wọ̀nyí, èyí tí wọn ìbá fi dìde, èyí tí wọn ìbá fi kúnlẹ̀, èyí tí wọn ìbá fi gbé ohùn wọn sókè láti gbàdúrà pẹ̀lú Jésù Kristì, wọn kò lè gbàdúrà. Ó sì tọ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wá wípé ó sì bá wọn sùn. Gbà tí ó yẹ kí wọn kí ó gbàdúrà, wọn sùn. Abájọ tí ìrẹ̀wẹ̀sì tí ó fi jọba nínú ọkàn wọn, abájọ tí àìlágbára tí ó fi wà ní ìgbésí ayé wọn, abájọ tí àṣetì àṣeèrí tí ó fi wà ní ìgbésí ayé wọn, abájọ tí ìbẹ̀rù tí ó fi kún ọkàn wọn, abájọ tí wọn kò lè ní agbára nígbà tí àwọn ọmọ kéékèèké tí wọ́n bèèrè wípé ó jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yìn, abájọ tí wọ́n fi sẹ́ Jésù. Ó wípé ó sì tọ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wá, ó bá wọn sùn. Bí a bá yẹ ìgbésí ayé rẹ̀ wò dáradára, bí a bá wo kí ni ìdí tí ó dàbí ẹni wípé àìsàn fi jọba tí o kò lè ṣẹ́gun, tí ó dàbí ẹni wípé àwọn ọ̀tá wọn ń jọba, tí ó dàbí ẹni wípé nígbà gbogbo ni àwọn ọ̀tá máa ń gbẹyẹ lọ́wọ́ rẹ, tí ó dàbí ẹni wípé nígbà gbogbo ni wọ́n máa ń já ọtílẹ̀, wọ́n máa ń fi ẹ̀yìn rẹ balẹ̀. Èyí ni wípé o jẹ́ ẹni tí kì í gbàdúrà, o jẹ́ ẹni tí kò lè ru ara rẹ sókè. Ó tọ̀ wọ́n wá, ó sì bá wọn sùn. Ó sì wé fún Pétérù pé kí n la, ẹ̀yin kò ha lè bá mi ṣọ́nà ní wákàtí kan? O jẹ́ aláìsàn, ìwọ kò ha lè ṣọ́nà ní wákàtí kan? O jẹ́ ẹni tí kò tí ì ní ìgbàlà, ìwọ kò ha lè ṣọ́nà ní wákàtí kan? O jẹ́ ẹni tí kò tí ì ní ìsọ̀dí mímọ́ àti ìwà bí Ọlọ́run nínú ọkàn rẹ? Ìwọ kò ha lè ṣọ́nà àti gbàdúrà ní wákàtí kan? Ẹ máa ṣọ́nà kí ẹ sì máa gbàdúrà. Ẹ máa ṣọ́nà kí ẹ sì máa gbàdúrà. Bí o bá fẹ́ di alágbára, ẹ máa ṣọ́nà kí ẹ sì máa gbàdúrà. bi o ba fe ki ore ofe olorun ki o wa ni igbese aye re e ma sona ki esin ma gbadura bi o ba fe je akoni ninu igbagbo ti o si fe di asegun e ma sona ki esin ma gbadura bi idanwo ti wa latowo isu lati inu aye lati inu ara bi o ba fe je asegun bi o ba fe je eni ti nbori eni ti o ni iwa mimo ati iwa ododo ni igbese aye re ohun kan ni aigbodo ma se e ma sona ki esin ma gbadura bi wahala ba wa ninu ebi ti o si nfe alaafia ninu ebi ohun kan ni aigbodo ma se e ma sona ki esin ma gbadura bi o ba dabi eni pe oje alaisan a ma nfe ni kufo laye loni adide lola atun wa ni ori ibosun aisan sibe sibe bi o ba fe je ni ti ara re da sasa oni ki a ma sona ki a si ma gbadura bi o ba jewe pe awon aye ni won na agba na fun ti owo ki duro lowo re ti o si nfe yi o nfe ni yi pada rere e ma sona ki e si ma gbadura bi o ba jewe pe o yagan o si nfe ki olorun ki o da o sile o nfe ki olorun ki o boju wo ki o si so di olomo oni ki e ma sona ki e si ma gbadura ki eyin ki o ma ba bo sinu idewo idanwo tabi idewo pupo ni o wa ninu aye nitori pe aye okunkun ni aye ti a ngbe aye ti esu njoba ni aye ti a wa aye ti awon emewa ti awon omo esu ti won njoba ni aye ti a wa aye ti irenije ti o po si ni aye ti a wa aye ti awon aloni lowogba ti won po si ni aye ti a wa aye ti oni wahala pupo ati iponju ni aye ti a wa bi a ko ba fe bo sinu idanwo tabi sinu idewo ani lati je eni ti n gbadura o wi pe ni oni ki a ma sona ki a si ma gbadura ki eyin ki o ma ba bo sinu idewo looto le emi n fe igbala sugbon o sa ilera fun ara looto le emi n fe isodi mimo ati iwa bi olorun sugbon se o mo o sa ilera fun ara looto le emi n fe agbara olorun agbara lati gbadura agbara lati bori esu agbara lati le koju ija si awon omo igun re looto le emi nfe sugbon o sa ilera fun ara looto le emi nfe iwosan emi nfe ki a se aseye ati aserege ni igbese aye wa aseyege ni igbese aye wa emi nfe ni toto sugbon o se ailera fun ara bi a ba si nfe ki olorun ki o boju wa ati ki awon ileri re ki o se si wa lara ohun ti a n sọ ni wípé a ní láti ru ara wa sókè wo bí aisa ti sọ fún wa aisaya orí kejìléní àádọ́ta aisaya orí kejìléní àádọ́ta láti ẹsẹ ìkíní jí gbé agbára rẹ wọ ìwọ sí òní ó ń sọ fún àwa tí a rẹwẹsì ó ní kí a jí dìde ó ń sọ fún àwa tí a wà lábẹ́ agbára òkùnkùn tí agbára òkùnkùn rìn ọmọlẹ̀ ó ní kí a jí dìde ó ń sọ fún àwa tí a ní ìlọ́wọ́ọ́wọ́ ó ní kí a jí dìde jí gbé agbára rẹ wọ̀ ìwọ sioni gbé aṣọ ògo rẹ wọ̀ ìwọ jerusalemu ìlú mímọ́ nítorí láti ìgbà yìí lọ àìkọlà ohun aláìmọ́ aláìkọlà àwọn aláìmọ́ kì yóò wọ inú rẹ mọ́ ohun tí a ń sọ ni wípé bí a bá lè jí dìde kúrò nínú oorun wa bí a bá lè ru ara wa sókè bí a bá lè képe orúkọ olúwa wípé láti ìsinsìnyí lọ láti ìgbà yìí lọ àwọn nǹkan tí ó ti jẹ́ ìṣòro ní ìgbésí ayé wa a kò ní rí wọn mọ́ ní orúkọ jésù àwọn nǹkan tí ó ti ń rìn wá mọ́lẹ̀ a kò ní gbúrò wọn mọ́ ní orúkọ jésù àwọn nǹkan tí ó ti ń jẹ gàba lórí wa a kò ní gbúrò wọn mọ́ ní orúkọ jésù bí a bá lè jí dìde ìjí òdodo bí a bá lè képe orúkọ olúwa bí a bá lè ru ara wa sókè wo ẹsẹ ìkejì gbọn ekuru kúrò lé ara rẹ gbọn ekuru kúrò lé ara rẹ dìde jókòó ìwọ jerusalemu tú ọ̀tá kúrò tú ọ̀já kúrò lé ọrùn rẹ ìwọ òǹdè ọmọbìnrin sioni ohun tí a ń sọ ni wípé àmọ́ ìsẹ́lẹ̀ wọ̀nyí wọ́n dàbí òmìràn tí ó jẹ́ wípé wọ́n dòbólẹ̀ wọ́n ń hùwà aláìlágbára níbi tí òmìràn yìí tí ó ti dòbólẹ̀ bẹ́ẹ̀ ni àwọn tí kò tó àwọn tí kò lágbára tó ni wọ́n ń gorí rẹ̀ ni wọ́n ń dé pẹ̀lú ọ̀já tàbí pẹ̀lú okùn ó dàbí ẹni wípé à ń ṣẹ́gun wọn ṣùgbọ́n aisaya ń sọ fún wọn wípé kí wọn kí ó jí dìde kí wọn kí ó ru ara wọn sókè kí wọn kí ó képe orúkọ olúwa kí a ba lè mú àwọn ohun tí ó wà ní ìgbésí ayé wọn ti o so won di edun arinle ke a le mu nkan won yi kuro oni ki won gbon ekuru kuro le ara won ki won ki o si dide ki won ki o tu oja kuro le orun won awon onde omobirin sioni bi awa papa bi aba se nkan won yi bi awa na bi aba le kepe olorun bi aba le tu awon oja won yi kuro lara wa ti a si jiji ododo ti a jiride ti a so fun olorun wi pe an fe di eni igbala an fe di eni ti o ni so ni ma eni ti o ni agbara olorun ati eni ti a isan gbogbo ti o kiti kuro ni igbesi aye re ti a ko je ki onkon ki o di wa lowo ti a gbadura pelu itara ti a gbadura nipa didi ileri olorun mu ti a mi aye ati orun pelu agbara adura wa o daju wi pe awon nkan ti o nse wa lose awon nkan ti o ti wa ni igbesi aye wa sugbon ti ko te wa lorun titi di sisiyi a mo okoro ni oruko Jesu bi a ba nfe nkan wonyi ninu igbesi aye wa ani lati je eni ti o ni ongbe ongbe fun nkan ti olorun wo orin dafidi ori keji le logoji lati ese ikini orin dafidi ori keji le logoji lati ese ikini bi agbonrin iti mami hele si ipa odo omi be li okan mi mi hele si o olorun bi agbonrin ti ma sare ti ma mi hele ni wiwa ipado omi oni samu nso wi pe be li okan mi mi hele si o olorun e je wi pe an lati yi oju wa pada kuro ninu gbogbo ti o wa ninu aye an lati yi oju wa pada kuro ni loju tabi lodo awon oluran lowo ti an fe ninu aye sugbon ti ko le ran ni lowo ki a gbadura si olorun ki a ru ara wa soke ki a ke pe oruko olowa ki a di ileri olorun mu ki a gbadura ki kan si olorun oni ongbe olorun gbe okan mi bi ongbe olorun ba gbe okan re o duro lati gbadura bi o ba je elese o duro lati ko ese re sile ongbe olorun gbe okan mi ohun ti oni samu fi so yi ni wo pe oni ijatile ninu aye nitori wipe ko si alafeyinti kan ti o wa ninu aye ti ki o ja ni tile bi abagbekele eran ara o daju wipe awon ni ijatile sugbon ni oni samu so wipe ongbe olorun gbe okan mi bi o ba fe ni igbala o ye ki ongbe olorun ki o ma gbe okan re tabi o ti ni igbala sugbon ori wipe iwa mimo isodotun ni isodi mimo ko joba ko fidi kale ni igbesi aye re ongbe olorun gbe okan mi bi ongbe olorun ba si gbe okan re o joko tabi o duro ni waju oluwa o si ba olorun so asoye titi yo fi gbo ti re titi o fi gbadura agba yori si isodi mimo tabi o ti ni isodi mimo ori pe o je alai lagbara ori pe nkan keke ke ni o ma daya fo ori wi pe o le gbadura pelu ase ori wi pe ati di ileri olorun mu o je ohun ti o die ti fun o bi o ba fi agbara olorun ni igbesi aye re o ye ki o kepe olowa ongbe olorun gbe okan mi tabi ori pe o ti ni igbala o ti ni isodi mimo o si ti ni agbara emi olorun ni igbesi aye re sugbon ati waasu ihere ni o soro fun ojojo bi o ba si nfe agbara ati waasu ihere o ye ki o kepe olowa ongbe olorun gbe okan mi ti olorun alaye nigba wo le emi o wa ti emi o si yoju ni waju olorun wo Matthew ori karun ese ikefa ke ori ewe pe bi a ba fe ni iwa mimo bi a ba fe ni isodi mimo o ye ki ongbe yi ki o joba ki o wa ni okan wa Matthew ori karun ese ikefa alabokun fun ni awon ti ebi npa ati ti ongbe ngbe si pa ododo nitori won o yo alabokun fun ni awon ti ebi npa ati ti ongbe ngbe awon ti won mo we pe won fe isodi mimo won fe ododo olorun lati wa ninu iwa won lati wa ninu okan won lati wa ninu igbesi aye won won fe aworan Jesu Christi lati wa ninu okan won won fe lati ni emi okan ati ohun gbogbo ti o wa gege bi iwa bi olorun ninu Jesu Christi won fe nkan won yi ni igbesi aye won bi a ba nfe ru nkan be isori mo ki se ohun ti a ba pade loju ona isori mo ki se ohun ti a ba pade ni ibodo oko ìsọdímọ kì í ṣe ohun tí a ń bá pàdé níbi ọjà ìsọdímọ jẹ ohun tí a ń bá pàdé nílé ọlọrun nígbà tí a bá ní òǹgbẹ nigba ti ebi ba pa wa si pa ododo ti o ngbe ngbe wa si pa ododo nigba yi ni a o fi iwa mimo ati okan funfun nigba yi ni a o fi ko wa ni ese ikejo alabokun fun le awon ti awon oninu funfun nitori won o ri olorun bi aban pe awon ibukun yi ani lati ni ongbe ninu okan wa ani lati ru ara wa soke lati le di ileri olorun mu lati gbadura titi a o fi gbadura agbayori ninu johanu ori keje ese iketa dilogoji lojo ikehin ti se ojo ajo nla jesu duro o si kigbe wipe bi orogbe ba ngbe enikeni bi orogbe ba ngbe enikeni bi orogbe ba ngbe enikeni ki o to mi wa ki o si mu iye anipekun ki se fun awon onilowowo iye anipekun ki se fun awon ko gbona ko tutu iye anipekun ki se fun awon alaile igbadura iye anipekun ki se awon ti won ko le boluwa duro lati gbadura si olorun titi a o fi da won adura won oni bi ongbe ba ngbe enikeni ongbe igbala ongbe iye anipekun ongbe wipe ki a dari ese re jio ki o le ni alaafia pelu olorun ongbe wipe ki a koruko re ni iwe ye lorun ongbe wipe ki a so di omo olorun ki emi olorun ki o ma ba o jeri wipe o ti di omo olorun bi orugbe ba ngbe enikeni ki o to mi wa ki o si mu tabi ongbe iwa mimo ongbe so di mimo ongbe okan funfun ni ongbe o bi ongbe ba ngbe enikeni ki o to mi wa sugbon bi obe ba bi ongbe ba ngbe o ti o ko to olorun wa bi ongbe ba ngbe o ti o ba daniyan lokan re bi o ba nfe awon imose iliri olorun lokan re sugbon ti o ko to olorun wa ti o ko gbadura ti o ko so fun olorun wipe ti olorun yo fi fi nkan won yi fun o ko ni kuro ni waju olorun ki yo le sese fun o lati le ni awon ibukun olorun won ni igbese aye re sugbon bi orogbe ba ngbe enikeni ki o to mi wa ki o si mu enikeni ti o ba gba mi gbo gege bi iwe mimo ti wi lati inu re ni odo mi iye yi o ti ma shan jade wa sugbon o so yi ni ti emi ti awon ti o gba gbo nbo wa gba nitori a ko ti fi emi mimo fun ni nitori ti a ko ti se jesu logo sugbon nisisiyi ati se jesu logo o si so fun a wepe nisisiyi ti ati se jesu logo wepe bi orugbe ba ngbe enikeni o nfe igbala ni tabi o nfe iwosan tabi o nfe isodi mimo tabi o nfe agbara emi mimo tabi o nkan ti o je aini re o nfe ki a mu awon aini wonyi kuro ohun ti a ni lati se ni pe ki a ru ara wa soke ki a ke pe olorun ki a je ki iliri olorun ki o di mimu se ni igbese aye wa ranti wo pe ariwosi ti a ni ninu Isaiah si awon omo Israeli ni wipe ko si eni ti n ke pe oruko re ti o ru ara re soke lati di omo ni asale yi bi a ba fe ni ibukun olorun o ye ki a le ru ara wa soke o ye ki a le ke pe olorun o ye ki a le so fun olorun wipe a n fe awon ibukun olorun iliri olorun ki kona bi a ba ke pe olorun o daju pe yo gbo bi elese ba wa ti o n fe igbala a o gbala bi eni ti o ti ni igbala ba ti o n fe isodi mimo a o so di mimo bi eni ti o ti ni isodi mimo ba wa siwaju olorun ti o n fe agbara emi mimo ni igbesi aye re agbara ti yi ni pada agbara ti yi ede eni pada agbara ti yi iro inu wa pada agbara ti yi ailera pada si ilera ati ara dida sasa bi a ba n fe agbara emi olorun o daju wipe bi a ba le ru ara wa soke bi a ba ke pe oruko olowa wipe oju re yo mole si wa lara yo si fi awon ileri olorun ti o po yo fi won se yo mu won se ni igbesi aye wa nitori be e je ki a dide ki a si so fun olorun wipe a n fe imuse ileri re a n fe agbara re ni igbesi aye wa bi o ba je elese sibe ke pe oruko olowa so fun olorun wipe loni o n ru ara re soke loni o n ji dide kuro ninu orun ti o ti n sun o si n fe ki olorun ki o gba okan re la tabi iwo ti o ti ni igbala lati ojo pipe isodi mimo n ko ru ara re soke ki o so fun olorun wipe o n fe isodi mimo tabi iwo ti o ti ni isodi mimo bawo ni agbara mimo ni igbesi aye re ru ara re soke ki o si jigiri ki o jiji ododo ki o so fun olorun wipe o n fe agbara emi mimo ni igbesi aye re ji
1: ji gbe agbara re wo iwo si oni mo iruko kuro le ara re dide ki iwo ki o ba le mu ileri olorun se ni igbese aye re bi o ba je ni lowowo ji dide bi o ba je ko gbona ko tutu ji dide bi o ba je ni ti o si wa ninu ese sibe ji dide ki o ronu pe wada bi o ba je ni ti ko ni itara tele tele eni ti se subu sere igbagbo ji dide ki o kepe oruko olowa bi o ba je eni ti foni ku fo laye tele tele ninu igbagbo ji dide ki o kepe oruko olowa so fun olorun wi pe o nfe ori ofe re ni igbese aye re o nfe anu re ni igbese aye re o nfe igbala olorun ni igbese aye re o nfe so di mimo ni igbese aye re o nfe agbara emi olorun ni igbese aye re tabi iwosan o nfe iwosan ni igbese aye re tabi awon agbara okunkun ni o fi ara re se legbe so fun olorun wi pe o fe ki a tu o sile o fe ki a da o ni ide o fe ki a gba o sile ji dide ma se se ilowo owo ma se je eni ko gbona ko tutu kepe oruko olowa kepe oruko olowa kepe oruko olowa o daju pe yo gbo bo ba le kepe ji ji gbe agbara re wo iwo sioni gbe asogo re wo iwo jerusalemu nitori lati igba yi lo alaikola ati aimo alaimo ki o wo inu re mo kepe oruko olowa iwo nfe o ko si le ni nitori aile igbadura emi nfe o se ailera fun ara nitori aile igbadura o je alaini o je alaiwa bi olorun nitori aile igbadura o je eni ti esu njoba ni idile re nitori aile igbadura o je eni ti aisan ti o fi ile re se ti o fi ara re se ibogbe nitori aile igbadura o je awon ti an segun re ati eni ti ko ni isegun nitori aile igbadura jidide jidide jidide ru ara re soke kepe oruko oluwa so fun oluwa wi pe o fe yi pada ni igbesi aye re mama fi igba gbogbo wona ni igbala mama fi igba gbogbo wola ile igbadura mama fi igba gbogbo wola ni isodi mimo o fi igba gbogbo wola ni agbara mi olorun ni igbesi aye re jidide ki o kepe oruko oluwa jidide ki o kepe oruko oluwa jidide ki o kepe oruko oluwa ki o so fun olorun wi pe loni loni o nfe igbala o nfe igbala ronu pada awon ese re ki o jewo awon ese re ki o kan won sile ki a ba le dariji o jewo awon ese re ki o kan won sile ki a ba le dariji o jewo ese re ki o kan won sile ki a ba le dariji o ki igbala ki o le wonu okan re bi o ba ti ni igbala ki pe olorun fun isori mimo bi o ba ti ni isori mimo ki pe olorun fun agbara ifikun ni agbara emi olorun bi o ba ti ni ifikun ni agbara emi olorun ke pe olorun ki o ba le fi igboya jeri oruko re ninu oko ero ninu abule ninu ileto le ayika re tabi nibi kibi ti o ngbe ke pe oruko olowa ji ki oru ara re soke ji ki oru ara re soke so fun olorun wi pe irewesi yo pora ni igbesi aye re aile igbadura yo kuro ni igbesi aye re ke pe oruko olowa ke pe oruko olowa ke pe oruko olowa eyi ki se akoko fun orun sisun ke pe oruko olowa eyi ki se akoko fun irewesi ke pe oruko olowa jidide ki o ke pe oruko re ru ara re soke ki ileri olorun ki o ba le je ti re ki idande ki o ba le je ti re ki iwosan ki o ba le je ti re ki alaafia olorun ki o ba le je ti re ki imuni duro okun atoke wa ki o le je ti re ki ore ofe olorun ki o le je ti re jidide jidide ru ara re soke ki o kepe oruko olowa so fun olorun bi ileri re mu kepe oruko olowa iwo nfe ṣugbọn ati ni nkan wọnyi ani lati gbadura o nfe igbala lati ni nkan wọnyi ani lati gbadura o nfe isodi mimo isodotun lati ni nkan wọnyi ani lati gbadura o nfe agbara emi olorun ni igbesi aye re lati ni nkan wọnyi ani lati gbadura o nfe iwosan ati idande ni igbesi aye re lati ni nkan won yi ani lati gbadura jidide ki o gbadura jidide ki o kepe oruko olowa jidide ki oru ara re soke ki o so fun olorun ti o je aini re nipa ti emi aini re nipa ti ara aini re nipa ti ebi jidide ki o so fun olorun ki o di ileri olorun mu ki o di ileri olorun mu ki a ba le pa agbara ota ni igbese aye re ki a ba le pa agbara ese ni igbese aye re ki a ba le da o sile ki a da o ni ide ni igbese aye re jidide ki o kepe oruko olowa jidide ki o kepe oruko olowa jidide ki oru ara re soke ki o di ileri olorun mu ki o di ileri olorun mu ki o re ofe igbala olorun anu olorun isodi mimo tooto ati agbara emi olorun ki o ba le je tire ro ara re soke ki o kepe oruko olowa.

0: Ẹ jẹ́ kí a gbàdúrà.
1: A tún wá lẹ́ẹ̀kan sí lónìí, bàbá, láti wá bá ọ pàdé, láti wá gbọ́ ọ̀rọ̀ rẹ. A sì ń bẹ̀ ọ́ wípé gbogbo àwa tí a wá lónìí, a ó sálà kúrò nínú ìjì ìgbẹ̀san tí ó ń bọ̀ sí ayé. A ó sì lè sinmi ní ọ̀dọ̀ Jésù Kristì. Ǹjẹ́ a ń bẹ̀ ọ́ wípé wíwá síbí wa lónìí àti ní ìgbà gbogbo pé kí ó má jà á sí asán. Gbogbo ohun tí ó bá yẹ láti mú sí ètò ní ìgbésí ayé wa, fi wọ́n hàn wá, kí o sì jẹ́ kí ẹ̀jẹ̀ Jésù Kristì kí ó wẹ̀ wọ́n nù pátápátá. Ṣàánú fún wa, jẹ́ kí ọ̀rọ̀ rẹ kí ó rí ibi ìbùjókòó ní ọkàn wa lónìí. A dúpẹ́ pé o ti gbọ́ tiwa ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ó ṣeéṣe kí o ti gbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ohun tí mo fẹ́ kà fún ọ láti inú ìwé Genesis orí 19, láti ẹsẹ̀ 12 dé ẹsẹ̀ 17. Ohun tí mo sì ń fẹ́ kí o ṣe àyẹ̀wò, kí o sì ṣe ohun kan pàtó nípa rẹ̀ ni wípé sá àsálà fún ẹ̀mí rẹ. Ìdájọ́ ń bọ̀ nítorí wípé Ọlọ́run láti ọ̀run fún ara rẹ̀ ni ó ti pinnu wípé bí ẹni búburú bá ń ṣe búburú ní ọjọ́ kan, ọdún kan, tàbí ọdún púpọ̀, tí ó rò wípé kò sí ìdájọ́, ọ̀rọ̀ Ọlọ́run jẹ́ kí ó di mọ̀ fún wa wípé ìdájọ́ ń bọ̀. Ìdájọ́ yìí yóò sì wá sórí gbogbo àgbáyé pátápátá. Ẹ̀sìnkẹ́sìn tí ó wù kí ẹnikẹ́ni kí ó wà, ohunkóhun tí ó wù kí ẹnikẹ́ni kí ó máa ṣe, àti ibi ìpamọ́ tí ó wù kí ẹnikẹ́ni kí ó wà, Ọlọ́run jẹ́ kí ó di mọ̀ fún wa wípé ọjọ́ kan ń bọ̀ nígbà tí kì yóò sí ibi ìsásí. Ó sì ń kìlọ̀ fún wa wípé bí a bá fẹ́ là, bí a bá fẹ́ ní iyè, òní ni a ní àǹfààní láti lè sá àsálà fún ẹ̀mí wa. Ní Genesis 19 tí mo pè fún ọmọ ń bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 12, àwọn ọkùnrin náà sì wí fún Lọ́ọ̀tì pé ìwọ ní ẹnìkan níhìn pẹ̀lú àna rẹ ọkùnrin àti àwọn ọmọ rẹ ọkùnrin àti àwọn ọmọ rẹ obìnrin àti ohunkóhun tí ìwọ níní ìlú, mú wọn jáde kúrò níhìn yìí, nítorí àwa ó run ibí yìí, nítorí tí ìgbé wọn ń di púpọ̀ níwájú Olúwa, Olúwa sì rán wa láti run. Lọ́ọ̀tì sì jáde, ó sì sọ fún àwọn àna rẹ ọkùnrin tí wọ́n ń gbé àwọn ọmọbìnrin rẹ̀ ní ìyàwó, ó wípé ẹ dìde, ẹ jáde kúrò níhìn yìí, nítorí tí Olúwa yóò run ìlú yìí, ṣùgbọ́n ó dàbí ẹlẹ̀tàn lójú àwọn àna rẹ̀. Nígbà tí ọ̀yẹ́ sì ń là, nígbà náà ni àwọn áńgẹ́lì náà lé Lọ́ọ̀tì ní eré wípé dìde, mú aya rẹ àti àwọn ọmọbìnrin rẹ méjèèjì tí ó wà níhìn, kí ìwọ kí ó má bàa run nínú ìyà ẹ̀ṣẹ̀ ìlú yìí. Nígbà tí ó sì ń lọ́ra, àwọn ọkùnrin náà nàwọ́ mú ulé ọwọ́ àti ọwọ́ aya rẹ̀ àti ọwọ́ ọmọbìnrin rẹ̀ méjèèjì. Olúwa ṣàṣàánú fún un, wọ́n sì mú u jáde, wọ́n sì fi í sẹ́yìn odi ìlú náà. Ó sì ṣe nígbà tí wọ́n mú wọn jáde sẹ́yìn odi tán, lè ó wípé sá àsálà fún ẹ̀mí rẹ, má ṣe wo ẹ̀yìn rẹ, bẹ́ẹ̀ ni kí ìwọ kí ó má ṣe dúró ní gbogbo pẹ̀tẹ́lẹ̀, sá àsálà lọ sí orí òkè, kí ìwọ ki o ma ba se gbe eyi ni ohun ti o sele si awon ilu ti an pe ni Sodomu ati Gomora awon ilu mejeji ti adaruko won yi won je elese popo popo ni waju Oluwa ni ori iketala ti Genesis ese ikejila ti ese iketala ni anje ki o to wale ti ohun ti o sele ti Loti ibatan Abrahamu ti o de ilu ti an pe ni Sodomu o si sese ki ohun kan ki o ti sele ni igbesi aye re eyi ti o ya oya Abrahamu ore Olorun eyi ti o ya oya awon eniyan mimo ati awon onihirere o sese ki o je ibi ti a tin wa owo kakiri o si sese ko je pe ibi ti a tin wa ibi isadi ati agbara okunkun ni ati ya waya ore Olorun ati awon eni Olorun o sese ki o je wipe ija ni o ya waya awon oniwaasu irere ti a fi ro wipe bi won o ba gbo ti wa ti awa na o si le gbo ti won bi ikun sinu die ba wa ti a o si fe ni emi idariji a le yapa ki a si jade lo ki a to awon elese ki a to won lo a o le so ohun ti o ya oya awon eniyan mimo awon ore Olorun awon eni igbala sugbon ohun ti o ya Loti ya ore Olorun ni wepe ibi ile ti won wa ko gba won mo Loti si nfe ibi ti ohun yo ti je oga ara re ti o se eni ti yo le ba wi ti o si le ni ohun ini pupo ti o se eni ti o ka lowo ko wi pe eyi kini o de ti o fi se yi ni eyi ni Loti fi sa kuro ni odo Abrahamu an so fun ani ori iketala ese ikejila Abrahamu si joko ni ile Kenani ibi ti o ye omo Olorun lati joko ile Kenani nibi ti Olorun fun ara re ti o seso lori re nibi ti Olorun ti pese sile ti o si ti se ileri pupo nipa re Abrahamu joko si ile Kenani Loti si joko ni ilu agbegbe ni o si pago re titi de Sodomu awon so fun ani ese ketala sugbon awon okunrin Sodomu se eniyan buburu ati elese gidi gidi ni waju Oluwa ki o to na eka si Loti we pe Loti se ohun ti o dara o ye ki iwo papa nitori awon Yoruba man so fun a pe bi a ba na eka kan se elomiran merin to ku o wa ni odo wa o nawo se wa ki a to ma bu Loti we pe Loti se ohun ti o dara o ye ki iwo papa ki o wo agbegbe re ati ibujoko re awon wo ni ore korikosun fun o awon wo ni alabasisepo pelu re awon wo ni oludamoran fun o awon wo ni owo otun ati owo osi ati awon ti o gbekele se won ki se awon omuti awon onija awon ole awon onifayawo tabi awon egbe okunkun nitori be bi o ba buru fun Loti eyi n je ki o di mimo fun o sin kilo fun o wipe egbe eye ohun eye n to bi ona re bi o ba dara loju awon ole won ti le o bi ona awon ole papa bi o ba dara loju re iwo na wa ti kuro ni agbegbe won sugbon bi owo ba wowo pelu ole o daju wipe agutan re to n ba jarin bo ti jegbe loju wa o n jegbe ni ikoko o le dabi eni wipe bo ba ti gbe bibeli to ti n bo ni eko bibeli O dàbí alára mímọ́. O dàbí ara ilé Abrahamu. O dàbí àwọn tí ó ti mọ ọ̀nà Ọlọ́run. Yẹ kí n sọ fún ọ, àwọn tí ó ṣe bẹ́ẹ̀ ṣáájú. Àwọn ni Ọlọ́run sọ fún wa ní ìwé wòlíì Aesaiah, tí ó ń sọ ní orí ìkejìdínlọ́gọ́ta àárùn ẹjọ orí ìkejìdínlọ́gọ́ta. Kérara, má ṣe dá sí, gbé ohùn rẹ sókè bí ìpè, kí o sì fi ìré kọjá àwọn ènìyàn mi hàn wọ́n àti ilé Jákọ́bù ẹ̀ṣẹ̀ wọn. Ṣùgbọ́n wọ́n ń wá mi lójoojúmọ́, wọ́n sì ní inú dídùn láti mọ ọ̀nà mi bí orílẹ̀-èdè tí ó ń ṣe òdodo, tí kò sì fi ìlànà Ọlọ́run wọn sílẹ̀. Wọ́n ń béèrè ìlànà òdodo wọn ni lọ́wọ́ mi, wọ́n a sì máa ṣe inú dídùn àti súnmọ́ Ọlọ́run. Àwọn wọ̀nyí ni wọ́n máa ń lọ sí ilé ìsìn. Àwọn náà, bí àwa ti ń ka Bíbélì ni wọ́n ń ka Bíbélì. Bí a ti ń sọ wípé àgbà Ọlọ́run gbọ́ ni àwọn náà ń já láńkátó, tí wọ́n sì ń fọwọ́ sọ̀yà wípé àwọn pàápàá gba Ọlọ́run gbọ́. Bí ọ̀nà ìsìn bí ó ti ń pè ni àwọn náà ń dìde. Ó ń sọ ní ẹsẹ̀ ìkejì wípé wọ́n ń wá mi lójoojúmọ́. Ibikíbi tí a bá ti ń ka Bíbélì, tí a ti ń dárúkọ Ọlọ́run, tí a ti ń kọ orin sí Ọlọ́run, a ò fẹ́ wọn kù níbẹ̀. Wọ́n ní inú dídùn sí ọ̀nà mi. Kò sí ibi tí àpéjọpọ̀ wà láti ka Bíbélì tàbí láti jọ́sìn tí a ò ní rí wọn bẹ́ẹ̀. Ó ní wọ́n dàbí orílẹ̀-èdè. Kò sọ wípé wọ́n jẹ́ orílẹ̀-èdè tí ó ń ṣe òdodo. Ó ní wọ́n dàbí orílẹ̀-èdè tí ó ń ṣe òdodo. Wọ́n ṣe àfarawé ìwà bí Ọlọ́run. Wọ́n mọ bí a ti gbàdúrà. Wọ́n mọ bí a ti ka sáàmù. Wọ́n mọ bí a ti ka bàbá wa tí ń bẹ lé ọ̀run. Bí wọ́n bá dìde láti ka bàbá tí ń bẹ lé ọ̀run, á dàbí ayé kò tọ́ ń gbàdúrà. Wọ́n lè sọ ọ́ jáde, ṣùgbọ́n kò ní ìtumọ̀ ní ọkàn àti ilé ẹnu wọn. Ó ń sọ wípé wọ́n dàbí orílẹ̀-èdè tí ń ṣe òdodo. Àwọn ìran Lọ́ọ̀tì nìyẹn o, tí kò sì fi ìlànà Ọlọ́run wọn sílẹ̀. Wọ́n ń béèrè ìlànà òdodo wọn ni lé ọwọ́ mi. Wọ́n a máa ṣe inú dídùn àti súnmọ́ Ọlọ́run. Wọ́n tilẹ̀ fi hàn pàápàá nípa iṣẹ́ ìsìn, nípa àdúrà àti ààwẹ̀ wo ẹsẹ̀ ìkẹta. Nítorí kíni àwa ṣe ń gbà ààwẹ̀ tí ìwọ kò sì rí i? Nítorí kíni àwa ṣe ń jẹ ọkàn wa ní ìyà tí ìwọ kò sì mọ̀? Olúwa ń dá wọn lóhùn wípé kíyè sí i lé ọjọ́ ààwẹ̀ yín. Ẹ̀yin ṣe afẹ́, ṣé ìwọ náà mọ̀ pé afẹ́ ò kúrò lọ́wọ́ ẹ? Ó ṣeéṣe kí ó jẹ́ ti góòlù, ọ̀ṣọ́ ti ayé. Ó ṣeéṣe kí ó jẹ́ ti àtíkè. Ó ṣeéṣe kí ó jẹ́ ti ìmutípara. Ó sì ṣeéṣe kí ó jẹ́ ti yíyí ẹ̀yìn òkú padà. Afẹ́nì, ìṣọ̀ṣọ́ ayé tàbí ìṣe ti ayé tàbí ìwà ti ayé, èyí tí àwọn ènìyàn ń ṣe tí wọ́n mọ̀ pé ó mú ìdájọ́ bọ̀ lórí wọn. Ẹ̀sìn ń fi agbára mú ni ṣe gbogbo iṣẹ́ yín. Kíyè sí, ẹ̀yin ń gbà ààwẹ̀ fún ìjà. Ẹ̀yin ń gbà ààwẹ̀ fún ìjà. Jẹ́ o ti rí ibi tí àwọn ẹlẹ̀sìn tí wọ́n ń gbà ààwẹ̀, tí wọ́n sọ pé tí n bá gbà ààwẹ̀ ọjọ́ mẹ́ta lórí màmá Olú, òun pa agbádùn ara ẹ̀, máa yọ ọ sí ní ojú àlá, ní ojú ìran. Màá le tó jẹ́ pé ẹsẹ̀ ò ní tólẹ̀, àfi kí n má ti wọ ààwẹ̀ ìjàkadì ṣẹ́gun lórí màmá Olú. Àwọn tá ń sọ nìyẹn tí wọ́n ń gbà ààwẹ̀ ni fún ìjà àti fún agan àti lílù nípa ìkúkú ìwà búburú. Ẹ má ṣe gbà ààwẹ̀ bí ọjọ́ yìí, kẹ́ lè gbọ́ ohun yín lé òkè. Ààwẹ̀ irú èyí ni mo yàn bí. àwẹ̀ ogójì ọjọ́.
0: Ṣùgbọ́n síbẹ̀ síbẹ̀ ìrẹ́jẹ,
1: ìkà, ìpànìyàn tàbí ṣíṣẹ́ yín kò kúrò lọ́wọ́ wọn. Tàbí kí a já ilé onílé kí a fi bo tiwa. Bí o bá já ilé onílé tó fi bo tiẹ̀, òjò níye wọlé ẹ̀. Òjò ìdájọ́ Ọlọ́run. Àwọn tó tún gbọ́n jù ọ lọ tí ẹsẹ̀ wọn àti ọwọ́ wọn gùn jù tiẹ̀, wọ́n tún já ilé tiẹ̀. Wọ́n tún já fi bo tiwọn. Àwọn tí wọ́n tún gbọ́n jù àwọn wọn ni lọ, wọ́n tún já ilé tiwọn. Ṣé èṣù ló kúnkún wà lẹ́yìn wọn? Wọ́n a máa já ilé onílé tí wọ́n bá ti fi bo tiẹ̀, bó ti ń bo tiẹ̀ tán, kí ó tó tó ọjọ́ kejì ni wọ́n ń já tiẹ̀ náà. Bí o ti ń bu ẹsẹ̀ ẹlòmíràn ni wọ́n ń bu tiẹ̀. Ó wá ń sọ fún wa wípé ṣé irú ààwẹ̀ báyìí ni mo yàn? Ààwẹ̀ etí òkun, ààwẹ̀ ká yíra ńlẹ̀. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ìyàwó méjì ò kúrò nílé. Àgbèrè àti panṣágà kò kúrò. Ìwà ti ara ẹṣẹ́ ti ara ò kúrò. Síbẹ̀síbẹ̀ ààwẹ̀ ń lọ. A lè mú ààwẹ̀, ó lè jẹ́ méje, ó lè jẹ́ mọ́kànlélógún, kásá máa gbà á lọ. Bàbá sì ti ń ṣíwọ́ àdúrà láàrán sìgá láǹfì kan ràn kan. Tọ́ sọ pé wòólì èwo lẹ tún gbé jáde. Ó ní ní oṣù tó kọjá mo ṣiṣẹ́ iṣẹ́ ìṣẹ́gun. Ṣùgbọ́n nsìn ó yẹ kí n tún jẹun díẹ̀, ọtí díẹ̀, sìgá díẹ̀, àgbèrè díẹ̀. Nítorí pé bí n bá gbádùn ara mi ní ọ̀sẹ̀ yìí, wọ́n máa fi di ọ̀sẹ̀ tó ń bọ̀, mo tún wọṣẹ́ nìyẹn. Ṣé irú àwọn tí a mú ìbéèrè àdúrà wa lọ bá? Àwọn tí wọ́n ti di ara Sodomu àti Gomorrah, àwọn tí ìdájọ́ Ọlọ́run tí ó rọ̀ dẹ̀dẹ̀ lórí wọn. Ó ní àwẹ̀ irú èyí ni mo wá yàn bí ọjọ́ tí ènìyàn ń jẹ ọkàn rẹ̀ ní ìyà láti tẹ orí rẹ̀ ba bí koríko odò, àti láti tẹ aṣọ ọ̀fọ̀ àti eru lábẹ́ rẹ̀. Ìwọ ha pé èyí ní àwẹ̀ àti ọjọ́ ìtẹ́wọ́gbà fún Olúwa. Àwọn wọ̀nyí ni Ọlọ́run sọ wípé wọ́n jẹ́ ẹlẹ̀sìn, ṣùgbọ́n wọn kì í ṣe olùfọkànsìn. Wọ́n máa ń pe Olúwa lé ẹnu, ṣùgbọ́n ìwà búburú kò kúrò ní àgọ́ wọn. Ṣùgbọ́n bí o bá ń fẹ́ rí ojú Olúwa, bí o bá ń fẹ́ jẹ́ ti Ọlọ́run, àwọn irú nǹkan wọ̀nyí yóò kúrò ní ìgbésí ayé rẹ. Ní ìwé wòlíì Ezekiel ni a tún ti ń jẹ́ kí ó yé wa irú àwọn ènìyàn tí wọ́n hu irú ìwà wọ̀nyí. Rántí ohun tí a ń sọ wípé Lọ́ọ̀tì tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó ti mọ ọ̀nà Ọlọ́run yóò dára. Bí ẹlẹ́ṣẹ̀ ṣe máa ń rò wípé yóò dára. Bí ó bá tún di ọjọ́ kejì, bó ti jí a sọ pé yóò tún dára náà. Ṣùgbọ́n ó ń burú fún ju bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ náà ni orí fún Lọ́ọ̀tì. À ń sọ fún wa ní Ezekiel orí 23:30. Ezekiel orí 23:30 láti ẹsẹ 30. Ìwọ ọmọ ènìyàn, síbẹ̀ àwọn ọmọ ènìyàn rẹ ń sọ̀rọ̀ sí ọ lẹ́bàá ògiri. Àwọn fi ọ̀rọ̀ kẹ́lẹ́ bani jẹ́. Àwọn asọ̀rọ̀ ẹni lẹ́yìn àti lẹ́bàá ilẹ̀kùn ilé. Èkíní sì sọ fún ẹni kejì olúkúlùkù fún arákùnrin rẹ̀ wípé wá. Èmi bẹ̀ ọ́ sì gbọ́ ọ̀rọ̀ tí ó ti ọ̀dọ̀ Olúwa jáde wá. Èyí ń sọ wípé àwọn náà máa ń fẹ́ láti lọ sí ẹ̀kọ́ bíbélì. Wọ́n tilẹ̀ máa ń pe ẹnì kejì tàbí aládùúgbò wọn. Wọ́n máa ń sọ wípé wá èmi bẹ̀ ọ́ jẹ́ kí a lọ láti gbọ́ ọ̀rọ̀ tí ó ti ọ̀dọ̀ Olúwa jáde wá. Ṣùgbọ́n kí ni ẹ̀rí tí Ọlọ́run jẹ́ nípa wọn ní ẹsẹ̀ 21? Wọ́n sì tọ́ wá bí ènìyàn ti wá. Wọ́n sì jókòó níwájú rẹ bí ènìyàn mi. Wọ́n sì gbọ́ ọ̀rọ̀ rẹ, ṣùgbọ́n wọn kì í ṣe wọn o. Wọ́n máa ń gbọ́. Àwọn wọ̀nyí ni a ń pè ní agbọ́mágbà.
0: bi o ba so fun o wi pe ko ese sile won gbo won won ni se o so wi pe sugbon won ki se won nitori enu won ni won fi nfi ife popo han sugbon okan won tele oju kokoro won eyi ni ohun to se Lot o nfe lati sin Oluwa o nfe lati je ti Olorun o si man gbero ninu okan re lati se dede sugbon enu ni won fi nfi ife popo han o se se ki o ma so fun Abraham nigba ti o fe kuro wi pe a n yara nipa ti ara a o yara nipa ti emi nitori pe emi nfe sugbon o se ailera fun ara o si se se ki o ma je ki o da Abraham loju wi pe bi mo tin lo yi ma ro wi pe mo ti sonu o ma si ro wi pe mo ti di apeyida nitori pe gbogbo ilana Olorun ti o ti ko mi patapata gbogbo re sise ni sugbon mo ri wi pe ibi kan na ibi ise kan na ibi esin kan na ko ni gba wa nitori be je ki n wa ibi ti emi paapa ti o fi se ibojoko sugbon bo lori nibi ti Olorun o dari e si o lo si odo awon ara Sodomu o wa so fun wa wepe ni ese ikeji le ni ogbon se kiyesi iwo je orin ti o dun popo fun won ti enikan ti o ni ohun dara dara ti o si le fun ohun elo orin dara dara nitori won gbo oro re sugbon won ki se won awon won yi bi won ba gbo oro Olorun tan won ajade won ni nje bawo ni won na se ri oni wasu yen olohun iyo enu edun popo mo ti en fe bi won ba so wi pe ki eko bibeli ki o ma wa ni ojojumo mo se tan tori pe ogbeni ni o n soro bi won ba sin pe awon eniyan lati wa se eko bibeli ani wa wo enikan eni to n soro ko ri Jesu ko ri eni to n ko ese lo ko ri eni ti dari jini ko ri eni to n fun ni igbala olugbala ko ri eyi ni sugbon wa wo eni to n soro eni ti enu edun eyi ni awon eniyan ti o gboro Ezekiel sugbon ti won o fe se eyi ni won so ni Olorun n so wi pe mo mo okan won won dabi eni ti eti rin ti o kan fe ma gbo ti o n fe ma gbo ti o n fe ma gbo sugbon ti o je wi pe ko ni fi si ise nitori won gbo oro re sugbon won ko se won o si ye ki iwo paapa ki o ma ro ni okan re se iwo dabi Lot sugbon nigba ti Olorun fe pa Sodomu ati Gomorrah run pelu ina ni o so wi pe ohun o le se ohun kankan lai so fun ore ohun ni Genesis ori ikeji din ni ogun ni Olorun ti nje ki o ye Abrahamu lati ese iketa din ni ogun Oluwa si wi pe emi o ha pa ohun ti emi o se mo fun Abrahamu nitori pe Abrahamu yo sa di orile ede nla ati alagbara ati gbogbo orile ede aye le o bokun fun nipase re nitori ti mo mo pe ohun o fi ase fun awon omo re ati fun awon ara ile re lehin re ki won ki o ma pa ona Oluwa mo lati se ododo ati idajo ki Oluwa ki o le mu ohun ti o ti so fun Abrahamu wa fun Olorun gba eri Abrahamu je wipe mo mo Abrahamu wipe ilana Olorun ilana otito ilana ododo ona igbala ti Olorun ti pese sile ko ni fi di awon omo re leti ati awon ara ile re se Olorun le gba eri re je bi ti Abrahamu iwo ti o wa se eko bibeli lai so fun iyawo re pe ki o tele o iwo ti o dagun lati o so pe ah awon omo mi ki gbo ki gba ni won bi mo ti e so fun won ni gba se olorun le gba eri ti re je wi pe ohun mo wi pe ilana ododo ilana igbala ti olorun fi lele ti o si fi han fun o pe o so fun awon omo re ati fun awon ara ile re nje awon ana re nje won mo ona igbala ti o mo nje olorun le gba eri re je bi ti abrahamu awon oga ibi ise re nko ati awon ti o wa labere ni ibi ise nje olorun le gba eri re je wi pe o mo gege bi abrahamu be a ba nso wi pe abrahamu je ore olorun eyi ni o fi di ore olorun nitori pe bi o ba mo ona igbala yo so fun awon ara ile re wo ese ogun oluwa si wi pe nitori ti igbe sodom ohun gomara po ati nitori ese won pa po ju je kin bi o lere se ese idile ti re se ko pa po ju se won ki ja lagbole ti e won ki binu won ki se ogun si ara won lati pa ara won se won ki ja lori obirin lori aya lori dukia lori owo tabi lori ile se awon ebi ti e se won o kin ja pelu awon ebi miran se olorun o ma so lemo lemo wi pe nitori igbe ese awon ala awon ara ile re nitori pe o n pa poju wi pe o n fe be won wo pelu idajo ki lo se nipa e ilu re ileto re tabi abule ti o ti wa se ipaniyan se ko si lowo won irubo si emi oju orun ati emi esu ati si esu papa se ko wa ni ilu re se ija ati aso se ko wa ni ilu re se olorun o ma so wi pe nitori igbe ilu re o ndi pupo o si n papo ju yato si eyi ni ilu eko ti o wa bi o ba je un gbe ni moshin tabi ajegunle tabi ni bariga ibi kibi ti o wu ki o wa se olorun o ma so wi pe nitori igbe awon eniyan ni arowo to re ni ibi ti o n gbe igbe won papo ju nitori be idajo n bo bi idajo yi si ti n bo se olorun n da oyan si oto o si so wi pe o mo wi pe o ki se ara won abi ara won ni o se awon ti o n jale le oru se iwo le o sona bi won ba ti n de ti won ko eru elerubo iwo ni o silekun tabi iwo ni o se enu ona ni ode ni ita ti o n so wi pe e kaabo se iwo ni o n gbadura nigba ti awon ole ba jade wi pe ki olorun ki o so won ki o ma je ki o ma je ki won ki o pa won ki o le je ki owo ati eru ki o wole olorun mo o si ma adresi ile re ounje tabi aso tabi ile ti o ba fi iru owo beera iwo na mo nto ngbeyin re o n so fun anihin wi pe olorun je ki o di mo fun abrahamu wi pe idajo n bo lori sodomu ohun gomora emi o so kale lo nisinsinyi kin ri bi won tile se gege bi okiki igbe re ti o de odo mi bi be ko emi o mo ese ikeji le ni ogun awon okunrin na si yi oju won pada kuro ni ibe won si lo si sodomu sugbon abrahamu duro sibe ni waju oluwa ki lo nfe se o nfe gbadura

àkókò èèyàn ni a wà yìí, àkókò ọ̀dá ni a wà yìí. Sọ fún àwọn ẹlòmíràn wípé Ọlọ́run fẹ́ bùkún wọn. Sọ fún àwọn ẹlòmíràn wípé a ń retí wọn. Sọ fún àwọn ẹlòmíràn wípé àkókò ìpèsè láti ọ̀run wá ó ti dé. Ní àkókò ìpàgọ́ yìí rántí ní èyí tí ó kọjá àwọn tí ò lè sọ fún tàbí àwọn tí ó sọ fún tí wọn ò wá lọ sọ fún wọn ní àkókò yìí wípé Ọlọ́run ń retí wọn. Ìgbà ìtura, ìgbà ìpèsè, ìgbà àánú, ìgbà ìbùkún ó tún ti dé. Nítorí bẹ́ẹ̀ yẹ kí a sọ fún wọn. Àwọn tí a bá ń sọ fún bí wọ́n ti ń gbà, bí wọ́n ti ń wá, bẹ́ẹ̀ ni ìràwọ̀ kọ̀ọ̀kan yóò máa wà ní adé wa nígbà tí àwọn ènìyàn wọ̀nyí tí wọ́n bá gbàdúrà àgbàyọrí sí ìgbàlà. Nígbà tí a bá mú wọn wá, tí a gbàdúrà pẹ̀lú wọn, tí a rí i wípé wọ́n gba Jésù gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà wọn, yóò mú kí ìràwọ̀ kí ó wà nínú adé wa. Yóò mú kí àwọn ìlérí tí Ọlọ́run ṣe fún wa yóò jẹ́ kí ó di mímú ṣẹ. Yóò sì jẹ́ kí èrè wa Ọlọ́run kí ó máa pọ̀ ju bẹ́ẹ̀ lọ. Gbàdúrà kí ó sọ fún Ọlọ́run wípé ó sọ fún àwọn ẹlòmíràn kí wọ́n ba lè wá láti jẹ́ alábàápín nínú àwọn nǹkan tí Ọlọ́run pèsè fún wa ní àkókò tí ń bọ̀ yìí. Jẹ́ kí a gbàdúrà. Bàbá wa tí ń bẹ lé ọ̀run, a dúpẹ́ lẹ́ẹ̀kan sí wípé ẹ mú wa wá sọ́dọ̀ ara yín. A dúpẹ́ wípé nígbà gbogbo ni ẹ máa ń pè wá jọ láti jẹ́ kí ìmọ̀ àti ètí ọkàn yín kí ó di mímọ̀ fún wa, àti láti ṣe wá lóore, láti ṣe wá láǹfààní. A dúpẹ́ wípé ẹ kà wá yẹ, ẹ fà wá, ẹ yọ wá kúrò nínú ayé. Ẹ kò jẹ́ kí a máa rìn nínú òkùnkùn, kí a máa ṣe ohun tí kò tọ́, ṣùgbọ́n ní ọ̀sọ̀ọ̀sẹ̀ ni ẹ máa ń kó wa jọ pọ̀ láti sọ inú yín di mímọ̀ fún wa. A dúpẹ́, ẹ gbà pé àtìyìn wa ní orúkọ Jésù. Ẹ̀bẹ̀ wa ni wípé àǹfààní tí a ní yìí láti máa wá fún ìtọ́nisọ́nà, fún ẹ̀kọ́, fún àṣepé àwọn ènìyàn mímọ́. À ń bẹ̀bẹ̀ wípé àǹfààní yìí kò ní ré wa kọjá, ẹ kò ní fà á sẹ́yìn kúrò lọ́dọ̀ wa ní orúkọ Jésù. Bí ẹ sì ti ń bá wa sọ̀rọ̀, ẹ fún wa létí ọmọ láti ṣe àti láti rìn gẹ́gẹ́ bí ìlànà tí ẹ ń fi hàn wá ní ìgbà gbogbo. A dúpẹ́ wípé ẹ ti gbọ́, ẹ tún fara yín hàn wá lónìí lórúkọ Jésù Kristi Olúwa wa. Ẹ̀kọ́ Bíbélì tí a ó ní lónìí, ó jẹ́ ẹ̀kọ́ Bíbélì àkànṣe tí ó ṣe pàtàkì púpọ̀. Bí o bá wo àkòrí ẹ̀kọ́ náà ní ìwé ọwọ́ rẹ, ó rí wípé mo fẹ́ bá ọ sọ̀rọ̀ láti inú ọ̀rọ̀ Ọlọ́run. Kí akúnkún sọ wípé a fẹ́ fi inú Ọlọ́run han ara wa nípa ohun tí ó ṣe pàtàkì tí ó wà níwájú wa. Èyí ni a fi kọ àkọlé ẹ̀kọ́ yìí ní Jẹ́ kí ayé gbọ́. Wo Isaiah orí kẹrìnlélọ́gbọ̀n ẹsẹ̀ ìkíní. Isaiah orí kẹrìnlélọ́gbọ̀n ẹsẹ̀ ìkíní. Súnmọ́tò sí ẹ̀yìn orílẹ̀-èdè láti gbọ́, tẹ́tí sílẹ̀ ẹ̀yìn ènìyàn, jẹ́ kí ayé gbọ́ àti ẹ̀kún rẹ̀, ayé àti ohun gbogbo tí ó ti inú rẹ̀ jáde. Bí o bá wo ohun tí Isaiah ń sọ níhìn-ín, ó kó gbogbo iṣẹ́ ìránṣẹ́, àwọn wòlíì ní májẹ̀mú láéláé àti

àwọn apóstólì, àwọn ìránṣẹ́ Ọlọ́run nínú májẹ̀mú tuntun, ó kó papọ̀. Bí a bá wo àwọn ọ̀rọ̀ wọ̀nyí ní fínífíní, ni wòlíì Aísáyà ó ń kígbe. Ó ní, súnmọ́ tòsí, èyí jẹ́ wípé ayé jìnà sí Ọlọ́run. Àyà ayé kúrò nípa sí Ọlọ́run. Nítorí pé wọ́n jìnà sí Ọlọ́run, wọn kò gbọ́ ohùn Ọlọ́run. Èyí ni a fi rán Aísáyà láti sọ fún ayé wípé èéṣe tí wọ́n fi jìnà réré bẹ́ẹ̀, èéṣe tí wọ́n fi takété. Èyí ni ohùn ìpè àti ohùn ẹ̀bẹ̀ tí a lóore tí ó ń ké sí wọn wípé súnmọ́ tòsí ẹ̀yìn orílẹ̀-èdè. Bí a bá ń sọ nípa àwọn orílẹ̀-èdè, àwọn orílẹ̀-èdè tí wọ́n wà nínú òkùnkùn, àwọn orílẹ̀-èdè tí ó jẹ́ wípé ìbọ̀rìṣà ní ìsìn wọn, àwọn orílẹ̀-èdè tí wọ́n rò pé wọ́n mọ Ọlọ́run ṣùgbọ́n tí wọn kò mọ Ọlọ́run, àwọn orílẹ̀-èdè tí wọ́n rò wípé bóyá nígbà tí wọn kò ní òjò, àwọn rúbọ sí òrìṣà wọn, wọ́n rò wípé òrìṣà ló rán òjò sí wọn. Àwọn orílẹ̀-èdè tí wọ́n rò wípé nígbà tí ọ̀dá tí ó dá gbogbo ilẹ̀, àwọn rúbọ sí òrìṣà wọn wípé nítorí bẹ́ẹ̀ irúgbìn bẹ́ẹ̀ sí níhù, tí wọ́n rò wípé àwọn òrìṣà wọn ló ń fún wọn ní àwọn nǹkan wọ̀nyí láti ní ànító àti àníṣẹ́kù. Èyí ni Aísáyà agbẹnusọ fún Ọlọ́run. Aísáyà alóore akéde ìjọba Ọlọ́run ni ó fi sọ wípé ẹ̀yìn orílẹ̀-èdè tí ó takété, tí ó jìnà réré, ẹ súnmọ́ tòsí. Ó ní kí wọn kí ó súnmọ́ tòsí láti gbọ́. Ó yẹ kí a mọ̀ wípé nígbà tí ènìyàn bá jìnà réré, bí a tilẹ̀ ń sọ ohun tí ó ṣe é láǹfààní, ó ṣe é ṣe kí ó má mọ̀, ó ṣe é ṣe kí òye kí ó má yé. Ó wá ń sọ wípé bí wọ́n ti súnmọ́ tòsí, ó ní tẹ́tí sílẹ̀ ẹ̀yìn ènìyàn. Bí a bá ń sọ nípa orílẹ̀-èdè, a ń sọ nípa àwọn ènìyàn tí ó wà nínú rẹ̀. Ó wá ń sọ wípé kí àwọn ènìyàn wọ̀nyí, kí wọn kí ó tẹ́tí sílẹ̀ láti gbọ́ ohun tí ó ṣe wọ́n láǹfààní. Ó wá sọ wípé jẹ́ kí ayé gbọ́. Lẹ́ẹ̀kínní, ó ní kí wọn kí ó súnmọ́ tòsí. Èkejì, ó ní kí wọn kí ó gbọ́. Ìkẹta, ó ní kí wọn kí ó tẹ́tí lélẹ̀. Ó ní bí wọ́n sì ti ń tẹ́tí sílẹ̀ tí wọ́n ń gbọ́, jẹ́ kí àwọn wọ̀nyí tí ó ti gbọ́ ohun tí Ọlọ́run ní láti bá wọn sọ, jẹ́ kí wọn kí ó lọ sí ayé láti sọ fún ayé wípé èyí ni àbá tàbí ète Ọlọ́run. Ó ní jẹ́ kí ayé gbọ́. Èyí ni àkòrí ẹ̀kọ́ wa lónìí, jẹ́ kí ayé gbọ́. Mo ti sọ wípé nínú májẹ̀mú láéláé, èyí jẹ́ iṣẹ́ ìránṣẹ́ àwọn wòlíì. Ohun tí wọ́n ń sọ ni wípé kí àwọn ènìyàn súnmọ́ tòsí. Bí ó bá wo àwọn ìránṣẹ́ Ọlọ́run ní ìkọ̀ọ̀kan nínú májẹ̀mú láéláé, yálà à ń sọ nípa Mósè ni, ohun yìí kan náà la ó rí wípé ó kó gbogbo iṣẹ́ ìránṣẹ́ Mósè, ó kó papọ̀. Ohun tí ó ń sọ ni wípé súnmọ́ tòsí ẹ̀yìn orílẹ̀-èdè láti gbọ́, tẹ́tí sílẹ̀ ẹ̀yìn ènìyàn, jẹ́ kí ayé kí ó gbọ́. Bí a bá rò nípa ti Dáfídì, nípa ti Joshua, nípa ti àwọn ìránṣẹ́ Ọlọ́run nínú májẹ̀mú láéláé, àbí kí a máa sọ nípa ti Dánielì ní Bábílónì, nípa Ṣédrákì, Mísákì àti Àbẹ́dígò, nípa Jóná tí ó lọ sí Nínẹ́fè, àkójọpọ̀ ohun tí wọ́n ń sọ ni wípé ẹ̀yìn orílẹ̀-èdè tí kò mọ Ọlọ́run, ẹ súnmọ́ tòsí, ẹ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, ẹ tẹ́tí sílẹ̀, kí ẹ sì jẹ́ kí ayé kí ó gbọ́, kí ó sì mọ̀ ohun tí Ọlọ́run fẹ́. Èyí yìí kan náà ni ó jẹ́ iṣẹ́ ìránṣẹ́ fún àwọn ìránṣẹ́ Ọlọ́run nínú májẹ̀mú tuntun. Ṣé o rántí ohun tí Jésù Kristì tí ó sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ kí ó tó lọ, nígbà tí ó ń sọ wípé ẹ̀yin ó gba agbára nígbà tí ẹ̀mí mímọ́ bá bà lé yín? Ó sì ń sọ fún wọn ohun tí yóò jẹ́ iṣẹ́ wọn tàbí iṣẹ́ ìránṣẹ́, iṣẹ́ ìsìn wọn. Ó ní wọn ó sì jẹ́ ẹlẹ́rìí òun ní Jerusalemu, ní Judea, ní Samaria àti títí dé òpin ayé. Ǹjẹ́ bí o bá wo ọ̀rọ̀ yìí, kò jọ ohun tí Aísáyà ń sọ wípé súnmọ́ tòsí ẹ̀yìn orílẹ̀-èdè, kí ẹ sì gbọ́, ẹ tẹ́tí sílẹ̀ ẹ̀yìn ènìyàn, jẹ́ kí ayé kí ó gbọ́.
ṣe rántí nígbà tí ẹ̀mí Ọlọ́run tí ó pe Barnaba àti Paulu tí ó sọ wípé òun ní iṣẹ́ láti rán wọn. Iṣẹ́ wo ló rán wọn? Ó rán wọn sí, ó rán wọn ní iṣẹ́ sí àwọn orílẹ̀-èdè. Ohun tí ó sì ń sọ náà ni wípé kí wọn kí ó súnmọ́ tòsí. Àwọn tí ó jìnà réré, èyí ni a fi rí wípé Paulu ń sọ wípé àwọn wọ̀nyí ń sin Ọlọ́run àjèjì. Ó ní ṣùgbọ́n Ọlọ́run tí ẹ̀yìn ń sìn láìmọ̀. Ó ní òun ni mo mú tọ̀ yín wá. Ó ní kí wọn kí ó fetí sílẹ̀, tẹ́tí sílẹ̀, ẹ̀yin ènìyàn jẹ́ kí ayé gbọ́ jẹ́ nígbà tí Jésù tí ó farahàn Jòhánù ní erékùṣù Patmo. Kí ló ń sọ fún? Ó ní iṣẹ́ tí òun ní láti rán sí àwọn ìjọ. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, ó ní ẹni tí ó bá ní etí láti gbọ́ jẹ́ kí ó gbọ́. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, bí ó ti ránṣẹ́ sí àwọn ìjọ wọ̀nyí, bẹ́ẹ̀ ni ó wá ń sọ àwọn ìṣẹ̀lẹ̀, àwọn àjálù tí ó dé bá ayé lẹ́yìn tí a bá ti gbé gba àwọn àyànfẹ́ sókè. Ohun tí ó ń sọ náà ni wípé kí wọn kí ó súnmọ́ tòsí. Ẹ̀yin orílẹ̀-èdè láti gbọ́, tẹ́tí sílẹ̀ ẹ̀yin ènìyàn, kí ẹ sì jẹ́ kí ayé kí ó gbọ́. Iṣẹ́ ìránṣẹ́ yìí kan náà ni Ọlọ́run gbélé ọ lọ́wọ́. Iṣẹ́ ìránṣẹ́ yìí kan náà ni Ọlọ́run gbélé mi lọ́wọ́. Bí àwa pàápàá, bí a kò bá yàtọ̀ sí àwọn ìránṣẹ́ Ọlọ́run nínú májẹ̀mú láéláé, àwọn ìránṣẹ́ Ọlọ́run nínú májẹ̀mú tuntun, bí ó bá jẹ́ pé a ń sin Ọlọ́run kan náà, bí ó bá jẹ́ pé a jókòó ti òtítọ́ kan náà, bí ó bá jẹ́ pé a ń pèsè sílẹ̀, a ń múra sílẹ̀ láti lọ sí ọ̀run rere kan náà, bí ó bá jẹ́ wípé èrè kan náà ni a fẹ́ jogún láti ọ̀dọ̀ Ọlọ́run. Iṣẹ́ tí a gbélé wọn lọ́wọ́, èyí ni náà la gbélé wa lọ́wọ́. Iṣẹ́ tí a sì gbélé wa lọ́wọ́ ni wípé kí a pè àwọn tí ó jìnà réré, àwọn tí ó dàbí ẹni wípé wọn kò mọ Ọlọ́run, láti sọ fún wọn wípé kí wọn kí ó súnmọ́ tòsí, láti pè àwọn aládùúgbò wa, àwọn ẹni tí ń bá wa gbélé, àwọn alájọṣiṣẹ́pọ̀ wa, àwọn ènìyàn tí a bá pàdé níbi gbogbo, kí a sọ fún wọn wípé kí wọn kí ó súnmọ́ tòsí láti gbọ́, kí wọn kí ó fetí sílẹ̀, kí wọn kí ó sì jẹ́ kí gbogbo àwọn tí ó wà ní àrọ́wọ́tó, àwọn tí ó wà ní agbègbè, kí wọn kí ó sì gbọ́ pẹ̀lú. Ìjọ jẹ́ aṣojú fún Kristi lónìí. Ojúṣe ìjọ ni láti jẹ́ kí ayé kí ó gbọ́ ohùn Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ ohùn la ń gbọ́ lónìí. Àwọn ẹlòmíràn tí wọ́n ń sọ nípa òrìṣà, àwọn mìíràn tí wọ́n ń sọ nípa èṣù, àwọn mìíràn tí wọ́n ń sọ nípa ti owó, àwọn mìíràn tí wọ́n ń sọ nípa ti okoòwò, àwọn mìíràn tí wọ́n ń sọ nípa ti ìgbéyàwó àbí ìlọ́kọ, àwọn ẹlòmíràn tí wọ́n ń sọ nípa àwọn ohun ti ayé yìí. Ṣùgbọ́n àwa ń sọ nípa ti Kristi, nítorí wípé èyí ni iṣẹ́ tí Ọlọ́run gbélé ìwọ àti èmi lọ́wọ́. Ó yẹ kí a mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ni àwọn tí ó wà nínú ayé tí wọ́n jẹ́ aláìlóye ìbí Kristi. Bí ó tilẹ̀ jẹ́ pé ọ̀gọ̀rọ̀ lè máa yọ ṣe àjọyọ̀, kí wọn kí ó máa ṣe àsè, kí wọn kí ó sì máa ra àwọn oríṣiríṣi nǹkan ní àkókò Kérésìmesì yìí, ṣùgbọ́n wọn kò mọ ìdí tí a fi bí Jésù. Wọ́n jẹ́ aláìlóye iṣẹ́ Kristi dé ayé. Wọ́n jẹ́ aláìlóye ọ̀rọ̀ tí Kristi sọ. Wọ́n jẹ́ aláìlóye àwọn ẹ̀kọ́ Kristi. Wọ́n sì jẹ́ aláìlóye ìgbàlà ńlá tí Kristi tí ó mú wá sí ayé. Èyí ni ó fi jẹ́ wípé ní oṣù kejìlá ọdún, ní ìgbà gbogbo ni a máa ń ṣe ìpàgọ́. Èrèdí ìpàgọ́ yìí ni wípé láti jẹ́ kí ayé gbọ́, láti jẹ́ kí àwọn ènìyàn mọ̀ kí ni ìdí tí Jésù tí ó fi wá sí ayé. Ní oṣù kejìlá ọdún tí a wà yìí, níbi ọjọ́ 18 sí, láti ọjọ́ 21 oṣù títí di ọjọ́ 24 oṣù kejìlá ọdún yìí, a ó ní ìpàgọ́. Èrèdí yìí ni wípé kí àwọn ènìyàn kí ó lè mọ̀, gẹ́gẹ́ bí a ti kà á nínú ìwé Ẹ́sáyà, wípé a bí Jésù olùgbàlà fún wa. Jẹ́ kí a wo ẹ̀kọ́ yìí ní ìkùrí mẹ́ta. Ìkíní, ète ìpàgọ́ náà. Kí ni ìdí tí a fẹ́ fi ṣe ìpàgọ́ yìí? A ó wò ó láti inú ọ̀rọ̀ Ọlọ́run. Ìkejì, ìpolongo ìpàgọ́ náà. Nítorí Ọlọ́run fẹ́ kí ìwọ kí ó ní ipá tàbí ní ìpín nínú ìpolongo ìpàgọ́ náà. Èyí ni láti sọ fún àwọn ènìyàn, láti jẹ́ kí wọn kí ó mọ̀ ìgbàlà tí Ọlọ́run mú wá fún ara ayé. Ìkẹta, kíkópa ní kíkún níbi ìpàgọ́ náà.
ohun ti a so dara dara o mo ni kikupa ni kikun nibi ipago na awon elomiran ti won ko mo ohun ti olorun pese fun won bi ipago ba de o sese ki won kopa ninu re die won le lo ni ojo kini won le lo ni ojo keji tabi won le lo ni ojo meji ninu ojo merin ojo marun tabi ojo mefa sugbon a nso nipa kikopa ni kikun nibi ipago na je ki a wo lati ikini ete ipago na kini idi ti ipago yi ti o fi waye se eyi je adamo inu ijo dipalai se eyi je ohun ti a kan ma nse lati fi ofin de ara wa lati ma rin lo soke sodo ni asiko keresimesi se a kan gbe eyi le wa lori lati ma ba je ki a se bi a ti fe ati bi o ti won wa ni akoko keresimesi rara ki se be ninu ijo wa nihin a ma wo oro olorun ni finifini a ki fe re oro olorun koja a ma fe mo kini inu olorun a ma fe mo kini ase olorun fun wa gba ti a si wo inu bibeli je ki a jo wo papo eyi ni o ye wa ninu ohun ti a mo wi pe olorun gbele wa lowo lati se ati lati ni ipin ninu re ninu Matthew ori kerin ese ikedogun ati ikerin dilogun ile sabuloni ati ile neftalimu li ona okun li oke jordani galili awon keferi awon eniyan ti o joko li okunkun ri imole nla ati awon ti o joko ni ibi iku ati labe ojiji re ni imole la fun nihin le ati ka nipa Jesu Kristi imole aye eni ti o wa lati tan imole fun awon keferi sugbon awon keferi ti a nso nipa re won ko mo nipa Kristi ari apere yi ni gere ti a bi Jesu Kristi ni awon ti a pe ni amoye awon ti a pe ni amoye won yi won ki se eniyan olorun won ki se awon ti o tin sin olorun ni tooto won ki se awon ti o ti mo nipa Kristi nipa Messiah tin bo sugbon won ni won je awon ti won ni ogbe okan lakoko won ni ipururu okan won sin ohun ti won ko mo ati eni ti won ko mo o si ti je adura won aye o si fun mi lati ma so fun o awon elomiran ti yo je wipe ki won tun mo olorun ki won tun mo Kristi ni won tin gbadura wipe olorun fona han mi mo le so fun o awon elomiran ti won gbadura lori awo to je wipe bi o ti le je pe won gbadura lori awo nibi ti won joko si won ma so fun olorun wipe olorun bi eyi ti mo tele yi bi ki ba sona fona han mi fimole han mi gege be le amo pelu awon amoye won yi ti won wa lati ila orun si Jerusalem bi won ti wa be ni won bere we pe nibo ni ati bi oba awon Jew eje apere wi pe awon keferi awon ti ko lo Olorun imole nla o tan fun won sugbon won ko mo ibi ti won ti le je anfani imole nla yi eyi ni won fi wa bere ni Jerusalem opolopo lo wa lara owo to wa ni ayika wa ti o je wi pe won ko mo ona ati ri olugbala won ko mo ona ati ri imole nla ti o tan fun wa won wa labe ojiji iku won wa ninu okunkun sugbon won gbadura okan won po haha o po gbe o si so wi pe bawo ni awon ti le ri Kristi olufuni ni iye eni ti nfuni ni alaafia eni ti nfuni ni igbala eni ti so aye eni di otun eni ti serere ni igbesi aye eni eni ti mu ori buruku ti mu kuro ni igbesi aye wa bawo ni won se le mo Jesu nitori pe opolopo ti o wa Jesu ti o fe Jesu ti o fe lati ri Jesu ti won ko mo Jesu eyi ni Olorun fi to wa
wípé bí a bá ṣe ìpàgọ́ yìí, a ó lè sọ nípa Jésù Kristi. Àwọn ènìyàn yóò lè kóra wọn jọ, èyí tí àwọn ayé ní àkókò tí a wà yìí tí wọ́n fi ń kóra wọn jọ sí ìdí ọtí mímu, sí ìdí àgbèrè ṣíṣe, sí ìdí àti máa ba nǹkan jẹ́, wípé àwa tí a jẹ́ ọmọ Ọlọ́run, àwa tí a jẹ́ ọmọ àlàáfíà, àwa tí a jẹ́ ọmọ ìmọ́lẹ̀, wípé a ó kó ara wa jọ. Ìmọ́lẹ̀ Jésù yóò sì tàn láàrin wa. Àwọn tí wọ́n wà nínú òkùnkùn, tí wọ́n wá ọ̀nà ìmọ́lẹ̀, wọ́n ó sì wá sáàrin wa láti mọ̀ nípa Jésù Kristi, ẹni tí a bí, ẹni tí ó kú fún wa, ẹni tí ó wá láti kó ẹ̀ṣẹ̀ wa lọ. Nítorí bẹ́ẹ̀, ìpàgọ́ yìí jẹ́ ọ̀kan nínú ohun tí Ọlọ́run ti lànà sílẹ̀ fún wa láti máa ní àkókò àti àǹfààní láti mọ Jésù sí àti láti fi han àwọn ènìyàn jù bẹ́ẹ̀ sí. Jẹ́ kí a wo Máàkù orí kẹjọ, kí a wo àpẹẹrẹ Jésù Kristi fúnra rẹ̀. Máàkù orí kẹjọ láti ẹsẹ̀ ìkíní. Lí ọjọ́ wọn ni nígbà tí ìjọ ènìyàn pọ̀ gidigidi tí wọn kò sì lí oúnjẹ, Jésù pe àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sọ́dọ̀ rẹ̀, ó sì wí fún wọn pé àánú ìjọ ènìyàn ń ṣe mí, nítorí tí ó di ìjọ mẹ́ta nísinsìnyí tí wọ́n wà lọ́dọ̀ mi, wọn kò sì lí ohun tí wọn ó jẹ. Èyí tí mo fi ń ka ibi tí a kà yìí ni wípé kí ó lè yé wa wípé àwa kọ́ ni ẹni àkọ́kọ́ láti kó ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn jọ ní ọjọ́ mẹ́ta tàbí ọjọ́ mẹ́rin. Kí ó jẹ́ wípé láti àárọ̀ ṣúlẹ̀ kò sí ẹni tí yóò lọ síbi okòwò, kò sí ẹni tí yóò lọ sílé, kò sí ẹni tí yóò lọ sùn nílé ara rẹ̀. Tí ó jẹ́ wípé a ó jọ wà lójú kan náà láti máa gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, láti máa kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run, láti máa gbàdúrà, láti máa sin Ọlọ́run, àti láti pèsè ara wa sílẹ̀ fún ìjọba ọ̀run tí ń bọ̀. Níhìn-ín ni a rí wípé ọ̀pọ̀ ènìyàn wọ́n pọ̀ jọjọ, tí wọ́n gbárajọ, tí wọ́n sì ń kọ́ ẹ̀kọ́ nípa Jésù, ẹ̀kọ́ lọ́dọ̀ Jésù. Jẹ́ kí a kọ́kọ́ bi ara wa léèrè, báwo ni àwọn ènìyàn wọ̀nyí, báwo ni wọ́n ṣe kóra wọn jọ? Kí ló fà wọ́n jọ sójú kan? Òǹfàwo ló fà wọ́n jáde láti inú ilé wọn, láti ibi iṣẹ́ wọn, láti oko wọn, láti ẹbí wọn, tí ó fà wọ́n jọ papọ̀. Àwọn oríṣiríṣi ènìyàn púpọ̀, ọmọdé wà níbẹ̀, àgbà wà níbẹ̀, ọkùnrin wà níbẹ̀, obìnrin wà níbẹ̀. Kí ni òǹfà tí ó fà wọ́n láti wá sí ojú kan? Jẹ́ kí a wo orí keje ẹsẹ̀ tí ó kẹ́yìn. Orí keje Máàkù yìí ẹsẹ̀ tí ó kẹ́yìn. Ẹnu sì yà wọ́n gidigidi rékọjá. Wọ́n wí pé ó ṣe ohun gbogbo dáradára. Ó mú adití gbọ́ran. Ó sì mú odi fọ́hùn. Ohun tí ó ṣẹlẹ̀ ni wípé àwọn kan mọ̀ nípa Jésù. Àwọn tí ó mọ̀ nípa Jésù wọ̀nyí ni wọ́n bẹ̀rẹ̀ sí ròyìn rẹ̀ kalẹ̀ wípé ó ṣe ohun gbogbo dáradára. Wọ́n ti wo àwọn tí àwọn Farisi ń ṣe, kò sí ohun tó dára nínú ẹ̀. Wọ́n wo èyí tí àwọn Sadusi ń ṣe, kò sí ohun tó dára nínú rẹ̀. Wọ́n wo ohun tí Herodu ń ṣe àti ohun tí Pilato ń ṣe, kò sí ohun kan tó dára nínú ẹ̀. Wọ́n wo ohun tí àwọn tí wọ́n jẹ gàba lórí wọn láti Róòmù, wọ́n wo èyí tí wọ́n ń ṣe, kò sí ohun tí ó dára. Wọ́n wo èyí tí àwọn ìdílé wọn, èyí tí wọ́n ń ṣe àti ìsìn tí wọ́n ń sìn, wọ́n rí wípé kò sí ohun tó dára. Wọ́n rí ìjákulẹ̀ láti ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́, láti ọ̀dọ̀ àwọn ojúlùmọ̀, láti ọ̀dọ̀ àwọn alábàágbé. Wọ́n rí wípé kò sí ohun tí ó dára. Ṣùgbọ́n nígbà tí Jésù dé, wọ́n rí wípé ohun gbogbo tí ó ṣe láti ìgbà tí wọ́n ti mọ Jésù, ó jẹ́ ohun tí ó dára. Ǹjẹ́ ìwọ náà ò lè gbẹnu sọ? Ǹjẹ́ ìwọ náà ò lè jẹ́rìí wípé láti ìgbà tó ti mọ Jésù wípé kò ṣe ibi ní ìgbà kan rí? Ó gba ọkàn rẹ là, ó fún ọ lálàáfíà. Ìwọ tó rò oorun sùn tẹ́lẹ̀tẹ́lẹ̀, ìwọ tí ilé tí ọ̀nà ń nà tẹ́lẹ̀tẹ́lẹ̀, ó di ẹni tó ní ìsinmi, ó di ẹni tó ní ìfọkànbalẹ̀. Ìwọ tí ó ní ẹ̀jẹ̀ ríru tẹ́lẹ̀tẹ́lẹ̀, ìwọ tí ó jẹ́ pé nígbà gbogbo ni èṣù àti àwọn ẹmẹ̀wà rẹ̀ wọ́n máa ń gbé ẹ̀mí rẹ̀ gbóná. Ìwọ tí ó jẹ́ wípé ilé ńlé ọ̀nà nà àti sùn nílé, ó di ẹtì, àti wà ní ìgboro, ó di ọ̀ràn.
kò síbi tí ó wà tí ó ní ìsinmi ṣùgbọ́n gẹ́rẹ́ tí ọmọ Jésù gẹ́rẹ́ tí Jésù dé.